0: Ọlọ́run ó dọwọ́ rẹ. Iṣẹ́ yìí wù mí. Bá mi ṣe o. Ṣé kí n rí ṣe di ọjọ́ alẹ́ Ọlọ́run mo bí ọ ni o. Ràn mí lọ́wọ́ kọ́jọ́ mi ó dalẹ̀. Ràn mí lọ́wọ́ kí n má fàìsàn fi iṣẹ́ ilẹ̀. Tí mo ti bá gbowó lórí ètò ìdákúnlẹ̀ owó bíbi náà gbowó Ọlọ́run ṣàánú fún mi. Fàánú gbà mí. Kí n fayọ̀ àtàlàáfíà fiṣẹ́ lọ́jọ́ alẹ́. Bí àwọn bàbá mi kan ṣe ṣe tọ́lọ́run sì fún wọn níṣẹ́ tọ́lọ́run fún wọn ṣe. Nínú wọn ni bàbá olóògbé Yẹmí Ògúnyẹmí. Wọ́n ṣe dé ti 6 kí wọ́n tó lọ pé tó ẹjẹ́ máa jókòó. Ọlọ́run bẹ́ẹ̀ ni kò ṣe fáwọn ìwé náà o torí pé ewé ni wá.
1: Ẹsẹ̀ ọ̀dọ́ máa ń yọ̀ sí ni o.
0: Ọlọ́run ìwọ tó máa ń dàyàn lágbà. Dàwálágbà o. Torí pé inú ko dàwálágbà làwa náà ti rọpẹ́ dún fún wa. À ń dúpẹ́ tó ṣe fún wa o.
1: A dúpẹ́ o
0: torí pé nínú àánú ṣàánú wa túbọ̀ ṣàánú wa o túbọ̀ ràn wa lọ́wọ́. Lágelú lẹ̀ ń gbọ́ 96.7
1: òkè gájòkè náà rí o.
0: Òkè yóò kù lọ. Ẹ kú lélẹ̀ ẹ̀kan sí. Spider jágbó kó bòmíì lọ. Ọjọ́ òun ò dúró dẹ̀ nìkankan. 17 after 1. Jásá máa mi ni máa pè bá. 17. Ìyá bàbá mi. Late mother. Abigail. Jẹ́gi lọ́lá òní. Of Black Zed Memory. Ya bá mi èbó wọn pọ̀. Ẹnu wọn ni mo tí ó kọ́kọ́ pé ńgbà tí wọ́n lọlé ara wọn ò yá wà lọlé ìwòsàn. Dókítà wa sọ fún wa pé màmá ẹ ti wà BPE ti wà normal. Má mi kàn délé ni láti má béèrè pé yá àgbà kí lè wá bọ̀ ilé ìwòsàn tí wọ́n ló ti ná mọ̀.
1: Kábíyèsí Olódùmarè.
0: Gbogbo oníjọ́ náà lọ ẹ̀rín tá a nílẹ̀ rí
1: náà. Àwọn amúsẹ́rin náà ni.
0: Dókítà ló ti ná mọ́ o. Ìjẹ́ǹtà sọ ni pé wọ́n ní BP àwọn ti wà nọ́mà. Wọ́n gbà tí àràbá mi ò wí ó ní wọ́n ló ti ná mọ̀.
2: Kírakíta kírakíta kìtìkìtì.
0: Àwọn ẹ̀gbọ́n wa kan táwọn ti wá dẹ̀wà lónìí wọ́n ní nọ́mà kó oògùn fi ni ó ná mọ̀ màmá. Gbẹ́nu ẹ̀sán tí dókítà wí ni wọ́n ló ti ná mọ̀. Èyí tí mo tún gbọ́ yìí.
3: Wọ́n gbọ́dìyàn ìlera yìí papọ̀ jù.
0: Nígbà míì èèyàn ó sì máa wò pé kí ni mo wá mú láyọ̀ gan-an.
1: Àbí pé kò yìí sí.
0: Kí ló dé gan-an náà. Ẹ wo ẹ máa gbé lọ. Struggle continue láyé. Ntẹ̀mí ńlá kọjá ẹ̀yin ò lákọjá. Ntẹ̀yìn náà sì ńlá kọjá èmi náà ò gbàbẹ̀ kọjá. Olówó tẹ̀yìn ń wò pé àwọn ilé yìí wọ́n gbọ́nu wàhálà yìí àná bẹ́ẹ̀ o.
3: Ìwà mi kò ní ṣàlàyé.
0: Nígbà wọn náà ń pass through ojú ẹ nìkankan ò tó ni.
1: Àbí láwọn àwọn àrẹ lè
2: ro. Tìkìtìkì tìkìtì kìràkìtà kìràkìtà kìtìkì.
0: Bó bá ti wá kọjú sí ọkọ òta.
2: Kìràkìtà kìràkìtà.
0: Bó bá sì kọ̀yìn sí ọkọ òta.
2: Bá mi yé orímọ̀.
0: Bá ti wá wọ̀ nìkan máa má ní jẹ. Má ní jẹ ayé tá a fi kú òun bẹ́ẹ̀ ni. A ní túnra wa. Gbogbo wọn bíbí ìpínlẹ̀ Ogun pátá. Mo kíyàn kú délé ọmọ yìí tó lọ. Nípínlẹ̀ Ogun nílùú Ìlàrò ní ìjọba ìbílẹ̀ Yewa. Ìgbà tí bá ń dùn mọ́jì ó tan fún wa. ayé kú ò sí tí n bá ti rántí ikú àrùn àti kó dúkìá jọ a sì máa bà mí bí wọn ò tiẹ̀ lówó tí wọn ò fi kojọ ọ̀nà ṣùgbọ́n ìwọ̀n bá ti ojúlé méjì tí mo kọ́ náà tún mọ̀ pé mo ń lọ a fìyàwó lẹ̀ a fọmọ́ lẹ̀ kó fàyàlà yóò fọkọ́ lẹ̀ àwọn àkókò kan bẹ tí ọmọ nílò òbí jù láyé ogun 60-65-70 ni ní àwọn àkókò gbà kan a máa dá akọmọ ọmọ lóbi láti bá yàbí ọmọ ọdún mẹwàá mẹẹẹdógún ogún ọdún ọgbọn ọdún yóò ti dá ayé rẹ máa gbébọ pé ebí òun òwúlẹ nínà tẹlẹtẹlẹ
1: pé ewúkú sí
0: ṣùgbọn àwọn àkókò ẹ bẹ pé ọmọ nílò ìyá ìyá nílò ọmọ bàbá nílò ọmọ láti rí tí yóò fi mọ pé òun láyé wá òun sì ráyé gbé òun sì ráyé ṣe ní èjì tí yóò bùkún lọ
1: yìí
0: ọlọrun alágbára àti sọ pé n tó ṣe ò tẹ́wa lọ́rùn a dúpẹ́ ni kú òkùnkùn ní síwọ́ ọsẹ́ báyìí ó tún ṣe mí lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọdé ò tí ì síwèé kan wá bí wọ́n ṣe ń pẹ́ ẹ̀kú ewu ọmọ náà ni wọ́n tún ń pẹ́ ẹ̀kú àṣẹ ìyàwó alágbà ọlọ́run àtẹ̀mí àti gbogbo olólùfẹ́ mi àti gbogbo ọkàn tí ń gbọ́ wa ń léṣe lágẹ̀lú ọlọ́run dàwa lágbà o
1: dàwa lágbà o
0: dàwa lágbà o dàwa lágbà o dàwa lágbà o. èdèrè dídádára àdámọ́ ìjọba gbẹ̀yìn ọ̀rọ̀ wa o. alájì kábírù jẹ́ra rumu kìnyín o. bẹ́ ẹ ṣe ń ṣe ìnimọ̀ ẹ̀ṣẹ̀ rántí ẹ mọ́ bínú nítorí ọlọ́run wọ́n gbìyànjú àti níbẹ̀ lára ẹ̀rọ̀ṣẹ̀ bí ilẹ̀ bá ti mọ̀ lájà mọ̀lẹ́ àṣìṣe mọ̀rọ̀ wọ̀nyí. lájà mọ̀lẹ́ wọ́n ní àbí kí ni káwa ọmọ òru kan wá sí àwa ti gbà fọlọ́run ìyá ni n ò ní látọmọ ọjọ́ kan mo tún lọ ṣèdánwò oníwèé mẹ́fà bàbá tún kú kí n tó dé gba àdúpẹ́ ntọ́lọ́ ń ṣe ẹ́n.
1: a ń gbọ́ rìsọ́ọ̀tì
0: ọ̀rọ̀ rìsọ́ọ̀tì rè
1: máa ṣe o
0: ọ̀rọ̀ rìsọ́ọ̀tì rè
1: máa ṣe o ayé mà níka o
0: ayékọ́
1: ayé níka
0: ayékọ́ àkọọ́lẹ̀ ni kájàrá lọ́wọ́ kankan tẹ̀lé àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ ni
1: mo sì mí wò jíjí ọmọ ògògó sì mí sómi lójú yín kákọ lè náà mí sómi lójú wàṣí àìdè mú máìkì dání omi kan ó sì mí sunkún mo yà á ní nǹkan yìí bá a fi mí sunkún kí ẹ̀ yé fi mí sunkún ọ̀rọ̀ ògògó
0: kò gbára kì í ṣe pé kì í jẹ́ pé a gbọ́ pé èèyàn rí ṣùgbọ́n inú gbogbo àwọn òṣèré orí ìtàgé ẹnìkan
1: kódà ọtẹ mi gan
0: tó
1: ó lẹ́ràn ọ̀fẹ́ lára
0: fẹ́ ó nífẹ̀ẹ́ ó sì ọmọlúàbí ń bẹ lára
1: ọmọlúàbí wà lára ẹ̀ ó máa ń wá sọ́yìn
0: kì í so ní gànràngànrà ẹ̀dá kankan ìtọ́jẹ́ kí n
1: máa ń wá sọ́yìn òun bẹ̀yẹn
0: ìtọ́jẹ́ kí n gbà fún láti lẹ̀ ni pé ẹnìkan tó jẹ́ pé ó gbégbé ayé jẹjẹni àwọn kan bẹ oní
1: gàràngàrà wà
0: tó yẹ pé gbogbo ṣe ń ṣe o má tẹ ṣùgbọ́n taiwo
1: azaa
0: joni jẹjẹ ẹsìn tó wà
1: wà lára rẹ
0: ẹsìn wà lára rẹ
1: nínú eré tó bá ṣe gan
0: ọlọ́run
1: olódùmarè
0: ṣekún sí mi fún
1: o
0: ṣekún sí mi fún
1: o
0: ó fọmọ àtìyàwó lẹ
1: ilé ọmọ jẹ bàjẹ
0: bó ṣe lálùbá o
1: ilé ọmọ jẹ ó bàjẹ o
0: sànú àwọn ọmọ jẹ àwọn ọmọ tọrọ jẹ lẹyìn rẹ ọlọrun gbẹyìn tẹ wá ṣùgbà rẹ ló wó ládùá
1: pátápátá
0: ní pé ọmọ ìjọmọ nìyàn
1: pátápátá
0: ọjọ kálukú anú òdà
1: lẹ ilé lóko
0: ṣe o
1: lẹyìn odi
0: ṣe o
1: ṣe o
0: ṣe o
1: àmọ lóore
0: ìṣe
1: gan ni o ìṣe gan ni
0: àṣọlórí
1: ìfirú rẹ gbá o
0: àṣọlórí kan ó ní kó bandaro ara mi
1: bàmí dárò ara mi ni
0: kòsẹ́ntì ò ní lọ
1: adédára ló kọ lóore ó rí mi bẹ́ẹ̀ kó bàmí dárò ara mi ni
0: kòsẹ́ntì ò ní lọ kòsẹ́nì kankan
1: kínní
0: kankan ń ta kàn nílò ni pé ẹja gbìyànjú
1: akuku se dáadáa
0: ja se dáadáa
1: níwọ̀n bá kí a bá lè se o
0: fọmọ baba fọmọ ìyá
1: faralé
0: fẹbi faralé tó bá ti ní nkankan tó bá ti ní nkankan tí o bá ti lè jẹun ní tó bá kù dípò fún yàn torí ẹ o mẹntí wọnú ẹ yorùbá mọ sàbí akamọ ni ọlọrun níjà fẹẹ ru wa sọyàn ah ẹni tí ó kẹrù rẹ lọ gbogbo ẹ ládàálẹ
1: ọní kọlí ogún kọni mọtò ẹgbẹfọ
0: àní ẹ mọtò ẹsọgbó lẹyìn ọmọ àti ìyàwó sọtò kún wa lọ
1: ní yàmí lẹnu
0: ọlọrun níjà ara
1: kọfà ìyẹpẹ nìkan náà náà bù sí.
0: ẹ wo já tẹsán wájú iṣẹ mẹlẹ o ṣe yóò dà fún ọ.

0: kaluku eja kesi papa julo eyin oloselu wa
1: odo e lati wa
0: ise eyin ti fe bere
1: a o si pada si o
0: gbogbo bi te ti le je laarin odun merin e tin je nbe ni isin e la eyin na nbo titi e ragbado je a la mu inu ibe lu orun re yin o awon te le bo lowo njo ni e tin bo won lowo iye ri e gba iye ri e ni kumbe o
2: anti ayi kan be se la ma gbe moto wonu palo
0: eh ko se nkan kan
2: aye nkan gari
1: moto aba
0: oni on lo ti te ma mu oni $30,000 wa oni £10 wa e mu ra se mu dada o
2: eh
0: ko to le fi sun
1: ja gbo wa patala o lo
0: every iwo to se ni nkan na to ni kanu
1: e ti mo nbe lohun mi oba to ni
0: mu ra si
1: ekele o ma se se wa
0: ibi emi na ku si olohun
2: olohun
0: emi atunse je wonu mi enikan oni da tan laye won to ku tin lo bo ti wule ko po to olohun
1: pe wo lo pa baba
0: mi lemi ati se daada olohun gbogbo awon oku to wa bo sale ki a mo olohun se muslimi se kristiani se oni se se olohun gba bo won se ku ni simi fun won o awa na mo ti ja lo ba won o ori barista ni o kun sa adura faraye pe ga yi o ye wa korun o ye won ka wa na to pada da bi awon awa na to pada da bi awon awa na to pada da bi awon awa na to pada
2: da da
0: bi awon mi si lai meta kule alaw meta ko ma ba won
2: ko ma ba won
0: to mo ti seri wale o tori pe won ori ojo muso lokun
2: be ni ewo lo de be
0: o to wu ko ina
2: olohun ni je ohun ko
0: ebi o ti bere
2: oro ni lo je o je ki mi
0: e lo fi ohun ko
2: iro so mo yin are kan wa o wa nbi mo mo bi a loni eyo kan ni mo mu jade ninu apo are kan
0: eh alaje male asis
2: soro lati jo
0: e bokun ni so toro okay ilo seun no worry kiti arakunrin to pe mi
1: kiti
0: ta jo loro ni jerin o di jerin loni o
1: ori mama mi
0: e le gbe eto ti jejo ti mo se le fi pe mi ni jerin mo pe number yin ko lo o sugbon bi ta jo boro de dakun e pe mi be ba gbe eto ta le yi ka fi le complete e ka fi le wa ba yin ka fi le se awon to ye ka se to di pa wa na sibe sa taye ba wa gbo won o si ba wa da awe wa da jo nbi a ma fun yan moran ni o ba wo o le gba o si wo o le mo gba a ku gbowo lo re
2: a gbo form
0: form
2: yan kan la ma pe o pe kini kan ni o form la
0: mo tolorun ba fun mi olorun je ri fi se nkan re bara kun ni se nba mi soro mo si nwo pe oju e o kun fun mi sa se ki mo fun yin lomi e lo boju yin
1: ogun leyin mo ma yesu
0: o e sunkun bi o sunkun bi ejo mo beyin lo ko lo o ti wule ko ri e ma sunkun ai mo yo ma ya ti o kira won mo loni be ba si wadi e wo elomi iya lo dale elomi baba lo dale
1: ori baba
0: elomi si ni iyawo elomi si re o ebe awon mo kini kan temi mo ni wipe e ja jo teyin ara wa se o eti mo tun gbore o arakunrin ni ni jinji ori e ni awon ni olohun ti ke awon ise ta won ko la aro ojo o je ise alubarika e wa la won ta awon ma lo gbo na le awusa ibaba won lo awon lo re ku ewa wa wa tutu mo da ko kese la muluke o alaji abale asisi won ni obi ni bi ku ni barun ele ti wa
2: oju ni ti oja re
0: o da ko si wala obi ni
2: oju ni
0: ebe yin agbe to njejo ohun ko te mo kan laye iya wo se kan
2: oju ni ti oja re
0: won ni ise to wo awon ko laaro ojo gangan ise carpenter ni ka won mo di isele ko awon gunle won ni baba won so fun pe lo re ko se owo mo ko se owo owo ate ma la yanju si owo lo
2: won tete gbo niyan lori soke
0: won ni baba won so fun pe awon ni ore kan o to je pe e wa ni nta ni bodija o di second dugbe owo lo wa lo re ko lodo re báwọn ṣe gbọdọ rí àwọn ọrẹ àbá àwọn lọ rí báwọn lọ rí kọṣẹ ọdún kìíní ọdún kejì ní ti ń ráwọn náà lọ rí awúsá táwọn náà ti ń lọ rí rà wọn táwọn náà ti ń rí bàràǹdà kéékèèké ara bàràǹdà kéékèèké lọlọrun ti ní káwọn náà mọ ẹdẹ tí ẹyin tọlọkọbọ lọwọ kó tó wá di pé àwọn ṣe freedom àwọn gbọ àwọn gbà yọǹda àwọn gbọmìnira náà náà wà á dọ̀gà ara àwọn. Olúwa àdìjọ kan bàbá tó bí àwọn wá pọn pé lágbájá wá o fẹ sọrọ kan fún ọ wọn níjọ tí wọn pe àwọn ìwọn níbi aago mẹrin ìdájí ní pe àwọn
2: ní
0: kùtù àìsí pé wọn níwọn ìpẹrun ìdájí tí àbá àwọn pé mo fẹ bọ sọrọ kan àbá àwọn wá mú àwọn bọ sí yàrá àwọn gangan ọrú ọkàn wọn ní pọrọ tí wọn sọ ń pálọ ni pé wọn mọ bọ yàrá oríwọ náà làkọrí ọlá mi má ṣe wá bọ́ sí yàrá báwọn wá ní mo fẹ́ sọ̀rọ̀ kan mo fi yọnú ọlọ́run bẹ ọ ṣé kí n bọ̀rọ̀ alẹ̀ gbà dáàdì mi fẹ́ bọ̀rọ̀ alẹ̀ fún kínní mo fọlọ́run bẹ ọ ni wọ́n ní tòun tẹnu ẹ̀ wọ́n ní bàbá àwọn sì rò ó pàkájà sọ ni wọ́n bá fẹ́ bọ́ra pé àbá mi má bọ̀ra lẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ fún mi mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ ni owó àlàáfíà ni mo sì fẹ́ kó o fi sí
2: ọmọ bá fi jẹun ní o
0: jọ ń torí ọlọ́run àkọ́kọ́ gbogbo lèsè rẹ láyé bó ti wulẹ̀ kó o rí ṣe tó mo jẹ ohun síya rẹ ìní o mọ kẹ o ìní o mọ ṣe fún o ìní kò mọ ẹyìn
2: ìní kò mọ ìní kò
0: gbogbo ohun tó bá ní kápá
2: o máa ṣe fún yèyè rẹ o
0: ṣùgbọ́n mo jẹ ohun bó o ṣe máa wò fọlọ́run bẹ ọ ni.
2: kábíyèsí olódùmarè.
0: láti mi ṣe ojúbà náà lọ. Ojúbà lọ. Ìsùn. Wọ́n ní bọ̀nsẹ̀ wá kó yàrá bá wọn sọ fún pé wọ́n gbàgbé o. Wọ́n náà wá jókòó ń pálọ̀. Wọ́n náà wà mú rò pé gbogbo búba ti wù kó o ti mọ̀. Bó ti wù kó o ṣe tó.
2: Láyé.
0: Láyé kẹ́yà rẹ̀ o. Ṣe dáadáa. Ṣùgbọ́n mọ̀ jẹ́ o mọ̀ bó o ṣe mọ̀. Láwọn ti gbọ́. Wọ́n ní tòun tẹnu ẹ̀. Wọ́n lóorun ò tiẹ̀ wá kún àwọn mọ́. Tó fìdí pé wọ́n pèrun. Tó fìdí pé wọ́n pèrun ìdájí. Wọ́n pèrun ìdájí tẹ́lẹ̀ bá rò pé kí ló tó kù mọ́.
1: Orí máa ma mi yé.
0: Wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Mo máa jẹ gbàrà kàkí tó jẹun.
0: Láwọn ń bá gbèsè ayé àwọn lọ. Àwọn mẹ́fà ni bàbá àwọn níyà àti bàbá àwọn bí. Àwọn mẹ́rin lọkùnrin àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin àwọn sì tẹ̀léra àwọn ni àwọn tó jẹ́ obìnrin méjì ẹ̀yìn àwọn pátápátá ni wọ́n wà.

ilé mi sinu àdúgbò wọn ni ó jìnà sọdọ àwọn o wọn ní ṣùgbọn téèyàn bá lókun láàdá ẹsẹ ṣe ń rìnbọ ó yẹ kéèyàn gbọkadà débẹ wọn náà bá sọ fún pé bọlá mi ẹ sì máa pàdì ẹ máa gbé ọsẹ wọlé ayín ẹ wá dúdú dẹdú ti lamẹlẹ ẹ gbẹgbẹgbẹ gbẹnu ẹ sọhùn wọn làwọn ò fẹ́ ro ìyàwó àwọn láyé lọ pé ìyàwó àwọn lónìí. Ani wo gbe gbe ni gbe gbe bi ajaja Ọlọrun na lo se kini kankan won ni bo ti pe an sa da keni won ni eya won wa ja pe don bi ni jomo kun ni oni pada ma roju awon ka

0: náà wa délé níbi ijọ kẹrin tọrọ n ti àwọn gbé táwọn mọ bu àwọn lọ bi lẹun wọn ni wọn sọ fún ìyàwó àwọn pé amẹsà mo lọ sí gbé ilẹ̀kùn àtàwọn kọ́kọ́rọ́ lọ sí site but torí àti jalẹ̀ mo mọ wọn ìdáná pé ẹdí aisha tó lè wá ẹgbẹ́ tí mo lọ bẹ ilé mọ̀ pé bọ̀rẹ̀ alágbẹ́jọ inú ń dúró kínní kankankan wọ́n sọ pé ọlọ́run ni josi láburú. Wọ́n ní wẹ́rẹ́ di wẹ́rẹ́. Àwọn ṣáà ń bá wa gbèsè ayé àwọn lọ. Wọ́n náà wá wò pé pẹ̀lú ti ń bẹ lọ́wọ́ tàwọn náà jẹ́mínà ò tún pò òkè rajà jẹ́mínà ò tún wà lẹ̀mí ra wọ́n láwọn ń sọ kíníyà lọ́kàn ara àwọn ni o pé àwọn náà ò kúkú fọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá jẹ náà ntíyàwó àwọn dánwò kan náà ò gbìyànjú wọ́n náà wá wọ́n nígbà gẹ́gẹ́ wọ́n ní mọ́tò tó wọ àwọn táwọn fẹ́ rà wọ́n ní ẹni tán owó ọdún àtàwọn ti fẹ́ rà yín sí mọ́nà mọ́nà fẹ́ pé dáhùn kú fẹ̀kan fowó ìra lẹ́gbà náà wọ́n ní bó ṣe di pé àwọn fowó ìra ilẹ̀ inú wọ́n nínú ibi táwọn nílé táwọn ní dúkìá àtàwọn náà ilẹ̀ yẹn sí pé inú ìlú táwọn gbé náà tó ní sẹ̀kùn tẹ́lẹ̀ máa ṣẹ̀dẹ̀ bí tẹ́lẹ̀ máa ṣẹ̀dẹ̀ new site àwọn ilẹ̀ afẹ́tẹ́lẹ̀ àmọ́ àpò dáadáa
1: àǹfààní ẹ̀ máa máa yọ.
0: Àwọn kan tó fi lọ ní pé ẹdá kan bá wa rí plọ́ọ̀tì kan tó gbẹnu létí tó fẹ́ dá o ọlọ́run ilẹ̀ ètè wí bàbá mo fẹ́ ta ilẹ̀ ní níbori wa tó kọ̀yìn bí abába ti fẹ́ wọnú àbá tó kọ̀yìn báyìí pé pépì ṣe ń sì dá kan pé ibẹ̀ dá pé ojú òwò ni wọ́n ní báwọn ṣe ra lẹ́yìn ni wọ́n náà wá ra lẹ́yìn àwọn ń bá lọ wọ́n ní báwọn ṣe ra tán ìyàwó àwọn mọ̀ wọ́n ní gbogbo tí ìyàwó àwọn ni àwọn náà ni
1: signature
0: rẹ̀ ní táwọn náà bá sì ní ìyàwó àwọn náà ni báwọn ṣe ń bá gbèsè ayé àwọn lọ rèé wọ́n nílẹ̀ táwọn wá ra yẹn ká lọ jẹlé ká lọ tọ́jú ọjọ́ ilé ìdé ọlọ́run tètè báwọn sáré owó jọ àwọn bẹ̀rẹ̀ àwọn náà wá gbé two bed àwọn gbé mẹ́ta sórí ilẹ̀ yẹn àwọn yọ shop wọ́n láàrin ọdún méjì àwọn parí ẹ̀ àbúrò àwọn ń bẹ nílé àwọn wọ́n nígbà yìí gan àbúrò àwọn yẹn ti wá níyàwó wọ́n làwọn ń bá gbèsè ayé àwọn
1: lọ
0: wọ́n ní bó ṣe wàá dàárọ̀ ọjọ́ sunday kan wọ́n ní lẹ́yìn ti parí kúnkún nìkan ló kù àwọn àtìyàwó àwọn wa fẹ́ jọ dé site yẹn láàárọ̀ wọ́n ní kó àwọn ò sọ fún àbúrò àwọn rárá o bẹ́ẹ̀ nìkan ló sọ fún àbúrò àwọn oníbọn ṣe débẹ̀ tán táwọn ṣí gate táwọn wọlé táwọn ń ṣètò wọn náà ti fẹ́ jáde gan wọ́n ní bàbúrò àwọn àtẹnìkan ṣe ń rinṣẹ́ bọ́ọ̀rì ilẹ̀ tó wá ṣe ń bì ọlọ́run mọ́ kò gújẹ́ ọ̀rá bá dùn tán àbúrò ẹ̀ dàrú ni lọ́nà ìlànìlẹ̀ ìrìn àbáwọn wa èyí ká ẹ tún ni ó ti dá ẹ̀mí gbàgbé.

0: ṣoṣo.
1: Wọ́n ní wàhálà dé o. Ọkọ̀ jáde, ọkọ̀ jáde, ọkọ̀ jáde. Inú ìṣòro yìí làwọn wà. Mo máa wọn fi sọ fún wọn pé wọ́n mọ̀ tí ń sanwó mọ́ka. Mọ̀ mi tí mo bá ìrìn ẹ̀sà lómi. Ọjọ́ ńlá tí a fi mú kí n. Wọ́n ní tòun tẹnu ẹ̀ náà làbúrò àwọn tó ń dà wọ́n láàmú nulẹ̀. Bá ń pa àwọn olówó ògbó. Bá tún sọ fún àwọn wípé ká dàrá àwọn lolo. Wọ́n ní lẹ́ni léjìlẹ́ta lẹ́rin márùn-ún mẹ́fà. Ọwọ́ ìyàwó àwọn làwọn ti gba àwọn owó kan.
0: Tí kò lè dé tí a lè jẹ́ kò rí ẹ.
1: Tó di pé àwọn rọ́jà ń gbà padà.
0: Èmi wọ́n ṣàgbọ́ ayọ̀ olúwa.
1: Ó ní gbà táwọn ó gba ọjà. Olùkọ́ kàbí sáwà. Ẹni sọ̀rọ̀ sá.
0: Gba mojúbú tí kò lè dìde.
1: Ó ní wàhálà ìwà dé bá wọn.
0: Orí ẹ̀mí mi ṣe bí wọ́n ló pè mí.
1: Kò sí nǹkan kan lọ́wọ́ àwọn mọ́.
0: Ẹyọ olúwa ṣe ó fèrè.
1: Àwọn táwọn máa ń sọ̀pẹ́ ọjà fún tí máa ń fáwọn ní ẹmúdí ẹ̀wẹ̀ fígbà púpọ̀ táwọn máa ń gbowó. Àwọn gbowó déyà díẹ̀ jẹ́ gbọ́jà bá dé làwọn kò fún náà dáwó yòókù padà. Ogun ti dogun nú ọjà. Wàhálà ti dé bá wọn.
0: Tomi ni ó bá ọrùn.
1: Ó níbẹ̀ níyàwó àwọn tí a sọ fún wọn. Dáde Aisha.
0: Bọ́tà wọ́ san.
1: Má fi kalẹ̀ sí ni.
0: Olúwa ṣe.
1: Bẹ́gun bá gún lẹ́sẹ̀ bá ti gún lọ́wọ́. A jókòó ni.
0: Ní olúwa.
1: Wa pin ma won je kan pe mo mi
0: ani pe
1: gbogbo ntan wo ten wo pe mo pe lonu ni ko sowo lo mi mo in to ju awon rire
2: isele
1: ni ta won la koja re
2: oro meka ni pe
0: o le ni to de na de mi ki jesu mi de
1: won ni to wa fogun ja won to po ijọ ti awọn gba ẹru ni tọlọpa gangan ti won yonda ti ni kawo wa offload ẹru ko nu trailer wa nbe wo eri kese yanju awọn de mo ku atan ni won pa pe aba awọn siwo ose igida nkan sa won
2: eyin ka ile erin wo ma se o
0: mo fi bere ojo aye
1: eni o duo ti mi ton wa lo
0: titi mo pa ye fele mo subu
1: won na si mi ka ba won sojojo tori pe awon so gbogbo n tawon nla koja fun o mo je pe soro tawon gbe ta awon tawon doju ko lo da wahala sinu okan baba awon o mo
0: ise ni o tete mo pa ye fele mo subu
1: ojo na won ti pa won pe to baba siwo ose o
0: ijo ajumojo
1: se dide ojo ni abibo kale pale oku mo tori pe ti mi poku mu mi ni edijo kejijo keta la ba so fun pe edo da won titi dola ko je kun ana la ko bi ti ago meji logun olorun awon wole ibadan wa baba ti yanju e tan ta lodo oko tan emi o mo boko mi boko teru o mo bo de won ni won pe awon ni meje mejo
0: ore
1: won pa kikan kikan ti to fi di bi ago kan bi awon de ni network o ti da mo gba ta won wole ibadan si won kirun si baba awon lowo ni awon pa won alaafa baba mo ma dugo pe e don tori olorun fe bere nkan yo kan lowo yen e dapun se fun won ti kirun tan ready won pare aba mo
0: single
1: day e ba n si oju aba yi ki n wo pada ke to di won ni ko si n tojo
0: ṣe ni won lo pe mi
1: seju awon aburo re ati iyawo re atawon molebi naa la fi we won o fi nkan be ni abi ki lo de won níbẹ̀ ni àbúrò àwọn tó tà ń jọ ń gbénú lè ti sọ fún un pé bó yóò gun owó tó ṣe ni. Gbogbo mọ̀lẹ́bí sì gbọ́.
0: Lámọ́júbú tí kò.
1: Màmá àwọn bẹ́ńbẹ̀ kò sọ nǹkan kan.
0: Tí ìbànújẹ́ kò rí ẹ̀mí mi, ṣé bí wọ́n ló pè mí.
1: Tó ju àwọn mọ̀ rírè.
0: Ayọ̀ Olúwa ṣeun.
1: Wọ́n mọ̀ wọnú ìdààmú. Wọ́n ní tó ń tẹnu ẹ̀ wọ́n sì kú tán. Gbogbo àwọn àwọn alájọṣe àwọn. Gbogbo wọn ni ẹ ti débẹ̀ ṣáájú àwọn. Wọ́n ní bẹ́kún bàbá làwọn ń sun. Bí gbèsè táwọn tó ti sẹ́yọ làwọn ti ẹ̀ ń sun. Wọ́n ní kò yé àwọn.
0: Dárí ìjà Olúwa ṣeun.
1: Wọ́n ní ìgbà tó di alẹ́.
0: Ní ọ̀lú.
1: Ní ọ̀gá táwọn àkọ́ṣe lórí ẹ̀ bá sọ wọn pé lápẹ́já.
0: Ní ọ̀gá
1: àìní bẹ́kún. Ní ọ̀lú. Bá kúdelé bàbá yìí wọ́n dà.
0: Ní ọ̀gá àìní bẹ́kún.
1: Rí mi láàárọ̀ ọ̀la. Lúgù lọ́dọ̀ ọ̀lọ́.
0: Ní Olúwa, ní ọba, àìní bẹ́kún. Ní Olúwa, ní Olúwa, ní ọba.
1: Wọ́n ní bó ṣe di pé ilẹ̀ mọ́ táwọn àgbálẹ̀.
3: Ọ̀gá àwọn lọ.
1: Ọ̀gá àwọn lọ rí. Ẹ máa gbọ́ o.
0: Alábàtà.
1: Mo ní mo fẹ́ sójú òpó lẹ̀.
0: Ọ̀rẹ́ yọ ìyá, ṣe bí wọ́n lọ
1: ní. Ẹni tó jẹ́ kọ́rọ̀ òdúrà afẹ́fẹ́ gan re jẹ́ kí n sáré wá sọ. Orí pé ọjọ́ ti lọ ẹ má bínú. Àwọn abìkan bẹ́ẹ̀ ti ń sàré pẹ́lẹ̀ ṣùgbọ́n ìfá àta ti tó pọ̀ díẹ̀ ni. A sì gbọ́dọ̀ ṣe. Kò ní dárò òkú akásùn ní sunkún ara wọn. Ọlọ́run já wà ní ogunlé ayọ̀. Dágúnlẹ̀ bí ó da Ọlọ́run. Lálẹ́kan John Mokin.
3: Obìnrin la kí o ṣe pẹ̀lẹ́.
0: Mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́.
1: Náà wọ́n sọ fún un pé ìwọ̀n tí ò bá dá nínú àwọn ẹrù tí wọ́n lẹ̀ já lánàá lọ kójọ. Ètò bá dá ńbẹ̀ jẹ́ a mọ̀. Bùntà bá ṣe sí i. A pa àwọn ará ọ̀hún tí gbèsè òfin ní sẹ́lẹ̀ pọ̀. Òkùnkùn ṣe bẹ́ẹ̀ rí.
0: Ṣubú nígbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá dé.
1: Ẹ mọ́ gbàgbé o.
0: Mi ni.
1: Ọjọ́ kejì tí wọ́n sin bàbá ni.
4: What a bitter experience.
1: Mo ní bó ṣe di pé àwọn ṣe jọ́ kẹta òkú tán. Ní gbogbo àwọn àbúrò àwọn bẹ́ẹ̀ sì sọ kò gbákùn gbé ọ̀rọ̀ sáwọn. Nàbá àgbò àwọn tó wá jẹ́ tí ń gbénu lépa àwọn nàbá sọ pé yà lọ gbalé o yà lọ àwọn sọ pé yà lọ gbalé síta ètò gbénu lé àwọn yẹn náà ṣe kí ni ó tó ọgbẹ́ alárọ̀ká ni ọ́ ẹ káwọn táwọn fún olówó sẹ́rè ẹgbọ́n tí ìyàwó o tó jọ rò dórí àgbàgbé kò síbi tí ó lọ kò síbi tí ó lọ. Màmá àwọn ní kò síbi tí ó lọ.
0: Bàbá òṣèlú tí kò lè dé tí ìbànújẹ́ jẹ́ kò rí ẹ̀.
1: Ẹ dẹ́kun èrò òkun èrò ọ̀sà kí ni káwọn ò ṣe lórí ọ̀rọ̀ yìí. Alábọ́rún gbèsè ti fẹ́ ó ti fi nǹkan ṣàwọn. Orí pé jẹ́jẹ́ àwọn làwọn sì ń lọ. Bàbá sì wí bẹ́ẹ̀ yọkẹ́ hàn pé ìkankan nu ọmọ ìyá rẹ̀
3: mọ́
1: gbà wọ́n sọ́dọ̀ o. Bá sì ṣe tó láyé mọ́jẹ́ ìyá rẹ̀ ó mọ̀. Méjèèjì rèé o.
0: Tí kò lè dé.
1: Ẹ jẹ́ ń sójú òpó lẹ̀.
3: Ló dé lẹ̀ o.
1: 09123708675.
0: Ọ̀rọ̀ èmi wọ́n ṣàgbọ́.
1: +23481424910006 fáwọn tó wà lé òkèrè nìkan ni o. Hello. Hello.
3: Hello sir.
5: Hello.
1: Hello sir.
3: À ń gbọ́ yékéyéké.
1: Ẹ̀ sọ́rọ̀ tí olówó nù.
5: Olúpo.
1: Bàbá mi.
5: Ó ní ìyàwó rẹ̀ o.
1: Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run.
5: Ìgbà lónìí dé báyé o.
1: Àmì
3: Olódùmarè.
5: Gbogbo ẹ̀ ń bá tiro burúkú rò yóò dààmú bàtà
1: tí ìyàwó mi. Àmì Arábí àtẹ̀yìn náà o.
5: Bí ìgbà tó yẹ pé ọ̀rọ̀ mi lọ ń sọ ni. Wàláì wàláì.
1: Kí ló dé?
5: Ẹgbẹ́ ti gbé dẹ̀jọ́ fún fúlù sọ́dọ̀ kí bàbá sì kú. Kẹ́ ẹ tó rí bàbá kó tó ṣe ọmọ lọ́nà. Ayọ̀ pẹ́. kábíyèsí ẹyin ìyá ẹgbẹ bíbá yìí ṣàtìkì ẹ
1: ẹyin ìyá o
5: ẹlẹyin ìyá o nígbà tí wọn kò dáhùn náà ló fi dáhùn o
1: dáhùn padà
5: bó ṣe mú ọdọ ẹrí padà àdọta níbi ìṣàdánwò àdánwò tó tún fi ẹwù mi tẹ ti ẹwù mi tẹ ti ń bọ ó lè dìjà kúdà o
2: àmì àṣẹ ìgbìmọ̀ rẹ àti iná
5: o àmì
1: àmì ọlọ́run
5: wọn ò lè dáwọ́ ìyàlẹ́ olórí
1: àmì ẹlẹ́dùnmarè àmì òyà
5: ẹ̀dùnmarè wọn ó kó ọmọ òkú àbúrò ó kó lọ́dọ̀ ẹ̀ náà ni àbúrò yóò kó lọ́dọ̀ ẹ̀ ni ó ti bàjẹ́ kọ́ lọ́wọ́ tún ṣe ni
1: àmì ó
2: àmì
5: kò ní bàjẹ́ ẹ̀kú ewu ni
1: àmì àbàmì ẹ ṣe
2: ẹ sọ̀rọ̀ tí olówó nú.
0: èèmọ̀ parí fẹ́lẹ́ mo ṣubú nígbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjọ́ èèmọ̀.
1: Hello. Hello. Ẹ parí ojú ọ̀dọ̀ yìí. Hello.
6: Hello. Àbí mo fẹ́ ti gbé oṣù náà ń bí mi. Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ àpò ojúmọ́ o.
2: Ẹ ràmà.
6: Ṣé o lè lọ́jú ìgbà gbogbo?
1: Ìyá jẹ̀bù ẹ̀wẹ̀ sọ́mọ lára.
6: Ẹ kọ́kọ́ ni máa ń sọ gbogbo àdúrà tí ẹ gbà fún àyẹ̀ ló máa ṣe lágbára náà.
1: Àmì ẹlẹ́dùnmọ́rẹ̀ o.
2: Àmì
6: ẹ̀kọ́tọ́ ni pé ọmọkùnrin yẹn ti jẹ̀bi o ó ti torí pé ó ti gbọ́ pé ìkọ̀kíkọ̀ tó ń bá ti ṣe kí ìyá ò má gbọ́ kò yẹ kó gbọ́ àbúrò ẹ̀ sílé o tí ọba fẹ́kọ̀ mú àbúrò ẹ̀ lọ àbúrò afẹ́kọ̀ gbọ́ ń ta o kò fẹ́kọ̀ sọ́nà kó ẹ̀ lọ ń ta o ṣùgbọ́n nígbà tó dẹ̀ ti mu lọ tó ti gbọ́ yẹn bó ṣe dé yẹn ló fi máa ṣe ní kó kẹ́rù ẹ̀ tó ti mọ̀ pa á sọ fún ìyá òun kò fẹ́kọ̀ ó fẹ́kọ̀ sí ní dandan o fún alárùkà ló ti mọ̀ pa á sọ ṣùgbọ́n kò sí nǹkan tó máa ṣe ni pé ó máa kúrò lé yẹn ni o dandan ni kó kúrò lé yẹn kó kẹ́rù ẹ̀ kó kúrò lé yẹn kó ń jẹ kó dẹ̀ tẹ̀ pé adé kó gbàdúrà fún ẹ ẹ fẹ́kọ̀ tẹ́lẹ̀ ìyá fẹ́kọ̀ tẹ́lẹ̀ kọ́ sí ìyá ṣe ìyá ni o ma je gbọdọ náà dọdọ nkun yẹn gbọdọ kó lè yẹn o by fire by fire o gbọdọ kó lè yẹn ìtọ́jú ni láti jẹ bí ibu bàbá jẹ ìyá rẹ rẹ rẹ.
1: sunukunu.
0: gbàmọ̀jùbù tí kò lè dìde.
1: hello.
7: hello.
1: hello ma.
7: àmàkù àjẹ o.
1: àjẹ wa.
2: ìpẹ̀lẹ́ mọ̀.
7: abilékọ akóredé dasọlá látàgọ̀.
1: mo ti mọ
7: ẹ̀rọ mọ. gbogbo àdúrà tó ń kálukú ń gbà fún yín àti ètò ẹgbà fúnra yín yóò ṣe.
1: àmì ò yára
7: bìí. fún agbábára fún sẹ́yìn ayé.
1: àmì ò
7: ọ̀là aláhólà wà lápòwátá
2: nílábẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ
7: Ọlọ́run ni ọmọkùnrin yìí ogún rẹ̀ lọ.
2: Àmì o.
7: Bọ́bá ẹ̀pọ́ gbàmọ̀ràn bá bẹ́ẹ̀ ni. Ìbámọ̀ ti rí
1: báyìí.
7: Ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ ni pé dóòlè ni kíláàsì ní kábùrò orí ògbó lé lé.
2: Kẹ́rù ẹ̀ ni.
7: Ìbágẹ́sì èjìkádù ní mélòó ń tẹ̀jọ̀. Ẹ̀wọ̀ jọ́bọ̀ náà ti wà ní ó ti wà ní olé òun. Ṣé ọ̀yẹ́ kò ní òsì rí bá ti dé àfọ́sí.
1: Ó lẹ̀ karùn-ún tí ó gbowó iṣẹ́ lọ́wọ́ ọ̀hún rè.
7: Sọwọ́ ayé orí bẹ́ẹ̀.
1: Ó lódìdí owó.
7: Wọ́n lẹ́ ń bá ṣe ń di pẹpẹ ní jẹ́ ń di pẹpẹ ṣùgbọ́n mo kú ẹ jẹ́rùn.
1: Bẹ́ẹ̀ ni o.
7: Àdúrà yín ọgbà bá jẹ̀sà mo kí yé èmi náà ń jobi náà ni o.
2: Ojú mi ti ń jàre.
1: Ẹ ṣe o.
2: Ajíjo bí ìra ni.
1: Bẹ́ẹ̀ni.
7: Páàpá.
2: Bẹ́ẹ̀ni ojú mi ti ń jàre.
1: Ẹ ṣe o. Hello. Hello. Hello.
8: Ẹlú ẹ káàárọ̀.
1: A kú ojúmọ́ o.
8: Ṣé sábà. Bẹ́ẹ̀ni àdúrà iye àdúrà ní gbogbo èèyàn gbà mọ ọ̀gbìn ní ọ̀sẹ̀ owó gbọ́dọ̀ ṣẹ náà ni.
1: Àmì Ọlọ́run.
8: Ẹ kí ni pé ẹnìyẹn ló bẹ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tèmi ní mọ̀. Ojú yé báyìí kúkú bẹ̀ ni pé kúkú ìlú nìyẹn.
2: Kẹ́kẹ́rù rẹ̀.
8: Irú ẹni báyìí òbí ẹ̀ ti gbinú ni kàn ní mi láti mọ̀.
2: Ọ̀fẹ́ ló kú fún nílé omi gbé.
8: Bẹ́ẹ̀ni kàn ló ní láti fọkọ.
1: Ẹ ṣe ojú òní tì
2: í ṣe o.
1: Yóò dáa fún yín.
2: Ẹ
1: ṣe
2: ojú òní tì í hàn.
0: Ayẹ̀fẹ́lẹ́ mo ṣubú nígbà mo sì ṣubú.
1: Jésù mọ́mọ́ ìyá rẹ̀ ọ̀dọ̀.
0: Ìjọ ó wá díjọ èmi.
1: Hello.
9: Hello, ẹ mà pé ètò.
1: Yẹ́sà. Ètò
2: mọ̀ ní bàbá ojú ni tì í o.
6: ẹ máa lù á máa dún.
2: Àmì ọlọ́
6: àti iná. Ọwọ́ yẹn á tó.
2: Àmì àti iná.
6: Kí ló bá jẹ̀ ṣàǹbẹ̀ yín.
2: Bàbá mi ojú ni tí lágbára olódùmarè ní pẹ̀rẹ̀kẹ́ mọ́jà.
6: Orúkọ tèmi ni gani ìwọ lọ́ǹda látàbẹ́ títa.
1: Tó rọ̀rí o.
6: Ìgbà tí bàbá yẹn ti pe ọmọ yẹn sínú yàrá. Ó ní kó má jẹ́ kí ìyá rẹ kó mọ bó ṣe tóbi tó. Àti ìgbà yẹn ló ti yẹ kọ́kùn yẹn pé èsì ara. Ìgbà tí màmá yẹn dẹ̀sán wá tó ní ẹ ti parí ibì. Ó yẹ kí bàbá yẹn kó lò èlò brain pé ibẹ̀ yẹn tá a parí èmi kọ́ ni mo fọwọ́ parí ẹ o. Ọwọ́ tó fẹ́ lo bẹ̀ wọn ni wọ́n parí ẹ o. Owó wọn dẹ̀ ló máa tó ọdún mẹ́fà àbọ́dún márùn-ún kọ́ tó lo bẹ̀ ẹ tán. Lẹ́yìn yẹn kò yẹ kó mú ọmọ yẹn mọ́ra. Gbọ̀dá ọlọ́run nínú ọ̀fìn tó wà ọlọ́run á fàjì ọlọ́run á fà jáde.
2: Àmì ìyẹn náà
6: nínú ọ̀fìn tó wà ọlọ́run á fà jáde.
2: Àmì
6: agbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á dóòtì.
1: Àmì
6: ètò wa wà pẹ̀lú àfi lájẹ lúlẹ̀ rárá.
2: Ojú ni tí o
1: agbára lódùmarè
2: iṣẹ́ o.
1: Hello. Yes sir.
2: Ojúmọ̀.
6: Ọkọ tó ohun yóò ní ha o.
2: Àmì olódùmarè. Àmì.
6: Orúkọ mi ni Mọ́tá ilé ìgbìmọ̀ tó ń láti ojú ọdún mẹ́rẹ̀ Ìbàdàn.
1: Ó yá.
6: Ẹ rí iṣẹ́ ni ó ṣe ọmọ sí àjírí lé àwọn ọ̀bọ̀ta. Ibi tí ó pa ọwà.
1: Náà ní ń gbọ́ ọwà.
6: Ọ̀nà ìṣẹ́ rí tó bá fi àjírí lé bọ́ta. Wọ́n kàn sẹ̀mí ẹ̀ lè ṣe dànù ni. Ibi tí owó sẹ̀mí àwọn ọmọ ẹ rí orin òfin ọgbà àgbà tó bọ́kùnrin ni ọmọ ìyàwó rẹ̀ òun ní ọjà àdìsọ ọrọ̀ ara rẹ̀ kọjá kò ní sẹ́ni kọjá ìṣẹ́ ọkọ̀ tí ìṣẹ́ ìrọ̀ bọ́ta kúrò nílé ìyá rẹ̀ jẹ́ tí ìṣẹ́ tó gbóná lórí pé ló ń bí ǹdẹ̀jẹ̀ tó bí ǹdẹ̀jẹ̀ ìyájọ́ tí mo fẹ́ wá tí mo fẹ́ mú ní bẹ̀ ogo òní lójú láì bẹ̀ kan ọkọ̀ ọmọ tí èyí báyẹn tó ibi tó pọ̀ wà ní gbọ̀n náà wà ó ní àdúrà ni kó múra sí ó ní ẹsẹ̀ síta kọ́ lọ báwọn tó ti ju àwọn tó ti ju ìyá àti ẹ̀gbẹ̀gbẹ̀ lọ ọmọ tí èyí báyẹn ìyẹn kò tó kọ́ fàájú ní bọ́ta ó bá fàájú ní bọ́ta wọ́n ń sẹ̀lẹ̀ rẹ̀ wọ́n ń sẹ̀lẹ̀ ìyàwó rẹ̀ wọ́n ti rọ́pò àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ ibi ẹnu ti di ẹsẹ̀ rẹ̀ wọ́n ní láti wọ́n mọ̀ sọ pé mo sògùn wọn ni kọ́ náà wọ́n ṣe fún mi ó bá jẹ́ pé bá rìn fa àṣírí tí orí ìkẹ́kẹ́ jẹ́ ni wọ́n mọ̀ ní orí ó ń yà ó ṣe pé orí ìkẹ́kẹ́ kan ó tún lẹ́sẹ̀ lẹ́yìn ọ̀run ni bọ́rọ̀ ní ayé sírí òun ni kó mójú tí ọ̀rá rẹ̀ ọlọ́run jẹ́ kó bá orúkọ mi ní mọ́tá ilé òjì
1: látìgbọ̀
9: ìyàwó àbúrò di méjì wọn ni wọn fi pẹlẹpẹlẹ wá tẹgbọn kọ ó lé ní kọmọbùlẹ ẹjẹ kọ ń káàkiri kó sì fìyẹ ẹ lẹ kó létà yẹ pátápátá ogójì ọba ní kan ní ìyàn náà rò pé ni èyí tó bá ti dọrọ àdá yà ọmọ bí ó ṣe kò ní sẹsẹ dídí kó tó wọ ilé nǹkan ó ti ba nǹkan jẹ kọ náà wọn bá tó tó ni nítorí ìyẹn bú ẹ kó ọkọ èrò
2: rẹ. Ẹ ṣeun, ẹ ṣeun.
0: Mi ṣiṣẹ́ ni ó tètè mọ páyé fẹ́lẹ́ mọ́ṣú.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ má burú ọ̀dọ̀ tẹ́ ẹ mú ọba kan ọ̀dọ̀ tẹ́ ẹ mọ̀ ìyàwó dọ̀ mo kí yẹn kú ṣẹ́ o.
2: Ikú àforítì
1: o. Ẹkú àmúmọ́ra. Hello.
6: Olúpo.
2: Bàbá.
6: Abániṣẹ́lẹ̀ Ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni o, òun ló lọ́pọ̀.
6: Ọlọ́run abániṣẹ́ ni.
2: Àmì
6: àti iná
2: o.
6: Ọ̀rọ̀ iṣẹ́ sí ní lọ́nàbù Yọ̀ṣẹ́ tó ṣe pálá Yọ̀ṣẹ́
2: tó ṣe àmì. Bí
1: a ṣe rí rẹ ni o.
2: Bí a ṣe rí rẹ ni.
6: Ṣé ẹ rí ìgbà tí ìyá ti sọ pé ọmọ ọ̀pọ̀ parí ilé kejì yóò kó wá. Àbúrò ló kó wá. Àwọn àbúrò ló máa gbé bẹ́ẹ̀ ni. Kí ó ṣe yọ sọ pé àwọn tí wọ́n gbà àwọn ní kọpa àwọn ní parí iṣẹ́ lé lórí. Èmi ò ní kọ́ bọ̀ ń bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí gani o láti ọlọ́ǹda ṣe sọ lẹ́ẹ̀kan. Bó ṣe rí gẹ́lẹ́ nù bó ń tọ́ yọ sọnù pé owó tí wọ́n fi parí rẹ̀ ó dà gan ọdún márùn-ún wọ́n ṣe ń lò rẹ̀. Èèyàn bá wo gédéńgbé. Ṣé wá rí nígbà tí bàbá ti ṣàlàyé fún ṣáájú àsìkò yẹn. Ilé tó wá ló ń parí self contained ní rúmà palọ̀. Kò yẹ kó jẹ́ kí àbúrò wá bẹ̀rù bí ìyá ṣe wọ̀
1: kó bàjà tó. Ìyáwá níjọ ọjọ́ kẹta ilé ya tí wọ́n máa ń ṣe.
6: Mo gbọ́ gbogbo ẹni mo gbọ́ láti lẹ̀. Ṣé rí
1: bí ìyàwó jù bẹ́ẹ̀ lọ. Ilé ò ṣe kí àpò
6: òògùn. Ntọ́ yọ sọ kì í ṣe pé yóò fi sọ orí àbúrò rẹ̀. Ntọ́ yọ sọ ni pé àwọn tí wọ́n dìfẹ́lọ́pù bẹ̀yẹn ní ti ta bẹ̀yẹn. Àwọn tí wọ́n dìfẹ́lọ́pù
2: ọ̀tọ̀ ni ọ̀mọ́ ń pa ẹ̀. Bí ọdún mẹ́wàá náà fi á lò.
10: to di eyin nise tori mi bi o wa ni nise ah ogbon ni o olodun ni o fa yo
1: ami o
10: tori aburo re ti o kiri jena jena aru ka si buru ibi ti enu o jo de
1: ati ati ka da ran lo lo
10: se ba se ba so eyan ni egbe da lo ti o se para ara apata wa nbe nbo ba da pata yo da le o
1: bẹẹni yọ da bẹ puta gan
10: ẹ jọ de ẹ se o debe o
1: bẹẹni
10: ah ọlọrun ni o fa yọ o
1: ṣe o
10: emi wa na emi na fa mo pe ọmọkùnrin yẹn kọ lọ ṣùgbọn yọ ọna ṣe ta o tori bi bẹẹ kọ
1: a tun gbogun ti
10: ewu nbẹ loko olonge
1: olonge de
2: ohun rẹ ewu ni
1: ṣe oju ni ti n ni darun mọjulele àfáà bá ní ṣé wọ́n ní ọ̀gbẹ́ni òní adébíyí ọmọ olùpọ̀ ọ̀tọ́ ẹ sọ lónìí yìí gangan ni tèmi gangan ni kódà wọ́n láwọn ò tí ì bọ̀ ń bẹ́ bá ń ṣe ń sọ rẹ̀.
11: hello. hello ẹ ṣàrọ̀ sá fojúmọ́.
1: ah sista.
11: yes sir ẹ pẹ́ tó sá.
1: ìmọ̀kú afẹ́rẹ́ ikú àsìkò o.
11: yes sir ẹ
1: ikú àti.
2: tó
11: babalu jẹsà
1: ojú ni ti lágbára olódùmarè
11: ni ó fún un
1: ní ojú ni ti jáde ní pẹrẹ kẹmọ yà ní bọmọ aráyé fọ ọtí o.
11: àmì
1: ọrọ ọrọ rẹ o.
11: sẹ́rí nọmba wà nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ fún mayi tó báyìí pé wọ́n ń gbọ́
1: wọn bá gbọ́ kétékété báyìí ni kódà ọtún mi wà lórí facebook.
11: sẹ́rí bí ilé ayé mo kọ̀ pẹ́ tẹ̀ mọ́ pé bí ilé ayé ṣe wà nìyẹn. wọ́n ní plus and minus lọ̀rọ̀ ilé ayé.
1: bẹ́ẹ̀ni ìròpọ̀ àti yọkúrò
11: tí plus bá ń wà gbogbo ìgbà tẹ fi ní plus ni nǹkan tẹ̀ ń ṣe yẹn tí plus bá ń wà ó máa ń wà bẹ́ẹ̀ nígbà tí minus náà bá ń dé òun ni irú ọjà yín tí wọ́n tán sí sí yẹn tó ti yẹn so bí ilé ayé ṣe wà nìyẹn téèyàn bá wá ní minus èèyàn máa tún máa ẹ máa wá nǹkan plus mọ ni ẹ ṣe máa padà dìde yín ò ń ṣe kò ń ṣe nǹkan tó jòrìrì ẹyin ní kẹ lọ
1: gbọ́
11: inú minus yẹn náà inú minus yẹn náà ni dáàbì yín wà kan ti kú ẹ ti rí gbogbo nǹkan tó ń pè ní subtraction yẹn inú ẹ wo ọjà yín lọ dáàbì yín náà tún kú subtraction yẹn plus o ni ọ̀gá yín tó pè yín yẹn ara plus yín yẹn ara àwọn tẹ̀sí ní àwọn plus tẹ̀sí ní yẹn so you add to yourself ẹ tún àjùmọ̀ra yẹn ẹ sì máa rẹ́ lómi tó tún máa pè yín tán máa sì ẹ máa ṣe padà dìde so yín ò ń ṣe yín ò tán ilé ayé ò tán síbẹ̀ ẹ sì máa padà dìde kò sẹ́nìbọ̀dì tó ń ṣe yín bọ̀bọ̀ yẹn rẹ̀ àbúrò yín yẹn kì í ṣe pé bóyá ó ń ṣe ṣùgbọ́n alárùkà ni wọ́n wá ní ẹ̀bọ̀ oṣooṣe
1: ẹ̀bọ̀
11: àtẹ̀ṣe tẹ̀rẹ̀ ẹ̀bọ̀ alárùkà
1: ó mọ̀ lágbára èsì rọ níbi àti mi
11: tẹ̀rí bí gbogbo ẹ̀ sì ṣe ń gbóná yìí náà ni tẹ̀ fi le gbogbo nǹkan tẹ bá mọ̀ pẹ̀ lè fi le bó ṣe ń gbóná yìí tọ́rọ̀ yẹn ṣe ń gbóná yìí báyìí báyìí báyìí bó jẹ́ kẹ lọ kó ẹrù ẹ̀ fẹ́ ní káwọn ọlọ́pàá bá yín kó wọ́n á wọ ẹjọ́ yẹn mọ́ wọ́n máa rò mọ́ pé ó fi ó ṣoògùn náà ni wọ́n ó mẹ́ta kan rò ó ní ìsinyìí dàn pé kẹsẹ̀ kẹsẹ̀ kọ́kọ́ da ogun pé ó fi ara ogun owó tó ṣe nìyẹn kẹsẹ̀ tún wá máa jagun pé kẹ bá yín le bó ṣe ń gbóná yìí náà ni kẹfì kẹ mọ bẹ ṣe fi máa le kò ń ṣe pé o kò lè ṣoògùn sí yín o kò lè ṣe ẹjọ́ àwòká yẹn náà ló máa rò ibi tó bá dẹ̀ máa rò yín dé náà kó tètè kó mu mọ́ báyìí dàn pé kẹ tún ṣẹ̀ máa jagun yẹn lọ́tọ̀ so ẹ ja ogun yẹn papọ̀ báyìí gbogbo nǹkan tẹ bá mọ̀ pẹ́ lè fi le òun ni kẹ fi le kó tètè máa bá tiẹ̀ lọ because bó ṣe wà yẹn tó bá ibi tó máa rò yín dé ẹyin gangan ẹni ẹ ní padà láìkẹ bó ṣe máa ń rí nìyẹn ṣe èèyàn náà ń kẹ́kọ̀ọ́ ní báyìí tán máa ṣiṣẹ́ pé àwọn àgbààgbà máa ń rí nǹkan
1: bó
11: máa ń rí ọjọ́ wájọ́ níbi tọ́mọdé bá jókòó sí tágbà bá jókòó sí tọ́mọdé bá gorí igi àjà kò lè rí bàbá yẹn personality àwọn quiet bàbá wọn ó jẹ́yàn tó quiet tó tínrí ẹni tó bá tínkà ni ó máa ń ronú kì í ṣe tọ́kà ìyá yẹn tọ́kà ni àwọn máa sọ̀rọ̀ wúru bàbá tínkà ni ó ti rí ọjọ́ wájú ó ti mọ bí nǹkan ṣe máa rí òun ló ṣe pọ̀ wọ́n tó sọ fún wọn báyìí so ẹ̀yin gangan fún ara yín báyìí ẹ kọ́kọ́ fara yín balẹ̀ kẹ jókòó kẹ tuntun ìgbésí ayé kẹ tuntun mú.
1: hello ma
11: yes sir.
1: ṣé ká má burú ẹni ọdọ ẹ bá ń wo so lẹtọ
2: níbi
1: tá a jọ dábàrà dé lórílẹèdè nàìjíríà báyìí.
11: kì í ṣe nǹkan tó bad. because ti pitipiti ba nleyan pitipiti aye ma nsele eyan le ba re eyan ni ru situation ni ko se nkan to ba sugbon eyan wa wo se e ma wo e kokko wo ru eyan teniyan je te to mu sodo te ba ti mo pe elejo leleyi e ti pe ora file ejoma eyan ma bo se mo pe gbogbo eyan ko lo ma rin kan ani thinker ani talker te ba ti mo pe talker leni yi ejoma ba ti e lo so ti eyin ehe bo kin se gbogbo eyan lo ma le wo be se so oro yen mo tin wo personality olukaluku won so ti eyin en to ba ti je talker to ba ti je asoro oju ibi to ma lo soro de gan yin gun ni mo bo thinker ma fara bale a ma wo ye a ma wo bi ti nkan lo ku de ni soro enu e ma mo ni bo eni to ba ti je talker ma so ko si nkan to ba ri teyan ba ma buru eyan sodo bo te ba ti wo reyan to je e ti ti je ba ti baba yen ti so pe e ma gba any of them won sodo oyin na si e ko follow teri nkan teyan ba agbalagba biru ni isin be se wa bayi ni isin nkan oju yin ti ma ma ri mistake ti eyan se awon mistake teyan se ngba ah mo se mistake bayi bayi lo se kinrin ona se ye kerin yen e ma so fa awon omo yin se ah bayi ni mo se fe ko rin un o ni baba yen si so fun won yen se ah se bayi ma mu awon aburo e sodo on ti ri bo se ri awon nkan ma yen ti sele ri si won no se tun pe ma ma awon aburo e sodo o no se so fun won olodun te wa ba won se pogbon melo le ri to ma n goke awon pogbon no kun goke won ma n sin aburo ni bẹẹni ọlọrun bá wọn ṣe so kan tètè múra sọra ara wọn kó wọn má yẹ kí ó jẹ pé ó máa jí pé wọn máa máa sin àwọn àbúrò wọn padà ọlọrun bá wọn bàbá wọn lọlọrun fi ṣe gàrí síra wọn ọlọrun adẹyìn ẹlòmíín fún wọn tó máa dúró tì wọn.
12: àmì ọ
11: so ẹ pé òtù
12: ẹṣẹ
13: ò sísá
12: ẹṣẹ ò rẹmi tọlọ ẹ bá ọ ṣe ẹ tẹlẹ oko lànà ẹ má sí mi yanjú.
13: Hello. Ẹ ti
14: wọlé ọmọ akúrò tó olúkó.
13: Alájọ
12: Ambale Aziz Atayé ṣe ọ̀tún bá ń lẹ́ o. Ọ̀tún bá Atayé ṣe ń lẹ́ o. Ojú ni tí ọ.
14: Òde bàjẹ́ pé bàbá Ìjẹsà.
12: Ojú ni tí ọ járe. Ṣé ọmọ dábì sẹ́nu níbẹ̀ ni?
14: Ọ̀nà káàgbà jẹ̀ sọ́mọ́ ìjìnlẹ̀ tó gbókè kéèké.
12: Abẹ́ẹ̀ni mo ti ẹ̀ folúpo náà ó yún jẹ ni.
14: Ẹ
12: máa tọ́jú obì mi lówé. Máa
14: ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá yẹ elótójú ayé rẹ̀ ba ẹ̀yìn rẹ̀ jẹ́ yàn lótójú ayé ẹ̀bẹ̀yìn ẹ̀ jẹ́ ṣe rí àwọn ọ̀rọ̀ kan bẹ aláàfin ọ̀yọ́ abalamide adeyemi kó tún bọ́ sọ̀rọ̀ kan ó láwọn ọ̀rọ̀ kan bẹ téyìn ó gbé lọ sí ìgbà dẹ́pẹ́ ni ó bà bẹ́ẹ̀ lọ́rùn gbogbo ọ̀rọ̀ kan lágbàlagbà ṣe sọ ọ́ta pàápàá jẹ́ tó bá ti jẹ́ láàrin ọmọ àdúrà lọ ẹkọ ọmọ gbà ó sì mọ tọ àwọn ọmọ yòókù náà sọ náà ìwà pé kọ́ apọ ọmọ kan sọ̀rọ̀ pé wò ó wọ́n sọ bó ṣe tó fún ìyá rẹ o lọ́mọ ọmọ ló máa wọn àbúrò rẹ ọdọ ọmọ rẹ ọdọ ọgbọ n lóbi ogun wọn èyí tí ọba dá ń bẹ owó òṣìṣẹ́ ni lórí tí èdè ni ìmọ̀kọ́ wa lọ gbin oró ṣe rí n téèyàn ọba gbọ́ kétí ọba gbọ́ nǹkan yìí ò ní ṣe ìgbẹ́jọ́ tí ẹ̀ bá ti sọ nǹkan ṣe ilé tí ọ́ dá ni kò dá ni ẹni ẹni tó bá ti gbọ́rọ̀ yọ ọmọ ṣiṣẹ́ tọ̀ wa ni àwọn ti wí fún náà bá mi ti wí fún mi ìyá mi ti wí fún mi wòlíì mi ti sọ fún mi ó ṣe jẹ́ pé nǹkan mi wà natural àti ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́ lórí ṣùgbọ́n tó ti gbọ́ náà ni ọmọ rò pé bẹ́ẹ̀ ni ṣe rí èèwọ̀ ṣe bá ní oògùn rẹ̀ o èèwọ̀ rẹ̀ rẹ̀ èèwọ̀ ni ọmọ wá ká orúkọ wa tó èèwọ̀ ni ṣe bá ní òkìgbẹ́rẹ̀ o ayẹta ni o ìdí kí wọ́n mọ ibi tí ń yìnbọn ní ọmọ lọ àti ibi tí ń ná yẹn lóògùn lọ́mọ sọ pé bí òde ní salọ́sọ tuntun
13: bẹ́ẹ̀ ni
14: tó dé mi máa sọ fún ọkùnrin ẹni pé òsì ní fún bẹ́ẹ̀ nùran wọn kọ́ gbàdúrà kọ́ lọ́wọ́ fi àṣìkì fún àṣìkì wọn tó bá jẹ àárẹ̀ orílẹ̀-èdè mo lọ fẹ́ ságbà
13: kò sí o
14: àbẹ́ ẹ̀rí bá a ṣe máa ń sọ̀rọ̀ àwọn ààrẹ bá a ṣe máa ń sọ̀rọ̀ gómìnà ni mo dá fẹ́ ságbà ọ̀tá mẹ́rin náà yẹ fẹ́ ní kọ́ bẹ́ lọ àrùn ṣe kún àrùn ṣe tẹ àṣìkì bá tó àṣìkì ẹni tó rojọ́ bẹ́ẹ̀ wọ rojọ́ dànù ni yóò tún wà nǹkan fún tí yóò tún máa fi sọ lá ni àbúrò rẹ kò síjọ́ fẹ́ tì sí bí ẹ lágbára ti bá mi tan kò sí ọ̀bẹ ọgbọ́n ni ó fi ṣe. ọmọ le sàṣadì dìjú
3: kí ó mọ lè báyìí
14: ọdọ rẹ
3: kẹ mọ lè kú òǹlẹ
14: ọmọ lè ní sàṣadì ọtọ ọ níbẹ yẹn ṣe é léèyàn ọ níbẹ yẹn ṣe é léèyàn ọ èyẹ ní òbí lé kọ lọ súnmọ àwọn tí wọn kọ nìyẹn.
1: Ẹ̀kọ́ àgbà àgbà onítan lórí ilẹ̀
3: kára ó lé o
1: kára ó lé o
3: kára ó lé o
1: mo ti sẹ́ rí ẹni ó tagbo lé wàhálà
3: ẹbí òun ni mo ṣe fún lọ́tún ba táyé ṣe ambalẹ̀ àṣìṣì.
9: Ẹ mọ̀ pé bó ṣe ta wá láàṣì ni a ṣe sọ̀rọ̀ jáde wàhálà ẹlòmíì ṣubú tí ò dìde ló ti ẹ̀pọ̀ lémi fojú ara mi rí ẹ̀pọ̀ sáà fi ti gbọ́ ẹlòmíì bẹtẹ kúta ọba mú àbúrò rẹ ọdún àbí kíní ó lé díẹ lóòótọ bí wọn ṣe wí da pé èyí tó ọkọ tọ ọmọ àyà kọmọ bá dàrú ṣùgbọn tọmọ àyà bá ń ro ọmọ àyà kiri tóbi sí ibẹ tí ń kọ wọn lẹkọọ yóò gbégbá bẹẹ náà ni yọwọ àtúntì ronú yóò fi inú inú rírò pọ tòun ní sọjáde gẹrẹ wa ọkọ ìwúlò ẹ ní dààmú o.

0: Hello.
1: Hello.
2: Hello, sir.
1: Hello, sir.
2: Hello, sir.
1: Yes, sir.
0: Ọjọ́ kẹwàá oṣù kẹwàá. October 10.
3: Ìparun òní dé bágbo.
0: Ohun yẹn ni kí ni ó ṣẹlẹ̀? Ayọ̀ ni lógo lọ́dọ̀ ọ̀la.
3: Ayọ̀ ni lógo lọ́dọ̀ ọ̀la.
0: Ọmọ yìí ló fẹ́ gbéyàwó fọmọ rẹ̀.
3: Lọ́lẹ̀ ló ti wá gbọ́.
0: Njẹ́ òní abákàtà ká mi tètè mi náà bá mi.
2: Àkàrà rẹ náà bá mi bímọ, ìṣẹ́jú mélòó náà ni? Ọlọ́run náà ló jẹ́ rí bẹ́ẹ̀. Màá jẹun lọ́jọ́ ni.
0: Wà á dáná.
2: Orí mi ni jẹ́, mo jẹ́rìí yèyé wúrà. Àná gan-an bó ṣe wá bá mi níta lánàá ó fetí kò mí létí. Ó ṣe kò ń gbá mọ̀nà mọ ẹ̀rọ, mo ti jẹun kú òlùlé. Olódùmọ̀rẹ́ a bá a ṣe.
0: A fẹ́ dáná.
2: A dáná.
0: Torí ti ẹgbẹ́.
2: Iná ò lá ní dá. Tàlájàbí sì rí jù gan mọ jẹun. Mo tún dẹrù.
0: Èmi gẹ́ ni kò dẹrù. Ọlọ́run wa mú ọ. Sọ́kọ́ náà tún ṣe ìnáwó ẹlẹ́sìn ni wọ́n. Wọ́n wá lu ẹlẹ́rùfù. Ẹlẹ́rùfù ni
2: ni mo rí pé mo bọ́ọ̀tà mo lọ tọ.
0: Mo mọ̀ pé
2: nígbà mo lọ tọ.
0: Mo mọ̀ pé bọ́ọ̀tà tó lọ yìí tọ́.
2: Mo kàn rọ yé ni sínú kọ́ọ̀pù ni.
0: Adébísí àti wọ́n lò ní wọ́n bà lẹ́rù. Hello.
4: Ẹ̀mí ẹ̀kọ́ ẹ̀sùn.
2: Ẹ̀sùn ni bàbá mi o.
4: Ọlọ́ba mi báyọ̀ yín jẹ́ o.
2: Àmì àmì àti inú.
4: Ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa inú wa dùn gan láti ìgbà tẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ ti rí Ọlálẹ́fẹ́jọ́ mi sọ̀rọ̀ mo tún fi gbọ́ pé kò lọ. Sẹ́yìn ọmọ yẹn gangan ọmọkùnrin sẹ́yìn kọ́lọ̀ bá kọ́ rọ àwọn ọmọ wa fún wa ni. Ìdí ni pé tó bá gbọ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ irú kẹ ò ní ṣẹlẹ̀
2: ẹ
4: rí pé mo kọ mẹ́sẹ̀jì kan sí yín pé wọ́n kìlọ̀ fọ́ lọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ tọ́ ọlọ́ọ̀ba yóò dìde ìrànlọ́wọ́ fún un.
2: Àmì àmì ìṣe
4: o. Ìyẹn ti ń gbára pé o.
2: Ìṣe o bàbá ẹni dáhùn mọ́jú ní police station.
5: Olúkọ.
0: Ọmọ wọn ní ọlọ́sọ̀ọ̀sì.
5: Ọlọ́ọ̀ni ń jẹ́bẹ́ o.
0: Ẹ̀ka ilé ń bẹ̀ o.
2: Sọ̀lúdẹ̀ rọ̀nlẹ́ o.
5: Ẹ̀kú ojúmọ́ ń bẹ̀
0: wọn. Ojúmọ́ eré o.
2: Ojú ni ti lágbára olódùmarè.
5: Bàbá Òjẹ̀ṣà.
2: Ojú ni ti lágbára olódùmarè. Sọ̀lúdẹ̀ rọ̀ lómi sọ̀rọ̀. Ìránṣẹ́ Ọlọ́run alàyè.
5: Ẹ̀pọ̀ ètò.
0: Yẹ́sà ọ̀rọ̀ rẹ o.
5: Ẹ̀ní tẹnugbó bí ọwọ́.
2: Àmì àmì olódùmarè.
0: Àmì ojú ò ní tẹ̀yẹ náà o.
2: Àmì ìní jábọ́ láéláé.
5: Owó tí ọ̀pọ̀ tí ọ̀tán. Ntọ́lọ̀ ń ṣe. Ó yàtọ̀ sí ní téèpù ṣe.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyàtọ̀ wà níbẹ̀.
5: Ìyanu Ọlọ́run ń ṣe.
2: Bẹ́ẹ̀ni
5: àjíǹkì làwa èèyàn ń ṣe.
2: Bẹ́ẹ̀ni ìparọ́.
5: Tọ́lọ́ ń bá ṣe ìyanu rẹ̀. Ṣé rí omi kékeré lèèyàn máa rẹ́ lásì o. Béèyàn bá rẹ́ lásì yé omi àṣejì rẹ̀.
0: Yóò gbé lọ. Tẹ́fẹ́ tẹ́fẹ́.
2: Kọ́dà ẹni ríru kọfí inú rẹ̀.
5: Yóò gbé lọ. Kíte yín ọmọ ẹjẹ táwọn àgbà.
0: Ẹ rí mi pa.
2: Ẹ rí mi pa o.
0: Ẹ rí mi pa.
2: Pẹ́ẹ́pẹ́ o.
0: Jẹ́ bàbá o. Ṣé o
5: bá rí ọkùnrin o? Wọ́n ní kinní ẹyẹ, wọ́n nínú ní gbé.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣeun.
2: Bẹ́ẹ̀ni.
5: Ọ̀rọ̀ rẹ̀ ti gbọgbọ́n o.
0: O ti gbọgbọ́n.
2: a na suru si ni
5: o ti gba opon se ri ko si nkan ti o buru enu keyin o mu
2: omo iya re sodo
5: ibadan tabi ebi ko mo sodo ṣùgbọ́n ayé ti di rúmi o ti kú ntí dò ní
6: tí kú ntí jọ ní o
5: mọ́mọ́ ẹ̀ má sọ̀rọ̀ kan àbẹ́ má ṣètò kan ibi ayé ti pé gba
6: o
2: bẹ́ẹ̀ni
5: o ti kú nígbà o ti kú ti di 1000
6: ẹkú làákàyè
5: nẹ́ẹ̀sì ṣùgbọ́n kò sí ohun tó burú níbẹ̀ kéèyàn mú ọmọ ìyá rẹ̀ tàbí bí tàbára ṣùgbọ́n ṣe rí ẹjẹ́ kí n lọ nù bíbélì
6: ọ̀yá
5: dáfídì ó ní ẹ mú tú mímù àti húrímù wá kẹjẹ àfibèrè ifá ń bẹ nù bíbélì o
6: ẹ mọ́jà àtàrà wa jẹ
5: ẹ rí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ mo máa ń balance ọ̀rọ̀ mi
2: bẹ́ẹ̀ni
5: ma gbé lérí ẹ̀sìn òfin àti ìwùwàsí èèyàn
6: ìjọmọnìyàn
5: ìjọmọnìyàn there is culture there is tradition there is law ṣèṣe yìí ṣe rí gbogbo nǹkan tí a bá ṣe níbi tí ayé dé yìí kéèyàn ò béèrè wò fúnra rẹ̀
2: kẹ gbàdúrà sí.
5: akama nkọrin wọn ni ẹjẹ n bèrè wo ẹjẹ
2: n bèrè wo bí wọn ti ń ṣe nílẹ yìí o ẹjẹ n bèrè wo
6: jọ ti wà lọ.
5: káyé lè ṣe nǹkan kan jẹ lọwọ kíkà ìdí ó ṣe kó yí lọwọ. òye ọmọ yí àwọn olóye bí mo ṣe ń sọ yìí.
2: bẹ́ẹ̀ ni.
5: nǹkan téèyàn ọba ṣe láyé tá a wà yìí ẹ rí i pé ní dọ̀ngàn nígbà tó dúró tí ojú iye rí ojú rà ni o kì í ṣe kó dúró la o ẹ rí i pé bẹ́ẹ̀ni ọba fẹ́ yàwó ní dọ̀ngàn àwọn bàbá wa ó béèrè kó níbo ló ti fẹ́ fún
2: un àwọn bá gbégbé ṣe sí i
5: wọ́n lọ béèrè àìsàn wo ni máa ṣe wọ́n kí ni máa ṣe wọ́n kí bóun ni a ṣe rí.
6: so ṣe é mójútó.
5: mo béèrè bó ṣe é mójú mo béèrè ṣe rí gbogbo téèyàn ọba ti ṣe gan ní ìṣe ìgbésẹ̀ téèyàn ọba gbé wọ́n bá jẹ́ lẹ́sìn mùsùlùmí wọ́n ni wọ́n wọlé alúwà kọ́ wọlé alúwà fúnra rẹ̀.
6: kú làákàyè.
5: wọ́n bá jẹ́ lẹ́sìn ìgbàgbọ́ kó pe jésù ló kọjọ́ lé fún ní òòrùn fúnra rẹ̀ kọ́ mọ̀ jẹ́ pásítọ̀ kankan ó ríran fún un kí wòlíì kankan ó mọ̀ ríran fún un káàfà kankan ó mọ̀ ríran fún un. bàbá sì jẹ́ lẹ́sìn àbáláyé ó ní báwọn bàbá wa ṣe é pé náà wọ́n ní kíkiní kó tó dáyé kí kágbàdo tó dáyé kí ní kanadi ẹ̀ ń jẹ.
2: bẹ́ẹ̀ni.
5: kó gbé ọ̀rọ̀ ara rẹ̀ gbà bẹ́ẹ̀.
6: ẹ ṣe mo dúpẹ́ sá.
5: Ọlọ́run
6: ọ̀la o. Àmì ìṣòro
2: ojú ni ti yìí.
6: God bless you sir.
2: Ìyá kéré oko wálé o, ìní sàárẹ̀ o.
6: Ọjọ́ lọ iléyá. Mẹ́ta ló kù sẹ́jú kan yìí.
3: Mo ṣe ń tuta.
6: Abẹ́lẹ̀ mo ìlékè mo kí n.
3: Ojú jẹ́ funfun.
6: Gàjí olóríwo owó labẹ́ ọlá kùlẹ̀ yìí mo kí n sàn.
3: Olóyún sọ.
6: Robert Kempsey ní Amẹ́ríkà. Ìyá wa Ọláyin Kọ́lájídé òkè ojú omi sí ẹ̀mí wá dikines polúkà ẹ̀dínwó múni kí n kí ọ.
2: yẹyẹ mi iṣẹ́ o
6: ìdájọ́ ìyá àjẹsà
2: ikú àsìkò ojú mi.
3: ọlọ́run ló yọ̀ǹda ẹ pé wọ́n á padà wá sáyé.
6: alájà àti alájí bisí rí mo kìí abilaya lè yálè sọ́ọ̀lì ọ̀làdẹ̀jọ́ ní canada mo kìí alájà dr ọláyíndé ráyè mo kìí alájí tajúdé oyè ọmọ oyè wọlé mo kìí mọ́gàjìlẹ̀ olùsọ́jí àpòmọ̀lá ẹ̀ṣẹ̀hùn olùbàdàn of texas ẹ̀ṣẹ̀ mọ̀lùkọ́lá oyè ràmí ọmọ ogun sanya abáàmì john ajibọlẹ̀ olùwọlé afọlábí dàrú ibrahim alájà ambalẹ̀ aziz mọ́gàjìlẹ̀ rúru mọ́gàjìlẹ̀ afọ́nkà mo kìí àti gbogbo ẹ̀yẹ pátátá ti ń 40357 46 ló gbẹ̀yìn 08054035746 títí ọjọ́ mẹ́jọ ibi òní bẹ́ẹ̀ nìkan kan wa ẹja ṣe jẹ́jẹ́ o ojú òní ti wà.
2: àmì adédọ̀tun àti ìyàwó ẹ ọmọ akínjídé gbogbo ní ilà kí n kú ọjọ́ bí o ìgbà ọdún
6: ọdún kẹrin ọdún kẹrin.

0: 106.7.
1: Àsìkò ti tó láti gbàdúrà fún gbogbo abiyamọ o.
2: Lọ́dọ̀ ọjọ́ Tuesday, a máa gbógun fọ́lẹ̀ ìwà àtọmọ rẹ o. Ọba mi a tó balábúdé. Bàbá wa ti bẹ ní ọ̀run o. Ọgbọ́n ni fún orúkọ rẹ. Ọba mi ò yíkíyíkí búrọ́kẹ́tà búyọ o. Òkè tí ni mẹ́wàá ọba mi gbàgbàgbàgbàgbàgbàgbà tó ń mú wa nìṣó níbi gbẹ̀ngbẹ̀ òde. Ológun àjíǹde, ológun àjíǹde, ológun àjíǹde, ológun ọ̀rọ̀, ológun àṣẹ o. Ọba mi a máa mọ̀ ní ọba mi tí ò ní pẹ̀kú o. Tọ́tọ́ tọ́tọ́ tọ́tọ́ ọba mi olórúkọ ńlẹ́ o. Àjẹ́ kò ń pẹ́ tí ènìyàn fi máa ń sọrí rẹ. Jésù tí a tẹ̀lé yìí la fi mọ̀ pé kò ń pẹ́. Bíjẹ́ ni gbogbo kan lọ sí rírí wẹ̀rẹ̀rẹ̀ wẹ̀rẹ̀rẹ̀ sí rírí. Lójú ènìyàn lọ ti pẹ́ lójú ọlọ́run kò pẹ́ gbogbo ènìyàn pariwo go go go go go go go go go. Yes, my name is Pastor Fakeye Emmanuel Baba Alábìyamọ. Ojú mi rire, ojú rẹ rire, ojú gbogbo ẹ máa rire lọ́sẹ̀ yìí o. Tọ́ba jẹ́ pé wọ́n ń wo ẹni tó ń jìyà jù fi pín rẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìbá ti di ńlá lẹ́ni. Ṣùgbọ́n àṣùwọ̀ tí Ọlọ́run fi ń pi ojú ọgbọ́ orí gbogbo ènìyàn lọ. Tí ì ṣe àánú, òní yìí àṣìṣe lórí àánú. Màmá ibi tí ènìyàn bá rí àánú gbàdé ẹbẹ̀ ní ẹ̀rí rẹ̀ máa mọdé. Ibi tí ènìyàn bá rí àánú Ọlọ́run gbàdé ẹbẹ̀ láárí ìrànlọ́wọ́ dé. Ibi tí ò bá ti sí àánú Ọlọ́run ìfàsẹ́yìn lè wà níbẹ̀. Màmá ibi tí ò bá ti sí àánú Ọlọ́run ẹ̀dá a máa pẹ́ nínú ogun. Ibi tí ò bá ti sí àánú Ọlọ́run ìdádúró a máa wà níbẹ̀. Ibi tí ò bá ti sí àánú Ọlọ́run ìlágùn a máa pọ̀jù èrè lọ. Ibi tí ò bá ti sí àánú ẹ̀dá a máa wò bí pé Ọlọ́run ò sí. Bàbá ọ̀tọ̀ ni iṣẹ́ ọ̀tọ̀ ni àánú orí ẹ̀. A ti rẹ́ni kó ṣiṣẹ́ fún ọdún méjìlá tí ò rí èsì. Pásítọ̀ mi ọ̀tọ̀ ni pé ọ̀tọ̀ ni àánú orí ẹ̀. A ti rẹ́ni tó pẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n tí ò jèrè ọkàn. Bọ̀dá mi ọ̀tọ̀ lẹ̀bọ̀ ọ̀tọ̀ lánú orí ẹ̀. A ti rí àwọn tó ní ẹ̀bùn ṣùgbọ́n wọn rí ibi tá a ti lò. Bọ̀dá mi sàtífíkẹ́ẹ̀tì ọ̀tọ̀ àánú ọ̀tọ̀. A ti rí àwọn ọ̀jọ̀gbọ́n tí ò rí ìka àmúyẹ kan tọ́ka sí. Ṣiṣẹ́ mi ẹwà ọ̀tọ̀ àánú ọ̀tọ̀. A ti rẹ́ni tó ní ẹwà tí ìwà ṣùgbọ́n tí ò sí adé orí. Àwẹ̀ ọ̀tọ̀ ni kí ènìyàn bá owó nílé ọ̀tọ̀ ni kí ènìyàn rí àánú gbà tí a fi jẹ́ kó pọ̀ sí. Àìmọye ẹni tó bá owó nílé ṣùgbọ́n tó padà kó ti lẹ́tà. Oko tí ènìyàn bá ti jẹ tí ò bá ti sí àánú ńbẹ̀ ó ṣe ni láàánú pé ògo kọ̀rọ̀ ni ó máa lò. Màmá wá gbá o. Ilé tó bá ti rí àánú kò ṣèṣì wá bẹ̀. Ọlọ́run dìídì rán síbẹ̀ ni sà. Àánú ò kì í ṣìnà. Àánú ò dẹ̀ kì í ṣi lẹ́yà. Àánú ò dẹ̀ kì í bẹ̀bẹ̀ kó tó wọnú lẹ́nìyàn. Àánú Ọlọ́run kò dẹ̀ kì í tà séèyàn. Àánú Ọlọ́run ò dẹ̀ lódiwọ̀n. Ó kù sọ́wọ́ ẹni tó bá rí gbàgbọ́ bá ṣe lò sí. Bó ma kéde o, àánú Ọlọ́run ò mà ní dá nílé yín o. Ibi tí òkùnkùn gbé ọpa mọ́ sí àánú gbé ọjáde tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni màánú Ọlọ́run a máa kéde ènìyàn sí Ọlọ́re. Àánú Ọlọ́run nìkan ló máa ń kó ènìyàn yọ nígbà tó bá bára rẹ̀ nígbà tẹ́lẹ̀. Nígbà tí kùrukùru ayé bu ẹ̀dá mọ́lẹ̀. Nígbà tí gbogbo ilẹ̀kùn ti pa. Tọ́wọ̀ tún tọ́wọ̀ sí tí ọ̀rẹ́ nìkan kan tí ìrètí sọnù. Màmá àkọ́kọ́ tó yẹ ká kígbe fún ẹ̀bẹ̀ àánú Ọlọ́run nìyẹn. Sọ́rí àwọ ilẹ̀ kọjá gbogbo ẹ̀ lágbọ́dọ̀ bójútó. Kó tó di pé àwọn ènìyàn máa fẹ́ sọ̀rọ̀ sí ìpè yìí. Wọ́n ní ṣèbí ojoojúmọ́ lọ́lọ́run gbọ́ rédíò. Màmá ó nọ́mà kí ènìyàn bá irú àwọn ènìyàn bá pàdé ní ọ̀nà ìṣe rere. Ìfẹ́ tó o bá ti bárú àwọn ènìyàn bá pàdé ò tí sí lójú ọ̀nà. Tí wọ́n lè jẹ́ máa yín mú títí tí ìyanu ọ̀rọ̀ rẹ yóò fi yà wọ́n lẹ́nu. Kò dẹ̀ sẹ́ni tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà wípọ̀ máa ń pé àánú bí kò ṣe Jésù. Màmá bá ti bí wàá fọjú gbọ́ pé Jésù kọjá lọ. Bọ́ọ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí kígbe rè wípé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Àwọn ọmọlẹ́yìn Jésù gbìyànjú láti sọ pé kó dákẹ́ ṣùgbọ́n kò gbà. Jésù wá ní ọba mi pé ẹni tó ń bẹ̀rẹ̀ fún àánú yẹn wá. Nígbà tó déwájú Jésù. Jésù rí kedere pé afọ́jú rèé. Ó dẹ̀bi lójú pé kó tó déwájú Jésù ní Jésù ká ti mọ̀ wípé afọ́jú ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Jésù ṣì wọ́jú rè ó bẹ̀rẹ̀ wípé ọ̀gá kí ló fẹ́ kí ṣe fún ọ. Ìyẹn túmọ̀ sí pé Jésù fẹ́ kọ́ là á. Kó má jẹ́ wípé àánú lórí owó ló ń bẹ̀rẹ̀. Bá ti mẹ́wàá afọ́jú yẹn dẹ̀ là á wípé Jésù mo fẹ́ ríran. Màmá tí ó rí àárọ̀ yá dídì fẹ́nu sọ tá a fẹ́ pàtó. Kí aago mẹ́sàn-án tó lù ní gbogbo ènìyàn ti mú ọ̀rẹ́ àtọjúlùmọ̀ rẹ̀ wá sí kọ́lá láàárọ̀ yìí. Gbogbo ènìyàn máa mú ọ̀sán méjì wá nígbà tí bàbá alábìyamọ máa fún ọ ní ọ̀sán kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ tó bá dé. Nítorí ibikíbi tí ọ̀sán bá wà, àwọn ènìyàn bá lànà débẹ̀ ni. Wo ibikíbi tó bá wà láti ẹni ọlọ́ọ̀rẹ́ máa wá ọkàn. Àánú tó máa jẹ́ kí ọmọ rẹ ọmọ ènìyàn gidi ó yá gbà lẹ́ni o. Ọrẹ tó fara sí yóò bẹ̀ sí farahàn. Ó yá tọmọtọmọ lórí àánú gbà. Àánú ti ṣògo lórí ìdájọ́ yóò yọ sí ọ látòrí lọ. Ire àti àánú yóò máa tọ̀ ọ́ lẹ́yìn tọmọtọmọ. Ó máa fi orúkọ Ọlọ́run pọ̀ ọmọ rẹ lé látòrí lọ. Ibi tí ìrètí ti pé àánú yọ sí ọmọ rẹ̀. Wọ́n ní ilé aláàánú jìnà sí sí o lo ba ro bi mu bi je ko ni dawo lori omo re jambi eleyi omo re ma gba yin ni waju olore omo re oni je ri kefun dere were ni ti oluwa edumare ma da olohun o lori omo re ni akoko yi jambi o ni rogun awoki omo re oni so opportunity renu to ba ti de oluwa yo si ana oni ati ola omo re ni rere asare ele kan soso owo ko wo ni fi ya je wa tomo re omo re oni di ojogbo oni soro o ta o je lagba kile o je o ni ri je bi tomo tomo ayo ni ko mara ni ko ko ko yi ogu emi ni mo ni kan mi ko ni bori omo re o rere ti eni kan ko ti se ninu leyin o ya ayo dare fo mo re ire gbogbo o ye ko yi omo re po leni o ami eleyi omo re ma ri ona lo o anu fo mo re soke ninu ogun awon aye omo re ma rin ni ona anu owo ko ni da lowo iwa tomo re omo re oni rogo oju mo kan wahala kan o alafowo fa ko ni ko omo re si yoyo omo re ari ogolo ni kikun igbesi aye re le olorun lowo omo re oni jese gbe o ye kari bonu olufe oro iwa tomo re ma ja si ope lagbara olorun wa ma ri obese ninu leyen o lori omo osi ma dana ayo awon omo re oni do ma wusa o iji oni to ogo omo re ka afinu su ko ni fejo omo re sun omo re oni pade aje ni fe ni je abanikedun ko ni bo kedun lori omo re o aye ma gbo iwa atomo re olufe aye ma ri iwa laye olorun ninu aye omo re o ni ri ijagule lori omo aye oni to wa akobi re bo solo o ye gbe ire odun gboro ta fi dun atomo tomo olo yo gba lowo olofo fo tomo tomo o wa lojo aye re pepepe ni le alaye tomo tomo o ni ji sofi aye tomo tomo o ni gbo ipe maduro ma so lori omo re ipe maduro mu bata ko ni je ipin re lori omo aye oni bo rin ayo je mo omo re lowo bibi to ti ro pe iran lowo olorun o yo si o ta eleni ni o ni du lori awon omo re agogo atako omo re ko ni du leti olore dura omo re ma dan o ni rogun aso fo omo re ko gbo ni o oloyin yo ya lo bimo layo o ni bi si olayo ko so ninu re iran lowo ojo ojo ko yo si gbogbo oloja patapata atajere ni ti yin o a ma lo layo wa ma bo layo yo dara fun gbogbo wa o iran lowo ojo ojo yo si o olorun yo sanu re gbogbo awon omo re de ma bu jade loju re o omo re ma pade alaanu a ni baraye fowo ti ayo lo ma ri loju aye gbogbo jesu olua wa ojo sunday yi ni mama igbo ipe bi omo re to din wo mo fun odun mefa bimo eyin ara le o to gbe bi o to pe
0: ojo pe ojo pe lo
3: mo lo ri daddy wa mo ni mo ti se gbe yawo fomo tọmọ yẹn bá ti lóyún oyún máa disapia.
0: A disapia kẹ.
3: Bẹ́ẹ̀ni.
0: Mi ò gbọ́rú ẹ̀ rí. Ìgbà wo ló ti ṣègbéyàwó máa.
3: Láti 2020.
4: 6 years.
3: Bẹ́ẹ̀ni, dájú wa gbàdúrà fún. Wọ́n ní ọmọ tó máa bí tó bá ti bí ọmọ yìí àánú ńlá ni mo rí gbà lórúkọ tọmọ yẹn á máa jẹ.
4: Ok.
3: Bí wọ́n ṣe wà nínú àdúrà láàárọ̀ yìí sí.
0: Tá a jọ ń gbàdúrà sí sí.
3: Bẹ́ẹ̀ni, ó ní mọ́mì mo ti bímọ o. Ọmọkùnrin ni mo bí.
0: Ó ti bímọ.
3: Bẹ́ẹ̀ni sọ.
0: Lẹ́yìn ọdún kẹfà.
3: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ènìyàn kan pariwo go go go go go go go. Ṣọlọ́run ṣe.
5: Ó ṣe
2: o. Ó láyé o ẹ̀yin ọmọ ọlọ́run. Tó bá wá rírí pọ̀ wà ní Kọ́lálẹ́nu, ó pẹ́ tó ti gbọ́rọ̀ Kọ́lálẹ́nu mi. Ìwọ náà ti dùn fún ẹ̀rí àkókò ẹ̀rí la wà. Tó bá mọ̀ wúpọ̀ ti wá ìpàdé Kọ́lá wa rí. Yájọ lọ kórè àdúrà ta ti ń gbà látọjọ́ yìí. Má dáwọ́ rí pọ̀ mẹ́yìn méje wa. Ire méje lọ́nà méje lọ́dọ̀ èèyàn méje yóò ká ọmọlé. Bọ́ọ̀lẹ̀ ní Kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ yìí lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Lọ́ni gbogbo wa máa dá ọrẹ májẹ̀mú àánú. Lórí ọmọ lórí ẹbí àti lórí iṣẹ́ la máa dá ọrẹ tààrọ̀ yìí. Bó o bá ti ń fi ránṣẹ́ máa sọ pé olúwa jẹ́ kí n rí àánú gbà. Kò sì sí iye tẹ́ ẹ̀ lè fi ránṣẹ́. Iṣẹ́ ọlọ́run la fi gbé lárugẹ. Tẹ́ ẹ wọ́ kí n gbàdúrà fún ọ. Inú owó ló ti máa mówó. Ọlọ́run bàbá alábìyamọ o.
0: Ààyè ló wà.
2: Hallu yá o.
6: Hello, hello, Prophet. 090-60-57-11-10 lẹ́ẹ̀kọ́ sí 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kọ́ sí 30 34 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamo, a ò ní máa bọ́jẹ̀ mọ́.
4: Lágelu FM, Jagaba Agbogbo Rédíò.

0: ọdún 2026. 25 of August, ọjọ́ Tuesday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí. Ẹjẹ́ àjọ yin Olúwa fún àánú àti agbára àti orí ọ̀fẹ́. Òní ọjọ́ Tuesday, a tún rí ọ̀sẹ̀ yìí. Ó mà tó ọpẹ́, ó ju ọpẹ́ lọ. Bàbá, ìwọ náà ti ẹ̀rọ ó gba omi, ó gba ẹ̀jẹ̀. Wọ́n fa omi sí ọ lára. Wọ́n ní pé kó wá wo ọmọ rẹ lọ hospital. Wọ́n ní ò lọ kówó tó pa lé wá. Ayé rẹ ò dàrú, ó rí dààmú. Òbí, ó jẹ gbèsè. Wàhálà ìdààmú ò wọlé ẹ. Òun jí, òun jẹun, òun sò láyọ̀, òun jí ṣé kò tó ọpẹ ni. Àbẹ́ hallelujah méje sí ẹni ńlá Ísírẹ́lì. Ọba àwọn bá ẹni tí ìbẹ̀rẹ̀ àti òpin tó bẹ ní ọwọ́ ẹ̀. Ẹni tó mọ bá ti bẹ̀rẹ̀, ẹni tó mọ bá ti parí ẹ̀. Ẹ já yín o láàárọ̀ ìtorí poṣù. Bàbá hallelujah méje. One, two, go!
1: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

0: ọjọ́ ni Olúwa fún mi láàárọ̀ yìí. Ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n ẹgbọ́n tó sọ. Fàráò sì wí pé èmi ò jẹ́ kí ẹ̀yin kó lọ, kí ẹ̀yin lè rúbọ sí Olúwa Ọlọ́run yín ní ìjù, kìkì kí ẹ̀yin má ṣe lọ jìnà jù. Ẹ bẹ̀bẹ̀ fún mi. Olúwa rán mi láàárọ̀ yìí pé ká gbàdúà pẹ̀lú àkòrí tí mo pè ní màá lọ jìnà. Ọ̀tá àwọn ló sọ fún wọn pé màá jẹ́ kẹ́ ẹ lọ, kìí sì ṣe pé ó kàn déédé gbà ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀, ó kàn déédé rí i pé ọmọ òun ṣaláìsí lóru. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló jẹ́ kó ní óyẹ wa mọ́ lọ. Ṣùgbọ́n sọ nǹkan kan bẹ̀ yẹn nínú ẹsẹ̀ bíbélì tí mo kà, ó ní kìkì kí ẹ̀yin má kí ẹ̀yin kí ó má lọ jìnà jù. Àwọn afia jẹ mọ́fì ayó ẹ̀sà agbára ilé yín. Wọn ò sọ pé kó o mọ́ ṣe wedding, marriage ni wọn ò ní fún ọ, torí ìyàtọ̀ ń bẹ nínú wedding àti marriage. Ẹ̀sà ẹ̀yin kan ń gbọ́ mi ní àárọ̀ yìí, gbogbo agbára tó ní o mọ́ lọ jìnà, gbogbo agbára má jẹ jìnà, gbogbo agbára lọ má lọ tán, gbogbo agbára gbà mọ́ rí lò, gbogbo agbára fílẹ̀ ẹ mọ́ jù ú lọ. Lórúkọ Babọ́mà àti ẹ̀mí mímọ́ Ṣàmí, agbára yẹn wọlẹ̀ lórí ẹ̀. Má gbàdúà láàárọ̀ yìí, kódà ìrìn àjò yìí yóò gbà mí ní ọjọ́ mẹ́rin. Ẹ̀sà ẹ màá lọ jìnà. I will go far. Olúwa ló rán mi o. Ẹ kíyèsí láàárọ̀ yìí, ìrìn àjò láyé yìí àyànfẹ́ gbogbo ènìyàn ni yóò lọ láti ibìkan sí ibìkan. Pé o wà níbìkan lónìí, kò sọ pé kí a bá ọ níbẹ̀ lọ́la. No, tó bá máa di lọ́la o ti kúrò níbẹ̀, ó wá lè jẹ́ síwájú o, ó sì lè jẹ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n dandan ni láti sún. Ohun tó ní agbára o rèé o, pé ènìyàn ó lọ jìnà láyé àyànfẹ́ nínú ayé yìí. Gbà mí gbọ́, kìí ṣe nítorí pé èèyàn ní ara rere ni yóò fi lọ jìnà. Ẹ̀sà ẹ gbọ́ mi, kìí ṣe nítorí pé èèyàn níran ni yóò ṣe lọ jìnà. Ẹ̀sà pé èèyàn ó lọ jìnà láyé kìí ṣe torí pé a ti wo àkọsẹ̀jáyé Ọlọ́run àwọn bàbá mi o. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbọ́ mi láàárọ̀ yìí, pé èèyàn ó lọ jìnà ní ayé yìí kìí ṣe nípa pé èèyàn ríran àbẹ́yàn níran, àìmọya ríran ẹ̀sà tí wọn ò débi tí wọ́n rí pé àwọn fẹ́ dé láyé. Bẹ́ẹ̀ ni sà, Olúwa ló rán mi láàárọ̀ yìí, mo fẹ́ kó kíyèsí o, àìmọye àwọn alágbára ẹ̀sà tí wọ́n ní agbára, bàbá tó bí wọn ní agbára, ṣùgbọ́n síbẹ̀ wọn ò lọ jìnà. Bẹ́ẹ̀yàn ó lọ jìnà sà láyé yìí, ó kọjá pé first class ló mú jáde school, kò ní ṣe sà. Àìmọye professor tí mo mọ̀ ẹ wo bí tó já wípé ayé wọn kú sínú pressure, ẹ̀mí àwọn wò ní ẹ kíyèsí o. Àìmọye chartered accountant tó já wípé wọn ò lè chartered ọkọ̀ débi tí wọ́n ra mọ́tò. Ọlọ́run àwọn bàbá mi o, ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí, ohun tí mò ń sọ ni pé èèyàn ó lọ jìnà láyé. Ẹ wo bí ó ju pé èèyàn ní ara rere lọ, èèyàn ó lọ jìnà ní ayé yìí sà, ó ju pé mo ní pàṣẹ lọ. Bẹ́ẹ̀yàn ó lọ jìnà ó ju pé mo ní víṣẹ̀ lọ. Ẹ̀mí àwọn wòlíì, bẹ́ẹ̀yàn ó lọ jìnà nínú ìṣerere láyé yìí, ara kò sí nǹkan kò ní ṣe pẹ̀lú ara sà. Ẹ kíyèsí, bẹ́ẹ̀yàn ó lọ jìnà, ohun tó túmọ̀ sí ẹ̀mí ni o. Ẹ mẹ́sà gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ ẹni kó kíyèsí it is by spirit nípa ẹ̀mí ni màá dẹ̀ bá sọ àwọn nǹkan kan fún yín sà ẹ wo bí ọjọ́ mẹ́rin ni ara èèyàn gan fún rẹ̀ lè lò lórí ilẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́rin tí ẹ̀mí bá ti kúrò lára ara máa bàjẹ́ ni ẹ sà gbogbo tó ẹ̀rí tó dúó nípa ẹ̀mí ni wọ́n ṣe dúó láyé gbogbo tó ẹ̀rí tó rúwé sà ẹ̀mí ló jẹ́ kẹ́ rúwé ẹ̀mí àwọ̀ wòlíì gbogbo tó ẹ̀rí tó sọjí láti inú ilẹ̀ ẹ̀mí ni o it is by spirit bẹ́ẹ̀ ni sà gbogbo tó ẹ̀rí tó sọ̀rọ̀ gbogbo tó ẹ̀rí táyé rẹ̀ fọ̀hún gbogbo tó sọ̀rọ̀ bí ọmọ ẹ sà ẹ̀mí ni sà tọmọ bá yọjí láti inú yẹ tí wọ́n dẹ̀ bẹ́ kó sọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ pé àìsàn kan ló mu lóhùn nígbà tí wọ́n fẹ́ bí ẹ gbà mí gbọ́ àìsàn kọ́ ẹ̀mí ni sà ẹ̀mí àwọn ò ní it is by spirit bẹ́ẹ̀ ni nígbà tí jésù dé bí odò nínú ìwé luke orí karùn-ún nígbà tí jésù dé bí odò tí pétérù wá pẹja tí ò rẹ japa tó jẹ́ wípé ó sọ fún jésù pé olúwa gbogbo òru la ti ṣiṣẹ́ àpá nkankan tí jésù nígbẹ́nu rẹ sọ tí àwọn rẹ sómi ẹsà ṣé pétérù wá ń parọ́ ni kò parọ́ ẹ̀mí ni it is by spirit wo bí àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ jọ lọ skul àwọn ríṣẹ́ ìwé ò ríṣẹ́ kíyèsí láàárọ̀ ẹ̀mí ló fà sà it is by spirit kìí ṣojú lásán ni nǹkan tí mò ń sọ a lè fi tara ojú ara a lè fi wò olúwa ló rán mi ẹ kíyèsí àwọn tó jẹ́ wípé ẹjọ́ lọ́kàn bì kankan náà àwọn ṣe rere wo bí ìwé ò rí nǹkan gidi ṣe nílé ọkọ yẹn ẹ̀mí ni sà it is by spirit kìí ṣe ohun tó lè fojú lásán wò kìí ṣe ohun tó lè rò pẹ̀lú ọgbọ́n orí bẹ́ẹ̀ ni sà ó rẹwà ju àwọn kan lọ gba àwọn yẹn lọ́kọ ìwo lọ́kọ ẹ̀mí ni sà it is by spirit ẹ̀mí àwọn wò ni ẹ kíyèsí láàárọ̀ ìwọ kọjà sínú ṣọ́ọ̀bù wo bí kìí ṣe nípa igbe ló lè fi ta àìmọye tó mọ bí wọ́n ti polówó ọjà ẹ̀sà síbẹ̀ tí ọjà bàjẹ́ lọ́wọ́ wọn ẹ̀mí ni sà it is by spirit olúwa ló rán mi láàárọ̀ yìí o nínú bíbélì mo ti rí ọkùnrin kan ọba ni wọ́n ń pè ní ahabu òun sáré lọ pẹ̀lú kẹ̀kẹ́ ẹlẹ́ṣin ẹ̀sà elijah sáré lẹ́yìn ẹ̀ bíbélì dẹ̀ sọ pé elijah sáré níwájú ẹ̀ ẹn tó fẹsẹ̀ rìn ó sáré níwájú ẹni tó gbé kẹ̀kẹ́ ẹlẹ́ṣin kò gbẹ́ṣin o kẹ̀kẹ́ ẹlẹ́ṣin bẹ́ẹ̀ ni sà ẹ̀mí ló fà ẹ̀mí ló ń jẹ́ kéèyàn kọjá ẹ̀gbẹ́ èèyàn it is by spirit so ohun tí mo máa tú nínú ẹsẹ̀ bíbélì pọ̀ láti lè lọ jìnà bọ̀ máa dúó níbẹ̀ yẹn láàárọ̀ a máa sọ nípa ẹ̀mí torí wo bí ìrìn àjò rẹ gan láyé tó o bá máa lọ jìnà o ní láti lo mọ tí mò ń sọ nípa ẹ̀ torí ẹ̀dẹ̀ lolúwa ṣe rán mi nígbà tí fáráò sọ fún àwọn ọmọ ísírẹ́lì pé ẹ máa lọ ṣùgbọ́n ẹ máa lọ jìnà ó ní tó sọ kò sọ nípa ti ara ẹ̀mí ni sà ẹ̀yin kan wà bí wọ́n jẹ́ kó o lọ́kọ bọ́ wọ́n jẹ́ kó o jèrè ọkọ ẹ̀yin kan wà bí wọ́n jẹ́ kó o ṣègbéyàwó wọ́n jẹ́ kó o gbádùn ilé rẹ nínú ìgbéyàwó olúwa ló rán mi láàárọ̀ and that is why tá a fi fẹ́ gbàdúrà gbogbo ènìyàn ni kò kíyèsí o nílò láti gbàdúrà tí iṣẹ́ yẹn ò bá lọ bó ti ń lọ tẹ́lẹ̀ mọ́ ẹ̀mí ni sà kí o ṣe é fojú ara wò bẹ́ẹ̀ ni má jẹ́ kí ẹnikẹ́ni kó tẹ̀ ọ jẹ wo bí àwọn kan sì ń ṣe rere nínú ayé yìí má sọ pé nǹkan wọn ló fà ẹ̀mí ni sà tó o bá gbé nǹkan tì tó o lè gbé there is something behind it ẹ̀mí ni bẹ́ẹ̀ ni wo bí tó o bá kàwé tì tó o parí ẹ̀ tó o wá ń give excuse pé ìyá mi tó kú nígbà tí mo lọ skul ni ọ̀gá ẹ̀mí ni sà there is something behind it wo bí tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ tẹ́ ẹ jọ lọ poli tí wọ́n bá gba ìwé àṣẹ wọn jáde tí wo ò rí ìwé àṣẹ gbà jáde kíyèsí sà kìí ṣojú lásán ẹ̀mí ni mo ti rí ẹni tí ó wà níbi convocation sà tí wọ́n ń fún àwọn ènìyàn ní ẹ̀bùn pé ẹ̀yin lẹ ṣe ẹ̀yin ni gp yín jẹ́ first class ẹ̀yin lẹ gba báyìí ẹ̀yin lẹ ṣe báyìí tó de kan ori ti e tan fe na iwe ase si pe iwo lo gbe gba oroke to de boso fun re won de nbe pe ki lo sele o de rere esa won lo ko sere ni nigba to boso tan ni won to mo pe nkan ti se e wo bi emi ni it is by spirit were so eyin bosa o de nbi pe se ro pe mi o mo nti mo so okay ti mi o ba mo nti mo so e bi mi pe what is it now were de nda yin lo o de nfi oral English o de fi so pronunciation o de fi so meaning now esa were si ni tori pe nipa emi ati yi lori emi awon wo li wo bi oluwa ran mi laaro yi o ka dede ba ti won su senu ona ibi se wo bi emi ni o makan foju lasan wo pe daddy mo ti fo mi fo danu ko si nkan kan to sele oga mewa le sele o esa eyan ti lala lasan pe aja gbo mo ngba to ji omo re lo ya were esa emi ni e o awon nkan kan wa ninu aye yi ko se foju lasan wo be ni mo ti ri omo iya meta ti awon meteta nsiwe ti won sinwe ti won ya were ti iya ba de ti fe jade yo ti awon meteta monu le ko to de nigba mi won ti fortel esa ko to de nigba mi won ti wo combod mole emi ni there is something behind it ke ka soju lasan be ni dokita le so pe lo wo boya enikan ya were le yin ri ereditary e so fun pe mi mo so be emi ni sa wo bi oni lo lati pray o se je pe ojo tan ni o wa gba se lo la la ibalopo emi ni o there is spirit behind it emi kan wa pelu e be ni sa oluwa ran mi laaro yi mo so ile itori tin ba ti o si adua ko le mo bo ti gbadua ni o obi mo kan fi owo lasan mo kan fi oju lasan mo kan fi owo yepere ko kan fi mu gbogbo e to ni ko ni ko si nkan kan oga mewa nbe sa olorun awo olorun emi o ti mo pe aye le to bayi sa nigba ti mo dodo baba mi ninu oluwa ti obirin kan ati oko re ti baba de so pe kan ma bo pe omo won ya were omo odun mesan won si mu omo na jade loju gbogbo eyan o si sinwe nu church fun wa on display emi o ti mo pe aye le nigba ti mo dele ti enikan wa ba mi ninu office ti mo se counseling to si gbe omo dani ti mo de ni kilo somo re o ni o ya were mo ni mo fi kan buruku sere la omo odun melo lele o ni omo odun meta ni o ni daddy e ma wo o de gbe le o de gbe lo si enu ona o de wa joko o de pe o koruko e esa lati enu ona office mi to fi de bi ta joko si o de display were esa igba na mo to mo pe there is spirit behind everything emi wa sa wo bi ile ko to ti to fowo re ti emi ni be ni sa o nje to je ti o de sale esa emi ni owo to gba to mo bo ti lo emi ni sa o makada lia masadalia awon kan so lori iwo leso esa o lie down o ru wa o bi awon eyan e gbadua fun mi o logo won lawon ori nkankan emi ni there is spirit behind it ka ye ka barua badaya nos wo bi sa agbogbo ayin te jo lo bi se won mu awon kan won mu wo o wa give excuse pe awon te japo oda awon te japo ko laarin awon te mu kilode ti wo si be there is spirit behind it mo mo ti mo so sa wo bi eyin kan wa bi eni lo lati gbadua laaro yi o ti pe lowo re iwo na kiesi oni a olorun o tete da mi loni oga ko si en ti olorun gbagbe there is spirit behind it ngba ti oluwa so pe abraham jade nile baba re o mo to wa be emi kan be nibe ni ngba ti lot de tele o mo pe emi kan lo tele a fe gbadua laaro yi gbogbo eniyan e pi oruko jesu e pi emi mimo emi alayele ta fi ti mi nile baba mi ina oluwa e le pada mo lo bi serere e le pada o ya adua mayana da ba ruwa ba ya la e mi le wa ta fi tì mí láti ilé bàbá mi iná olúwa ẹlé padà ẹ̀mí ilé bàbá mi tá a gbé tì mí láti ilé wa ẹ̀mí ilé bàbá mi tá a fi tì mí láti ilé wa pé kí n má lọ jù iná olúwa ẹlé padà iná olúwa ẹlé padà. Inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà inú olúwa ẹlé padà àmì mẹ́ta Jésù. Olúwa
1: wa
0: ti sọ fún yín bí rí pé ìrẹsì ọlọ́run kan ló wọ́n kéré nígbàdàn kéré ìyáálé ìyá wọn pè wọ́n wọlé níbi ọmọ ọdún mẹ́jọ wọ́n pè wọlé pé wá jẹun wọ́n sì fún lórí ẹja gbàdán sì gborí ẹja lé lọ́wọ́ ibi ẹnu ẹja náà ti fi sẹ́nu ẹ̀ pé ó yá fa ọbẹ̀ mú òyò tó wà mẹ́fà mú ó sì fa mú ọmọ kékeré pé bó ló ti rí ọmọ kékeré ó ní ó tù ohun tó máa jẹ́ láyé ló jẹ yẹn ìyá ò kíyèsí lọ́jọ́ yẹn sà after 35 years ẹ sà after 35 years ìyá ń bẹ nínú ìpàdé àdúà ni wòlíì sọ pé wàá lọ sí ọjà wàá lọ ra láńbé bí ẹja ìyẹn páálí ẹja sà bó ti tóbi yẹn wàá rù sórí wàá mọ̀ kiri ẹ̀nu ọjà nítorí pé ọmọ rẹ̀ jẹja nígbà kan àdẹ̀gbà àyànmọ́ lọ́wọ́ ẹ̀ ìgbà tí wọ́n gba àyànmọ́ lọ́wọ́ ẹ̀ inú ọjà ni wọ́n lọ pè sí wọ́n dẹ̀ sọ pé àfi tó o bá àfi té tí ìyá ẹ̀ bá dénú ọjà tó kiri ẹja fún àwọn èèyàn ni ó tó rí gbà bó ló ti fẹ́ mọ̀ yẹn ẹ sà àwọn nǹkan míì wà tó jẹ́ pé o lè fojú lásán wò there is spirit behind it olúwa ló rán mi láàárọ̀ yìí o nílò láti gbàdúrà gbogbo àwọn tẹ ẹjọ márì gbà kankan náà ọdún kejì ni wọn ti lóyún lọ pẹrẹrẹ ọdún kẹrin tiẹ lélẹ o ní torí fibro ọgá kìí ṣe fibroid there is spirit behind it in tó mú fibroid mọ wù nínú ẹ ẹmí kan ló jẹ kó mọ wù bẹẹ ni sà a lè bá wí tí ò ní wù mọ a lè sọ fún pé kó mọ gbèrí mọ a lè sọ fún pé kó gbẹ tí yóò dẹ gbẹ ẹ gbàdúà ẹ korúkọ jésù ẹ pi ẹ̀mí mímọ́ ẹ̀mí márì jìnà nílé bàbá mi ẹ pẹ́ yẹ̀dà nítorí tèmi ẹ pẹ́ yẹ ó yá àdúrà àyájà bẹ́ẹ̀ni àgbàdá yàrá ẹ̀mí márì jìnà ilé bàbá mi ẹ pẹ́ yẹ̀dà ẹ pẹ́ yẹ̀dà ẹ pẹ́ yẹ̀dà ẹ̀mí márì jìnà ẹ̀mí márì jìnà yàgẹ́nà balùbà lé àgbàdá yàrá ègèdè lé àgbàdá yẹ́gẹ́dẹ́ lé àgbàdá ẹ̀mí márì jìnà ilé bàbá mi ẹ̀mí márì jìnà ibi tá a ti bí mi ẹ̀mí márì jìnà ilé bàbá ẹgbẹ́ ìdà ẹgbẹ́ ìdà ẹgbẹ́ ìdà ẹgbẹ́ ìdà iná alẹ́ wọ mọ́ iná alẹ́ wọ mọ́ àmì mẹ́ta Jésù olúwa wa ẹ bá ti rẹ tí ò kí n ka nǹkan sí ẹsà ẹ ṣàfilẹ̀ torí ìbẹ̀rẹ̀ ìparun rẹ̀ nìyẹn nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ayé mi tí bàbá tó bí mi lọ́mọ sọ pé ọmọ bàbá wa ìyẹn bàbá tó bí àwọn wọn kọ́lé wá lọ mú yàrá kan nílé wa ẹ̀sà tí mo dẹ̀ tẹ̀lé wọn lọ sí ìpájà ayọ̀bọ ní Èkó ẹ̀sà tí mo dẹ̀ débẹ̀ tí mo dẹ̀ rí fúláàtì tó lọ rẹrẹrẹ báyìí tí wọ́n sì ń fi wọ́n hàn mí lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹ lára ara inú mi ò ti mọ̀ dò pé mo ti rí ibi tí màá ti bẹ̀rẹ̀ ọkùnrin fẹ́ bẹ̀rẹ̀ ayé ẹ ẹ̀sà kí àwọn òbí ẹ sọ pé ibi tó lè gbé wà lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé n tó dáa ni bá a dẹ̀ ti ń lọ báyìí tá ń lọ mo bá rí orí mo bá ní dádì mi kí lélẹ̀ wọ́n bá ní orí bàbá àwọn nìyẹn ìyẹn bàbá mi wọ́n ní orí wọn lélẹ̀ mo kíyèsí àwọn kankan lórí ẹ under normal circumstances anybody ò ní ru bẹ́ẹ̀ ẹ̀sà ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ rò mo bí kí ló dé tó fi pẹ́ fún bàbá rẹ̀ ṣó o tiẹ̀ béèrè pé éèjì wo ni wọ́n fẹ́ yàwó ṣó o béèrè pé éèjì wo lo bàbá àti ìyá rẹ̀ péyà kí ló ṣẹlẹ̀ ní ọdún náà ọdún wo ni wọ́n wà báyìí kí ló dé tó fi rí bẹ́ẹ̀ there are questions you need to ask because spirit is behind everything o ní ìbéèrè láti béèrè torí ẹ̀mí ó wà lẹ́yìn gbogbo nǹkan bẹ́ẹ̀ ni sà ẹ kíyèsí o mo wa bi won mo ni kila awon igori se won ni baba wa leni keji ti won fun ni ase leyin Nigerian Beauty lati mo po nti won pe ni oti esa won ni won fe bere re ngba ti won fe bere re ibi factory to fe mo sulu ni ni olojo de mo ni oke ibi ni kemi wa joko si won fe bere n to da agbara ile wa o je pari e won wa ko gbogbo n to fe se ara nu won won wa ko si ori ori won ni bi igberi won won ni kan mo gbe lo niyan ibi temi o wa duro si lele mo ni oke lojo na mo ni eje mo lo badan o da ki n bere lati le pepe sugbon ki agbara ile wa mo lowo si eyin kan gbo mi bayi gbogbo majemu to ni o marriage na agbara ti o faye le lati lo tan bo ba same loruko Jesu agbara ye gwole agbara ye gwole agbara ye gwole agbara ye gwole agbara ye gwole agbara ye gwole agbara ye gwole eja gba eyo kan si ma mu itoku lola there is spirit behind everything obi nti o je ko le duro nile baba awon omo re ni there is spirit iwo lo so pe iwa buruku wa lowo e iwo owo re lori mo binu iwa ti o nbe lowo baba to bi o ju be lo esa sube iya re le duro nbe tori iya re segun yen iwo ori ogun yen se emi awon wo ni bobi je so fun esa in to gbodo mo leleyi emi nbe leyin gbogbo nkan there is spirit behind everything bẹẹni a fẹ gbàdúrà ẹja gbẹ yọkan ẹja gbẹ yọkan sí ẹ porúkọ jésù ẹmí tó máa ń tẹ ògòrì nílé wa ẹyin ẹmí tẹ máa ń tẹ ògùn ọmọ ológòrì ẹ ṣíwọ lórí ọrọ tèmi ẹ ṣíwọ ẹ túwọ ẹ túwọ ẹ túwọ oyè àdúrà ayé gàdá lẹgẹdẹ yọdọ ẹmí tó máa ń tẹ ògùn ọmọ ológòrì ẹ túwọ o lórí ọrọ mi ẹ túwọ o ẹ túwọ o ẹ túwọ o ẹ túwọ o ẹ túwọ o ẹ túwọ o ẹ túwọ o àmì mẹta jésù olúwa wa ẹsà bàbá wa ní olúwa kan náà ni àwọn náà sọ fún wa pé ìgbà táwọn rí i pé ayé àwọn ò lọ bó ti yẹ kó lọ àwọn wa lọ gba biribiri ọjọ́ méje lẹ́yìn biribiri àwọn bá rí àwọn bá lálà àwọn rí apẹ ńlá ẹsà òṣùpọ̀ àgbo ló wà nù ẹ àwọn bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ báyìí pé kí ló wà ní òṣùpọ̀ àgbo yìí orógbó wà bẹ̀ àwọn bá fi rú làwọn bá rí orí ẹ̀gbọ́n àwọn tó rú jáde kí lórí ẹ̀gbọ́n mi ṣe nínú òṣùpọ̀ àgbo àwọn túrú àwọn rí orí àti àwọn àwọn túrú àwọn bá rórí ìtàwọn rẹ̀ bá kí lórí mi ṣe lórí òṣùpọ̀ nínú òṣùpọ̀ àgbo báwọn ti tají nìyẹn àwọn ní aláwọ̀ títàn àwọ̀ títàn àwọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni àwọn sinmi díẹ̀ àwọn bá tún bẹ̀rẹ̀ mí àwọn tún lọ biribiri ọjọ́ méje mi pé ìgbà táwọn lọ biribiri ọjọ́ méje mi n táwọn sọ ni pé ẹ bá ń gbé orí mi ẹsà ẹ̀yin kan nílò láti lọ gbàdúrà yẹn tẹ́ mọ̀ gba orí yín mú lóru pé ẹ bá ń gbé torí pé wo bí orí tó ń bẹ lórí rẹ kì í sorí rẹ bẹ́ẹ̀ ni sà bí orí ẹran ẹ̀ yóò ṣogbo ni sà bẹ́ẹ̀ ni kì í sorí rẹ mọ́ wọ́n ti pààrọ̀ ẹ̀ o làwọn olóore ò fi lè dúró tì ọ́ wọ́n ní lẹ́yìn ìgbà táwọn gba biribiri yẹn tán àwọn tún padà sínú ìran yẹn àwọn kàn rí pé àwọn gbé orí àwọn nínú òṣùpọ̀ àgbo yẹn ni àwọn bá ní káwọn ẹ̀pọ̀ ẹ̀gbọ́n àwọn káwọn bá gbé orí tiẹ̀ náà pé kìíní kan gbá àwọn lọ́wọ́ pé báwọ̀ ẹ̀pọ̀ tí ẹ̀gbọ́n rẹ bá ṣe tán yóò wá gbé orí tiẹ̀ náà bí ẹnìkan ni yóò sàmí gbogbo májẹ̀mú tí ìjẹ́ kan lọ nílé yín sẹ́ àwọn ẹ̀mí tó máa ń mú wọn mọ́lẹ̀ bó o bá ṣàmì àgbà ọ lónìí lọ́wọ́ ẹ̀mí náà àgbà ọ ọ̀rọ̀ rẹ dayọ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa kò sí àkókò fún mi màá sọ ìtókù di ọ̀la ẹ̀yin tẹ́ ẹ̀ bá kí n gbọ́ ìpàdé láràárọ̀ lórí rédíò ní ìkànnì tó ti gbọ́ ẹ̀ omi sì tó pọ̀ mọ jí báyìí kò mọ gbọ àwọn èèyàn ní ẹrí lọnà tó ní agbára kò ju bẹẹ lọ ẹ kíyèsí ẹ mú ike òfìfo yín jáde ẹyin tá a jọ ń gbàdúrà pẹ̀lú ikú fífo. Ẹ porúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́, ẹ̀mí òfo jáde lára mi, ẹ̀mí òfo jáde lára mi, ẹ̀mí òfo jáde. Ó yẹ àdúrà ẹ̀mí òfo jáde lára mi, ẹ̀mí òfo jáde lára mi, ẹ̀mí òfo jáde lára mi. Àmì mẹ́ta Jésù olúwa wa. Jẹ́ sọ ilé ìfọ kí tó máa lọ. Obi gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́, ẹ lọ jọ ẹ fẹ WhatsApp group wa. Ibẹ̀ la ti ń gbàdúrà lálálẹ́. Obi ó ní agbára 42 days là ń lọ. Bí olúwa ti rán mi nìyẹn látorí òkè, mo bẹ́ẹ̀ ni gbogbo tó bá lè ṣe wọnú group yẹn, torí pé àdúrà yẹn ó kún fún agbára. Ẹ̀yin tí ẹ fẹ́ mọ gbọ́ ìpàdé láràárọ̀, nígbà míì tẹ bá pẹ́ jí, tẹ bá wà ní group yẹn náà, wọ́n ń fi ìpàdé orí rédíò láràárọ̀ náà wọ́n ń fi sínú bẹ̀, so wàá lè gbọ́ ń bẹ̀, so ìwọ náà lọ darapọ̀. Nọ́mbà tí mo fẹ́ pè ó lè fi pè mí náà kí n fi gbàdúrà fún ọ láti orí òkè. Nọ́mbà yẹn lélẹ̀, ẹ̀yin tẹ́ fẹ́ fi join group, ẹ text ni o, ẹ sọ pé ẹ fẹ́ join group kan fi sí group. Ẹ̀yin tẹ́ fẹ́ pè, ẹ pè direct, màá dẹ̀ gbàdúrà fún yín. 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.

láti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè russia náà ló ti kojú àdúgbàmù àdolo látara bí orílẹ̀-èdè ukraine ti yin àdúgbàmù àdolo lọ sọ́dọ̀ wọn. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ náà ná ti ka orílẹ̀-èdè wa nàìjíríà mọ́ orílẹ̀-èdè 44 eléyìí tó máa kópa níbi ìdíje kò mẹ́sì oyọ́ ìyẹn ti afcon ti àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 23. Ní báyìí ẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ kò dín ní àwọn ọ̀dọ́ eléyìí tó ń ti àwọn obìnrin tán lọ bí 6,000 ní ìpínlẹ̀ bayelsa tó fi mọ́ àwọn obìnrin tó ń ti àwọn ọ̀dọ́ eléyìí tán ti gba owó kan tó tó 1,000 lọ́nà 50 níye ìyóò gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún okòwò wọn. Bákan náà nìròyìn fìdí ẹ̀ múlẹ̀ kí wọ́n tún gba ẹ̀rọ ayọwó tá a mọ̀ sí POS láti fi ṣe ìgbélárugẹ sí okòwò wọn. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dín mọ̀ wípé àwọn èèyàn eléyìí tí wọ́n gba owó ọ̀hún òun náà náwà lára àwọn èèyàn tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde eléyìí tí wọ́n ti gba ìmọ̀kún ìmọ̀ lábẹ́ ìforúkọsílẹ̀ ètò ìrónilágbára tó jẹ́ ti gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn òdòye dírí. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ètò ìrónilágbára náà ló wáyé láti fi ṣe àyájọ́ ọjọ́ àwọn olókoòwò lágbàáyé eléyìí tó jẹ́ ti ọdún 2026 tó wáyé ní gbọ̀ngàn ńlá kan eléyìí tó wà nílé ìjọba tó wà ní Yenagoa. Gẹ́gẹ́ bí àsìkò ìgbà tí wọ́n ti ń ṣe ètò ìrónilágbára ọ̀hún nígbà tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún mọ sọ̀rọ̀ yìí gómìnà lóyedìrí ló ṣàlàyé ọ̀rọ̀ pé ìṣèjọba ọ̀hún òun náà ni ó máa tẹ̀síwájú láti rí dájú wípé òun pèsè àyíká eléyìí tí ó fàyè gba okòwò ṣíṣe ìyẹn ò ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún tó ò sì ní dẹ́kun láti mọ ṣe ìgbélárugẹ tó ń ti ètò ìrànlọ́wọ́ fún àwọn èèyàn eléyìí tán bá jẹ́ olókoòwò ní ìpínlẹ̀ bayelsa. Àjọ tó jẹ́ ààbò ara ẹni làbòlú NLCDC ti ìpínlẹ̀ Anambra òun náà ni wọ́n ti kó àwọn òṣìṣẹ́ wọn eléyìí tó tó 50 níye lọ sí àwọn agbègbè kan eléyìí tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún ní ti pọ̀pọ̀ ṣinṣin àyájọ́ ọjọ́ bíi ànábì muhammad eléyìí tó wáyé lónìí òde yìí ti ń ṣe ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe agbẹnusọ àjọ ọ̀hún bó ti ṣàlàyé ọ̀rọ̀ ìyẹn lc ọ̀kadìgbò edwin òun náà ló jẹ́ kó di mọ̀ wípé àwọn ti kó àwọn òṣìṣẹ́ àwọn jáde lọ sí àwọn agbègbè tó ṣe kanrinkanrin láti rí pé àlàáfíà tó ń ti lílọ bíbọ̀ ọkọ̀ òun náà ló jágere ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún. Lásìkò ìgbà tí ó wà máa sọ̀rọ̀ náà ló jẹ́ kó di mímọ̀ wípé àyájọ́ ọjọ́bí ànábì muhammad òun náà ló jẹ́ ọjọ́bí tó ṣe pàtàkì eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ sì máa ń dáwọ́ ìdùnnú pẹ̀lú àwọn. Bákan náà ló wá ṣàpèjúwe rẹ̀ wípé eléyìí náà ló pè fún àlàáfíà ìfaradà àti bíbọ̀wọ̀ fún ara ẹni láàrin àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ ní ti pọ̀pọ̀ ṣinṣin ọjọ́ bíi ti ànábì muhammad. Ìjọba ìpínlẹ̀ sokoto náà ti gbé owó kankanlẹ̀ tótó ₦1,100,000 tó ń ti àwọn àpò oúnjẹ jíjẹ eléyìí tán lọ bí irínwó ó lé ọ̀wọ́ mẹ́jọ fún gbogbo àwọn mọ̀lẹ́bí eléyìí tí àwọn agbésùnmọ̀mí ṣe kópa mọ̀lẹ́bí wọn tó ń ti àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí dandé ọkọ̀ ojú omi ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí wọn ìyẹn ò níjọba ìbílẹ̀ wọnú àti gúnrúyó ìyẹn ò ní ìpínlẹ̀ níjọba ìbílẹ̀ ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ pé ìdásí ọ̀hún náà ṣàlàyé ẹ̀ lọ́jọ́ ajé monday lásìkò ìgbà tí àwọn tán sojú ìjọba lára àwọn tá a ti rí adarí ẹgbẹ́ òṣèlú ti apc ìyẹn ò ní ìpínlẹ̀ ọ̀hún tó ń ti ẹni tó náà ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà ìyẹn ò sẹ́nítọ̀ aliu wamako eléyìí tán ṣe àbẹ̀wò sí dinawa banjigo gurao ìyẹn ní àwọn agbègbè ọ̀hún tí nǹkan buraburu ọ̀hún ti ṣẹlẹ̀ sáwọn èèyàn náà lásìkò ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sáwọn mọ̀lẹ́bí ọ̀hún ìyẹn àwọn mọ̀lẹ́bí èèyàn méje tí àwọn agbésùnmọ̀mí ṣe kú pa òun náà ná ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún jẹ́ èyí tó ba ni lọ́kàn jẹ́ tó sì jẹ́ wípé àwọn kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn náà lọ́pọ̀lọpọ̀ eléyìí tó wá mú kí àwọn èèyàn ọ̀hún kan gba ₦1,000,000 ẹnìkọ̀ọ̀kan tó ń ti àpò méjì eléyìí tó kún fún àgbàdo tó ń ti ọkà bàbà bákan náà sì gba àpò kọ̀ọ̀kan ìrẹsì tó ń fún àwọn mọ̀lẹ́bí ọ̀hún. Bákan náà ló sì jẹ́ pé àwọn mọ̀lẹ́bí àwọn márùn-ún eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí tí wọ́n fara pa òun náà làwọn náà gba 150,000 náírà
yan si sala yoro kwe amwen yon nan natu ba apore si kokan. Koda apon toni se kwe lu okababa. Baka nan agbado o nan ni wanko fon awan mele bi amwen yon nan. La si kogbati o waman se abe wu omu. O nan ni wan sala yoro. Wipe gomina Ahmed Aliyu lo kedun kuko kuko pe lu awon molebi en tin kan o sele si to si njeje re wipe ijoba ipinle ohun no ma se atileyin to gbogbon fun awon osele to abo lati ri pe mo gbogun ti aise eto abo eleyi to ndojuko ipinle Sokoto

ní báyìí láti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè ukraine náà ti yan adúgbàmù àdẹ olóró sí ibùdó òǹkẹrù sí eléyìí tó jẹ ẹlẹ́ẹ̀kejì tó tóbi jùlọ ní orílẹ̀-èdè russia tó jẹ́ ti òǹtajà orí ẹ̀rọ ayélujára kan gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ pé iléeṣẹ́ ozone holding plc òun náà ló ní ibi ibùdó òǹkó ẹrù sí ọ̀hún eléyìí tó sì wà ní orílẹ̀-èdè russia gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé ní apá gúúsù ẹkùn krasnodar dagestan stavropol ange òun náà ni àwọn agbègbè eléyìí tí àwọn ibùdó ọ̀hún wà gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo àwọn agbègbè yìí òun náà ni iná ọmọ rárá ti ṣẹyọ lásìkò ìgbà tí adúgbàmọ̀ àdóró láti orílẹ̀-èdè russia láti orílẹ̀-èdè ukraine tó balẹ̀ sí ibùdó ọ̀hún ìyún tó wà lórílẹ̀-èdè russia gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé orílẹ̀-èdè russia ukraine náà ti jáde bọ́ńbọ́ wípé àwọn gangan náà làwọn yan adúgbàmọ̀ àdóró ọ̀hún látara bí àwọn ti fi ojú sun ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè russia gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé òun náà ni láti gbẹ̀san ìkọlù eléyìí tí orílẹ̀-èdè russia tó ti ń ṣe sí orílẹ̀-èdè ukraine nígbà tí wọ́n máa sọ̀rọ̀ ti ẹ̀yin ààrẹ orílẹ̀-èdè russia vladimir putin ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbà tí orílẹ̀-èdè ukraine yan adúgbàmọ̀ àdó olóró ọ̀hún òun náà ló ti wá fi hàn gbangba wípé wọ́n ti fọwọ́ tọ ilé agbọ́n báyìí tó sì dandan kán rí ìjà agbọ́n látara bó ti jẹ́ pé àwọn náà ṣe ìkọlù alágbára eléyìí tí rọ̀ ò tí ì fẹ́ ṣẹlẹ̀ rí sí ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ukraine bákan náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ibi tí nǹkan dédó yìí onílé ò lọ àlejò tán òun náà làwọn ò fi ọ̀rọ̀ ọ̀hún ṣe bákan náà ni orílẹ̀-èdè russia ti kọlu orílẹ̀-èdè ukraine bẹ̀rẹ̀ láti gbà tán ti kọlu orílẹ̀-èdè ọ̀hún láti ọdún 2022 tó sì jẹ́ pé tó fi di àkókò yìí àwọn ibi tó ṣe kanrinkanrin pàápàá jùlọ àwọn ibùdó òkẹrù sí bákan náà ibùdó ìjà ẹrù sí tó jẹ́ ti ojú omi o tó jẹ́ ti orílẹ̀-èdè ukraine òun náà lórílẹ̀-èdè russia ti ń ṣe ìkọlù sí látẹ̀yìnwá ní báyìí lẹ́ka ti eré ìdárayá àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ caf òun náà ti ka orílẹ̀-èdè wa nàìjíríà mọ́ ara orílẹ̀-èdè 44 tí wọ́n lọ rí mọ́ kópa níbi ìdíje kò mẹ́sì ọyọ́ ti ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2027 eléyìí tó ṣàlàyé ọ̀rọ̀ wípé orílẹ̀-èdè wa nàìjíríà àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn wà ní ọdún 23 òun náà ni wọ́n lọ rí mọ́ kojú àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè algeria angola ghana egypt morocco senegal south africa zambia tó ń ti àwọn orílẹ̀-èdè mìíràn bákan náà ni ìdíje kò mẹ́sì ọyọ́ yìí òun náà ni ó jẹ́ pé ẹnikẹ́ni tó bá jáwé olúborí ń bẹ̀ náà ni ó lọ rí mọ́ kópa tí ó sì lọ rí mọ́ sojú ilẹ̀ adúláwọ̀ níbi ìdíje ti olympic game football competition. èyí ló pín ìròyìn àfẹ́mọ́jú wa fútu ọ̀rọ̀ àmọ́ tó rí pé mo lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn tí òró ìmú ti jẹ́ òdìmọ̀ fún yín pé ìjọba ìpínlẹ̀ bayelsa náà ti pín owó kan tó 1,900,000 naira tó ń ti àwọn nǹkan ìrónilágbára fún àwọn olókoòwò eléyìí tó ń lọ bí 600 níye bákan náà mo gbé sí létí pé ìjọba ìpínlẹ̀ sokoto làwọn náà ti gbé owó kankan rẹ̀ tó 1,900,000 naira tó ń ti àwọn oúnjẹ fún àwọn mọ̀lẹ́bí àwọn tí àwọn agbósùnmọ̀mí ṣe kú pa bákan náà tó fi mọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí ìyídande ọkọ̀ ojú omi ṣẹlẹ̀ sí. láti ilẹ̀ ukraine mo ti ń gbé sí létí pé orílẹ̀-èdè ukraine ló ti yin adúgbàmọ̀ àdó olóró sí ibùdó ìkẹ́rù sí tó tóbi jùlọ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó wà ní orílẹ̀-èdè russia. lẹ́ka ti eré ìdárayá mo ti ń jòdìmọ̀ fún yín pé àjọ tó ń mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ caf òun náà ti ka orílẹ̀-èdè wa nàìjíríà mára àwọn orílẹ̀-èdè 44 tí ó mọ̀ kópa níbi ìdíje kò mẹ́sẹ̀yọ ti afcon tí àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí mọ́ wà ní abẹ́ ọdún 23. fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelefm.com bákan náà lè ra pọ̀ wá lórí ìkànnì x wa lagelefm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti facebook lagelefm 96.7 túndé ọ̀làwò lọ́rọ̀ tó ròyìn tẹ́gbọ́tàn pẹ̀lú ìkùnlọ́wọ́ chinwe churchill adékúnlé yusuf ló ti mú ròyìn wá sí ti gbọ́ yín ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí o ẹ ṣeun tẹ̀yìn wá láyò ní ìkànnì

tó ìbá kọ́dá ayé. Bá ṣẹ̀dá ọ̀run. Ìbá apá ńlá tó solé ayé rò ìbá bàbá àti ìyè tó sọ lọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kí n tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kó mi òkun máa hó lọ́wọ́lọ́wọ́ bá mi tó pàṣẹ pé kó mi ọ̀sà ó dákẹ́ rọ́. Ta ló lè mu sí Ọlọ́run mi kò sí o. Tora fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fún mara yóò náà sẹ̀yìn rẹ. Tàbá wá ní o máa sàmì ẹ̀sẹ̀ ńkọ Ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí àìlè mi fi lè sọ ní gbogbo wípé there is no one like my God. So, Adékúnlé Yusuf lórúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rí pèdèpèdè ní míláwùjọ àwọn elédè bí ọ ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ́bí èdè. Ọlọ́run ọba mi ló kí ó rí bẹ́ẹ̀ mo tún kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ètò yín ètò àtàpè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì ti lágelu 96.7 FM. Òkè gàjòkè tá a ta kàn mọ́lẹ̀ sún lè fún Baláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Abala méjì lètò máa ń pín sí. Abala àkọ́kọ́ níbẹ̀ láti kọ́kọ́ máa ń wúri òwúrọ̀. Ẹ ti mọ̀ wípé àwọ̀ èyí fẹ́ kákàn dí báyìí ká bẹ̀rẹ̀ sí wọnú ayé lọ láì bá dẹ́dà ṣẹ̀dá sọ̀rọ̀. Láì sọ ohun tá a fẹ́ fún ọjọ́ òní fúnra wa. Fúdí èyí la fi kọ́kọ́ máa ń wúri òwúrọ̀ ká fi ọjọ́ òní lé Ọlọ́run lọ́wọ́. Kó tó di pa bẹ̀rẹ̀ sí wọnú ayé lọ. Abala ẹlẹ́ẹ̀kejì ó ní abala ọ̀rọ̀ sí ti. Ó ní abala ta ti mọ́ fún wa ní àwọn ọ̀rọ̀ tá fi mọ́ sòdìwọ̀n ayé wa. Àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó ṣe kókó. Nípàwé ìfẹ́ ká wọnú ayé lọ láì mú kọ́kọ́rọ́ kan dání. Eléyìí tá mọ́ lò tá mọ́ fi sòdìwọ̀n ayé wa. Ní ẹ̀dá fi gbé abala ọ̀rọ̀ sí ti kalẹ̀. Fún díẹ̀ yìí wọ́n tó bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ láàárọ̀ yìí. Abala méjì tí ètò ìpín sí náà nu náà láti ṣàlàyé ohun abala àkọ́kọ́ láti mọ́ wúri òwúrọ̀ ẹlẹ́ẹ̀kejì abala ọ̀rọ̀ sí ti. Ó yá báyìí ní pápápá torí ìjọba àkókò ẹja bẹ̀rẹ̀ ká wúri òwúrọ̀. Òní tún ni ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. Ká tó tó rírú ọjọ́ òní ó mọ̀ tó dọdún tí ń bọ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ adẹ́dà ṣẹ̀dá tó tún mú kí ojúwo tún rí ọjọ́ òní. Òní lọ́jọ́ tó lúwa ti yàn fẹ́. Òní lọ́jọ́ náà ọjọ́ ayọ̀ ọjọ́ ọ̀dùnnú ọjọ́ ìgbéga ọjọ́ òṣèlógún Fẹ́mi àti ẹ. Bá ti láǹfààní àti jí làárọ̀ àníjílé kú lọ́wọ́ o. Àníjílé wàhálà lọ́wọ́ àníjílé àìsàn lọ́wọ́. Bílẹ̀ ọjọ́ òní ti mọ́ báyìí ọ̀yẹ́là pérégede ọ̀yẹ́là. Bílẹ̀ ọjọ́ òní ti mọ́ ilé ayọ̀ tiwa náà kọ́ mọ́. Bílẹ̀ ọjọ́ òní ti mọ́ ilé ìṣẹ́lógo tiwa náà kọ́ mọ́. Mo kí gbogbo àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam pátápátá. Mo ti ọjọ́ bí ànábì wa Muhammad. Ojú ò mọ ọlọ́dún o, ojú ò mọ ọlọ́dún. Ó yá ní pápápá kó tó di pàmò jáde lóòórọ̀ yẹn já sọ tá a fẹ́ fún sínú ọjọ́ òní. Báwo ti mọ jáde lónìí ayọ̀ làwa ń fẹ́ àti ìdùnnú ká báyọ̀ pàdé ká bá dùnnú pàdé. Gbogbo ẹ̀yin tẹ́ ń tajà kẹ́ ẹ tàtàjì rí ọjà. Ẹ̀yin ó sí ọwọ́ kẹ́ ẹ ṣòwò jèrè. Ẹ̀yin ó ṣòwò kẹ́ ẹ ṣòwò jèrè. Ẹ̀yin sọ ọwọ́ kí kọ́sọ̀mù alálùbáríkà kan bá yín dùwò pọ̀. Ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ àdáni iṣẹ́ ìjọba. Ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ ìjọba kí ìgbéga kó dé bá.

ó yẹ gbogbo ẹ̀yìn ajíwarin pátápátá ẹ̀ ní jáde lékun lọ́wọ́ o àyúnlọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu ẹ mọ̀ lórí ẹ mọ̀ bọ̀rí ìtẹ́jẹlẹ̀ yìí náà wọ ẹ̀ nípàdé tí ó jẹ yín alákòóbá ò ní kó bá yín alákòóró ò ní kó ràn yín ẹni ó ti gbọ́jọ́ ọkú ò ní wọ mọ́tò yín ẹni kádàrá abúti kò lè lórí ò ní jáná mọ́ mọ́tò yín lẹ́nu bẹ́ẹ̀ ni ó ṣe rí làárọ̀ yìí gbogbo òwò tó ń gbọmi pátá ò ní sábàbí orí burúkú bá orí ẹ sọ̀rọ̀ láàárọ̀ yìí láàrin ìṣẹ́jú tó kù yìí sọ fún ìwò orí rẹ pé ìwò orí mi ò orí mi ò orí mi ò ò ní gbàbọ̀dì gbogbo ń tá a pè ní àbọ̀dì pátápátá ìwò orí mi ò ní gbà á gbogbo ọ̀nà kọ̀nà tẹ́ máa ń gbà fi àbọ̀dì lórí èèyàn nínú ayé ara nínú ayé ẹ̀mí orí mi kọ́ àbọ̀dé kú ní àbọ̀dé àìsàn àbọ̀dé wàhálà àbọ̀dé ìbànújẹ́ àbọ̀dé ẹkún orí mi kọ́ ni mo ti ń láǹfààní àti mọ sọ ni kí wọn náà máa sọ tiẹ láàárọ yìí o ní gbogbo ń tá a pè ní àbọ̀dé orí rẹ kọ ìṣẹ̀dá rẹ kọ́ àbọ̀dé ṣe nǹkan rẹ o orí èèyàn ò gbọdọ̀ gbàbọ̀dé gbogbo nǹkan ní láburú tó bá fẹ́ kó ṣẹlẹ̀ sóńtọ̀ ni ó ṣẹlẹ̀ sí i torí ẹ̀ la fi ní okọ̀ láàárọ̀ ìbá orí ẹ̀ sọ̀rọ̀ bá ẹ̀dá rẹ sọ̀rọ̀ pórí rẹ̀ kọ́ ogun tá a pè ní àbọ̀dẹ̀ pátápátá orí rẹ̀ kọ́.

0: bàbá ti máa jáde lọ láàárọ̀ yìí gbogbo àwọn tá a ti ṣètò láti ràn wá lọ́wọ́ láti ṣe wá lóore ká bẹ̀rẹ̀ sí rántí wá sí rere. Àwọn aláàánú olóore olùrànlọ́wọ́ àyànmọ́ ògo kan wá èmi àti ẹrí kan sórí ọwọ́ wọn fún wa. Ta la ti fi sílọ́kàn láti ṣe wá lóore, ta la ti fi sílọ́kàn láti ràn wá lọ́wọ́ ká bẹ̀rẹ̀ sí rántí wá sí rere láàárọ̀ yìí kan sórí ọwọ́ wọn fún wa. Gbogbo tó bá jẹ́ tí ẹ kò ní fò ọ́rú. Ire tó bá jẹ́ tí ẹ ò ní fò ọ́rú láàárọ̀ yìí o. Ó yẹ lọ rí mọ́ gbójú omi ketekete lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti Facebook Lágélú FM 96.7. Níbẹ̀ lẹ́ti láǹfààní àti máa wò mí láàárọ̀ yìí. Bàbá ògo láti sọ mi ìmútú ti rí àtẹ̀jíṣẹ́ ẹyin láàárọ̀ yìí ojú òní tìyín sẹ́. Ojú kìí ti iná alẹ́ ojú òní tìyín. Ó gbọ́ àdáwọ́lé eyín gbogbo ní ọmọ yọrí sí ire. Alhaji Kabiru Jalaluru ẹ mọ̀ sí ẹkú gbogbo ògbà. Gbogbo ni bàbá náà mọ́ rántí tèmi náà, bàbá Kabiru Jalaluru ojú òní tìyín. Ìyá àbèjẹ ẹlẹ́gùsí ojú òní tẹ̀yìn náà. Nítorí Facebook mo ti rí àwọn tó ti darapọ̀ mọ́ mi, mo ti rí Ida Friday ẹ mọ̀ sí ohun láti ejì òkú. Ọmọlára ìyá kọ́ mórẹ́ yìí náà, arìnrìn yáyá láti ìlú ìsẹ́yìn, God bless you. Sọ́líù Olúgbilé Egúnjọ bí Elizabeth ẹ mọ̀ sí ohun Ògúnṣọlá Michael èmi náà kiyín láti ṣàgámù. Ọmọjọ dádì Afis Biodun ẹ ṣeun láti Sanyo ilẹ̀ Ìbàdàn. Amidu Ọláwálé Àkànwò, God bless you láti Àpòmù. Ìyá àbèjẹ ẹlẹ́gùsí ẹ tún ti bá ń débì ojú òní tìyín o. Ọláníyì Agbábíàká mo kí yín o ojú òní tìyín. Ẹbá tí ń láǹfààní àti darapọ̀ mọ́ mi máa drop comment yín láàárọ̀ ẹjẹ mọ̀ pé ti dé. Bóyá gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún àsundà Ọlọ́run kò nu omijé yín náà. Ẹ̀yin tẹ́ wà nípò ìpòrúru ọkàn kan Ọlọ́run kò báyìí ní yín pàdé. Ọlọ́run kò ran aláàánú olùrànlọ́wọ́ tí ó ràn yín lọ́wọ́ tí omijé yín tí ó fa ìbànújẹ́ ohun tí ó fi dópọ̀ Ọlọ́run kò ran sí yín. Olùtùnú òde ọ̀run kò tù yín nínú. Ibi tí bàtà ti ń tẹyín lẹ́sẹ̀ Ọlọ́run kò bomi tútù sí. Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ayé ọmọ rere ọlẹ́ ayọ̀ kó sọnù yín. Ọlọ́run tó fún Anna lọ́mọ, Ọlọ́run tó bẹ Sarah wò kó bẹ̀ yín náà wò. Ìlérí Ọlọ́run kìí yẹ ìlérí yìí kó sẹnu ayé yín. Nípa ti yín, ihun tá a ti fi pẹ̀gan yín hun, Ọlọ́run kó mú ẹ̀gan yín kúrò lójú aráyé. Ó sì fi ayọ̀ rọ́pò rẹ̀. Ti rí bẹ́ẹ̀ o ti ṣe bí àṣẹ ọ̀rọ̀gùn láàárọ̀ yìí. Àwọn áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mínú ilé agbára o. Wọ́n ní tí ń bá tún ti wí láàárọ̀ yìí pé àṣẹ ti gùn ún.
1: Ẹni tá a rí fún Tọ́lọ́run kò gbà yóò fi ká.
0: Torí àṣẹ tá a fún náà ní fi jò, èyí tá a fọ́rùn ní fi ràn.
1: Èyí wà délé.
0: Èyí tá a fún ọjọ́ ní fi yọ bọ́bọ́bọ́.
1: Ara ẹ̀jẹ̀ àrùn ti rọ̀.
0: Ẹnìkan èyí dí ọjọ́ lọ́wọ́, ẹnìkan èyí pa ọjọ́.
1: Adán ni o.
0: Fún díẹ̀ èyí àṣẹ èyí tá a fún mi kò sẹ́ni tó lè pa. Lílò ní sì lò, ó ti rí bí o ti ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Àṣẹ ọ̀rọ̀gùn ẹnikẹ́ni tó bá tako ti tako ẹ̀mí ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Bóyá ní pápá mo fẹ́ pò lábala hàn. Mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ sí ti láàárọ̀ yìí lọ. Ṣùgbọ́n àmì báyìí ni ìdáhùn àdúrà àmì gbogbo ohun tá a ti wí láàárọ̀ àṣẹ ọ̀rọ̀gùn bẹ́ẹ̀.

èyí tẹ́ ẹ̀ wojú ọlọ́run fún iṣẹ́ rere ọlọ́run kò dà yín lòun ayọ̀ èyí tẹ́ ẹ̀ ti tó láyà ń lé èyí tẹ́ ẹ̀ ti tó lọ́kọ̀ ń lé ọlọ́run kò yàn fún yín o kó gbọ́n tó yẹyìn yẹ ọjọ́ orí yín ọlọ́run kò ṣe é fún àwọn èèyàn tó ti darapọ̀ mọ́ látòrí facebook mo ti rí olùwáṣẹ́yí adéyẹmí àwọn náà kíwọ ẹ̀ sójú òní tì yín mo rí queen abisola adebisi láti gbó ọ̀rà ojú òní tẹ̀yìn náà o ọlásìndì habib kamọdúpẹ́ láti gbagi ọpẹyẹmí ojú òní tì yín adéọ̀sùn tìmílẹ́yìn ọlálẹ́kan ojú òní tìwọ́ náà mo rọ́wọ́ rẹ̀ ń bẹ̀ lórí ìkànnì abánidọ́rẹ̀ ti facebook lágélú fm 96.7 débẹ̀ lẹ́ti láǹfààní àti máa wò mí ó yá ní pápá àpá torí ìjọba àkókò mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ sísun lọ fún tààrọ̀ yìí

0: ní ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí pé kí n fi bá ọ sọ̀rọ̀, ó ní mo pè ní. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí mo pè ní. Dẹ́kun àti mọ gbé ìgbé ayé ìkọjá yìí. Dẹ́kun àti mọ gbé ìgbé ayé ìkọjá yìí. Gbogbo ìwọ tó ń gbọ́ mi láàárọ̀ yìí tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ mi o. Àgbàlagbà ní ọ́ ni ọmọdé ní ọ́ ni ọ̀dọ́langba ní ọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ mi. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ẹ̀tí láyà ńlẹ̀ tẹ́ẹ̀tí lọ́kànlẹ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi o. Mọ́ lọ rèé sáré kẹ̀kẹ́ kó lọ rèé kọlu mọ́rúwá. Mọ́ sáré mikra kó lọ rèé kọlu tírélà. Dẹ́kun àti mọ gbé ìgbé ayé eléyìí tó jẹ́ ìkọjá ààyè. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nú ayé lónìí tí ń gbègbé ayé ìkọjá ààyè. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ṣe kọjá agbára rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òwò ń tágbára rẹ̀ ká tàbí bó ti mọ kìí ṣe bó ti mọ. Oníkọjá ààyè aládàá-ńlá ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló sì kàákún wípé òun ní tẹ̀sí ni. Àìlówó lọ́wọ́ ò ní kó òun mọ̀ ní tẹ̀sí. Àwọn kankan ń bẹ tó jẹ́ ìkọjá ààyè. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tẹ́lòmíì ní lónìí fún ara rẹ̀ náà ló fọwọ́ ara rẹ̀ fà. Ọ̀pọ̀lọpọ̀ làlúrí tẹ́lòmíì ń dojúkọ ọwọ́ ara ẹ̀ lè fà. Torí pé kò nínú téèyàn rò kì í jókòó kó ronú láti wò pé ṣé kiní yìí ìságbára mi sì kan tí mo fẹ́ dálẹ̀. Ìjẹ́jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ owó ilé tẹ́lòmíì jẹ tó jẹ láńlọ́ọ̀dù fún rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ fà. Ẹ mọ̀ wò pé bó ló ṣe jẹ́. Àdánwò tó débẹ́ lòmíì lẹ́nu iṣẹ́ fún rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ fà. Èyàn ó mọ ṣe kọjá agbára rẹ̀ yọ lẹ́yìn náà ni àdẹ́dùn fi dé. Wọ́n ní o ṣe bó o ti mọ ẹlẹ́wà kẹ́nìkan ẹlẹ́wà tàlẹ́ǹjẹ ẹlẹ́wà ṣàpọ̀n. Ẹlẹ́wà bódìjà ṣe bó o ti mọ. Gbọ́ mi dáadáa láàárọ̀ yìí. Ohun gbogbo báyìí ni ìgbà tí àkókò wà fún. Sọ o sì rí bá a ti ṣe mọ́ nínú ayé yìí tá a ṣe wà ẹnìkọ̀ọ̀kan ló ní tagbára rẹ̀ ká. Yálà financially ní o capacity ní o gbogbo nǹkan ó ní tagbára rẹ̀ ká. Even strength wise ó ní nǹkan tí agbára rẹ̀ ká. Jẹ́ ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ láàárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní nǹkan ńláńlá wù ṣùgbọ́n kò ṣagbára fún. Dípò kó wá ní sùúrù dìgbà tí agbára ọ̀ wá wà yóò mọ fi gbogbo agbára ni tó bá gbà ni ó fi mọ sọ pé òun fẹ́ ṣàṣe tó gba kọjá agbára òun. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní jẹ gbèsè níbi tí ò ti yẹ kó jẹ gbèsè. Ẹjẹ́ ń bẹ̀ látorí ìnáwó ṣíṣe. Wípé gbogbo èèyàn lélẹ̀ mọ́ kàn ẹjẹ́ ń bẹ̀ látorí ìnáwó ṣíṣe. Wọ́n ní o ṣe bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n yé gbègbè sí ayé ìkọjá àjò. Ẹlòmíì tí ò tó ní ń pera rẹ̀ yín tí ò tí ì jẹ́ ní ń pera rẹ̀. Ẹ àwọn ọmọ ẹgbẹ́ kinní kan social club wọ́n wá bí ìnáwó mi wọ̀n gbọdọ̀ rí ìnáwó mi rà dáadáa. Àwọn kinní kan lókè odò àwọn náà darapọ̀ wọ́n wá bí ìnáwó wọn gbọdọ̀ rí pàṣẹ rà dáadáa. Ta ni ń wò ó ta ló ń wò. Ẹlòmíì fẹ́ impress èèyàn bí ìnáwó yóò wá lọ rèé yáwó yóò lọ rèé gbẹran láwìn yóò gbata láwìn. Yóò mọ nírètí wípé òun ó pawó ń bi ìnáwó. Àwọn olóṣèlú tó ti kọ lẹ́tà sí pé wọ́n wà bẹ́ẹ̀ pé tán bá fóun lówó òun ó yẹ dá padà. Ìgbésí ayé ìkọjá ìbí ti bẹ̀rẹ̀ rèé o. Bí ìnáwó bá wá parí tán ká rówó dá padà yóò wá wọnú wàhálà yóò wọnú gbèsè. Ẹ ti ń sunlé tẹ́lẹ̀ yóò di ẹni tí ò ní sunlé mọ́ yóò mọ jí bóde ni yóò mọ wọlé lóru lóru bí ọ̀rọ̀. Torí ìgbèsè tó ti jẹ torí wọn wà káàkiri. Gbèsè ayé òun mọ́ ìgbésí ayé ebu ni yé gbé mọ́. Ìtọ́wọ̀ mi ò tó má fi gọ̀gọ̀ fà á yé ṣe mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí ló jẹ́ pé tí ipa àwọn ọ̀ká náà fẹ́ máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ipa àwọn ọ̀ká náà fẹ́ kẹ́ lómi ò ṣe fáwọn. Wọ́n tó sì jẹ́ ọ̀dọ́kùnrin lónìí pé tí ìrẹ́ bẹ̀lẹ̀ jẹ́ kọ gbọ́ mi o. Tí wo àtọmọbìnrin kan bá ti lé ṣe wọlé wọ̀de tó jẹ́ pé gbogbo tó sá ń ṣe fún agbára kákà gidi ló fi ń ṣe fún. Ọmọ tó ń ṣe. Má gbé ẹrù bàbá rẹ̀ kó o gbé sórí. táwọn òbí rẹ̀ bá ti kùnà láti sojúṣe wọn fún jó wá òbí mi síwájú èèyàn lọ́rẹ̀ máa báyàn pé dákun ẹ àdọ́pì mi sin tó burú bẹ̀ bọ́ bá lọ́rẹ̀ bá gómìnà pínlẹ̀ ọ̀yọ́ nímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé pé àdọ́pì ẹ dẹ̀ mí náà pọ̀ mọ́ tọ́ kó wá gbé ẹrù tí ọ̀pọ̀ lọ́jọ́ àìpé bùkátà tó tí tó gbọ́ fún ààrẹ tó lọ́rẹ̀ dìlúra rẹ̀ wàhálà ló ń wá òun ẹlòmíì ló bẹ̀rẹ̀ pọ́jẹ́tì ilé ṣé bó ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n kọ́ ló fi ṣe o torí pé àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n falẹ̀ ya wọ́n fi ilẹ̀ two plot náà fi kọ́lé tán òun náà wá lọ rè é yàwó cooperative ó fi ralẹ̀ two plot ó wá ronú rẹ̀ kó ronú kó ronú kó sùn kó ronú mẹ́ta tẹ́dà áró ó tó di pé yóò bẹ̀rẹ̀ project irọ́ ni òun náà wá palẹ̀ láró gbogbo two plot ní ìkọ́lé tán yàrá wà á pọ̀ nú ẹ̀ sábalu
1: ìrìn àjò mi la.
0: kíkò kó ronú pé ilẹ̀ igan kí n mo lè fi ṣe. plan wo ni kí n ní fúnlẹ̀ torí ọjọ́ iwájú. bí nǹkan ti ṣe ń lọ yìí ṣé nǹkan ó máa lọ bẹ́ẹ̀ ṣá. bí wọ́n wá falẹ̀ ya yóò bẹ̀rẹ̀ foundation yóò fẹlẹ̀ ya wọ́n máa bá a rù wọ́n bá a mọ lé ń lọ. ìbọn bò bá dà nìkan ìparí ò ní ká mọ́. ó ti wọ́n ní omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásìkò. ó ti bomi kọjá ìlúbọ omi ti já ìlúbọ mọ lọ ọlọpọ èèyàn ní mọ gbègbè sí ayé ìkọjá yìí ẹlòmíì kò kí ń wora rẹ kó tó lọ rè é gbalẹ sálárì rẹ omoye tó jẹ omoye tó ná lówó mọtò omoye tó ná lówó oúnjẹ àwọn mìsẹlẹ nọọsì náà bẹnbẹ àwọn nǹkan tí ó kẹjẹ pé pàjáwìrì ló ni ó bọ sí tó sì nílò kó fowó gbọ mo wà ní kakuléètì gbogbo èèyàn ìwọ tó ń gba 50,000 tó lọ rí ń gbé ní 500,000 lórí ọdún ó rò dáadáa kó tó ṣe ni ìpè kí làwọn èèyàn sọ ṣerulé tó ń gbé nu ìwọ náà fẹ́ bẹ́gbẹ́ pé o fẹ́ bá gbà mú ó wá fà tó jẹ́ pé bówo ilé ẹlòmíì bá ti ń súnmọ́ bí ṣe ń pe gbá ní ọmọ àpàwo àwọn táwọn ará ń gbélé 200,000 150,000 ni ó tún máa pè pé ẹdákun ìmọ̀ bí mo rí 50k lọ́wọ́ yín bẹ̀
1: mí o tó pété
0: táwọn náà kó bọ̀ ni ó ṣe ṣe bó ti mọ ó ṣe yé gbègbè sí ayé ìkọjá ààyè mọ́ àwọn arun tí ò yẹ kẹ́lò mi ò lọ rèé máa kówó lé ní ọlọ́rèé máa kówó lé ẹni tí sí apá rẹ̀ ọ̀ká nkankan tí ń lorun 1,000,000
1: plus
0: àbọ́kùnrin tí ń gbègbè sí ayé ìkọjá ààyè àwọn ẹgbẹ́ rẹ̀ ń gun mọ́tò owó tí wọ́n náà kọ́kọ́ rí ó lọ́rẹ̀ẹ́ fi ra mọ́tò bóun ló sì gbọ́ bùkátà mọ́tò ẹ tó yẹ kó bẹ̀rẹ̀ sí dá okòwò sílẹ̀ kó dáṣẹ́ sílẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ fi owó òun kó fi invest kò ní ṣe bẹ́ẹ̀ o yóò lọ́rẹ̀ẹ́ kó owó òun lórí mọ́tò àbí kó lọ́rẹ̀ẹ́ ra iPhone tí ò ní padà wúlò fún torí pé àwọn ẹgbẹ́ mi ń ṣe èmi náà fẹ́ ṣe ìgbésí ayé ìkọjá yìí ní dẹ́kun àti mọ́ gbin láàárọ̀ kò lè lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà fi owó ṣe wedding tán wedding aláriwo ni ìyàwó mi fẹ́ ẹ ti ń sọ pé òun fẹ́ wedding aláriwo òun fẹ́ kí kinní kan wá pàfọ́ọ̀mù ń bẹ̀ ayé kọ́rẹ́sì lòun fẹ́ kó kọrin pàṣọ́mà lòun fẹ́ kó kọrin òṣùpá lòun fẹ́ kó kọrin ń bẹ̀ dèvido lòun fẹ́ kó pàfọ́ọ̀mù ìlú ní iṣẹ́ apá rẹ̀ ló gan ló gan ni tó fẹ́ gbélẹ̀ nù planet ẹ̀ ń ṣe mọ̀lẹ́bí ìyàwó mi wọ́n ní ìnáwó alárindẹ̀ làwọn fẹ́ mọ̀lẹ́bí ìyàwó mi ní sọ pé a gbọ́dọ̀ paláriwo ni o àwọn mọ̀lẹ́bí tí wọ́n wòye sí ìnáwó kékeré kí ni mọ̀lẹ́bí ọ̀hún ní tán fẹ́ gbé kalẹ̀ fún ọ tí wọ́n fi sọ̀pọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ owó tán fẹ́ lòmíì níbi ìnáwó ó yàrú wedding ní ìsìn ó fẹ́ ṣe wedding gbayé báyìí ó bú ẹ̀ pátánádà lórí wedding wọ́n ronú pé bàbá mọ̀ ṣe ìgbéyàwó tán nǹkan kan láàmọ̀ mọ́ jẹ wọ́n ronú pé nínú iṣẹ́ wa savings àtọ́jú owó àtèrè lámọ̀ tí yọlọ́mọ̀ fi ṣe wedding wọ́n ní ronú èèyàn láti lu ọgbọ́n nú pé owó ẹja invest ẹ̀ ní mọ́jà ṣe wedding aláriwo jù torí pé àwọn ọ̀rẹ́ mi náà ṣe wedding hall náà gbà ìwọ náà lọ rèé gba hall 700,000 èyí tí parí ọ̀ka owó tó yẹ kó o dà sórí iṣẹ́ kó o bẹ̀rẹ̀ sí í rówó lórí ẹ̀ tàbó ṣe pos ló mọ̀ fi ṣe 700,000 sọmọ èyí tó fi rí kóṣù kan fún tó parí bí o sì níṣẹ́ kan lọ́wọ́ tó ń ṣe tẹ́lẹ̀ invest sínú ẹ̀ dípò kó lọ rèé ṣe náà wà lárin dẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ń ṣe àkóbá fún rí àjò ọmọ ẹ̀dá yo wa lohun gbadura adu awon ogba ohun gbianju gbianju ko bo soju e bo ni o so bo soju e ohun gbegbe si aye ikoja elomi igbe aye re o ti igba ko mo jeun e merin lojumo sugbon yo de marun lojumo ile to so ti jonje marun o fi owo mere wa jeun o wa nbu ijoba o nbu isejoba orilede o nbu economy ye gbe igbesi aye o mo igbesi aye ebu ni akoko ni pe igbesi aye mi ma daye eyan pade eyin igbesi aye o yin ma ba aye eyan je ni igbesi aye o yin ma ja eyan boras ko wa ti gbe eyan leke a to ja eyan bo wa le bi pe nkan to ti to se lo n to lo n se se bo ti mo la aro ye lewa sapon ti o ba fi o se eye jo fi o se eye en ti o ba fi opa jo fi opa o da kan fi opa kaye pada nitumo ju kan wa ma bo rerin ni isun kaye wa ja wale lo ipo ti gbegbe si aye ikoja igbesi aye ikoja ye mo muyan te ni o yi si mu ke eyan o tegbe loju re lo ti mo wo ko ti tegbe iwo na ti goke agba sugbon gba ta be ri odun die sira won o ri po to nkan kan ni to n pe rare un o to be oni opolepo eyan ti wo si ri un awon ni nkan tan farati akaba farati le farati le la won kini wo farati o di eyi gbo mi daada laaro yi o dekun ati mo gbe igbesi aye toro buruja je soju opole 091-2370-8675 091-2370-8675 tabi 081-4249-1006 hello ta lo wa nbe
2: omo lu ari pele pele
0: e mo ko ojumo o
2: nkan le se ni la gilo ni jona
0: ami ase dumare
2: o se ti taro yi in fact o jina de ọgbẹni yìí ọmọ jọdájú láti sáyẹn jọdájú ni
0: ẹ mọ ṣeun
2: ẹ yóò bá wa náà ló sọ pé ṣebú ṣe mẹlẹwà àṣàpọn àwọn náà ló tún wá sọ pé kí ẹ mọ forí wúrí ní èyí ẹ ló dípá fún yín pé gbogbo ìyàjò tí èèyàn bá ń rìn kí èèyàn wo bí èèyàn ṣe mọ kí èèyàn wo bí èèyàn ṣe tó kí èèyàn mọ wò yí pé lágbájá ń ṣe báyìí wọn náà fẹẹ ṣe
0: orí
2: àsìkò kálukú ọtọọtọ
0: ni
2: ẹ
0: ṣeun ojú òbí tí ẹ jágbọ́ tẹ́lómi náà sọ kí n gbèpè kan sí méjì sí 091-2370-8675 lóò ta ló wà ń bẹ́ẹ̀ ti wọlé o ojú òpó ń re ni o padà ẹ lóò ta ló wà ń bẹ́ẹ̀
3: ẹ dárọ
0: ẹ mọ̀ kó ojúmọ́ o
3: ẹ dẹ̀ kó ètò àárọ̀ yìí o lágbára oyún ọkùnrin
0: a máa rí
3: igbó
0: àmì àṣẹ o
3: ọwọ́ ilẹ̀ fi gbẹ̀tọ́ yo lágé lóòlì wálé lágbára
0: ọlọ́
3: orúkọ tèmi ni ọjí ọmọ west láti united states of iléeṣẹ́ tó akéde ni ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ̀n ọ̀rọ̀ tẹ́ sọ́láàárọ̀ yìí ọ̀rọ̀ tó kẹnu ló dìbò gan fẹ́ tó bá lóye ó mú tiẹ̀ ń bẹ̀ ni tá a lè sọ nǹkan tó sọ nù ẹ máa bí tó bọ̀
0: ẹ wo mo sọ yìí mo dúró ná láàárọ̀ yìí kí n lè ba láǹfààní àti tún sọ míì fún yín ni o èyí tí mo ti wá sọ wà yìí o ẹ dì í mú ṣinṣin o torí pé yóò padà wúlò fún yín ni ó sì wo ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ò fọ́nà fún ní ọ̀jẹ́ títí ọjọ́ mẹ́jọ tààtò láǹfààní àti máa pàdé ńkọ́ ẹ̀yin lẹ́mọ̀ ṣe nǹkan o lábúrò ní í ṣe onígbà kan náà.

láti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò gbogbo àgbáyé. Mo gbàdúrà lónìí fún yín lórúkọ Jésù. Ìyanu òjijì ẹ máa rí. Ìrànlọ́wọ́ òjijì ẹ máa rí. Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, Ọlọ́run lójijì, Ọlọ́run ìyanu pápápá. Lórúkọ Jésù, ìyanu òjijì ẹ máa rí. Ìyanu tẹ́ ò lérò pó lè ṣẹlẹ̀, ìrànlọ́wọ́ tẹ́ ò expect. Àánú tó kọjá òye yín, àbí tó kọjá ọjọ́ orí yín, ó ya ọ̀darí sọ́dọ̀ yín báyìí. Ẹ̀yin ni mò ń bá wí láti òní lọ. Mo bẹ Ọlọ́run òjijì, Ọlọ́run tí máa ń ṣèyanu, tó máa ń yani lẹ́nu láìrò tẹ́lẹ̀, ó ya kó yà yín lẹ́nu. Matthew ní ìlú ńlá kan ní orílẹ̀-èdè wa yìí, mo forúkọ bò wọ́n láṣìírí. Ṣùgbọ́n àwọn aráàlú yẹn tí n bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́, wọ́n máa mọ̀ pé àwọn mò ń bá wí. Ṣùgbọ́n n ò ní dákọ, torí àwọn olóye àtọlọ́gbọ́n ló ń bẹ nílùú náà. Matthew, lecturer kan ń bẹ ńbẹ̀ university, ó wà nílùú tá à ń sọ yìí. Lecturer kan ó ń bẹ nínú sùkúù yẹn, ó máa ń kọ́ àwọn ọmọléèwé ní ìwé. Matthew, ṣùgbọ́n bàbá yìí fọ́n fẹ́ra díẹ̀, wọ́n máa ń dá ẹsẹ̀ gan bíi lecturer.

0: ránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá ọ pàdé.
1: Hallelujah. Ọlọ́run kò ní fórúkọ rẹ̀. A dúpẹ́ fún àǹfààní àgbàyanu tí a ní nìkan nílò àgbà ọpẹ́ wa. Ọba yìí jẹ́ kí iyè tó ń bẹ́ nù ọ̀rọ̀ rẹ kó lọ sínú àyànmọ́ àti pé àwọn èèyàn wọ̀nyí gbogbo gbogbo tó kóyá kó yè kí àwọn èèyàn kó sì gba iyè Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kò rí Jésù Kristì Olúwa àti Olùgbàláwa. Amen. Arákùnrin arábìnrin ìfẹ́, ǹjẹ́ ó jẹ́ mọ̀ pé bí irú àkókò tí a wà yìí ní ìgbà ìkẹyìn ìjì ń jà lọ́tùn lósì, ṣùgbọ́n orí ọ̀fẹ́ Jésù Kristì ó ń fún wa ní àṣẹ lórí gbogbo àwọn ìjì àti àwọn ìdojúkọ ìgbà ìkẹyìn. Àní nínú rẹ náà àti nínú ayé rẹ, àṣẹ Jésù Kristì yóò ṣiṣẹ́. Ẹ jẹ́ ká wá wò bí àṣẹ Jésù Kristì ń ṣiṣẹ́. Nígbà tí Paul ń sọ fún Timotheus ní ìwé Timotheus 2 orí 3 lọ́kà láti ẹsẹ̀ 1, ó ní ṣùgbọ́n èyí tí ó mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbẹ́wu yóò dé, nítorí àwọn èèyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, aṣebúburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́ kíìsàárín ọ̀, aláìmọ̀, aláìnífẹ́, aláìlèdáríjì, abanijẹ́, aláìlèkóra wọn níjanu, òróró, aláìnífẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n ṣẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí. Ẹni pé wọ́n ní kó yẹra, kí ni ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní pé kó mọ wo àwòkọ́ṣe wọn. Ìbá jẹ́ pásítọ̀ nírú nǹkan tá a kàlè bá fara nu ayé, wọ́n ní kó mọ wo àwòkọ́ṣe wọn. Wọ́n torí pé nìkan jẹ́ evangelist àbújá wòlíì kan. Bí a bá ti rí àwọn iṣẹ́ tara wọ̀nyí tó fara nu ayé, àpẹẹrẹ ìjì ìgbà ìkẹyìn tó ń gbé àwọn èèyàn kúrò nínú ìgbàgbọ́ nìyẹn, pàápàá lọ́nà ìjọ Ọlọ́run. Àṣẹ Jésù ti jáde, ó di pé ẹnu ọ̀nà ipò òkùnkùn yóò ní agbára láti borí ìjọ òun. Nítorí náà mo fi àṣẹ náà ran jáde lákòókò yìí. Gbogbo ibikíbi tí a bá ti bá irú àwọn ẹ̀mí báyìí lórúkọ Jésù, orí ọ̀fẹ́ yóò tẹ̀rí ẹ̀ bá. Mo sọ fún wa pé orí ọ̀fẹ́ Ọlọ́run ó máa ń ṣe náà mọ́ ìfarahàn ẹran ara. Nígbà ìgbà tí orí ọ̀fẹ́ bá ti ṣe ẹran ara ọ̀pànumọ́, ó wá sọ fún wa pé ọ̀kan gbòógì lára àwọn nǹkan tá a kà sílẹ̀ ó ní aláìlọ́pẹ́. Ìyẹn ni pé ẹ̀mí burúkú mọ̀ ni o, ẹ̀mí tí ò bá ti ní ọpẹ́. Kì í ṣe pé a kàn máa kọrin orin tá a máa ń kọ lórí àwọn lásán rárá o. Tó bá fẹ́ lọ́pẹ́, tó bá fẹ́ mórí Ọlọ́run, ipa mẹ́ta o ni ẹ̀mí Ọlọ́run fi sinmi lọ́kàn. Ipa àkọ́kọ́ ni wípé kó o kọ́kọ́ máa jẹ́rìí ohun tí Jésù Kristì ṣe nínú ayé rẹ̀ nínú agbo ìjọ Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ti rí kọ́ nínú ìwé orin Dáfídì 16:16, ó sọ fún ayé pé ìkíní náà ni pé nínú agbo ìjọ Ọlọ́run ó ní kó o polongo, kó o sọ títóbi Ọlọ́run. Èkejì ni pé ó ní kó o gba ago ìgbàlà. Ẹ̀kẹta náà ni pé ó ní kó o sọ ẹ̀jẹ̀ rẹ̀, ni pé nígbàkigbà tó bá ti kọ́kọ́ ń kéde àmì tó bá ti kọ́kọ́ ń jáde láti sọ, mọ́sọ̀ pé ojú ń tiẹ̀ o, Jésù ṣe ìyanu ayé rẹ, olójú ń tiẹ̀ olóòmọ̀rọ̀ sọ. Orúkọ Jésù ò ní dira rẹ lọ́wọ́ o. Nítorí náà gbọ́dọ̀ lè dúró níwájú ìjọ Ọlọ́run láti jẹ́ kọ́mọ̀ pé nítòótọ́ àdúrà ń gbà. Ìkejì náà ni pé wà tó wá tẹ̀síwájú láti bọ́ síta ní agbo àwọn tí ò ti mọ̀ Ọlọ́run láti sọ pé tí Jésù ṣe nu ayé rẹ̀ yẹn ni pé evangelism. Ìkéde ìrírí. Ẹ̀kẹta náà ni pé kó o sọ ẹ̀jẹ̀ rẹ ni pé kó o wúlò fún Ọlọ́run, kó o lo ewu rẹ, kó o lo àkókò rẹ, kó o lo ọgbọ́n rẹ, kó o lo ààyè rẹ. Ó ní Paul sọ pé òun múra tán láti náwó kó tó nára fún ìrere. Torí náà arákùnrin alọ́fẹ́lu fẹ́ gbàdúrà fún ǹjẹ́ ti mọ Jésù Kristì náà, ẹni tó ní agbára láti sọ ayé rẹ di iṣẹ́ ìyanu. Tó o bá ti mọ̀, mo fẹ́ gbàdúrà fún ọ. Gbàgbọ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ, àti pé kó o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ nínú ọkàn rẹ, nínú ìpinnu ọkàn rẹ pé kí ẹ̀jẹ̀ rẹ kó fi wẹ̀ ọmọkùnrin gbogbo àṣìṣe àti ẹ̀ṣẹ̀ rẹ, ká lè kọrúkọ rẹ sínú ìwé yìí rẹ. Ìwé yìí rẹ yóò sì dára fún ọ. Mo fẹ́ gbàdúrà fún àwọn bẹ́ẹ̀. Ọlọ́run àwọn tó gbàgbọ́ jẹ́ kó wọnú ayé wọn, kí àṣẹ rẹ kó lè faranú ayé wọn láti pa ìjì lẹ́nu mọ́ ìjì tó ń jà nínú ìjọ Ọlọ́run lónìí lórúkọ Jésù. Ó tẹ̀rí ẹ̀ bá. Mo gbàdúrà wípé orí ọ̀fẹ́ Jésù Kristì kó wọnú ayé ẹ, ká kọrúkọ rẹ sínú ìwé yìí. Mo pàṣẹ wípé gbogbo àìsàn àti àrùn kó tẹ̀rí ba lábẹ́ ọ̀rọ̀ náà. Ó wípé ẹ tujúkà mo ṣẹ́gun ayé, ayé rẹ gba ìfọkànbalẹ̀ àti ìsinmi. Jésù Olúwa wa.
0: Iná yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Máa wà lábẹ́ ọ̀run tó ń ṣiṣẹ́ lẹ́kùnrere rẹ. Àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08035817635 tàbí 08051806331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́, email theofegbonatawi.com, WhatsApp 08035817635.
2: Lagilu FM 96.7.
3: Ara sọ́ọ́ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu top striker.
2: Lagilu FM.
4: Why

Ọlọ́run apostle Ayọ̀délé Babalọlá lo tun sise lẹ́ẹ̀kan si nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún la fi ṣíde látọjọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mama Wòlí obìnrin Mary Alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bosi Adéiwà Evangelist Kendi Akinwale Lady Evangelist Bosi Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé o ago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi Street End Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ ọjọ́

àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333

0: dọ̀rọ̀.
1: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè gbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gòrógo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò báì báì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn ni ó kàn sí.
2: Ẹ̀yin ti pápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó

0: ilẹ̀
1: ayé ìbáyẹyẹ rẹ ọpẹlọpẹ rẹ
0: alábí apazu
1: pasua
0: a tungba taye kọlẹsi osupa
2: ayébáyẹyẹ chelsea
1: lana
0: alajirasi
1: di ayinde
2: ṣùgbọ́n
0: tiri leda
2: ọpẹlọpẹ coach wọ́n fẹ́ yẹ̀yẹ́ chelsea lánàá
0: sóhun èsè ohun ọgbọ́wọ́ ni ọgbà zanlari
2: ọpẹlọpẹ coach wọ́n àwọn coach kan tá a mọ̀ dáàlì dákọ̀
0: ọ̀dà ọgbọ́lọpẹ coach.

0: Ọ̀gẹ̀ Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ Ìdí Ayùn rẹ̀. Ẹ sọ̀ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin Along Ìdí Ayùn rẹ̀ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary September 13 ní olú ìyá ìjọ wa Lórítà Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gídíónì Tanímọ̀ wò Èṣúpòfo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: Kíni àrùn báyìí? Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni?
2: Wọ́n ò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
3: Ẹyin tó bá wa ṣẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùn dé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
1: Tẹ̀yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Iléeṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú. Bí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn. Bẹ́ẹ̀ furu ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ṣeré. Tí ẹ bá fẹ́ ṣẹ̀mbà mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and bearer wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́yìn casket. Ẹ máa bọ̀ lóní ìrànràn lọ́wà. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex, Jẹ̀gẹ̀dẹ̀ Olú Láyọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 08143504426 àti 08076262803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
4: Assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Ìkéde pàtàkì láti ọwọ́ àwọn àpapọ̀ iléeṣẹ́ aládàáni akọ́nirìnrìn àjò fún Umrah àti Hajj tíjọba Nàìjíríà àti Saudi fọwọ́ sí. Association for Hajj and Umrah Operators of Nigeria, AHON, ni wọ́n ní ká fi tó gbogbo ayé létí wípé àwọn alámòjútó ètò iṣẹ́ Hajj tìlú Nàìjíríà tí a mọ̀ sí NACON ti fún wa ní gbèdéke àsanparí owó Hajj 2027 ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. On the 26th of September 2026, àwọn rọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa rìnrìn àjò náà kẹ́ tètè sanwó yìí kó tó tó ọjọ́ tá a wí yìí o. Àwọn iléeṣẹ́ tọ́bájọ́mọ ẹgbẹ́ AHON nìkan ni kẹ́ sanwó yìí fún o. Láti mọ̀ wọ́n, ẹ wo inú ìwé ìròyìn Punch tó jáde lọ́jọ́ Monday on the 31st of August 2026 tá a wà yìí, tàbí kẹ́ kàn sí ọ́fíìsì wọn tó kalẹ̀ sí No. 6 Ọ̀dàdì Púpọ̀ Olúwọlé Street, Ojú-Odù, Lagos. Telephone 0706738 3369 tàbí 0811604 5859. Ẹ̀rọ alátagbà àwọn ni AHONSWZ@gmail.com àti AHONSouthwestzone@gmail.com. Àlọ́bọ̀, àlọ́gbà, àlọ́dé wá sóríire.
5: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
12: Bàbá, akọrin látàárọ̀ ni, ó ti sún mi, ibo gan la lọ bolẹ̀ mú mi lọ.
13: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, ó ń rè.
12: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500 lórí Splash 105.5 FM, pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#.
2: lórí ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2# tàbí lójú òpó website www.cashier.ng.
8: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣì rànrán?
14: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Mo ti Cashier. Mo ti Cashier.
15: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
16: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
15: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
16: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: láti ojú ọjà. Ìkànnì Lágẹlú náà ni Lágẹlú 96.7 FM òkè gájòkè. Ilé ń bálábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn ó yá jẹ́ kẹ́mọ̀ lẹ́tọ̀. Ìròyìn eré ìdárayá. Ilé tó dùn ti gbẹgbẹ nǹkan sí. Bàbá igbá yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ léwo wa 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ìkànnì ti Lágẹlú 96.7 FM. Lórí Jẹ́kẹ́mọ̀ fan family wà ń bẹ̀. Lórí TikTok. @topstriker100 lórí TikTok. Ó yá ẹgbẹ́ láìkì kọ́ lọ fún àga o. Up Chelsea. Gbọ́ mi dáadáa. Mr. Babatunde Ibrahim Agarawunu o. Wọ́n náà nà lè gbogbo Bódìjà. Àwọn oní ráìsì nú o. Tí èsì ráìsì olókùúta ọ lọ fún àga o. Bákẹ́dá ń gbọ́n gbọ́dọ̀ gbàgbé. Bọ̀rọ̀ kìíní àdínì fún gbogbo òpínlẹ̀ Ọ̀yọ́ káàfàtà. O náà tún ni ààrẹ òtítọ́ ọnú Muslim Cooperative Society. Bàbá sọ nípa Alhaji Mustapha Abiola Zico. Zico. Hey, another Chelsea tí mo tún mọ̀ tí ọ̀la gbẹ̀jẹ̀. Bàbá jẹ́jẹ́. Another bàbá jẹ́jẹ́ Chelsea nù o. Alhaji Zico. Àkújọ́ méjì ìjọ́ mẹ́ta o. Up Chelsea. Òtítọ́ ọnú òní bàjẹ́ ní tilé toko. Ó ti fẹjú ju bá a ṣe lérò lọ. Àánú larí gbà o. Bí ó ṣe máa lọ́nu o. Àánú larí gbà. Ó ṣe máa jẹ́ nìyẹn. Zico Alhaji. Bọ̀rọ̀ kìíní àdínì. Gbogbo òpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá. Ó yá láti ibẹ̀ yẹn àsìdègò. Pápá àgbágàtì ọwọ́ iwájú. Gary Neville. Ó ti jẹ́ ó di mímọ̀ wípé. Ẹ wò ó. Ẹyin ibi awíṣíkọ́là á kú sí. Ẹni tí ó dùn mọ́ kó forí sọlẹ̀. Ikọ̀ Gunners. Lọ́dọ̀ tòun. Òun ti bẹ̀rẹ̀ sí ní sọ tó bóun ó ṣe mú aṣọ Àǹkárá. Lọ́dọ̀ Alhaji a ní ìkáyé. Gbogbo gbáginu o. Akíbu a ní ìkáyé. Máa múra lẹ̀. Gunners ti gba líìgì. Torí pé orin búkú kan báyìí ni Gary Neville. Lọ́kọ̀ ń gba àwọn bíléèrè lánàá pé. Ẹ ti ẹ̀gbọ́n náà. Ẹ̀yin gẹ́gẹ́ bí ayànnà. Tẹ́ẹ̀sì jẹ́ lẹ́jẹ̀ndì kan Man U. Kí lọ lè sọ sí líìgì ọdún yìí. Ó ní Gunners ló ní líìgì. Ẹ kọrin Gunners ló ní líìgì. Ẹ̀bá náwó náwó kẹ́ẹ̀dọ́ ní gbèsè. Gunners ló ní líìgì. Orin tí Gary Neville kọnu o. Ó ní lẹ́yìn ìgbà tó ń wo gbogbo àwọn àfigagbága àkọ́kọ́. Ó ní ojú tí ọ̀bá ni dalẹ̀. Ẹ lè rí kọ́ máa fàárọ̀ sípin. Bẹ́ẹ̀ gàdà rèé. Òkèrè báyìí lọ́lójú jíjì ti mẹ́kún sun. Gbogbo àwọn ikọ̀ tá a lérò. Ipò ṣeéṣe kí wọ́n fi gagbẹ́ga. Kí wọ́n lọ́kìtì pí pẹ̀lú kọ Gunners ní sáà ti ń bọ̀. Ó ti gbé gbogbo wọn wò. Wọ́n wẹ́ wọn bíntín wọ́n sùn mọ́. Gary Neville lọ sọ bẹ́ẹ̀ o. Ó ní gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí. Bẹ́yìn ọ̀bá ní tanra èèyàn jẹ́. Ẹ mọ̀ jẹ́ a máa parọ́ fáwọn olólùfẹ́ ikọ̀ tó kù. Bí bọ́ yẹ ẹ̀yìn ni ẹ̀jẹ̀ lọ wá bíjó pé ẹ prepare fún 2020, 2027, 2028. Sẹ́ẹ̀rí 2026, 2027 yìí. Gunners sì ti gbájọ̀. Gary Neville ló sọ bẹ́ẹ̀. Opinion tiẹ̀ ni o. Ok. Láti bẹ̀, olùkọ́ ni Enzo Maresca. Ó fi ọkàn àwọn olólùfẹ́ balẹ̀ pé. Elliot Anderson. Elliot Anderson. Eléyìí tí elérò yìí pé bóyá ìfarapa tó ní ọlọ́fà kò lọ́fà rárá. Kò lọ́fà rárá. Torí pé kìí ṣe ń tọ́ lọ́fà rárá. Cramp lásán ni. Ẹyin gbogbo ohun tẹ́ẹ̀sì wá ń wò pé bóyá yóò pẹ́ owó wọgbó owó kankan wọgbó. Kò ní pẹ́ kò ní jìnà. Elliot Anderson padà dé o sínú ikọ̀ ti Manchester City. Ok. Pablo Gavi. Gbogbo ti Barcelona. Gbọ́ mi dáadáa. Méjì ọ bàjẹ́ àdínì gbogbo àpáta. Alhaji Ibrahim Adédayọ̀nu o. Àwọn ti NIPCO. Ó bàrìbà. Ó ń repo kò pé ọ. Ọjẹ́ gba NIPCO lọ. Lápáta. Ó rí tí mò ń wí. Àkúndẹ́nu ni àrọ́kún epo. Epo Èbó là ń pe àbẹ̀pọ̀ Nàìjà. Ok. Méjì ọ bàjẹ́ àdínì gbogbo àpáta. Alhaji Ibrahim Adédayọ̀. Àti Barcelona nìyẹn o. Eba. Aturabaka gbogbo Manchester. Aturabaka gbogbo Manchester. Rova Gbabinzalo. Ẹ̀ ń tó lọ́wọ́ báyìí. Wọ́n ní bákà ọ̀rọ̀ mọ́ bákà ọ̀rọ̀ mọ́. Ẹ̀kọ́ fi márùn-ún. Ẹ̀kọ́ fi gbọ́sẹ̀ wọn wò pé. Ẹ máa yiri eléyìí wò ná. Ẹ máa fìlì ẹ̀ wò ná. Kó tó di alẹ́ tọ́ọ̀ze. Tẹ́ padà tó wá tẹ̀síwájú pẹ̀lú Bilbao. Ok. Ẹ sì wà lẹ́nu rẹ̀. Ẹjẹ́ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ lórí ọwọ́ yẹn. Àwọn ti Barcelona nìyẹn tó dúó tán. Ok. Gbẹ́mi dáadáa Alhaji Yekin Oyeleye. Eléèdú wa hàn. àwọn eléyìí náà àti basa ni o ó tọjọ méjì jọ mẹta okay pablo gavi ó bu ẹkú gbaragada wípé kí ló dé gangan ta ni mọ̀sẹ̀ nígbà tó wo pé orúnkún jó nìyí tó mọ̀ ń jókòó lé bí ọdún kan àbọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ní injury ti pablo gavi ní 2023 stroke 2024 tó jẹ́ pé kò fi lọ sí ìró 2024 tó pé kódà sáà 2025 gan díẹ̀ náà lọ gbá ń bẹ̀ ó ní sẹ́rù injury kọ́ ló tún padà yìí nígbà àwọn yọ jáde gẹ́ǹsì ẹ̀chẹ̀ tó bẹ̀rẹ̀ sí bú ẹkún ó bú ẹkún ẹ má wò fi gbàgbàgà yẹn àánú ó sèèyàn pé emotionally torí pé kódà ràfíà lọ bá ràfíà ní fọkànbalẹ̀ kò lè jẹ ó sàn complain wípé ọkàn sọ pé kò lè jẹ ni chin lòun fi ṣe léṣe ojúgun lòun fi ṣe léṣe bọ̀ níì ní du òun ẹsẹ̀ yìí náà ni o ràfíà sọ fún pé kò fọkànbalẹ̀ sẹ́ àní ò ní jẹ́ bẹ́ẹ̀ má ro èrò kúrò ṣùgbọ́n gavi sàn sunkún ni bí ṣe ń sunkún tí ń rìn jáde làwọn akẹgbẹ́ rẹ̀ ń rọ̀lẹ́kún mọ̀láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti ṣe àyẹ̀wò fún gavi o wọ́n ní kò ní ní injury rárá bruce lásán ló ní ń bẹ̀ ẹbí kéèyàn kàn fi ẹsẹ̀ kí n kankan kanú ẹsẹ̀ wọ́n ní kò ní ní injury rárá bruce ni kódà níbi tí àwọn ọ̀ndọ́kítọ̀ tí wọ́n sọ̀rọ̀ dé wọ́n ní kódà gan n tó ní ọ̀lọ́ fà débi pé ó ṣeéṣe kẹ́ẹ̀túrí gan lọ́jọ́ tọ́sì gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe nu àbá gavi dúpẹ́ o nínú kan goldmans gabriel martinelli ọ̀rọ̀ ti fẹ́ẹ̀ débi tó lápẹrẹ báyìí o òun àti àwọn ikọ̀ àlèláàlè lórílẹ̀‐èdè saudi ẹ má gbàgbé pé ikọ̀ galatasaray àwọn ti ẹ̀kọ́ £34 million fún ikọ̀ goldmans gbé owó iyebíye rèé ibà ọmọ iye tá a gbé tẹ́ ẹ gbé lọ́dún 2019 tẹ́ ẹ gbé láti inú kọ ituano lórílẹ̀‐èdè brazil ní 2019 ẹ sì ti lòlòlòlò ẹ ti lo gbogbo ohun tó dáa tán lára rẹ̀ èló lẹ mú njọ́ náà lọ́hùn-ún mílíọ̀nù mẹ́fà pọ́n £6 million péré lásìnà gbé gabriel martinelli láti inú kọ ituano lọ́dún 2019 lọ́wọ́ yìí ìdúnadúrà rẹ̀ gan owó rẹ̀ kínní rẹ̀ gan ti tẹnubodò 12 months péré lókun ó ku oṣù méjìlá ẹgbàá £34 million yìí náà ń tọ́ bá ká nínú àwọn tẹ́yìn náà fẹ́ ṣe ṣùgbọ́n martinelli ní ohun ò tiẹ̀ lọ galatasaray àlèláàlè ti wá martinelli sì ti open fún àlèláàlè pé owó saudi ẹjọ́ ńgọ́rẹ̀ gbowó saudi kódà ìròyìn tá ń gbọ́ ni pé yẹ́ fẹ́ súnmọ́ bíi £55 million eléyìí tí ikọ̀ àlèláàlè tó ṣeéṣe kí wọ́n san fún ikọ̀ gunners o tá a bá ń wo ojúlówó owó àti àjẹmọ́nú okay Alejandro Bade ikọ̀ Manchester United wọ́n ń po iṣẹ́ kan pọ̀ torí wọ́n yí pé left back àwọn ó níṣòro díẹ̀ o torí alàgbà Luke Shaw àgbà ti dé níbi tọ́rọ̀ dẹ̀ ń lọ yìí kìí ṣe pé gbákan níjírí ọ̀sẹ̀ mẹ́rin kò sáàyè yẹn wọ́n ti wá ń wo Alejandro Bade nínú ikọ̀ ti Barca pé ọmọ ọdún 22 ni eléyìí yẹ kó lè wúlò fún a torí pé ọ̀dọ́ ní gbá bọ́ọ̀lù kìí sarúgbó okay wọ́n fẹ́ sọ̀rọ̀ Alejandro Bade àdéhùn alágbàsìn on loan lórí pé bàbá ṣe dáadáa lópin sáà kí wọ́n rà tán ní £34 million ṣùgbọ́n Bade ó fẹ́ jókòó papọ̀ sọ̀rọ̀ pẹ̀lú olùkọ́ni ikọ̀ ti Barca olùkọ́ni asifléere kíni tí Bade fẹ́ sọ Alejandro Bade ní ọmọ kékeré ara òun òun sì kéré too young to be sitting on the bench òun ọmọ á jókòó ibi èèyàn bá ti ń jókòó wọn ó ti fi seat belt wọn ó fi lọ ọ̀yàn ẹ lo seat belt yìí kẹ́ ẹ má forí sọ gíláàsì ó ní ṣe mọ̀ pé at 22 ó kù díẹ̀ káàtó wọn ní kí lóde tó sọ pé ó ní ẹyin bá a bá wo ikọ̀ Barca báyìí Joao Cancelo ti wọlé bákan náà agbábọ́ọ̀lù kan náà tún ti wọlé láti inú ikọ̀ ọ̀jẹ̀wẹ́wẹ́ Xavi Hernandez àwọn méjèèjì ààyè kan náà lájọ ń gbá èmi ò bẹ̀rù àti báwọn compete o ṣùgbọ́n mo fẹ́ bi olùkọ́ni léèrè pé báwo ni playing time fún mi ṣé màá rí playing time tí n bá máa rí playing time mo ṣetán láti jókòó tí ọba ti ní sí playing time ká sọ kó kúnná o torí pé àjọ sọ̀rọ̀ níjọ́ mọ̀ mí gbẹ́nà o ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ikó kúnná o n ti bàdé ń sọnu o àwọn alákòóso ikọ̀ manchẹ́ ẹ̀jà bí expert ẹ̀hún náà ń jẹ́ anandes náà ó sì ń jẹ́ anandes náà ṣàfi ẹ̀jà bí expert ó ń jẹ́ anandes náà pé òun o bí ọba ti ní sí àǹfààní fóun òun ó pò kìràjà ṣùgbọ́n wo òun kóun ó dúnú kọ̀ ti bázà olùkọ́ ni sábí alonso sàbí bàbọ̀ ojú òdi mímọ̀ yìí pé kẹ́nìkẹ́ni bọ́ọ̀dì kó mọ̀ bóun bu rọ̀bọ̀ sanchez o ṣébọ̀n lolùkọ́ ni kí n ti yín aláyọnusọ ẹ̀mú kọ́kọ́rọ́ ẹ lọ tilẹ̀kùn ayọnusọ ẹ̀mẹ́gbẹ́ yín kẹ́ẹ̀jọ kó jẹ́ o sábí alonso sàbí bàbọ̀ lójú òdi mímọ̀ bẹ́ẹ̀ ó ní it has to do with the team not individual gbé fanfani ìwọ tó gbé bò bíi títí akísọlá ó ní pé ọ̀rọ̀ ló ní ṣe pẹ̀lú gbogbo tíìmù ni kìí sọ̀rọ̀ individual player pé lóòótọ́ ẹ lè máa wọ́gbẹ́ ẹyin asọ́lé ṣe kinní kan ó ṣe gbákọ́sà wo òun ọ̀sọ̀rọ̀ asọ́lé àwọn nílò láti ṣe àtúnṣe sọ́pọ̀lọpọ̀ ibi bẹ̀rẹ̀ lórí asọ́lé agbọ́wọ́ ẹ̀yìn agbọ́wọ́ àárín agbọ́wọ́ iwájú iṣẹ́ pọ̀ fáwọn láti ṣe òun ò ní sọ jù bá ń lọ má bò ń bu asọ́lé kankan pé ọ̀sẹ̀ àṣìṣe ọ̀sẹ̀ ni ó kọjá àṣìṣe ṣàbí bọ̀bọ̀ ṣàbí bọ̀bọ̀ ṣàbí alonso lójú omi nínú ọ̀bẹ ẹ ẹ̀dọ̀ kí wọlé ní ràbájì gan ní rẹ̀gẹ̀dẹ̀ fìhìn títí láyọ̀ akínsọlá ìyàwó lead the controversial newscaster ìjàngbọ̀n oníròyìn wàhálà newscaster ó ti wà pẹ̀lú mi ilé agbára wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà
1: mo gbọ́ ọ dáadáa èmi jẹ́ nǹkan wéèbù nǹkan èsì ìbẹ́
0: kọjá yìí rẹ
1: ẹgbẹ́ mi ẹgbẹ́ sáwọn ajú ni lọ
0: gbogbo
1: bí ó dàbí kí kádọ́mọ́ kí argument kan ṣẹlẹ̀ ẹ̀kẹ́mi àti ọlátúbọ̀sùn michael professor kádọ́mọ́
0: yóò fẹ́ èbó kó bá yàn o michael
1: ṣe èmi ẹ̀ dá sí tí n bá ti rí i pé ìyàkú òun bẹ́ẹ̀ eléyìí fẹ́ mú mi
2: ìwò èbó bu
1: èmi pé mi lọ o
0: èbó bu kú
1: bẹ lẹ́nu rẹ o èbó léde rádàrádà ìbẹ lẹ́nu rẹ o
0: òun àti
1: èmi kọjá yèmí o
0: òun àti ṣeun akínọlá èmi èyí tọ́mọ tó bá ti délé
2: èbó ẹ̀sán fi hànlẹ̀ bọ́ bá ti dọ̀rọ̀ ilé èbó
0: tó bá ti dèbó èmi máa kú ìyá ọmọ ọgbẹ́ lágbàlagbà
1: fi sáfù mọ̀lú
0: kó tó di pé I wa there.
1: Warrant
0: you? Yes.
1: O ti asako mbẹ
0: nje. It is. Isn't it?
1: Iwọ ni mi ri mbẹ. O ni mi ri lọdọ wọn.
2: Mo ma ti n sọ that phenomenon.
0: Bruha. Tọ́ bá ti ń di bruha. What cause bruha?
2: Bruha.
1: Tí mo sì rí bruha wájú mi rí.
0: Vocabulary ibu.
2: Lẹ́yìn kan wá gbé. Dictionary kiri pé dàkún kí wọ́n wí kí o sì tó rí dictionary kọ̀túmọ̀ tàkọ́kọ́ fún ọ.
0: Wọ́n ti sọ mẹ́rin mi.
2: Wọ́n ti domi lẹ́ngbẹ́ lẹ́.
0: Bí ọba wa fẹ́ da gbogbo ẹ̀rú. Ibi ọba ti ń wo pé kí ni ìwọ náà fẹ́ ṣe o. Kọ́lá wúwo tó bá yín bẹ̀.
2: Gbogbo ẹ̀ dojúrú.
1: Àwa náà di ẹ o.
0: Gẹ̀ẹ́sì ibu.
1: Àwa náà di ẹ o.
0: Ọ̀bọ̀ kábúlárì ibu wọ́n máa gbọ́ phenomenon. Bruha anti solo ski kunta
1: wọ́n ti ẹ̀ sì gbé sórí èmi ẹ̀ á rí n bá n ò ní ń ṣe pẹ̀lú rẹ̀ lèmi ò ṣe débẹ̀.
0: What cause constant seeming happening
1: gbọ́n ní sùúrù
2: not a political hegemony.
1: Èmi ó yà á sábò ní èyí kò sọ fún ọ pé please I want to go out.
0: Kana,
2: in this egalitarian society
0: an egonomous with egacity imperial sociology
2: what gave you the audacity
0: audacity to be
2: you even have the effrontery
0: you even have effrontery to be asking me that foolish question
2: kọ́ mọ̀ pé wàhálà ti dé
1: gúndé
2: nìyẹn
1: ó ti dé sùn
2: sábà oríkun lẹ.
1: èmi ẹ̀ jẹ́ kó gúndé tí mo fi ń sá lọ èmi kẹ̀ èmi ẹ̀ wọ́n rí mi rí èmi yóò sí mi rí
2: èbó náà ni ó fowó kí èbó
0: èmi pé sóòrí mi rí
2: yóò sí mi
0: rí bàbá wa di pé bọ́yá kìíní do I sell am for you do I sell am for you
2: English
0: you see me rí. So mi rí do I sell am for you.
1: Tan saika kini mo wi tin so fun o
0: iro ni
1: alaye re eyan re
0: ewo tunu
1: deje mi mo emi mo
0: ti sadare
1: eyan re so pe eyan re ni
0: sadare
1: so pe iwo lo nbe mi lati do e
0: pe ni pe wa re mi ni
1: pe wa lai
0: iwo eyan mi nwo eyan mi lo emi mo wa laarin meji mo gbodo mo mediate lare ebo ti mo gbo
1: o gbo yen na
0: mi mediate I am a mediator
1: in the school of Boskes.
0: Ah. Oh my God.
1: About it.
0: Whenever there is brouhaha, whenever there is brouhaha, I supposed to be a mediator.
1: I love it.
0: When there is brouhaha, I supposed to be a mediator.
1: Mediator. The mediator of indicator in post.
0: Brocadator indicator of elevator associator. In the course of mediating. In the case of mediating, you have to eradicate.
1: Ojo ni tio. Kini wan pe wo. Eh, but are you wa? Ni.
0: Oh my, you want my funny? Bakandi.
2: Mo je ki wo yi wo ti o.
0: Ma funny bakandi.
1: Ikule owo ni, o fe ikule owo san lenu ni.
0: Ala ma play rin okun bi name ni.
2: Iya, iya wa ton mo re ni ti re le da. Ebo si lisi o.
1: Le ba ni e pa pa se o. Se mi ri pe Fulham ati Chelsea play. Ohun si mo pe odo lo ma bo si fun Chelsea le ni. Ha. Mo ba bere ogun laliana.
0: Loro aliana.
1: Loro aliana.
0: Kilo na bade
1: bi. Mi mo. Ngbati to je 3-1 yen mo so si pe 3-1 ni. Ma ti da ba yi o. O ni o kini. Eh Fulham na Chelsea pa ni. Asa dupe lowo Olorun. 3-2.
2: Leyin oreyin 3-2.
0: Eh o wa e Bolovia so
2: pada.
0: Comrade Sadari.
1: Comrade Sadari.
0: Can you see your life?
1: Can you see your life, Lode?
2: Your life outside.
1: Yeah, can you see your life outside?
0: Yani be so raye re
1: Lode.
0: See now.
1: See now.
0: This is young pepper scatter.
1: This is young pepper scatter.
0: Isu atayan.
1: Oh my God.
0: You have caused yourself young pepper scatter.
1: You have caused yourself. Yam pepe scatter.
0: Oti sori aye ara re di so ata yan yan.
1: Oti sori aye ara re di.
2: Lori oro Chelsea.
0: Ebo nbe fe to be. Ebo ngbenu mi o.
1: Ebori, emi gori.
0: Ebo.
1: Owo lo fi ra ebo.
0: In the course of brouhaha.
1: In the course of brouhaha. Say sadare na lati so be.
0: I supposed to be a mediator between you and him. Because I must eradicate the foolishness of brouhaha. You have to eradicate of indicator of motivator. You have to eradicate the indicator of motivator elevator in the course of
2: multiplication.
0: Multiplication.
1: You have to indicator for the
0: quota. Eradicate one ben loss.
1: Eradicator.
0: Eradicate lo one waju.
2: Sorry, oh my God, kill us. What's the for one? Go back to the button. Wo gbo lo so pe ko tun so mo dan lo o ti so o ti lo
0: je ma lo ma ma da go mewa ku seju meedogun mo pada bo lati wa yi go to kase e ma je titi la yu akisola ijoga presenter
2: iroyin bi
1: awon o mo ko le ni
0: ohun ati sina alayo
2: ka titi ati don sai ko mo ka ba mi
0: imale
1: ele fe ko be
0: egun gale
3: Wagyu FM 96.7.

0: bọ̀ padà sórí ẹ̀dọ̀kìròyìn ikọni lágelúre 96.7 fm òkè tó gaju òkè lọ agbára tán náà nu ni pàápàá kíròyìn ọ̀hún kó bẹ̀rẹ̀ ọbẹ̀ ṣe ń gbọ wa ẹ láǹfààní àti máa wá kétékété ìkànnì bá ní dọ́rẹ̀ẹ́ facebook ti lágelú tẹ bá ti tẹ̀ sójú ẹ̀ bó ṣe ń lọ ní sẹrẹrẹ àti níwẹ̀rẹ̀ níbi tá a wà yìí lẹ́lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa rí tẹ́ẹ̀sì mọ́ gbọ wa kétékété ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post eléyìí tí ó ń ṣe lálàyé láti ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ èkán gbòógì nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìyún dínà mélàyé níbi tó ti ń ké sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ bọ́lá ahmed tinubu tó ti àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé àsìkò ti tó kó mọ̀ bá pẹ́ yín lápẹ́jù kẹ́ ẹ lè mọ́ gbàgbé nǹkan kan kẹ́ ẹ lè tètè máa kó ẹrù yín ní pàápàá kúrò ní ilé ìjọba o tó jẹ́ aso rock lólùlúlẹ́wà ìlú àbújá ṣáájú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 ọjọ́ ajé monday ẹ̀yún lánàá ni dino láǹfààní láti ṣàlàyé ọ̀rọ̀ yìí níwọ̀n ìgbà tí ó láǹfààní àti máa dáhùn ìbéèrè ikọ̀ oníròyìn lórí ẹ̀rọ ti móhùnmáwòrán èyí tí wọ́n pè sí láti wá sọ tẹnu rẹ̀ o ṣe lálàyé pé ṣe rí ètò ìṣèjọba ààrẹ bọ́lá tinubu èyí tó ń wáyé lọ́wọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣé kò mọ́tàn yìí ó ti sú àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà o wọ́n ní kí ló dé ó ríṣẹ́ rí pé ebi ti pọ̀ jù láwùjọ àwọn èèyàn ó ní ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ ara rẹ̀ náà ni ó ní ìwà ìbàjẹ́ ó wá gogò ó ní ẹ̀rí wà o fún gbogbo tóun sọ yìí tẹ́ ẹ bá fẹ́ kóun bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀rí jáde lẹ́yìn náà ló ní ètò ìṣàkóso tó lọ lọ́wọ́ yìí ìwà ìbìkítà pọ̀ fún wọn torí pé wọn ò bẹ̀rù àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi ti wù kó mọ ọ̀rọ̀ òṣèlú báwọn èèyàn ṣe ń pariwo kò tiẹ̀ nítumọ̀ sí mọ kínkín bíi ti wù kó mọ ó ní bí wọ́n ṣe ń pariwo tó níṣẹ́ ló dàbẹ́ ni pé wọn mọ tí wọ́n ń sọ o bákan náà ló ṣe lálàyé wípé òun mọ tóun sọ nígbà tóun sọ wípé kí wọ́n tètè mọ palẹ̀ ẹrù wọn mọ́ torí pé ẹgbẹ́ òṣèlú adc ti dé ní ràbájì gan àti ní rẹgẹdẹ fíìn tí ó gba ipò mọ ààrẹ lọ́wọ́ lẹ́yìn ètò ìdìbò tó bá di ọdún 2027 ó níṣẹ́ rí èsì ìdìbò tí ó wáyé nínú oṣù kínní ọdún 2027 yóò já ààrẹ láyà àti àwọn ọmọ mọ̀lẹ́bí rẹ̀ àti ẹgbẹ́ òṣèlú apc ẹlòmíì wọn mọ fàtẹ́gùn sí lára ni tàbí wọn mọ bu omi lé lórí nígbà tó bá rí pé ẹgbẹ́ òṣèlú adc ti kó gbogbo ìbò tán ó níṣẹ́ rí ètò ìṣàkóso yìí eléyìí táwọn ń ṣe ìtọ́ka sí fún yín irọ́ pọ̀ irọ́ ti pọ̀ jù tẹ̀wá pa ó ti pọ̀ rẹpẹtẹ irọ́ pọ̀ ó ní wọ́n ń ya owó ó ní bí ètò ìṣúná àbẹ́ ètò ìṣúná eléyìí tí wọ́n gbé kalẹ̀ síwájú ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n sì buwọ́ lù ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ títí di àsìkò yìí wọ́n ń ya owó láti mọ fi gbọ́ bùkátà lórí ètò ìṣúná lẹ́wà nàìjíríà ni gbígba owó lọ́tùn lọ́sì láti fi gbọ́ bùkátà owó ọ̀hún ó ṣòro fúnjọba láti tètè dá padà ó ní láti gbà tí ètò ìṣàkóso yìí ti wọ orí àpèrè ni wọ́n ti ń sọ pé ayáwó ń gbá ayáwó láwo àfi gbọ́ bùkátà lórí àwọn iṣẹ́ tó wà ńlẹ̀ fún ìjọba ọ̀hún láti ṣe ó ní sẹ́ni pé irọ́ ti pọ̀ lápọ̀jù làwọn ṣe wá gbára di o nínú ẹgbẹ́ òṣèlú adc táwọn sì rí i pé dandan gbọ̀n àwọn gbọ́dọ̀ gba ìjọba padà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú apc ni torí wọn ní ìkẹ́ka tí wọ́n ń ṣe fún aráàlú bíi ti wù kó mọ̀ àfi ebi eléyìí ti ń pa gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń láǹfààní láti sọ pé èyí tó gẹ́ o torí ètò ìdìbò tó bọ̀ lọ́nà làwọn ṣe fọ́ lọ́wọ́ táwọn ń wò táwọn sì rí pé èrò pọ̀ lẹ́yìn àwọn bíbà èrò ìmọ̀ pọ̀ rẹpẹtẹ gan mọ̀ ni ń wò bá di ọdún 2027 nígbà tí ètò ìdìbò wáyé nínú oṣù kínní rẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà rí pé kìí ṣe ẹnu lásán àwọn ọmọ táwọn ń ṣe.
1: Lójú ìwé kẹfà The Guardian ó ní àwọn olùdíje méjì tí wọ́n jáde láti díje dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà nínú èyí tá a ti rí Peter Obi àti Omoyele Sowore tí wọ́n ti jọ gbà wípé ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀rí Atiku Abubakar lórí ète tí ń pa láti dá owó ìrànwọ́ orí epo bẹntiróò padà bí wọ́n bá fi dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 kò bójúmu tó òbí ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ló sọ di mímọ̀ tiẹ̀ wípé yíyọ ti ayọ̀ owó ìrànwọ́ kúrò lórí epo bẹntiróò lórílẹ̀-èdè Nàìjíríà ó ṣe pàtàkì ká ṣe bẹ́ẹ̀ nígbà ọ̀hún àmọ́ tó ṣe lálàyé wípé ìkùnà tó wá wáyé látọ̀dọ̀ àwọn ìjọba lẹ́lẹ́kàǹka pàápàá àwọn tíyan ti lọ lórílẹ̀-èdè yìí lẹyin ti o di wipe gbogbo won won o le se kokari owo eleyi ti o ye ko ma jade latara owo iranwo epo ti asanmo oni a gbodo pe tori eleyun la fi wa pe oda ejada owo iranwo epo pada nile yi ngba ti gbogbo wa mo wipe nise lo ye ki ayoku gomina ipinle anambra tele ri ohun nlo soro na ni ana ode yi o nibi ipade apero kan to je ti egbe awon amofin lorilede nigeria nigerian bar association nba eleyi ti won se ni ilu port harcourt ni ipinle rivers nigbati o nsoro lori awon ariyanjiyan eleyi ti nwaye lori aba ti atiku abubakar to fi lede be ni obi lo soro sita o pe ni tohun ohun faramo be lo n si duro lori e wipe anilo lati ri wipe ale owo iranwo ori epo wo igbe patapata nile yi ti ko ni je sisan mo oni ta ba wa wo ona ti awon eyan ti won fi nse owo to ye ki ilu o mo ri lori e ni se kuse eleyin oto lati so fun wa pe tori e la fi wa pe a fe da owo iranwo ori epo robi pada si ori e nile yi o pe ijoba un lo gbodo ri o wipe lasiko yi awon lo gbogbo awon ona awon se agbekale awon eto eleyi ti o mu ke ara ode awon araalu ti o fi je wipe ori nta mi orun ro mi eleyi ti awon eyan pariwo latara bi an se yo owo iranwo kuro lori epo bentiro nile yi o je eyi ti o pada mu iderun wa ba won oni kanawo leri awon eka ti o mu ke ara ode awon araalu latara awon eka eto oro aje orilede nigeria eleyun un lo se koko gege bi oro to so o pe owo ti atiri latara owo iranwo epo ni orilede yi oni owo ohun a se bo ti se ye oni ana bo ti se to oni ohun ti a nse ohun na ni pe a nfi aye sile fun awon kan lati ma se owo ohun ni kumakuma tan kan si nji koda si apo ara won obi pe ohun ti ohun lero pe a nilo bayi oni lati wo ona wo gan lagbegba nigba ta ti yo owo iranwo kuro lori epo ka si wo ona ti a gbeto to fi je pe ara o pada de gbogbo ara ilu oni ni tohun o se ato to gunmo ni lati ri wipe owo ti a ti yo ta danu si apo awon eyan ti kan ko da sapo lai gbe epo wole orilede nigeria tele mo yi oni iru owo ohun ohun o ri pe ona ti a gbe si yo je ibi to je pe ororo re o pada mo san bi odo awon ara ilu ni ninu oro ti e eleto na so sowo re eni to je oludije dupo are labi ase aigbe oselu African Action Congress AAC o na tako dida owo iranwo ori epo pada gege bi atiku abubakar bo ti se so sugbon to so di mimo wipe bi an ti se yo owo iranwo yi lasiko yi o ni awon tin joro owo iranwo ta yo kuro lori epo o la won gomina le yi ni awon ara ilu to ye ki won je anfani e won o pada ri anfani yen je o sowo re na soro ilekun o na pe yiyo ta yohun obojumu sugbon awon ara ilu to ye ki won ma je anfani e an gomina ni ajo ko te anfani yi ti won je ki ara ilu ori je o
0: eje lo si ipinle eko ni tarata lodo gomina ipinle ohun babajide sanwoolu nibi to tin fi owo idani loju soya wipe toni oni jo tana tani orunjo ti jeta egbe oselu all progressive congress apc nipinle eko ti gbaradi fun eto idibo gbogbogbo ti o waye lodun 2027 nibi to je pe gbogbo ibu ati oro nipinle ohun ni egbe oselu apc o ti gbeja wi olubori o sanwo oluyojo ore sita ninu ikoni ayerujara ti ikoni xray lodun aje monday lasiko ti o nse lalaye pelu bo ti se lo re se abewo si awon igbimo ile ti won gbe kale fun eto ipolongo ibu are ati gomina fun egbe oselu apc pelu igbaradi murasile eleyi ti won ti mura le o fun eto idibo ati ipolongo ibu ohun won ni ko pe ko jina ni won gbera so pelu awon ona ti won ti ya kale lati se eto ipolongo ibu nipinle eko fun are orilede wa nigeria won se lalaye wipe are bola me tinubu eleyi ti o fe lo fun sa keji lori apere labi ase egbe oselu apc to si je pe oludije won dupo gomina labi ase egbe oselu apc ohun na ni dokita obafemi amzat won ni gbogbo awon oludije to ku yala ile igbimo asofin ti ipinle ati ile igbimo asofin ti agba ikini ati ikeji won ni gbogbo won patapata ohun na ni awon ti won ja igbimo ipolongo ebo ohun ni won jo sise po lati ri pe egbe oselu APC yanyo ni bi eto edibo to nbo lona o ni gbogbo ona ta won ti piya mo re kale o yato si ona ti won gba tele lati ri pe won so eto edibo ni ipele Eko won ni se ri egbe oselu APC fun e ti won se lowo lowo bayi lodun 2027 ati ipolongo ebo ti o waye saju eto edibo ohun won ni ki se pe eleyi ti won se soboyo loboyo yesa yi ti won mo fowo yeperemu won ni ara ki se be o won ni tori pe ta won ti pi amo re kale saju eto edibo ohun ati lasiko eto edibo to ti nigba ti eto edibo ba lo tan ijaya lo ba je fun awon egbe oselu to ku o ni won si ri filmu sawolu ni e fokan bale ninu eto edibo to bo lona gbogbo ibo patapata egbe oselu APC ni oko ni ipele Eko gbogbo ta won egbe oselu to ku ta ba fe se ko tete mura le bayi tori pe ko awon osere o ko sere Moscow bi ti wu ko mo
1: the nation enu mi ago o loko iroyin kan o to jade latodo are ile asofin agba orilede Nigeria Godswill Akpabio ati eni to je aya are ile yi Remi Tinubu nibi ti won ti ro gbogbo awon muslimi lati ri o wi pe nise ni won fi aye gba alaafia ohun isokan lorilede Nigeria pelu bi won se nse ayeye ojo bi anabi muhammad sallallahu alaihi wasallam eleiti oko loni ode yi o ninu oro eleiti ko wa won ti an jumo fi lede lototo Akpabio ati aya re Tinubu oni won ro gbogbo muslimi ati musulman pe ki won wo awo ko se igbe aye rere ti anabi muhammad ti ogbe eni ti o je wipe ojo bi re kaakiri agbaye oni won tin se loni ode yi o ki won o si ri pe won fi se awokose ninu ihuwasi ati ajumo sepo ohun ajumo gbepo pelu gbogbo awon omo niyan laaye ti an ba ti bara won mo so di mimo wi pe lara awon nkan ta ri nigbe aye onise nla ohun o na ni iwa eleyinju aanu ipamora idarijin iwa eleyi ti o je oninu tutu bi adaba ati pe o sise sin omo niyan won pe yi oye ni nto ye ka mo ri ninu igbe aye eni to ba pera re ni muslimi o Akpabio ninu atejade kan eleyi to fi lede nipase oludamoran re pataki lori eto iroyin ati ibara ilu soro eseme eyibo oni o ti so di mimo wi pe bi a se nse ko po sisin ayajo ojo bi ohun loni o pe ohun ro gbogbo muslimi ati muslima o lati lori joko pera won si ajo to ni irori lati wo awon eko ti igbe aye anabi toko ni oni koda nise oni ki won ori o pe won si lo anfani na lati fi bere fun alaafia lati fi be olohun fun isokan ati itesiwaju orilede wa eleyi ti anife julo are ile asofin agba ko sai wa tesiwaju wi pe orilede Nigeria lasiko yi pe gbogbo nti fi nse agbara o ni bo se je wi pe oniruru eya oniruru ede oniruru esin oni eledumare lo kojo po sinu e lati be lo ti wa ro gbogbo omo orilede Nigeria pe ki won o ni fe ara won ki won o bowo fun ara won lai na ni iru esin abi asa abi eya eleyi ti oje ti ko wa won oni iniru asiko yi orilede Nigeria nilo adua latodo gbogbo awon adari esin ati gbogbo awon eyan ti won je lesson jesin nile yi o pe je lo anfani yi lati fi gbadua fun awon adari wa fun eto abo fun iserere eto oro aje orilede Nigeria ati isokan re eleyi to je pe ohun lo so gbogbo wa po gege bi eyan kan bi omo iya kan labe Olorun Olodumare Akpabio ko sai wa dupe o ko sai ki are Bola Tinubu ati igbakeji re Kasim Shettima ku orire ti popo sisin ayajo ti ojo oni ohun o ewe ninu oro ti e aya re ile yi Olureemi Tinubu o na gbadua wi pe ki popo sisin ti ayajo ojo bi anabi ohun ko mu ireti otun ati ibukun eleyi ti o je agbon gbe wa fun gbogbo omo orilede Nigeria.

0: ènìyàn
1: sínú sòrò alágbára ńlá ìṣòro arógún gbógun mi ẹ̀kan lóṣù lóníṣàárẹ̀ máa ń ṣiṣẹ́ ìyanu rẹ̀ fún òdìdí ọjọ́ mẹ́ta gbáko nínú ìṣòro arógún gbógun mi ogun ọ̀sẹ̀ ìdí ajá nígbà tí ọlọ́run bá ń lo ikọ̀ rẹ̀ wòlíì richard adébáyọ̀ kọ́láwọlé ajínrere gbogbogbò fún ìjọ apọ́sẹ̀lì ti kristi àti ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run mìíràn tóṣù yìí tún ti kò
2: wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni ìṣòro arógún gbógun mi yìí máa wáyé
1: ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run lọ́lọ́run yóò lò nínú orin ìwàásù àti àdúrà gbáǹkọ́gbì nínú ilé ìjọsìn wa ni csc arógún gbógun mi dcc 18 fẹ́ràn jésù bus stop olómi olùndé academy nìbàdàn agogo mọ́kànlá ni ìṣòro máa ń bẹ̀rẹ̀ láti ibikíbi ẹwọ́kọ̀ dí olómi ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí olùndé ẹ̀ sọ̀kalẹ̀ ní fẹ́ràn jésù bus stop ìyànà arógún gbógun mi lẹ́dẹ̀ yẹn o bàbá wòlé àti màmá wòlé richard christiana kọ́láwọlé jp ni ó máa gba gbogbo ènìyàn lálejò fún ìbéèrè tàbí àlàyé 08038263459 jésù ló ń jẹ arógún gbógun mi.
3: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent, orúkọ tó ń gbé lókàn àyà àwọn èèyàn ayò mọ̀lẹ́bí níbi tẹ́ ti máa ra jà lójú kan lówó tí ò fani lápòyà àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa ajẹ́njẹ tó jẹ ni Brent bread bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde snacks donuts àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ajẹpọnu ńlá lóúnjẹ tí ẹ bá jẹ ní tree Brent bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen àwọn ọmọdé ò kí ń fi ice cream Brent ṣeré Brent ruby ice cream bẹ́ẹ̀ ni popcorn wa àti shawama oh yes ní gẹ́mà kejì wa. Ẹ ó tún fẹ́ dúró díẹ̀ sí i. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà. Brent ìjáde ẹlẹ́ni yàsí Brent kí wọn náà gbádùn ayé pẹ̀lú péréte. Brent wà ní Dogo bus stop àpáta Ìbàdàn. Sọ́mi ọjà ó di fẹ́ ròdì Ìbàdàn. Takí ògbómọ̀ṣọ́ opposite Amlodo FM Mọ́níyà Ìbàdàn àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olómi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091 600 00535. Brent, stay healthy, stay happy.
4: Karaw jipepe ninu ekurere alaafia nikan le davile se aseyori nipa afojusun e laye nloba oke fi sagbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi tai so fi se buba lara eda lo mu alara pe online mo nisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedijedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo nisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 08138855308 08138855308 bo ban se o bi ojojo alara pe online mo nisan mesan.

eku dede akoko yi ni gbogbo bi ti afefe ikanle yi fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun ti mu ki igbe aye wa rorun wa ni muke muke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re orugogo si eyin gan le to yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo ele yi ki se sogun dogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to se tan lati kuro ninu ise atose mu ki oro aje re gbero si ona bayo re ete atejise sip si ero banisoro yi 0802 089-9900 lekan si 0802-089-9900 ile ise Fictionary Eagles Global won kon yin ni ilana ti eyin no fi kuro ninu awon to nsaroye airowo lo gbo mi daada o nje le mo pe awon kan wa to je wipe ona irorun la won fi n pa owo sapo asuwon won lona to legit yato si wipe won ko yin lona bi e se ma se won tun se atileyin fun yin lati je ki e le daduro layara yin sip ni ete sori 0802-089-9900 se yoruba bo won ni eni ba mona lo ye ka tele ka ma ba wa sonu ka to sonu nile ise Fictionary Eagles Global fi n sin wa ni gbere ipako ka wa na ba le gbe nkan rese laye ta wa yi ma sun lori e te atejise sip sori 0802-089-9900 0802-089-9900 be se n gbo mi lori ikanni yi lọwọlọwọ awon eniyan 30 people akoko to ba te atejise sip ni won je anfani idanileko yi lofe lai sanwo rara ma fi akoko re dola ore ilekun orire lo sisile yi yara wole ma gbo lagbo danu gbiyanju te sip sori 0802-089-9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jísẹ́ sip ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni ó jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jísẹ́ sip sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jò pẹ́jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ sip ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ soríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ́ sórí 0802-089-9900 ẹ̀sẹ̀ púpọ̀ títí àkókò míì tí mi àti yóò tún jọ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́ mi.

0: *347*1004*2#. Ẹ tún fẹ́ sáré play mi. Mo wò ya ìsá. Ó wá gba owó ni o, ó tún ti ń sáré tẹ̀mí. Ẹ ì play láàárọ̀ ìrara tẹ́lẹ̀ ni. Ẹ ì play tẹ́lẹ̀ láàárọ̀. So tí bá ti bẹ̀rẹ̀ draw ni ẹ máa ń fẹ́. Àbọ́gbọ́n tẹ̀ ń dánú. Mo ní àwọn àlejò pẹ̀lú mi ní agbára ń bí ni o. Láwọn tó jẹ́ pé lọ́jọ́ Friday Casport yẹn. Friday Casport. Àwọn wà lára wọn tí wọ́n jẹ. Wọ́n wà pẹ̀lú mi ní agbára ń bí. Bó tẹ̀ tó di bá tẹ̀síwájú láàárọ̀ yìí, ẹ jẹ́ ń gbé yín débẹ̀ pé *347*1004*2# ni ó gbé ọ débẹ̀ láàárọ̀. Mọ wòrà rẹ̀ ràn mọ́ relent mọ́ rẹ̀pẹ̀tì. Ó lè jẹ́ time tí ẹ náà rí láàárọ̀ yìí. Bọ̀tọ̀ wá ń dàgúnlá. T'Ọlọ́run wò bí ìgbà tó yẹ pé kọ̀kan ó kọ̀kan ó. Ok, sí wàhálà. Ọlọ́run ọ̀sá ni jẹ́ ká yóò fi re tèmi sàpínlé. Ọ̀rọ̀ ayé sàmí àdúrà. Láti àmọ̀ jẹ́ bẹ́ẹ̀, èèyàn ó gbé ìgbésẹ̀ ni o. Ìgbésẹ̀ gidi, ìgbésẹ̀ akọ, ìgbésẹ̀ akọni. Ìgbésẹ̀ tí onígbìyànjú máa ń gbé náà ni pé òní relent, òní wararo. Báàrin yẹn sì jẹ́ nìyẹn. *347*1004*2#. Àwọn tí wọ́n wà nílé agbára pẹ̀lú mi, sísà mi ẹ pé ojúmọ́.
1: Ẹ káàárọ̀ sà.
0: Orúkọ yín.
1: Orúkọ mi ni Kazeem Faida tàbí Ẹdun.
0: Láti
1: Omi Adìwò.
0: Ìlú Ìlẹ̀jẹ̀.
1: 200,000.
0: Ẹ ti ń play káṣẹ̀ tipẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀ ti jẹ́rí sá.
1: Mo ti jẹ́rí.
0: Ìlú Ìlẹ̀jẹ̀ ń gbà yẹn.
1: 50,000.
0: Ìlẹ̀jẹ̀ ń gbà yẹn. Ìgbà ó lẹ̀jẹ̀ láǹsì.
1: Ní 2024.
0: 2025. December
1: 26. Yíyẹ̀ tí ya bẹ̀rẹ̀
0: náà nìyẹn. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni. So since then ẹ ti wá padà jẹ until ọjọ́ Friday yìí. Friday tẹ jẹ yẹn mélòó lẹ play yẹn.
1: Mi ò play lọ́jọ́ Friday bọ̀ kó tó di Friday yẹn mo ti play 6 mo ṣe ń 3-3 ọjọ́ ní upper last week Friday so week tó wá tẹ̀lé wọ́n á ṣe ń 3-3 ó wá dọ́dọ̀ ọjọ́ Thursday wọ́n á ṣe ní 1.
0: Okay. For Friday yẹn gangan wá rè wá play gangan. So àwọn tíkẹ́ẹ̀tì tẹ ti wá play láti Monday yẹn ló ṣiṣẹ́ fún yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: So ta bá ń sọ nípa pé gbogbo tíkẹ́ẹ̀tì tí èèyàn bá ń play from Monday to Friday gbogbo ẹ̀ ló máa ń wà eligible. I think best example náà ni tọ̀dọ̀ ti yín pé pre Friday. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbà tíkẹ́ẹ̀tì wo ni tún wúlò mọ́. Ó wúlò. Ó wúlò. Bó ṣe ń tẹ̀yìn tó ń play rẹ̀ tó ń ó máa máa pile up di ọjọ́ Friday ni. So dádì wa ẹkú ojúmọ́.
2: Ẹkúṣẹ́.
0: Orúkọ yín.
2: Orúkọ mi ni Olójúlé Fatai Olúgbẹ̀ngà.
0: Àti láti.
2: Láti Bonfoto area.
0: Ok, Bonfoto. Ìgbà ọ̀lẹ̀ ti ń pla kaṣẹ.
2: Láti last year.
0: Jẹ́rí.
2: Nàìjíríà rárá.
0: Èlò lẹ́jẹ̀.
2: 150,000.
0: 150,000. Tọ́ àtẹ̀ ń play tẹ́ jẹ yẹn. Àràwọn tí a ń fi yín ṣe yẹ̀yẹ́ pé máa waste owó.
2: Ẹni màá ló lè mi fi ń ṣe
0: irun. Màá sí inú màá sí kùn ní.
2: Ẹni ọkọ̀ ọ̀rẹ́ mi ń ṣẹ̀.
0: Nígbà tó wá délẹ̀ yìí, iṣẹ́ ló wá ṣe é dá ṣe sówó ṣe é dáná sá.
2: Iyọ̀ Friday tí mo jẹ gan-an ni ìyàwó mi tó mọ̀ pé mò ń ta. Nígbà tí wọ́n wá sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ wá sọ fún yín pé dádì wa mọ̀.
0: Àgbọ̀ orúkọ
2: wọn. Àmọ̀ wọn
0: kọ ìgbà náà làwọn àwọn dẹ̀rẹ̀ ẹyin obìnrin wọn èéfé tí gbọ́ ohun owó wọn bá ti gbọ́ owó báyìí.
2: Ìgbà tí mò ń gbọ́ program yẹn gan láàárọ̀ yìí ní 7-8 ó lẹ̀ tó ti bẹ̀rẹ̀ mo ní ṣé kò pé mi ni.
0: Àbí.
2: Mo ní èwo mo tún bẹ̀rẹ̀ nbẹ̀.
0: Àbí. Mo ti jẹ báyìí
2: nìṣe. Mo wá wo àkáǹtì mi wípé mo fẹ́ play but mo expect owó kan mo wá rí pé mi ò fẹ́ play ẹyọ kan mẹ́ta mo fẹ́ play.
0: Ọ̀dà kò sí wàhálà. Congratulations owó yín ò wọlé láàárọ̀ yìí bíkọ́ tán bá ti invite fún interview bẹ́ẹ̀ wọ́n á fẹ́ kẹ́ ẹ wá tán. So bóyá kẹ́ ẹ tó kú òun gbígan yóò tún mọ̀ ti drop press account yín. So bó ṣe jẹ́ nìyẹn. Congratulations ẹ ti free. Ẹ ti free bẹ́ẹ̀.
1: Alright.
0: Ẹ ti free bẹ́ẹ̀. Kálá tí ó dún ló kú bẹ́ẹ̀. Ẹ tún ti play mi ti yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mélòó lẹ play nìyí.
1: Yọkan mo play.
0: Báyìí ni sìn ẹ̀ka ẹ̀tún fi wọ̀ ọ̀kan ti dá. Kò sí wàhálà ẹ ti free ẹ ti free ẹ ti free ẹ ti free ẹ má wọrí.
1: A má enjoy yín sá.
0: Thank so much o ẹ ṣe o sister mi thank so much o. Ee baba ńlá ẹ ṣe o. Ọ̀dà kò sí wàhálà. Alright bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn dọ́lápọ̀ dọ́lápọ̀. oye ja lo fun taro yi let's go this morning eja sare gbori wole o gbori wole ko bana eja lo 50,000 naira ka be lori 50,000 naira from 50 to another 50 move to 100k paju e de si 200,000 talo ni number yi 081 ni ogbari si 9014 081 lo bere re ogbari si 9014 talo ni number yi talo ni o ti connect hello
3: hello sir
0: e kaaro ma o
3: e kaaro sir
0: orugo yin adarugo te wa ima
3: ogundele bushra lati gbora ni sir
0: ah awon temi ni gbora tun re o awon ti bara pa mejeje
3: awon re ni o
0: igba wo le tin play cash e
3: ah won tin play ti se die
0: se ti je
3: play ni last week friday
0: se ti je eh jeri melo le play la ro yi
3: meta na
0: meta le play la ro yi iya nto gbo wa na nu congratulations e ti je 50,000 naira
3: eh congratulations
0: e ti je 50,000 naira won pe yin laipe yi won bere account details yin eyin ti gbo ora amen ya rab amen o da ke take care lati lu gbo ora o ti lo another 50k tun re o 081 na tun ni o pari si 42 32 star 347 star 1004 star 2 hash owo ero la fi se wo la aro obin lo koko je obin ni owo ero ni egbe ko yi o e ma sowo lofo ogo e kini ke be
4: the customer you're calling is
0: all right e ba ntun pe okay e ba ntun pe e ba ntun pe star 347 star 1004 star 2 hash lu ma gbe yin debe e ba ntun pe egbe ko yi
4: the customer you
0: o ti lo oko ko gbe e tun ko to yan yivelomi to mu phone e dani to serious e all right 080 ni number ti o tu wole o wa pari si 3999 lo pari si ejawo
4: press 1 to activate it
0: okay
5: hello
0: e karo o
5: e karo sir
0: ma so wa awon obin lara orugo yin atadugo te wa yi
5: hello sir
0: hello ma
5: hello mo da hello
0: orugo yin atadugo bi te wa yi
5: okay ogun pa mo wa
0: oruko ma
5: hello ma e karo hello
0: oruko yin ma
5: ah de lo fatima lo ko mi
0: igbawo le tin play cash
5: ati bi last
0: week se jeri
5: o se to lo na mo be ben
0: e ti jeri
5: ki jeri mo se bere
0: okay se bere ni new comer ni yin o ti welcome yin pelu 50,000 naira
5: eh olorun
0: congratulations won ma pe yin won a pe yin laipe lati drop owo yin fun congrats iyan ti lo o so wo awon obin laaro yi e ja lori 100,000 naira so obinrin na tun ni 100k eja lori 100,000 080 o pari pelu 0444 04 0544 sorry
5: 0544 0544. Hello.
0: Hello. Se selected ilo ni oruko yin atadugbo te wa yi.
5: Yesuke kemi oruko mi ibose ye. Atadugbo Olunde.
0: Olunde nle Ibadan. O ma so wo obin laaro igba wo le tin play cash e.
5: Ah, sebi mo bere o.
0: E melo le ti je?
5: Ah, mi mi je ri akoko mi re.
0: Tan so fun pa ti je lakoko yin.
5: Ah, bi mo se gbo, mo gbo radio ti. Mo se gbo ke te mo ma ti o fa fun fun bayi. Ah.
0: Eh, on gbo wa lo iwo obirin. Eyin o le wine renu o, o se wine. Congratulations, 100,000 naira leje. 100,000 naira leje. Bo se je niyan, ma relent ta mo wi your set lojo kan. Ijo ti o set le yan omo. Ka ni o lo gbe se ko lo lo sase laaro ini, olo niyan.
5: Koda mo sase laaro do mo tu sase laaro.
0: Ma tu a mo won ti Olorun o tu le divide gbo ti ka ti re yo tu pada wulo o. Tu bada wulo Friday. Congratulations, won ma pe laipe yi lati fun olowo re obirin yi. Congrats.
5: Bo
0: se je niyan lapa be yen. Iyen ti lo be yen.

0: ọmọ ìyá àfẹ́ náà ó náà ti ń gbé nǹkan kan kọ́ ẹ̀gbẹ́ tí ó múra tí ó dì kan ìhàn báyìí mo ní wọ́n ti mú ọmọ yìí náà wọlé ọmọ ìyá àfẹ́ náà.
1: Star mọ̀ náà ó bá di tí bá kò lórí ètò ń sọ nǹkan tọmọ ìyá àfẹ́ ṣe fún mi lánàá.
0: Irọ́ ni
1: ó jẹ ayé gan
0: ó dà kò sí wàhálà. Ẹ jẹ́ sí yín náà pẹ̀lú Gbẹ̀ngà àti àwọn
1: ọtí fẹmi ara rẹ jẹwọ tó bá ti kó lórí tó kó fẹmi ara rẹ jẹwọ fún ọ.
0: So ti gbọ́ báyìí ọ̀gá rẹ ni ọ jẹ́wọ́ fún mi tọ́ bá fẹ́ kábùkù ńbọ ọkọ rẹ jẹ́ lórí ètò ìsídàkọ jẹ́wọ́ fún mi kọ̀rọ̀ àbí kí n já kí n pariwo rẹ lórí agbágbé gbogbo ayé ọmọ. Gbẹ̀ngà yàtọ̀ ọmọ gbé yín débẹ̀ o òun àti àwọn ikọ̀ rẹ̀ ẹ jẹ́ mi ọmọ lọ fún tààrọ̀ ẹ̀yìn ṣùgbọ́n o àtúnyí koto káṣẹ̀ náà lórí ètò yìí gangan ẹ̀wọ̀n òyì koto káṣẹ̀ náà o ẹ mọ́ gọra yín o káṣẹ̀ wà ń bì náà mọ́ gọra rẹ o bó ṣe jẹ́nu èmi àti ó di aago méjìlá ọ̀sán nìkan ní splash 107.5 fm lórí ètò tá a lọ tà títí ìgbà yẹn ẹ máa kó Gbẹ̀ngà jẹ báyìí ná ẹ kú kalẹ̀.
2: Lágelu FM jagaba gbogbo rétíò máa rún wọn jù.
3: Wọ́n ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

gbangba ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀ní pọ̀ ní wèrè ọ̀kàrẹ́ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájì ilé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó sòrò ìjì ọ̀lẹ́lẹ́ tí.

jẹ́ nọ́mbà kan pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹ̀fún fi fẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ́ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán máa ń létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ̀ ní ọrí àkànní ọlọ́run ò ní jẹ́ kọ́kú mọ́ wa lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlége mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́lẹ̀ràn gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmúlẹ̀ràn ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ̀ tí mo mú rù ẹkùn lọ́wọ́ gbọ́ngàn ṣoṣo ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó ara lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì mọ́sọ̀mọ́ ó ní ibi òkú wá bá lọ́kọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ̀ ọ̀mẹ́.

ṣùgbọ́n kí lórúkọ ààrẹ pátápátá fún Bamito fans club ìlúwa Michael Falọwẹ̀ Ládéjọ́ ọ̀gá wa Oyè Ṣọlá Oyè Bọ́lá àwọn tó gbọ́mọ̀ ẹ̀ṣọ́ ògbọ́mọdúgbò

tí àwọn èèyàn mọ̀ ṣe ń bọ̀ lórí TikTok náà. Ajì Ayélabógo Alhaji Ayélabógo láti Lànlátẹ̀ Bọ́sẹ̀ Bọ́lá Ọdún Àmíkẹ́ Grace Adékọ́lá Adékúnlé Olúfẹ́mi Kòfowólọ́lá Kàfílát Bọ́lájí Jams Bọ́lẹ̀ tí ń gbọ́ mi Bọ́lẹ̀ tí ń wò mí ẹ̀mí ìsinmi àbí ẹ̀tí ẹ̀lé ẹ̀mí ìsinmi torí pé òyìnbó ti ṣayé dẹ̀rọ̀ Olúwaṣẹ́ Kíkẹ́ lọmọ ògún wá Àìní Ọlájídé James nítorí akàwọn yòókù tó bá yá Gazo Bàwá Kasimu lẹ́nu lóró lórí TikTok ní bákan náà orí Taiwo Adéjọ́kẹ́ Thomas àti káàkiri káàkiri. Olúwaṣẹ́ Kíkẹ́ lọmọ ògún wá Sílò Abọ́lánlé káàkiri káàkiri Ìmọ̀fojì Peters ìyá àbíjẹ̀ lẹ́gùsí àtàkánkán àlàbá látò lómi ọ̀gá mi ní sí òbí ìgbélé ọ̀gá mi Alhaji Majid Jogbo Anthony Bodúnì Abiola Yariyari Gami Babsa Kintori àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àǹbálẹ́ Olúwaṣẹ́ ó yẹ jẹ́ ṣètò

tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Òun ni pé nínú ìgbéyàwó tó jẹ́ pé wọ́ọ́rọ́wọ́ ni, ọkọ ọ̀fẹ́ wàhálà, ìyàwó ọ̀fẹ́ wàhálà, wọ́n mímọ̀ wà fún wà ló ń jẹ́ rẹ̀jọ̀rẹ́. Nínú ìgbéyàwó wọ́ọ́rọ́wọ́ àti ìgbéyàwó tó jẹ́ pé rárá mi ò fẹ́ nǹkan báyìí, ó change ẹni, ó change ẹni, mi ò lè gbà fọ́ àtijọ́ ń bára wa bọ̀ ti pẹ́. I can't take it. Let me say peaceful marriage àti happily marriage ìwọlé ò wà òkè jù. Àwọn tí wọ́n ṣe fà á kájà, mọ̀mọ̀ ìyàwó mi nìfẹ́ wàhálà tẹ lọ bá mo ṣe kinní kan rárá, àtúnjọ ṣe kinní ni, àjọ jà ni, à parí ẹ̀ ni, à ń ṣe àṣẹ́lẹ̀ tó yẹ pé kò tiẹ̀ sí gbà rárá. Mo tó bá ti ṣe bó ṣe ń ṣe mo ti gbọ́ ṣe okun ni, okun ni, ṣé ó fà ni, ó fà ni, ìwọ ló dájú ni méjèèjì. Nínú kọ́kọ́ ṣe nǹkan kíyàwó máa má tiẹ̀ wọ̀ lọ́wọ́ wò, àbí kíyàwó ṣe nǹkan kọ́kọ́ máa wò lọ́wọ́ wò, kí ni ọmọ ọdún pé ọlọ́run ìyàwó mi mo fẹ́ o, ọkọ mi mo fẹ́ o, gbogbo ohun tí mo ṣe ó kàn iná ń dákẹ́ ni máa ń wò mí ni, kò tiẹ̀ ní sọ̀rọ̀. Mo pẹ́ dé, mo pẹ́ dé, mo pẹ́ dáná, mo pẹ́ dáná, mo ètè dáná, mo ètè dáná, mo lọ dà àwọn òbí mi, mo lọ ọbẹ̀, kò ní complain, yóò lọ́mọ dákẹ́ báyìí ni, wọn sì lórí ẹ̀. Àtẹ́lẹ̀ tí máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n ó wà happily married. Àtẹ́lẹ̀ tó dákẹ́ nínú peaceful marriage àti happily married, èwo gangan ló dáa jù ní méjèèjì. Èèyàn ara ilé ẹ bà mí dá sí, ṣùgbọ́n ẹ jẹ́ àlọ́ tajà, bàbá dé látọjú ọjà ẹ dá sí, ẹ ṣe ọjọ́ ò ní tì.

0: láti ojú ọjà. Ọ̀rọ̀ ìbéèrè tí mo béèrè ẹ jẹ́ béèrè lọ́wọ́ èèyàn bí mẹ́ta péré láti ilé pè mí látòrí phone number ilé tẹ máa ń pè wá sí Nàìjíríà. Ó lè pè mí sí èèyàn mẹ́ta péré mo fẹ́ jẹ́ pé ẹ pè mí sórí ẹ̀ lórí peaceful marriage. Ẹ káàárọ̀.
1: Mr. Agbenga ga ní àfíìsì mi látọ̀jú ara mi.
0: Ẹ ṣeun.
1: Ṣé rí kó tó di pé máa dáhùn béèrè? Màá kọ́kọ́ sọ nǹkan kan. Ohun tó bá fi mọ́kùnrin tóbìnrin ṣe nǹkan tí ò fi yẹ lọ́wọ́ ẹ̀ wò pé ó kún ó ní ó fà ní o tọkùnrin nǹkan kankan. Ọkùnrin yẹn ti da gbogbo tóbìnrin yẹn ń ṣe ọkùnrin yẹn ti ó ti dá sílá ó ti wúwú ó ti dá sílá ó ń wò ó hàn. Ṣùgbọ́n nǹkan tó dáa jù ó ní peaceful nínú ilé. So ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Jẹ́ tí wọ́n lò mí. Hello.
2: Hello.
0: Ẹlẹ́ káàárọ̀. Yes, ma'am. Mo ń gbẹ́ nínú. Mo ń lò. Ẹ jáwé mi. Ẹni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hello. Ẹlẹ́ káàárọ̀. Ìbéèrè tí mo ń béèrè. Peaceful. Peaceful marriage. Àtẹ̀lé tó jẹ́ pé happily marriage ṣùgbọ́n wàhálà bẹ́ẹ̀ ìwo lẹ rí ìwo lẹ prefer.
3: Hello.
0: Hello, Carol.
3: Carol.
0: Yes, ma'am.
3: A rí ìbéèrè síbi ìbéèrè. A rí ọkọ àti ìyàwó. Wọ́n jẹ́ gbọ́dọ̀ jẹ wà ní ìṣọ̀kan. Tí wọ́n bá jẹ wà ní ìṣọ̀kan. Ẹnìkan ònì ráyè gbé ẹnìkejì. Ṣùgbọ́n tí àwọn àbájọ wà nísọ̀kan á difficult. Ìṣọ̀kan yẹn ló ṣe kókó. Wọ́n àpẹẹrẹ tí wọ́n lè fi lélẹ̀ fáwọn ọmọ.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Ẹ ti ṣe bàbá lọ.
0: Àmì ọ̀la.
4: Hello. Hello.
0: Hello.
4: Hello.
0: Yes, mo gbọ́ yín.
4: Hello, hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
4: Gbẹ̀ngà ó yàtọ̀.
0: Yes, sir.
4: Ọmọ ní ìbàjẹ́ ní ìbàjẹ́ fún ọ.
0: Àmì ọ̀la.
4: Comrade ẹ jẹ ọ̀rá rẹ̀ jọ láti ẹ jẹ. Tẹ̀rí peaceful marriage ló dáa jù. Ó yẹ kí lè ṣe fẹ́ pé fáríjì kí ọmọ jẹ́ kí ọ wà ní peaceful. Ó yọ wà peaceful kò da ike gbá àwọn ara wọn tó bá ti gbà tó bá ti gbá àwọn ara tó pọ̀ àti àgbà ti gbá gbogbo àwọn ọmọ gan ni wọ́n lè fọkànbalẹ̀ gbogbo ọ̀hún ṣẹlẹ̀ ẹbí ló dò ló tò tó wọn náà ní jẹ́ bàjẹ́ fún àní
0: àdúrà
4: rẹ̀ wọ́n gba ọmọ
0: ọlọ́wọ́n sọ ọmọ ẹṣin bàbá ọládọ́jọ́
4: ẹṣin
0: ẹlẹ́ káàárọ̀
5: ẹ káàárọ̀
0: rédíò yín pariwo sá. Ẹba mẹ́lò mi. Tani tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
4: Hello.
0: Hello.
4: Ọmọọba Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlá ti lè rú wa.
0: Ẹ ṣeun.
4: Abẹ́lẹ́sọ méjèèjì ó ti fojú hàn. Peaceful marriage ló dáa kí ẹ nífọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó. Bí o bá ti nífọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó kò sí tó lè yí tó lè dá láyé. Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlá ti lè rú wa.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun bí ẹtì. Ẹlẹ́mọ̀.
6: Hello, ẹ káàárọ̀ sá.
0: Yes.
6: Orúkọ mi ni Mrs. Adéremi Babatunde.
0: Yes.
6: Ẹ rí peaceful marriage ló ti gba kó wà jù láàrin lọ́kọ láya. Níbẹ̀ ni ìdí mi wípé tí ọkọ bá jẹ́ ẹni tó máa ń pariwo torí nǹkan tí ó jẹ́ ìbínú tó bẹ̀ sọ síta ó sàn ju ẹni tí nǹkan tíyàwó mi bá ṣe mo fẹ́ náà ni. Torí jọ tí yóò bá wúwà tí ọ̀dà tíyàwó yẹn kò ní fọkàn sí.
4: Hello.
0: Hello.
4: Alhaji Ọmọwé Ayílabogbo láti Lánlátẹ̀.
0: Àwọn yẹn ti
4: sọ̀rọ̀ òkìlò tí ẹ sọ̀rọ̀ ada. Dẹ̀rí peaceful marriage ló dáa o. Mo tó sì lè mú peaceful marriage wá ni kí ẹnìkan jẹ́ gbọ̀ngàn tẹ́yìn kan jówúrẹ́. Ó gbé wá mo gbà fún àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ wípé tó mo to n gbo ara mi gba fo yawo mi to ba je en ni ko ni si peace marriage igbagbo na so fa special okunrin ta ni amojugo to po ka si ma ju awon obirin ni ni won ti fe won o gbe nkan ton ba ti pe nle e wa bi ka wa se suru to po lo ma je ara se ti won suru alaji omo ya la gogo la ti la la
0: lo se alaji hello
7: eh mo ma ki yin eku shelu oga wa
0: atakoko
7: eh ni baje o
0: amen
7: e ba ri bo wa le lagboro
0: amen olo
7: eh be ni atawon kan na ni eh loju de mi fi won te mi won ni se mi bio ohun logun ore to ba de bi pe ka kan ma wo ra wa ni ran o mo di bi pe boya mo wa bi party mu ra wa e le le won ni adake ma fohun a mo de ni to le se o ko je oju te mi fi wo e ku eto
0: oda oda e ja pe lori mi e je biri biri mi yo gba ni pe ta ba sun ti la jaran pa lo tori pe opolopo awon obirin ni wa la ko mi ti poju ha ti ba se bayi mi ma gbe ti ba se bayi mi ma gbe ti ba gbe le mi ma fo o ti e ti su ni o ti le complain ju o lo je ki gboko mi yan wa elekeji eyin eyan mi bi eyan ba fera eyan te jo gbe papo yo to dun melo ke to mo wa e ke to di pe se ri o pe kini kan to bless pe ni iji pe ah o fi so tun fi so sikiri kiri kiri kiri te a mo se mari ni e ri ti mo wa e mi o ti se yo to dun melo ko to di pe e mo wa ara yin dada ke to understand ara yin dada pe ah mo se fe in fact bi ko ti e ye mi ko ye mi kini mo fe se bayi yo to do mi lo e to mo wa ara yin dada e ja wo e je nbo e je ngba pe yo to do mi lo
8: hello akani e ko ju
9: mo ya biji yes ma
8: hello o so de o
9: ami
8: o so me bo dan wi o ba o lo o da lai lo bo wa da lai lo le gba ro lo je ke so mo wa ara yin ya
4: Seri gba ken le fi mo wa re ni o wa lowo bi okun atobirin ti o da si wa elomi nbe to je pe laarin ojun kan won ti mo wa ra won elomi osu mefa ni ki lo le fa e pe leya atijo awon ma ni alare ni to ba je pe eyan fe si bi a ni si na eyan le re nikan to je pe eyan ma foro lo now eni e yo so iwa okunrin yóò sọ wa tobirin fún ọkùnrin by time tí wọn ti mọ wa ara wọn yẹn láàrin ìgbà péréte tí ò sì tóbi ọdún kan wọn gbọdọ mọ wa ara wọn dáadáa tó dà tí wọn bá ti délé ẹbí wọn ọkùnrin lè máa sọ pé kò sí mọ wa mí o obìnrin náà máa pé sọ ọmọ ààrẹ àbí ọsọ wa tí ò bẹẹ àlàáfíà lè máa wà bí ò ní tí wà.
9: Ẹ ṣeun, thank you.
10: Kí àmọ̀tẹ́kùn gbowó ẹ̀wù ẹ̀jẹ̀.
9: Hello, Tani Bembe. Hello.
11: Hello, sir.
9: Yes.
11: Omo Babola Ji Adebola Oku Lekan. Eri nigba ti I am o rode to on to bi alo sai atijo. Eri de bela kai ni. Eri alari ni o wa. Se wa ni ti je ko ru ave si mo da won mi se se o ro daju. Ni ati mo ita ni eni yi atona e. Bo ti ni komo bo. Sugbon ti o ba si laarin odun kan na. Abi sugbon te to mari seri ngon ko ni closeness and nearness baba close mo ra won wa ma mo wa ra won Bolaji Ajibola Ademola Okile la sidiro wa
9: eshun eshun eyin eyan mi seri ti o ba ma ni di obirin je ku mo lu bi o ba ni di gbogbo ta so ya ni mo so
12: bara ile eni bo ba je kokoro buburu o ye ka tete so
9: eyan ma pa mi gba te ba fera yin na odun ko odun meji boda gbenge wo ti e ti su mi oko mi lati gba ti mo ti fe mi o gbadun ere wahala lotun wahala lo si igba o le ti fe o ti fe to 3 years ni nsin e ti le mo wa ra yin ko possible.
13: Hello? Hello?
9: Hello? Yes, sir.
13: Hello? Congress. AG, Olare Ijeun.
9: Yes, sir.
13: Seri gba ti e ba ti wa courtship, je ba ti wa courtship yen, iyen ma to style mo iwa eyan ti ra eyan. E ri ko je ba mo ra won lati courtship, je ba ti se courtship yen. O mo ni o le wo no marriage. Je ba ti wo, je ba ti fera won tan. E ri laarin osu mefa ti odun kan. Wa try lati ma mo iwa ara won omo to wo omo le tete ma wa o le tete ma bi sugbon iwa ara en to ba ti mo wa yawo mo to ko na ni bi ma o kene e ri pe ani won ye yo mo gunreje laarin odun kan ti su mefa ti ko si gba ti wa ti ti jo le ra won awon ma iwa ya lo yo ju
9: hello sir
13: yes sir be ni e sin e ku to sai da pa kan e loju pe mi fi wo emi lero wipe ta ba ti e fi oju da laarin odun mewa se ri odun mewa ti mo so gan eyin o le mo wa re ni tan olo ma n fa to ja si pe ologun odun gba mi won o tun mo ja emi re ko to ba ti mo wa ara won e ki ja kun le sele laarin oye ko ti mo gbe to ise iyawo mi lele to di eyin sa so nkan ti mo ki le ri sa
9: mo gbo yin se
13: nkan tèmi ń rò nìyẹn because láàrin ogún ọdún tó di fẹ́ra wọn ìjà tún máa ń wáyé ṣùgbọ́n tó bá yẹ pàṣẹ mọ̀ wára wa tán ni kí ló tún lè fàjà láàrin yẹn
9: so
13: lójú tèmi ti wò nìyẹn kó ètò.
14: Hello Mr. Agunga.
9: Yes sir.
14: Ṣé ẹ̀rọ ọkùnrin àti obìnrin èèyàn ò lè mọ wá rè yàn tán láyé mo fẹ́ sọ kankan fún yín àwọn kan ń bẹ tọ́ di fẹ́ra wọn láti for the past 40 years ni tí mo mọ àtijọ́ ríra láàárọ̀ kò í ṣe pé bẹ́ẹ̀ àǹkan tí mo jẹ ní ìsí o wọ́n ti àwọn méjèèjì ti jọ rìtáyà o àwọn ọmọ wọn wà ókè o wọ́n dẹ̀ tún wọn bára wọn jà ìyá àti bàbá so àìmọye bẹ́ẹ̀ so àwa gan ká jẹ́ pé a ti marry for the past 23 years obìnrin so gbo wa wa lati mo adejo lo odun meta nta obinrin de tun se tin du so eyin o le mo eyin o pon play de yo bi kuru dai ko lo o sa mi yan
9: ese baba mi ese baba mi cherry ati mo wa re eyan elo e karo ami
15: lati lodo ni o
9: ese mami
15: cherry mo pa ti agbe ni 100 years eyin o le mo wa re eyan
9: ese
15: lo la suru ati amumara ni o fi wa mo gbe kò sí márẹ́jì tí èmi zù bó ní ìbá ti ní sùúrù tó sì lámù mọ́ra ẹwà mọ wù pé àáfẹ́ wọn ìjà wọ́n sì ń jà lábẹ́ ló tán sort it out ń parí ẹ̀ láàrin ara wọn ni o
9: ẹ ṣeun
15: sùúrù ni o àtàmú mọ́ra
9: ẹ̀yàwó
15: máa ń lájú.
9: Àmì Ọlọ́run ṣé ẹ rí ẹ̀yin èèyàn mi ẹ mọ̀jà tanra wa
12: nínú wọ́rọ́wọ́rọ́
9: ṣé ẹ rí the most permanent thing in life is change ẹ lè mọ wà ìyàwó yín tán ẹ lè mọ wọ ọkọ yín tán torí in as much tó jẹ pé change ń bẹnu marriage yín ìwà oníkálukú yóò mọ bọta ìgbà tẹ ẹ ṣẹṣẹ ń fẹra yín tẹ ẹ tí ì fẹra wọlé ọtọ ìgbà tẹ ẹ lọ ṣe introduction tí wọn ti mọ ìpínlẹ àbẹ ni pé wọn fẹ fẹra ó ti dìyàwó mi about to ṣùgbọ́n ní ìsinyìí ó ti wà answerable to me ìwà kọ̀ọ̀kan ó mọ̀ jáde ìgbà tẹ́ ẹ bá tún wá mari tán pé ní ìsinyìí bó ṣe wà ipò tí ẹ lè bọ́ sọ́wọ́ anybody mọ́ ó di kóró òye náà kó lè wa ìwà mi ó tún rú jáde ìgbà tẹ́ ẹ bá jọ ń gbé ìwà ó tún rú jáde ìgbà tẹ́ ẹ jọ ríra yín ẹ̀yìn ríra yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ń wá sílé ọ̀dọ̀ ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ń lògbà díẹ̀ ń padà ẹrù rẹ ò tí ì pọ̀ nílé rẹ ìwọ náà ẹ̀kọ́ kan lè ríra yín ẹ tí ì súra yín tọmọ bá tún wọlé ìwà ó tún change ó tún mọ̀ wá ẹ̀ dáadáa táwọn àlejò bá tún wá láti ilé àlejò ọkọ ni àlejò ìyàwó ni ẹ tún mọ̀ wá ẹ̀ tó bá di pé àwọn ọ̀rẹ́ wa ń gbé ẹ tún mọ̀ wá ẹ̀ igba to wo tin be lowo yin to ba sa fere e tu iwa e o tu fe jade igba to ba lowo to e ko lo nfun e lowo iwa e o fe jade tomo ba wa wole tomo tetin tomo lowo iwa e o ku jade igba tomo ba dagba tomo nsoro e tu riwa yawo yin e riwa oko yin igba tomo ba nlo le eko tomo na tin sise die die e tu riwa re igba toko ba strongi ti yawo na ba strongi e riwa re igba tan ba se nkan lagbole onikaluku iwo o ru jade igba to mo ba tu wa dagba tan ko to pe ko eyan ati iwa ati yawo nikan ni ku nu ile iwa o tu ru jade e tumo si pe e rira yin wi pe e le mo wa ara yin tan ojojumo ni o mo ru jade tolerance a lot of look away and so many things e wa je n tu bere mo ni e to taro yi a jo mo wo ni tori on to ye koko bo wa o bo a bo mi ma so opolopo gba te ba ko yawo yin tan le to realize pe gba te ba ko lodo ko yin le to mo pe ye e je ma fasiko mo dupe pupo lo gbogbo eyin eyan eyin ogun logo eyin eyan te da wa te wa ye wa si fun ti ayeye ti Kayode Adeosun eyi to wa ye lojo Sunday yi e se gan mo dupe lowo yin o e se ku aye si mi ku aye si Kayode Adeosun o e ku nawo e ku nara o re to ku ni re to wa owo na le na o e se gan ni Kayode Adeosun dupe o iko ba mi to a dupe o agbara Ọlọrun a mọ rere bara wa se agbara Ọlọrun tọdun to n bọ naa a jọ peju pese se ni ibeere mi tun wa leleyi e dakun eyin eyan mi e tun da mi lohun ki wa lo de to je pe opolopo idile lo n daro bayi ki le ro ko n fa ipinya ninu gbe igbeyawo lasiko ta wa yi ki le ro boya won fa ipinya ninu igbeyawo ki le ro ko fa to ni kaluko fi duro lototo ki lo fa ti baba fi n lo loto ti ya n lo loto ki lo fa tawon obirin fi n koko tokunrin fi n koyawo ki lo fa tan fi n pin omo si meji lasiko ta wa yi oye da mi lohun eyin eyan meje ajo se ki lo fa ti igbe po ko dun mo hello ekaaro
16: ekaaro
9: yes mo gbo yin
16: oh
9: ya emu mi hello tani to nbe
17: hello
9: hello sir
17: hello
9: yes sir
17: kon we dey jara dey jara
9: oh ya
17: very I go ra yin
9: oh ya to mo ti mi o kan ti to o ya to mu mi e yo ko kan mo fe ma gbo tori bi ta nlo ko hello
16: ekaaro
9: yes mo gbo yin
16: abemaye lati ita
9: oya
16: ti o ba si fe laarin mo fun ni atobi
9: ti o ba si fe e se mo ti moyun o je to fun mi e fun mi tani
16: ti o ba fe sun na
9: e se oya e ti ba mo mi e pick mi pa lo tuku hello ki le ro fa hello sir
18: ti ti oba to
9: ife
18: oya e tun kuro nbe ti oba to gbogbo kan o ni ro ma fe dadu awuya ni le kan si
9: e tun mo mi ta lo tun be nbe
19: hello e a ta kon ni o suru ni baba yi wa
9: suru oya e tun fun mi e fun mi hello
19: hello sir
9: yes sir
19: omo baba lajo kilo na ife ni si koko ti o ba ri
9: ife oya e fun mi e ba ku nbe tun mi hello ma o ti re ta lo tun be nbe oya
20: hello akani i need farada
9: tolerance e se
20: i need farada mo pa
19: hello
9: sir
19: opotade sheta so lo ara le ma wa alesha alajosepo
9: ajosepo
19: official
9: corporation o ya e tu kuro nbe mu mi
20: hello
9: hello
20: I need to meet you
9: tuuru baba iwa otito otito eyin eyan me mo gbagbe oju opo ta awon eyan pe mi si oju opo Nigeria ti studio lagedo na pe mi si o ke le mo pe ko si yato kankan atoke ati sale join together ni eyin eyan mi e so awon eyan soro nipa ife nje ife nje nbe nu dile bi nje akan le nife bi nje fe ba hello hello
1: hello sir
9: yes ma nene
1: yes sir olajide abosede ni lata pata
9: o ya mo
1: ni oju o iwo oju mi ni ni gba be ni
9: e se ma mi e se ma
1: yes sir
9: eyin eyan mi kan se gbe sare na nbe papapa ko to di pe a tun lo taja amumara na mo ti ka lori TikTok e je sare fun yin lawon awon point bi meje kan mo kan fi le fun yin ni eyin ni elomo develop enle akoko aile bara wa mo soro papo lack of communication e ma fa nkan ti ma je ki ife o sa lo awon nkan ti mo fe cheri ife so gbogbo tan sugbon awon nkan ti mo fe kai ni be lara nkan ti o je ki ife o sa lo ku onu le yin ti gbe yawo yin yo wa shower o se oga mi Kenneth Ugweje the bad boogie man the kid boogie brown sugar thank you very much ti rawo re labele ti o

0: ìwé ìyàwó gangan ló yẹ kó jẹ ojúṣe ọkọ ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ pa fẹ́ tọ́jú ọmọ àwa méjèèjì ló yá jọ wò ó kì í ṣe pé kò san school fees duty ẹ ni kò jẹ kó rí bẹ́ẹ̀ tó bá rí bọ́kọ ẹ ṣe rí pé kò láǹfààní tí wọn náà bá san kò léèwọ̀ wọ́n sọ pé torí pé ó jẹ́ responsibility ẹ̀ kì í ṣe ìwọ gangan ló yẹ kọ́kọ́ ó tọ́jú ṣùgbọ́n ọkọ mélòó ní tọ́jú ìyàwó ní ìsìn ọmọlẹ́ gbájúmọ́ gbogbo ohun tẹ́ ẹ expect nínú ìdílé ẹ rí ó ti affect gbogbo wa mọ̀lẹ́bí náà kán mọ bá yín tojú bọlé kí nǹkan mọ̀ ti ìṣẹlẹ̀ kó mọ fẹjọ́ sun bàbá kó mọ fẹjọ́ sun ọ̀rẹ́ ìmọ̀ sì mọ sọ fún yín bíyàwó rẹ bá ṣẹ̀ ọ́ mọ̀ lọ fẹjọ́ sun òbí rẹ bọ́kọ rẹ bá ṣẹ̀ ọ́ mọ̀ lọ fẹjọ́ sun òbí rẹ òbí rẹ ni kó o fẹjọ́ sun òbí ẹni tó ṣẹ̀jẹ̀ ń bawí ẹni tí n bá sọ fún wọn wọn ó gbèsè lẹ́yìn ó pè ẹ kó mọ fẹjọ́ sun kán mọ sọ fún ìjọ tó bá ti sọ fún èèyàn tó jẹ́ èèyàn rẹ nípa nǹkan tíyàwó rẹ ṣe tàbí tọkọ rẹ ṣe òpó tó di márèjì rẹ mo ti ń yẹ̀nu torí tó bá tán nínú rẹ ìgbà tí wà tọkọ rẹ tẹ ń dì mọ́ra yín tẹ́ ń fẹnu kó ra yín lẹ́nu kò ní tán nínú àwọn tó rojọ́ fún pé báyìí lọkọ mi ṣe báyìí níyàwó mi ṣe ṣe eléyìí náà máa jẹ́ kí ìfẹ́ dínkù tífẹ́ bá ti dínkù nù ìgbéyàwó kí ló túkù kẹ máa na ọkọ kẹ máa na ìyàwó bẹ́ẹ̀ ni kán máa na ọkọ ẹ tí ìgbọ́ rí ẹ tí ìgbà wọn dán ọkọ wọn létí kọ́ lọ́ mọ̀ jẹ́ á rí physical abuse ń bẹ emotional abuse ń bẹ ẹlòmíì ò fọwọ́ kan ìyàwó ẹ̀ rí kò nà ìyàwó ẹ̀ rí ṣùgbọ́n abuse in tó ń ṣe fún gan ìyàwó mọ̀ ẹni tó bá ti ẹ̀nà mí gan ó ṣẹ́ emotionally kóbìnrin ó máa sunkún ní kọ̀rọ̀ kẹjọ wà nù ilé kóbìnrin kọjú sógiri kójú rẹ̀ ó ti pọ́n káwọn ọmọ bẹnu ilé kó mọ̀ jẹ́ káwọn ọmọ mọ̀ pé òun sunkún torí pé emotionally ẹ̀yìn abuse ẹ̀ ọ̀rọ̀ bá ń bẹ láàrin yín ṣe bó yẹ jọ sọ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ sọ bó lẹ ṣe ń settle conflict láàrin yín bíjà bá ń bẹ bó lẹ ṣe ń ṣe lack of quality time náà ẹ ráàyè lo time dáadáa pẹ̀lú ìyàwó yín àtọkọ àsìkò tó bá dé láti ibi iṣẹ́ fóònù ló mọ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tí gbogbo ó fi lọ àsìkò tí wà àtọkọ ẹ yẹ kó wà lórí kẹjọ mọ sọ̀rọ̀ orí facebook orí whatsapp orí group chat ló mọ wà ìwà àtàwọn ọ̀rẹ́ rẹ lẹ́jọ́ mọ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ló ń sọ̀rọ̀ ẹ bára kì í ṣe pé ń já o ọkọ rẹ ti mọ̀ fún ọ kò sí nǹkan kan tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ kò sí pé bóyá ń bẹ lórí bẹ́ẹ̀dì lálẹ́ ẹ̀fẹ́ sùn kẹtì ẹ̀ráyè sọ̀rọ̀ papọ̀ ìyàwó ti sùn kọ́kọ́ tó dé lálẹ́ pọ́npọ́npọ́n ẹ wá sí géètì ni ojú orun yóò ti lọ sí géètì àbí kó tí ọ̀gán tiẹ̀ ti ní kí géètì ẹ lọ́wọ́ àti kí ilẹ̀kùn ó ti bẹ gbó oúnjẹ sí dining table tó bá ti tutù lọ microwave ẹ̀ kó jẹ́ ìgbà tó bá dórí bẹ́ẹ̀dì ìyàwó rẹ ti sùn kò sí pé bóyá ìjọ ń sọ̀rọ̀ papọ̀ kankan ẹ ráàyè kó dé lálẹ́ ó ti rò pé ókè alẹ́ ti lẹ́ lóòótọ́ mo ti dé ìyàwó mi ó yá wọ bàtà kan wọ bàtà kan wọṣọ má mọ́ múra alẹ́ ti lẹ́ lóòótọ́ kan fàyàwó ẹ̀ lápá ẹ ti ẹ̀jọ stroke jáde kínú ẹ̀ ti ẹ̀dùn pé ó yá mo jọ stroke jáde eléyàwó mọ jẹ́ kí ìfẹ́ ó restore padà ṣùgbọ́n kò sí ohun tó kan ọ̀wọ́ gan tó yẹ pé ó ti rẹ ọ̀gá mi ọ̀gá adé ojú bọ̀nà kò wọlé ni ọlọ́túndì ìbàdàn mi ìjọ mi ò tún ti jí ò tún ti ń lọnu ọjọ́ sátidé tó yẹ kó tún dúró nlé ò ráyè dúró nlé bẹ́ẹ̀ sì rèé ewúrẹ́ ò lóhùn ṣọmọ ìyá àgùntàn àgùntàn lónìí ìyá àwọn òbí kúkúrú ẹ̀yìn ìyá wa náà ìgbà tọkọ yín bá lòun fẹ́ dúró nlé bó lẹ ṣe ń ṣe fún wọn ṣé ẹ̀ ń jẹ́ ń regret ìpọ́n dúró nlé ni àbí kílẹ̀ àbí ẹ jẹ́ kínú wọn dùn ìgbà tọkọ yín bá dúró nlé kílẹ̀ ń ṣe fún ṣé ẹ̀ ń jẹ́ kó máa sọ pé ìwọ ọlọ́run kí ló dé láti ìjọ ìtì mọ dúró nù nlé tó bá dúró nlé ṣé kì í ṣe pé ẹ̀ ń regret ẹ̀ ọkọ ò ní kí ẹbí ẹ̀kọ́ ìwé mi mo dúró nlé ọ̀rọ̀ kò bá kún gbélé ń sọ sí wọn ó máa ṣe o ẹlòmíì kò sí ó wù kó máa báyàwó rẹ̀ rojọ́ ṣèbí nǹkan kan lóṣù àfàjọ nǹkan kan láàjọsọ táfi mọ sọ̀rọ̀ àwọn ìyàwó yín àwọn ọkọ yín tẹ bá jọ ń ní normal conversation ṣé kì í ṣe pé yóò tọ́nù sí jà ó yájọ máa wo fíìmù papọ̀ kò sì síná àwọn afẹ́ wo fíìmù lórí fóònù mi wọn ò bí ọkọ mi ìdá àbí ìyàwó mi ìdá kánjọ máa wo fíìmù lórí fóònù rẹ̀ kò sí bó ṣe fẹ́ jọ ṣe wọn àlejò wo fíìmù lórí fóònù ara wọn torí pé tí nǹkan kan mi bá pop up lórí fóònù báyìí message kan rọra wọlé pam ayare mo se kikini osaye wa nu unforgiveness ese to ti se o ke mo le dariji ese to se lati 2018 ese n so lasiko yi ewe je n lo taja tin ba di lati ojojo ja obe ale roro asiri gba e mo gbagbe ka se e a mu ka se na torapo ja lo taja lagiru le gbo yi Gbenga Olaiwo loya loruko ti mu ro pe ti mu to ye ke mu eseun ewa ba wa jo
1: Olagilu FM 96.7
2: Wọ́n dàmú tó yá ká lọ fàdúrà ìbàbàdà fáwọn ìsọ ayọ̀ wà nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yẹn.

0: kaabo pada latojo oja oya ni party ka se mo gba pe mu ka se bayi atuwo eni akoko eyi ti yo je ni ti o gba ka se ti o ka se jade edu ti ma lo bayi laarin se bi marun mu ka se start 47*100*2# ashun ni ka won ade osun ki won pick e that was long oya eje nsi ojo opole hello again si ojo opole fun nti mo so awon point bi meje ti mo fi le hun emi kan fun yin mi o ni a soro lori e e wo ke fi wo so di won aye ara yin ke le mo pe ile lo daamu isu igangan ko to ran igangan ki se isu kisu nti sele ninu igbeyawo yin e ti ri pe eyin na e lebo leru die gbogbo ta ka sile ko se n to le ro pe boya ohun ni 100% inu e ṣugbọn ta ba tan awon ode tin ba mo de sa okete ti o ba de lato ohun temi ba de lati bi a ri mu o dodun ke ba prayer ko je one sided onikaluku wa la ni lowo ṣugbọn tẹni kan ba le lohun tẹni kan ba le latapa bi yo le jora ti ife ba ti sonu nu marriage patching lo ku eja ku nbe eje n wo be a le roro asiri gba iya kan pe mi won ba mi soro leyin eto lojo Thursday won lo mo awon pe gbogbo nkan la won ti se si pe in se drug ile eko na ran won omo yen ti wa ti se drug pe gbogbo nkan tin benu le ni gbe ta kaakiri pe to ba ti o sa gbe ta ni to ba gbe ta tan ko fi lo ra nkan to fe ra koju re le wale ti o ba ti lo ra kini hun oju re oni wale kaakiri adugbo ni gbogbo bi lo tin te nkan to ba si te nkan yo lo ta ko fi lo ra n to fe ra alawon ti mu lo ri app awon ti mu lo gbo bi ta o ye ka won mu lo o tun pada de bakan na lo mo se sori awon bebe ikun bi ona abayo ba le wa fa won pe awon ti le lo ti wa nti wa e dakun e n ba mo ti wa nti wa to daju ile ata pe enikan gan ti so kankan ba n fun wa ri ade osun lo le mo nde pe enikan ti so nkan to jomo nkan ba n fun wa ri ade osun o da pe pade se nkan to jomo nkan ba n ri abi e ade osun o da pe ṣùgbọ́n lẹ́bà dì nẹ́ẹ̀sì ẹ̀yìn ara lé tẹ̀ ń gbọ́ wà tẹ́ bá mọ nǹkan tí arábìnrin tàbí amọ̀ ilé ṣe fún títí ọmọ wọn tí ọmọ èyí tí ò fi ní lè mọ ohun tí mo mọ ẹ dákun whatsapp number mi ni ẹ bá ń pè 08038484675 adéọ̀sùn ti kúrò ń bẹ́ ọ̀nà. Oya hello e mo pe mi o ni ke pe e mo so lori radio e mo so nkan kan lori radio nipa oro un e mo so lori radio e mo so e o load si ofin o load si ofin e broadcasting tori pe kon o ti certify eyin to le pe
1: mo wa nbi
0: n te ba so ni si te ba lo lo to ba lo yiwo o ti di nkan mi na e seun ẹṣeun oya ẹja sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣírí ní ẹjẹ́ àsọ bẹ́ẹ̀ ni sá ẹja ẹ bá kọ́ọ̀tì láàyìn ẹ dákun so ẹja sọ̀rọ̀ nípa nǹkan àṣírí ohun tó bá jẹ́ nǹkan àṣírí tí ń bẹ lọ́kàn yín tẹ́ bẹ́ẹ̀ ní bọ̀dì sọ àwọn nǹkan wọ̀nyí ní ẹjẹ́ àsọ àwọn ọ̀rọ̀ àṣírí tí ń bẹ lọ́kàn yín tí ń wòye pé sọ̀rọ̀ yìí ò ní lẹ́yìn tí ò pé kí lẹ fẹ́ ṣe.
2: Hello sir.
0: Hello ẹ kàrọ̀.
2: Ẹ àṣírí ni mo fẹ́ sọ. Àfáà kan wà. Nǹkan tó jẹ́ bíi nǹkan olóró ló ń tà oníṣẹ́ kankan. Kí lèyàn lè ṣe kéèyàn bá bá ròyìn bẹ́ẹ̀ gbé.
0: Nǹkan tẹ̀ ń sọ yìí kì í ṣe nǹkan àṣírí. te ba fe bi eni to nse be eto awon olopa lo ni awon agbofinro awon ni eto lo ki se nkan asiri n to sele si yin laarin eyin ateni kan te fe se jade n te jo se papo te fe gbegbe se te mo gbe se te fe gbe onike pe wa fun lori eto yi e se won ga mi e ba ngba e ba npe number adeyeye tabo mo ya fe ba npe number
1: number ti won fi pe wa ni 091-230-70-8675 number to be no 091-230-70-8675 fun eyin te fe ba wa soro asiri ni o
0: hello soro asiri le fe so mo oro asiri e dakun ni ke pe mi fun e dakun hello
3: hello
0: hello ma soro asiri le fe so
3: yes sir
0: yes mo gbo yin
3: a gbo yin lori ese ni
0: mama soro asiri le fe so
3: beni
0: ya mo gbo yin o ti re hello
4: hello
0: hello ekaro
4: ekaro sir
0: soro asiri le fe so
4: afẹ kini ku
0: ẹ dákun tó jẹ mọ nǹkan àṣírí ni kẹjá sọ kíkí ẹjá fi kíkí lẹ lè kí mi lẹyìn ètò létà ẹ kàn tó jẹ mọ nǹkan àṣírí ni kẹjá sọ lásìkò yìí ẹ dákun hello hello ẹ kàrọ ṣe rí àwọn nǹkan míì a máa bẹ tó jẹ pé o mọ ọ̀nà tó fẹ́ gbé gbà ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nǹkan yẹn jẹ mọ nǹkan tó ń bẹ lọ́kàn yín ẹ fẹ́ bẹ́ẹ̀ni bọ̀dì sọ torí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ni bọ̀dì sọ ó lè jẹ́ nǹkan ti jù bẹ́ẹ̀ bá ti pè wá ẹ̀yẹn mọ̀ dárúkọ yẹn kan sọ ohun tó ṣẹlẹ̀ ẹja bá yẹn ẹ jẹ́ káwọn ọmọ nàìjíríà ò bá yẹn dá sí ohun tá à ń ṣe lásìkò inú ẹ ṣe ojú òní tìyìn hello ta ní bẹ́ẹ̀ adé ọ̀ṣun tó bá ń tú nọ́mbà pé ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn pè wá sí.
1: nọmba tí wọn fi ń pè wá ni 091-230-70-8675
0: hello hello
5: hello
0: hello ẹ káàárọ.
5: ọ̀pọ̀
0: yes ẹ mọ̀ gbọ́yìn.
5: hello
0: hello mọ̀ gbọ́yìn kí lẹ fẹ́ sọ ma wọ́n ti rẹ̀ ṣẹ̀rí nǹkan mẹ́ta máa bẹ ó mọ̀ sí ọ pé ṣé kí n sọ àbí má sọ once tó bá ti dárúkọ rẹ kàn sọ nǹkan náà ọ̀rọ̀ tó mọ̀ pé yóò lẹ́yìn mọ̀ pé àsọ̀rọ̀ yóò ní lẹ́yìn báyìí ìmọ̀ràn ló fẹ́ gbà jẹ́ káwọn yóò gbà mọ̀ràn lórí ibi tó ṣiṣẹ́ ọ̀nà tó ń gbé gbà.
4: hello sir.
0: yes sọ́rọ̀ àṣírí ni.
4: bẹ́ẹ̀ni sà.
0: ẹ jẹ́ ń gbọ́ yín.
4: àwa mẹ́rin ni ìyá mi bí so mo ní ẹ̀gbọ́n èmi ń tọ́gbọ̀n mo ní ẹ̀gbọ́n méjì obìnrin ni wọ́n ìkan ti lọ́yọ́ ọkọ mo ní àbúrò ọkùnrin náà ẹ̀gbọ́n mi ẹyọ kan tó wá kù òun ò tí ì lọ́yọ́ ọkọ ńtẹ a jọ ń gbé pọ̀ ni ó wá mọ́ múra níṣẹ́jú mi ṣé ń gbọ́n sà.
0: tó ń gbọ́ yín.
4: so bí nǹkan mọ nǹkan tó ń gún mi gbọ́nà mo kàn mo ṣáà bá lájọṣepọ̀ ní ìsìnbáyé ti wá lóyún ẹjọ.
0: ọmọ ọdún mélòó ni.
4: mo ti pé ọmọ 19 years.
0: ẹ̀gbọ́n yín yẹn ń kọ́.
4: o náà ó wà ní báyìí bọ̀ èmi ò sún lé èmi ti lọ síbi iṣẹ́.
0: ẹni ọdún mélòó ni.
4: ṣé ẹ̀gbọ́n mi 22 years lọ́wọ́.
0: 22 years ẹgbàá wo lẹ ti ń bára yín lájọṣepọ̀.
4: o ti le ni osu mẹrin bayi bo won ti mo
0: awon lo le mo
4: ile isa
0: awon wo ni mo hello
5: Hello.
0: Yes.
5: Hello.
0: Chaba Ashile Feso.
5: Hello, Akar.
0: Chaba Ashile Feso.
5: Hello.
0: Hey, Oda. Eyan ale je se bayi. E je nfa yin le Ade Osun lowo le. Atawon adiyeye. Nibe na ni won ti mu kaase e. Ti won si mo ro asiri. Ipade mi ati di lojo Thursday.
6: Lagilu FM 96.7. Javis PL iCare Foundation lo nlogun tatatan wi pe ti yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL iCare Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju la se sagbe kale Charity PL iCare Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Cultural Building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo de ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
7: 0701 522 55
6: Oju lo bara oni din do mo wa lagbari
8: Ola wa laye mo
9: Baba akorin la taro ni o ti su mi igbogan la lo bole mu mi lo
10: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e O ya wo o re
9: Takashi pelu edegbeta naira 500 naira lori splash 105.5 fm pelu code e *347*1004*#. Lori Lagilu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.kashia.ng.
11: Bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsiranran.
9: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Kashia. Wa la ojo pipe re wa si imuse, pelu Kashia. Iwo na le ji olubori ninu osu kejo yi. Ma se je ki anfani kokoja re o. Je ki osu kejo yi je osu ikore lopo janturu fun. Pelu Kashia. O ti je wo ojojumo pelu ma gbenu sowo cashpot osose like uno ajo to ri si tete orire ni pinle oyo lo fun telu Kashia eni odun mejidilogun soke nikan lo le kopa lati ta Kashia so ti Kashia mo ti Kashia
12: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village aseyori nipa afojusun e laye o lo gba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun keyin o ma rin koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isan fi se bu ba lara eda lo mu alara pe online mo ni san mesan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí Alárápé Ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, Alárápé Ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
13: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ Adùn bá dò pọ̀ má kàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwò pọ̀ làìró burúkawó.
14: Owó nìkan ló lè ṣe o.
13: Má dáutẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyé àlùbáríkà olówó ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ.
15: Education is the most powerful weapon which you can use to change the world. Yes, at Peak to Peak Schools, we teach, instill moral, build and nurture talent. As life matters to everyone, quality education is also germane to us at Peak to Peak Schools. Their parents, admission is in progress at Peak to Peak Schools into preschool, basic classes, college. Our conducive environment is top-notch. Quality education at its best. Gone are the days, kids were brainwashed that the young shall grow at Peak Topic schools growing is not enough. The appearance of nowadays, let's start working towards our youngsters shall grow and lead. So, Peak Topic School, our extracurricular activities are rich in order to enable pupils to pick it up as a career in future. Visit us today behind Sunrise Mall, number 2, Oyebode Street, Obodu Estate, Uluyole Extension, or call 0907 6130598. Peak Topic Schools, we are the best.
16: Lágẹ̀lú FM 96.7.

0: tí wọn tún dágbére fún ayé yìí lẹ́yìn ìkọlù kan eléyìí tó wáyé ní agbègbè ti naira àti kọbọ ní àwọn tó jẹ́ òṣìṣẹ́ awakọ̀ àwọn náà ni wọ́n kọlura wọn àwọn igun kan àti igun kan àwọn ní ẹ̀yìn ẹ̀yìn a nígbà fún yín ẹgbẹ́ òṣèlú wo lẹ̀ ń tẹ̀lé a ẹ̀yìn wo ìmọ̀ ẹ mọ̀ ń gbọdọ̀ san tòní
1: níbo nìyẹn
0: ní ìpínlẹ̀ ọ̀ṣun.
1: Sùúrù ni o tọrọ tó ní ẹgbẹ́ lọ́gbọ́ òṣèlú dẹ̀hùn ó ti wá gba kíkálukú wa ká ṣe jẹ́ jẹ́
0: o àwọn tó ń jà fún
1: yìí àwọn tó wà nù ọyẹ́ wọ́n ní làwọn là ń sọ fún àwọn gan tí wọ́n wá torí n tó fẹ́ gbà lọ́wọ́ yín ni
0: ẹsẹ̀
1: iṣẹ́ àṣeláre ń jọ inauguration gan lásán lẹ́tì mọ̀ pé nǹkan ti ṣe yín àwọn ọmọ wọn á dé ń gbà yẹn wọ́n filẹ̀ kẹ̀ sí wọn lọ́rùn wọ́n wò fì
0: lẹ́yìn irin
1: ẹ̀yìn wọ́n dìrun mú tàbá ẹni ọlọ́pàá ò ní jẹ́ wọlé pẹ̀lú ìbọn lọ́wọ́ wa àtàwọn sójà wọ́n wọ́n sọ pé ọgbẹ́ ẹyin àwọn la ṣiṣẹ́ fún wọn náà ní ta lọ́rùn ẹ̀ ń ṣe iṣẹ́ ìdìdì ní í ṣe ẹfún kójókòó ẹnu géètì bẹ́ẹ̀ kó máa ṣọ́ ẹnu ẹṣẹ́ ìṣọ́ra pẹ̀lú ìjọ òṣèlú tá à ń jà kìlọ̀ fọ́mọ rẹ o ìwọ ọ̀yá kò gbọ́ ni ó ti kú òǹlé oṣù kẹta rèé tá a ti rí mọ́ ìwọ tó jẹ́ ìyàwó náà kìlọ̀ fọ́kọ rẹ o kó mọ̀ sọ ọdọ pọ̀ ọ̀sán gan pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé tí bó bá ti wá rí i pé ò gbọ́ tètè la lọ sọ fún gbá lọ sọ fáwọn mo ti sọ fún bàálùkù ò gbọ́ o ẹ bá ń pè o lọ báwọn èèyàn rẹ kó lọ rèé sọ fún wọn o ipe tó yóò fẹ́ eyín ọ̀kan rẹ ó fẹ́ hàn dànù o torí wọn ègbọ́ bọ̀rọ̀ báwọn ọba àbí owó oògùn oorun fún un jọba ti ní kàmpé ìyá tètè wò pé kí lẹ fẹ́ jẹ tí ẹ jẹ àmàlà yín sì rọ àmàlà tí ó fẹlẹ àtògúfé mú owó lọwọ ara rẹ yóò kọ bù sójú rẹ ni wọn jẹ àmàlà sọ báyìí ọjọ kẹta wọn ti parí ibi tó fẹ lọ
0: wọn tún jó pọ wọn yà kó lè yí àwọn kangulu bẹ wọn.
1: tí ò fi yín ọdún wọn mú ní tí ò fi lóko lé lọkó mà nígbà tí ó bàjẹ́ pé màtíìnì ti lọ
0: lójú ó ti lọ lókèrè
1: lamẹrika owó sì ni tí ń ṣe fún ọ lẹ́ni ọgbẹ́ni ó kọ̀kọ́ sá lọ lọ́fọ́jọ́ méjì ó lọ pa owó bàbá
0: ládùúgbò ó rí fíìmù ó jẹ́ wà
1: àbí mọ́jú ó lọ sí ó mọ́lẹ̀ ni mọ́jú ó hàn lé mọ́ ohun tó wọ́n ní kò dín níbi àwọn èso tó lé níbi ọgọ́rùn-ún ètí àhán iná mú nínú ọjà òrùnyàn nílùú ìbàdàn bóun ló ṣiṣẹ́ lè gan ẹ tẹ̀tí gbọ́ lọ́sọ̀tún ní o.
0: ìpínlẹ̀ ti kwara òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí wọn ni kò tún dín ní àwọn èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n tún dágbére fún ayé yìí o. ìpínlẹ̀ ti kwara látàrí wọ́n tún ní pé àwọn òṣìṣẹ́ awakọ̀ kan eléyìí tí ó tún jẹ́ igun méjì làwọn náà tún kọlura wọn ní ìpínlẹ̀ àwájú ọ̀ ẹ̀yìn ojú wa àwa la níbi bí ẹ̀yìn lẹ níbi bí náà ni ìjà òun náà ni ó bade ẹ mọ̀mọ́ gbọ̀ lọ́sọ̀tún
1: ni. wọ́n ní ikọ̀ àmọ̀tẹ́kùn òun náà ni wọ́n kó obìnrin kan àti àwọn ọmọ rẹ̀ méjì yọ ní àkàtà àwọn ajínigbé wọ́n sì ṣe àfihàn àwọn afurasí mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ ní ìpínlẹ̀ ondo náà ló ti ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ gbọ̀ ní ṣiṣẹ́ tẹ̀lé.
0: ìpínlẹ̀ ti gombe náà ló jẹ́ pé ìròyìn eléyìí wọn ni arákùnrin kan rèé ọmọkùnrin léńjeléńje Abbas Musa wọn ni ṣàdédé òun náà ni ó mú òkúta rigidi tí ó sì lẹ́ pa ẹnì kejì rẹ tó jẹ ọrẹ rẹ salisu wọn ni wọn ń jà
1: ló bá lọ yòkúta
0: ló bá lọ mú òkúta ó sì lẹkùn pa salisu abdullahi ní ìpínlẹ̀ ti gombe
1: ṣó ti wá lọlé wọn ó ti lọlé wọn
0: ó ti wà lọ́dọ̀ àwọn tí wọn ti ń fọ̀rọ̀ wọn lẹ́nu
1: òun náà ni òye mi
0: pẹ̀lú rọ̀rọ̀ gẹ̀dẹ̀
1: n tí òye mi náà nù
0: mẹ́rùn ló ti wá wà nílé
1: ṣé padà bá
0: ló ń jàmọ̀ là ń lé
1: bí fíìmù ni ó ṣe ṣe ìwé àtẹyìn kejì rẹ ń jà mú òkúta ó lọ lẹ mọ irú inú wo ní bí ọba ọhún tí ò dẹ mọ yìí pé láti kékeré nínú bíbí òun ti mọ ń ṣe ọmọ míì tí wọn ní tètè fura sí tí ó mú fìdí bọ́tù rẹ láì tó bá ti ń bínú yóò kàn sọ ni yóò wà fọ ó ti mọ̀ páwọn ó so ẹyin kùlé ọwọ́ so mọ ẹyin kùlé ọwọ́ ẹ kọ̀kọ́ fún un láì yóò ti mọ̀ pé
0: ó jọmọ́ yóò kọ́ blọ́rì.

0: re tinu ba wa ro to yo mo fe se re
1: kini mo tun ni kan na ba tinu ba ti bi ton ba ti se wa lo nu le yo awon fura re
0: gba giri kakiri
1: oyire ti wa yo
0: o ti yo kan to
1: o ti wa da
0: da gba ori wa yo kan to oyi yo kan to
1: bisi mo lo mo
0: abi abi ko lo ba sanu fun wa o to won ni owo osikun ile ise olopa eka ti ipinle delta lo ti te nikan to je pe o gbe ota ibo sa lo o gbe ogbe ota ibo gbe sa lo ni won ni won to ba won tun wa ba won orisirisi ohun eruja won ba ni owo ara re lowo re ni ohun ja alagbara owo re won ka mo e mo gbo
1: ipinle ti Niger na lo je pe royin leyi na ni punch ko jade oni commissioner kan nigba kan ri ni ipinle ohun na lo je pe o padanu iyawo re ati omo meta sinu ijamba oko ti o waye ohun lo lati mina lo si mokwa oni ati iyawo ati omo meta to padanu e mo mo gbo losan ti oni
0: e ja lo si oke lohun ka lo re wo to wa nbe nigba ti a ba parade guru gbegan ni sansan o la nfani ati ma tesi waju
2: The God of Compensation is here. Join Restoration Bible Church Ibadan and Southwest Churches as we celebrate 20 years of God's faithfulness. Theme, the God of Compensation, possessing your possessions. Ministering, Apostle Tunde Balanta, the General Overseer Restoration Ministries International. Date, August 28th to 30th, 2026. Venues at the Church Auditorium, beside Community Secondary School, opposite Bale Laniba's house, Laniba Ibadan. Come expecting healing, restoration, miracles, and divine compensation. For more inquiries, please call Pastor Ben on 070-3030-4485. Don't miss this life-changing encounter. Jesus is Lord.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Jọwọ ẹ dúró ná jàre
6: kí ló ṣẹlẹ
5: kí wọn tó so wá pọ ǹjẹ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ ẹrọ ìfọṣọ iṣẹ ìlẹ wa máa fọwọ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ní tòótọ́
5: ká ṣáà sọ pé o ti rà wọn àbí.
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹrọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
9: Karaoke jí pẹpẹ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìrọ́rùn sùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
10: Kí ni àrùn báyìí? Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni?
11: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀?
12: Ẹni tó bá wa ṣẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùn dé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
10: Tẹ̀yìn ọ̀gbọ́ nípa Graceful Rest Funeral Home. Ilé-iṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú. Bí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ṣeré. Tí ẹ bá fẹ́ ṣẹ̀mbà mí, èyí táwọn èèyàn ń fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lọ. lówó tí ò gara àwọn band boys and bra wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ ì casket ẹ máa bọ̀ lónìranran lọ́wà private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń se postmortem iléeṣẹ́ graceful rest funeral home wà ní ọ̀nà àrà hospital complex jẹ̀gẹ̀dẹ̀ olú láyọ̀ amúlòkun àkàrà road ìbàdàn telephone 08143504426

0: at 00 76 26 28 03. Ile se Graceful Rest Funeral Home loni ojo gbogbo wa ni odale o.
1: Láti túbọ̀ mú kí èròngbà ìrètí ọ̀tún ìṣàkóso Tinubu fẹsẹ̀ múlẹ̀, Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON, obìnrin àkọ́kọ́ ní Nàìjíríà, yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Torchbearer ṣẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀, Her Excellency Aya Igbákejì Ààrẹ Hajji Anana Shettima, Dr. Alele Idele, APC National Women Leader, tuntun jẹ́ agbátẹrù TTB, ni ó kọ́wọ́rì pẹ̀lú aya rẹ̀. Ọjọ́ Monday, August 31, 2026 yìí, láago mẹ́sàn-án àárọ̀ gẹ̀rẹ́gẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ Igun àwọn obìnrin ó gbàlejò Senator Olúrẹ̀mí Tinubu ní pápá ṣeré Liberty Stadium Òkè Àdó Ìbàdàn. Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron, Oyo State. Colonel Gbenga Adibola, PhD, TTB Patron, Oyo State. Dr. Felicia Adekemi Opatunde, Oyo State APC Women Leader. Engineer Dr. Sanusi, alatileyin TTB. Ati Alaja Sofa Adeyemi Adetunji, TTB Oyo State Coordinator. Ni o tewo gba obirin akoko Nigeria si ipin Oyo. Gbogbo ebi obirin APC loke Ogun, Ogbomoso, Oyo, Ibarapa ati Ibadan. Eja fitilu ti fun ki Olola julo. Senator Olúrẹ̀mí Tinubu kaabo si ipin Oyo. Awon obirin iyo aye ni wa. APC Progress.
2: Good dugbe. Iroyin.

àti tamoto dìrọ̀rùn gbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333

0: jájókè.
1: Ẹ káàbọ̀ sórí ètò òkè làrígbọ́ nìkànnì Lagelu FM 96.7.
2: Olómi jọwọ́ ó jẹ́ ká jọ máa gbádùn.
1: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ́yìn ṣe.
3: Àgbà kí ń wà lọ́jà.
1: Níbi gan, lẹ́lẹ́dùnmarí sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ kú kalẹ̀.

0: se o ele wo ni olonu yi egba gadi egba tu egba tu fo so gba won ni o lo egba gadi egba tu fo ga won yi ga won jamuri ma o gugu tun ni fo o muri wa run na si ko lo sa
1: ko ni charges
0: ah eyin te ba ribu e jeje gori yin o pe e ma binu o
1: na e ka re soke yi to gojun laarin
0: eh
1: na oke
0: pe
1: tori pe eni ba paro ko lohun o ge ko ge kandanu na oke ni
0: pe kini
1: bye
0: koko so
1: to ba je pe o gba 50,000 wo beri lodi
0: be ni igba mi wa o so pe to isu ti
1: na ka oke mo
0: omo nko fun mi na o pe isu ti
1: o mu 50,000 roja
0: ri le igba mi do be ba jo ma joko na to ma mu pen wan isu ti po sa kokora bi 10,000 gan
1: mi lo ni
0: ti o si mo si fun mi be
1: mi si fun o
0: ra elubo na ni won ba kekere
1: ti mo ye ti mo ye agulo gari ti nbe ni
0: bo ba ti si fun lo so pe o dan re o lodi de osu kan in ti e kokan ma ba yi le lekan ti e kan se ma folopa mo eni ka ka ti e dupe sugbon pe ko oku on
1: se la se mi so je pe mo ti rekendara ninu ile lopo gba ta ba je pe mi o fun olowo 100,000 ni mo le ma fo fun obe
0: 50,000 50,000 for obe olowo ba mi yo so di ni nla to fe to emi gan mo
1: 50,000 ni nla
0: lọ́dọ̀ àwọn mi ṣe 25 tó mọ́ ṣe ń gbà mí àti bíi 75 àbí gbà mí tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ gbé tinú ẹran ni mo fẹ́ tó kàn ṣe 15,000 yẹn àwọn kan kì í kúkú ṣe kádúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe èmi mọ̀ pé tó bá wà.
1: Wà láì ibi tó yẹ kó o wà ibi tó ti fún ọ ní.
0: Ó ṣe dáadáa
1: lóṣù kan ló yọ wà.
0: Kí ló dé?
1: Wà tọmọ márùn.
0: Ká gba 10,000 lóko. Kí ló fẹ́ fàyọ ńbẹ?
1: Irú ibi tó yẹ kó o wà nu.
0: Àwọn kan kúkú wà bẹ́ẹ̀ náà.
1: Tí o appreciate oore tọlọrun sí ọlọdẹ.
0: Ọ̀nà mo sọ pé ìgbà míì tó sáré tẹ 50 sí mi pé tọ̀ nínú ọjà bọ̀ kọjá mi ò ti rí pé ṣu ti dé o pé kí n kúkú lọ ọbẹ̀
1: wúwú mọ́ ju ìwé bẹ̀ fún mi. Tẹ 50 for bẹ́ẹ̀rì.
0: Ọbẹ̀ bó o 50 yẹn gan wa tún sọ pé
1: kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ sí. Ẹran dé báyìí.
0: Ìwọ.
1: Ẹran onípele mẹ́ta ni. Kíni.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí mo mọ́ra o ti gbàgbé pé mo mọ́ra tinú ẹran.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ
0: o mọ́ra ọ̀fàfà
1: gan
0: bó o bá rí
1: bí n bá rí ẹyin ẹran ọgbẹ lọnà
0: tó o bá travel
1: sọ ọràn tí
0: mo mọ mo rí
1: wọn pé màá mọ pé kán pa adìẹ fún mi kí wọn ó tu
0: bẹẹni
1: kí wọn ṣe gbogbo ẹkan
0: tó ìjọba fẹ sọrọ àgìjà
1: ẹ
0: bẹẹni
1: gbogbo owó tí mò ń nàgbà náà ṣe 15,000
0: ṣe 40,000 lórí adìẹ mi torí tó bá dé
1: adìẹ gidi tó gbó kàn tí ì ṣe adìẹ tí ọmọ ìyá rẹ
0: torí bó o wá dé náà tó bá fẹ sọ owó sí wa pé kàlọ́ ra ta náà ó ní ìyá ta
1: fún dídí adìẹ adìẹ broiler àbí tí mo ra wà lẹ́gàn títan rí ó sì gbàndùn
0: báyìí. Àwọn mélòó la fẹ́ jẹ broiler. Àwọn mélòó ni mélòó ṣé mẹ́fà rẹ̀ ló máa ń gé wa dé.
1: Èmi ń bọ̀ olúwẹ̀ bá gbé kalẹ̀ ta lọ tán náà ta ìwọlé padà lẹ́lò tán.
0: Ṣé
1: kọ́dà
0: mo kérò wà ni.
1: Ọmọ yín.
0: Àwọn ọmọ rẹ níbẹ̀ ni.
1: Ọmọ yín.
0: Ṣé o pé wọ́n mọ́wọ́
1: ẹ? Bẹ́ẹ̀ ni.
0: Ṣé o pé tí a bá ń jẹun àwọn tó ń jẹun papọ̀? Ṣé o mọ̀ pé ìwọ ibi ẹran ló kọ̀kọ́ náwó sí? Kẹ́ran jẹ́ méje àbí mẹ́jọ níwájú.
1: Ìgbà ìgbà ìgbà ìgbóná náà ni gbogbo ohun tó dáa jù nú ẹ̀ ti.
0: Ó ti dáa.
1: Kẹ́ tó ṣe tán.
0: Ewo ni wọ́n mọ̀.
1: Parí ẹ̀ tán. Ngbẹ́ bá tún ti
0: fẹ́ràn. Obìnrin tó mọ̀ pé òun ṣe wàhálà yóò mọ̀ kọ́ ẹran jẹ́. Kò ní fẹ́ sinmi bí ọjọ́ bíi mẹ́ta kan pé kó mọ̀ tiẹ̀
1: máa dánú. Pápó ẹ̀gan ni irú 2005 tó ń sọ yẹn ti ń bòde. Kó mọ̀ pé 2000 kẹ́ ẹ sẹ́ndì 2005.
0: Màá wò báyìí màá rẹ́yìn rẹ́yìn pé ọlọ́run ṣàgbọ́kọ̀ mi lórí sókè mò ń náà kú ni. Ilẹ̀wù kìíní yóò tiẹ̀ sí mi pé. Ọ̀gbẹ́ni kò sí ọ̀kan lẹ̀ báyìí o. Jẹ́ kí n ṣe nǹkan kan fún yín kẹ́ sáfì eléwo ni ó fọwọ́ lọ tánu yín torí kò sí ná.
1: Bàbá mi àgbà mo kú
0: ní. Ọ̀gbẹ́ni já lọ́jọ́.
1: Wà láì òótọ́ ni pé àwọn ọ̀tá wa la gbé ìyàwó. Ẹ fẹ́ràn wa kankan. Kó o máa sọ irú ọ̀rọ̀ yìí nípa ọkọ ẹ.
0: Gbogbo lé.
1: Tí ń gbé gbogbo bùkátà ẹ.
0: Mo kí wa akú bí àsìkò ìṣerí akú ọdún wa yìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba ojú wa yóò máa rọ́dún láṣẹ Èdùmàrè fún gbogbo àwọn tí wọ́n wà lé fún ọlùdé. Mo kí gbogbo yín ẹkú sí mi òní kò lè mọ̀ọ́gẹ̀ ẹni ẹlẹ́ni wá sì jẹ́bi tí ó ti sí fìlà kan ní ìsìnkú ẹ fún mi ní tinú ẹran yẹn fún mi méjì ẹ fún mi ní ibi etí
1: ó yẹ kó kúkú
0: ẹ pa ẹ mọ ṣayé yín lọ
1: ẹ kú pa
0: ẹjọ jare mo ki e ka bo sori eto ki la ri gba ojare
1: be po didi o
0: fola shade ajala loruko mi
1: simon je
0: ojojumo na ni o mo rojo kini olohun o sa gbe yin lori soke
1: ko o mo jeun
0: ori gbogbo e na
1: ami ko lo gbe lori soke
0: tori gba mi ti property ba nso ro
1: 50000 e ba jojojumo o ni mo paro pe ko wari
0: ah o na ni mo nso pe 50000 yen na o so pe kin ra suko o so pe kin ra iresi o so pe kin ra kin lojo mi to ba fe
1: ki le mo kin ka bo sori eto ki la
0: mo ni pa gbogbo yi de so jobi loni pelana bi wa eku orire
1: eku orire
0: o agba lowo olohun
1: e si aye wa
0: aye to dale wa
1: e bo lorire
0: beni beni beni ayoye lo wa ma po si ninu aye yin
1: o ko kan ti a ma pe anabi mama
0: sallallahu alaihi wasallam
1: adewale
0: beni adewale muhammad
1: ti o so baba lo kan
0: ah kai kai kai kai oruko nla ni o
1: temi na wa fe fi se adura fa awon eyan ni pe gbogbo ore ti o ti focus si yo
0: amen
1: bi ti an ba wa won wa ti ta wa na ko mo so ni
0: amen o
1: wa na te wa lowo
0: ko
1: wa wa dele kere
0: amen o
1: ba wa ka je ninu irorun igbega atase yori pelu idunnu
0: amen
1: ilera pipe
0: amen o
1: to nti emi gigun
0: yes ke amen
1: lase lowo olohun ile jumare amo gbogbo orin ajo awon ti an je eni olohun ni won ni eko ki nko ni o
0: be ni
1: eko obe emulo
0: be ni o
1: mo pe ra re ni musulumi ko wa je pe idi ibo ba opa
0: bo bo ba opa bo ba obulese
1: bo ba obulese
0: en lo lati wa ri o
1: o
0: ti fe mo boruko ara re je lai soruko lai soruko islam
1: ile baale
0: oh
1: me baale lagbaja ile to ni ka mejo ni e je agba gbogbo
0: e
1: bo ba si lagidi ka le ku olu
0: eh yen ko
1: e
0: se alaafia ni ti islam
1: ti o ni gangan
0: me
1: ke tele tori pe yoruba to pe iwalesin o oparo
0: be ni bẹẹni
1: àwọn ààrẹ ni ó jẹ káwọn ọmọ pé ẹsìn tí
0: kì í ṣe bó ṣe ń lọ sọọsì tó àbí bó ṣe ń forí kọlẹ
1: tó bó lọ mọsálásí ju ìtẹ kírun bí wàrẹ ọba dá ọlọrun ọmọ
0: bẹẹni ọrọ yẹn nìyẹn
1: bọ ọba lọ sọọsì ju aago lọ
0: ọrọ yẹn nìyẹn
1: bó bá níwà
0: tó wà ọlọrun dá ọmọ
1: ọmọ ní kejì ẹ tó ń rí tó wá pé tọlọrun ló ń ṣe tọlọrun ti pé
0: ọmọdé
1: tán òun òun ọlọrun tó wà rí lọ wá fẹ mọ gbé mọra pé tí ọlọrun ti ẹ mú sí mo sẹpá mo sẹtẹ
0: fún un náà ni
1: bọọlù
0: làwà
1: bọọlù làwà ọba tẹra rẹ tán kó
0: wú ẹgà
1: sin ọlọrun tọkàntọkàn ó sì hàn nínú ìgbé ayé wa pẹlú ìṣe àti wáwá láàrin àwọn ọmọ nìyàn eléyìí ti àbáwà
0: bẹẹ
1: náà ni mo sì ń sọ pé eré bẹ yóò tẹ wá lọwọ láyé ń bí àti ní àlùkìyámọ
0: àkú
1: ọdún òní olúwa ṣínà alayo ogun ede ọfọ máa lè sọ fún anorúkọ tí èmi ń jẹ àlàní ẹkùn ọkọ àbẹkẹ mú
0: kí káàbọ
1: sórí ètò kí la rí gbọ nínú ilé tó dùnyàn gbàyàn
0: ayé àyà
1: lónìí tó bá tún dọla
0: àwọn àti mọ̀
1: ẹnìkan
0: àwọn ẹnìkan ò ní lọ fẹ́ nìkan ọlọ́run ó ṣàánú wa àjọ lóra wa gbó títí
1: ti
0: ni
1: o ti
0: da
1: èmi
0: làbẹ̀kẹ́ fọlá ṣadé àjọlá lórúkọ mi já lọ tajà
1: ìsọwọ́jú ara rẹ gan
0: bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ ọgbẹ́ni ó yá ní ṣòlójú ọjà àti àbí wò tajà mọ́
1: ó sì mọ àlẹ mọ gbogbo àwọn ẹyẹsìn bẹnu lè
0: mo fẹ mọ karamọ mo fẹ jẹ kí n mú kara wá 50000 yẹn ti ká ló sáré ṣe sí mi gan sì ń yí bíi pé ìrànwọ́ rí ni ó ṣe rí
1: ní 50000
0: nísìn nísìn
1: mo ṣẹkù lọrọ wa
0: àmì o
1: lọ́dẹ
0: àmọ́ sẹ́yìn àmì bọ́kọ bá sí kìyàwó náà lè gbádùn sàánú wọ ọlọ́run o óyá níṣó níṣó níṣó níṣó níṣó.
2: Ọ̀làjẹ̀lẹ̀ FM 96.7.
3: Èmi tí mo jìyà lórí ọmọ wọn jèrè ọmọ.
4: Ọlọ́run àpòsítélì Ayọ̀dẹ́lẹ̀ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Màmá Wòlí obìnrin Mẹ́rì Alárápẹ́, Prophet Mayo Wáfẹ̀ Yíjì, Pastor Emi Adéọ̀sán, Evangelist Dr. Bọ́sí Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sí Adéwùmí, pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé ọ́ aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ làṣekágbá nínú ìjọ pé Christ Apostolic Church, Ibudo Iyanu District Headquarters, to wa ni Molusi Street End, Molete Ibadan, 081-3501-0191. Oluwa Olorun Prophet Adewumi yo sise agbara. Aye re osin ni wa bakan na mo, loruko Jesu.
5: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2000 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management bo sese pari ile iwe girama tabo lendi nc HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ojusun nipa eto eko re di memuse
6: gaga gaga
7: ganusi
6: gbogbo ya ni pele lodun ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni ganusi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose ti olo tinu ganusi baraba wo degbere to ngun fe ni tele tele ganusi aba mixture ni o gbelura binu ku tinu ngun gbodogbodo ti san ara gbogbo fe sise pe tori kerike ara nro ni lati joko dide fun ya wa dagirase on le sara die die nu ya sawari egbogi ganusi aba mixture bo si fe dalabuku lodo lolufe re bo ba dere ale ganusi aba mixture ni o gbelura eran re o si lekan si lori okele gedegede ara fifo danu mara fuye ganusi aba mixture lagbade fun o to ba reni 60 odun to tun gbo amade ni yawo tara re tun ta kutuputu irufe ganusi aba mixture nlo gbelura ganusi aba mixture o tu wa kaakiri le itaja ogun ati lagbe ni kari kari asin wa lagbata jake jalo le nigeria ganusi aba mixture fast kenny nigeria enterprises lo se idojuko nnpc filling station legbe bridge olonkemi lagos ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08081689617 ganusi lo kara otakebe
8: gaga gaga
7: ganusi
9: ola wala yemo
10: Baba, akorin lata aro ni. O ti su mi ibogan la nlo bole mu mi lo.
11: Arakunrin, fokan bale. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, onre.
10: Takashi, pelu edegbeta naira, 500 naira, lori splash 105.5 FM. Pelu kodu e *347*1004*#. Lori Lajelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
12: Bọ̀dà jíde, bọ̀dà jíde. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
10: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: Lagilu FM 96.7.
1: Ọlọ́run ló ké bẹ̀tẹ̀lì.
2: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Pàdé Báyọ̀ ìdí ayọ̀ rẹ̀. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin along ìdí ayọ̀ rẹ̀ road Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú 28th church anniversary September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò. Pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
3: Lágelú apata mọ̀jà pàtó Jamakuta. Lágelú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ makamuso. Lágelú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀. Síbẹ̀ yìí náà ń gbọ́. Síbẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro. Àfà ìbáwọn dòwò pọ̀ láìró burúkáwó.
4: Owó nìkan ló lè ṣe o.
3: Mádá ọ̀tẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kú lówó ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágelú FM 96.7 ìkí wà láhìhì àlùbáríkà. Olúwọ̀ jà ń bẹ̀ kẹ́rin ọ̀pẹ̀ kẹ́.
5: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement: the Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agents, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026. To book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 0706738339 or 0811604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
6: Celebrate!

0: so
1: I
0: take care.
1: Ti set table to know
0: gbogbo e si wan be
1: o shop o ti set table ba
0: ki tun to fi set table
1: kon bere na ni o shop pe
0: plate ti wan be o ti set na mu plate to ni ti wan be spoons ti wan be
1: okay
0: mark pin ti wan be
1: okay
0: omi de si wan be so ki tun lo fe
1: omi wan be
0: ki lo tun fe
1: so omi de wan be
0: ala ni omi niyan se ko ki lo sele ki lo fe
1: jona abeke million do yin won ki n pa owe pe obe ti ba le o ki n je iya le le o ki n se e won pa ru owe e lodo e
0: eh o ma n pa ru e
1: o ma pa o de mo tu me
0: ounje to ma n je na ni mo
1: ounje le je nkan ti mo ma n je
0: obe yen na ni mo se sibe
1: yes yes
0: so ki tun ni
1: but stainless jug to fi bo mi
0: ki lo se jug
1: e lo ni mo so fun e pe ko ma fi kini ebo mi fun mi mo laye because me yan je mama soro to ma je bi en pe oro o ki owu elepo o ki se ti ni e
0: ki lo se jug
1: ki lo die leti ki lo die leti to ki gbo
0: ki lo se stainless jug
1: mo so fun e pe mi fe ma fi bo nje
0: stainless
1: na mi mo eh
0: okay
1: ah iru live wo lo n gbe yen na ba mama se bi apoda o mama se bi apoda so every time lo dey man display iwa apoda nu le eh no go every time ni every time lo ma se
0: o mo nkan ti stainless jug yi to ba ti like e o le le down koja lo sibe yen
1: se emi lo n ba wa wi abi jibola
0: iwo ni koja lo sibe yen she fridge
1: abi ke sori e pe
0: she fridge ko mu bottle water nbe
1: oh my god
0: ko mu bottle water mi nbe
1: emi lo n ba so yen meta ni awon obirin ti mo control family wa won ko de si kankan to je gbe mu
0: tori e na lori e o se pe yes tori e lo se ni problem tori e ni gumption e se ni fault
1: emi lo ma soro
0: o sick ni upstairs kini problem e kilo ma se to fi mama ran
1: ju o mu ti ni
0: si iwo gangan ni kan bere lowo e pe kini nkan to mu
1: won fun elemu mu
0: kini nkan to mu kini problem e se mi wa ja won siblings e se mi ja won sisters e kilo sele ojojumo ni wa ma ran ju so wa okay pe kilo sele to ba mo pe stainless jug yi o like e then throw it away. O de le lo mu kongo ko fi bomi se bi ko fi momi ni to ba momi ko ah
1: abeke
0: ogbe ni it's okay ko lo sele gan lo tu ara ranju be ni o moju alejo o moju omo o moju anybody wa kan ma soro bi pe
1: se tori o fun le mi lori niyan
0: e tori pe oni problem ni o ni de ni ki lo sele se kin ku ni ah
1: do not any to ko elele ve you en le ni
0: ni le bo na tin jo mo
1: ẹni tó wọn fẹ pé kó respond kó ṣe respond o fẹ lé kúrò nílé yìí
0: ọgbẹni wàlẹ ti pọ ju o máa ràn ju lọ fún treatment tó bá wẹ òkè lọ sọ fún àwọn parent pé o ní problem o pé kí nìyẹn o máa sọ ẹ lẹ́kọ̀ọ̀kan ipe kí ló ṣẹlẹ̀ ganan
1: sẹ́mi
0: jọmọ ọ̀dọ́ ni
1: so o mọ mọ fẹ pa mi tẹlẹ tẹlẹ ló ṣe wà wọn.
0: ṣé mi jọmọ ọdọ ni gan.
1: ìwà kò pa mi kò pa àwọn ọmọ mi ni wà tó ń wulú lẹyìn
0: láwùjọ yẹn. ṣé mo yọ ọbẹ sí ẹ ní.
1: no wonder àwọn yẹn bàtìrì tó dákẹ́ minimini wọ́n máa sọ náà pé tẹ ẹ bá dodo tódo yẹn dákẹ́ minimini.
0: ok ẹ
1: ti mọ̀ pé ikú pani ló wà nù ẹ.
0: ok
1: irú èèyàn bẹ́ẹ̀ ni ẹ.
0: irú èèyàn bẹ́ẹ̀ ni wọ náà ìwà tó ò lójú òní eyeballs wà dé wà máa ràn bí pé kí bọ́ ojú èèyàn kó jábọ́lẹ̀ kó fọ́ kí ló ṣe é ọgbẹ́ni gbé sùúrù jẹ kí ló ṣẹlẹ̀ ọgbẹ́ni gbé sùúrù jẹ gbẹ́ni gbé sùúrù jẹ tó bá sì mọ̀ pé léyìn ọ̀dà lẹ̀dánù wọ́n èmi tó ti pinnu báyìí o have decided to disgrace you anywhere anyhow tó bá ti gbé wọn màmá gbé fún ẹ ni.
1: Kò sí wàhálà.
0: O fẹ́ payàn.
1: Kí obìnrin
0: tó bá ti gbé wá.
1: Kọkùnrin tàtọ̀.
0: Màmá gbé fún ẹ.
1: Ẹnìkan máa lo mi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ.
0: Tó bá gbé wá
1: máa bẹ̀rẹ̀. So gbọ́ mi. Gbọ́ mi. Gbọ́.
0: Àwọn tọ́rọ̀ pé ó dá.
1: Sori
0: aṣa tó ebi ti ẹ
1: o mo ṣe rí ẹni. Àwọn aṣa ni ẹ.
0: Àwọn tọ́rọ̀ pé gentleman ni ẹ. Àwọn tọ́rọ̀ pé gentleman ni ẹ. Mà disgrace ẹ lójú gbogbo wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ.
1: Ìwọ tó dẹ̀ ń pè ní gentleman. Kí ló padà wá kí ló gbẹ̀ yẹn sìn.
0: Sori
1: aṣa kí ló fi yàtọ̀ sáwọn ọmọ tó wà ní abẹ́ bridge.
0: Sori ẹni tí kò gbọ́n ẹni tó gbọ́n náà ló máa padà kọ́. O fẹ́ pa mí. O fẹ́ pa mí. Èmi ò sí lára àwọn àǹtí Jíbọ́lá àbí àǹtí àwọn àǹtí Dọ́lá pọ̀ gbogbo wọn. Èmi kọ́ ìyàwó ẹ ni èmi jẹ́.
1: So ìgbà tó dẹ̀ jẹ́ ìyàwó mi yẹn kí ló fún ẹ ní ẹ́fọ́ntì láti kàn máa ṣe anything tó wù ẹ́ láì kí ẹ nípa mi.
0: Ó yẹ kó o mọ bó ṣe máa bá mi sọ̀rọ̀.
1: oh
0: okay
1: ki ma dobale kin to ba so
0: oh ni lati dobale ko si demand pe ko ba fe ba mi so ko si demand pe ko ma respect mi no o be be ni
1: se ko ye ki se to fi ma gba eko o gba eko ariwo lo npa worororororo bi e bi e rata
0: ore yin e lo gba bere
1: emi lo re
0: e lo gba bere in fa ma pe
1: ojo la pe mi o ki nawo so birin
0: o le nawo bayi o
1: olohun
0: ogbe ni to ba nawo
1: ba ko ba oju e je
0: nkan wa nle o
1: kini kan
0: be ni emi nkan wa nle emi ni mo ni kitchen mi
1: gbo mi
0: mo de gbogbo kitchen utensils to wa nbe mi ni mo ni
1: so kilo ve sele
0: to ba try nonsense pelu ma boju e je
1: wa gun mi
0: be ni iru yin won kin pon yin le
1: benbe o je ya lojo dun le ya
0: kilo ve se o
1: ah am family e wa ma sa egun e kiri a ko ye won ma sa
0: nibo ni won ma wa ni
1: pe won le ri gather completely
0: nibo ni won ma wa
1: tori pe ma ti run e ki won to de
0: mi o so pe ko ma run mi
1: o ti ye
0: sugbon eni to ba run yan won ma pada hang o na ni be ni mo so fun e wa le po
1: leyin ore yin ni
0: o leko tori gbogbo awon ati kike gbogbo won ti tele e wa ma se bayi si gbogbo won gbogbo awon ati kike wa ma kilo sele to ba nko do won leyin to ba nko do won leyin ma ma gbe were wa bi e je ko ri wa jo pe kilo sele gan na
2: ko de fun sogbon
0: ko bode e je ko mu lo
2: bode fun
1: oni wa na tabele
0: oni wa na ye ni kilo sele gan
2: esun nu o majo ogun o abeke ko e ko ri be
0: kini ko ye ko ri be se yin ba wa gbe ni mo leyan fe pa mi ah
1: o lo konu leisin
0: o ko le mo pe wa leni o ko ri wajo ma pe o ba fe ma ba mi soro nta ko mo bo se ma ba mi soro
2: o ni ja wi na ni a ni mo de fun se o pa mo re kan o won je mo pa mo re kan o
0: se ijata lo si oku baba gegere eyin ori bo se ma mi soro pa tin be ale yin o leko
1: e se hello
0: se mi nikan mo kokan ma foko ni
1: to ba ya wa na o rile oko gbe
0: you talk to me rationally what's your problem
1: e ka so
3: o
1: ti tawo
3: ko
1: e
3: ni
0: suru
3: ni o e
0: ja
1: so
0: ko
1: duro o da fun yin
0: o
1: tọko
0: e suru mo
1: o
0: tọko e suru abo tan emi ni suru
1: obere se suru to
3: ewu gba
1: oro yin o ti iko eye mi o be se lo waju le nlo seyin o
3: e lo waju sori ore won ga ni mo ko ya won ga oti ko de ni ko se ti to ko le soro ko ki bi ye
1: do obere re ni soro waju oko e
0: eh ngba
3: to
0: je peru ni mi nle yin o fe pa mi ah
1: ẹ mọ gbọ́ bá gbà lé wá sínú yìí bọ́ sí ń dájọ́
0: wọn ò ṣàgbà gidi nìyẹn wà á dẹ̀ bẹ wọn lórí
1: bèsè sùúrù wájú ìyàwó mi
0: báwo lè bèsè sùúrù
1: obìnrin tí mo fọ́
0: fún mi ojú ẹ ló ti ń yọ gbọ̀ngbọ̀ngbọ̀ síta yẹn
1: ẹ ṣe tí n bá tún gba lé án lamọ́ lẹ́kọjá kẹpọ́n bàbá mi kọ́ ló bí mi
0: dé play ìwọ náà náà tẹ̀ ń wá lé wọn
1: ó ti dá ẹ ṣe
0: hello ara ni e ala ni
1: e ka san
0: yes
4: e ko eto
1: e ṣe
4: ati abeke
1: ki lo ko yin mo fe koko yin le ni
4: oya o ko temi ni ka ode ti gbo e mo si popo gbo mo gana
1: soro si bi toro wa bayi
4: oro wa ati abeke won ni eyin o onje ti eyin ba lele je iya lele se
1: ya
4: da
1: ati abeke
4: won to si oda won to si oda baba aya o so pe eyan eyan
0: o pite awon yawo leti
4: so iwo abi abeje elegun si kankan na ijo ni to awon ge so si to wa won ma bu emgba mi
0: o ti da
4: won ma bu emgba mi o ti abai now
0: eyin ori to soro bi ehan na eyin ori bo je nke bi aja
1: eyin na ye lo de ba ma pelo ami
0: ko ki nke bi aja seju eyin na se ta ba ni party to je party family e mo bo se ma nke nbe
1: ha so pe
0: mi Bele. Yes, we can hear you clearly.
3: Omo Babola ji Ajibola Ademola Okilo lati Leroa.
1: Kaabo sori eto ilosan.
3: Sheri, won ni osi to danu mi ojo meje. Ojo meje lo fi yagbe. Ijibi lo fi gbe ya. Atoko ati awo ere to gbadun ni.
1: irú ọrọ
0: buru ṣe ọkẹ tọkọ bá sí ìkíná ìyàwó náà gan kọlọ fún lálàáfíà
1: ni gbádùn ni kó tọka sí pé ò gbádùn
0: ṣe mọ
1: ṣe bó omi mi
0: bórí bá ti ń fọ olórí gbogbo ara ò gbádùn mọ o
3: kò sí nkan tó ṣe láti
1: jọ
0: yìí tó dá lójú ẹ
1: so gbádùn ni
0: ẹ ṣe o àwọn àbúrò mẹta ló tẹlẹ tó jóbìnrin òun ni kọńtólà ń bẹ má gbó sí yẹn débí èmi ìyàwó ẹ lèmi ọgbẹni
1: mo ń gbọ ẹ irú nǹkan wo nǹkan wo èyí tó bá ti gọbí tiẹ ẹ tó bá dáàf ti kófojú wi náà
0: ẹ pẹlẹ ọlọgbọn ayé
3: òun
0: ló fẹ́ pa mí
1: òun ló
0: fẹ́ pa mí
1: òun
0: ló fẹ́ pa mí
1: wọ́n ṣe yanjú ọ̀rọ̀ nìyẹn
0: tá bá fi owó rẹ rú kámọ̀ pa fowó rẹ rú èmi ò kí ń ṣerú nílé ẹ òkè
1: ẹ ṣe orúkọ yín láti bo
3: láti àpáta
1: ẹ ṣe
3: hello
1: à ń gbọ́ yín ẹlò mí bẹ́ẹ̀ ń bí jàre ẹlò ẹ káàsán.
3: Irú
1: ọ̀rọ̀ wọn
0: ẹ ṣe ayé yóò ní bàjẹ́
1: ọkùnrin náà ni wọ́n ń perú yín ìṣá
0: ẹ tí ó bá ti yẹ hàn náà kò ń ṣọkùnrin lọ́dọ̀ ẹ̀ ó fẹ́ pa mí
1: yóò dẹ̀ mọ relé wọn
0: ẹ pẹ̀lẹ́ bàbá onílé
1: ó yẹ kí n máa dọ̀bálẹ̀ fún ni
0: bàbá onílé àmọ́ bíríkì ẹ mà ṣe o ẹ mà ṣe ẹ sọ fún kọ́ máa pọ́ mi lé ẹ ṣe àwọn ìyàwó wa ìyàwó ni wọ́n jẹ́ wọn kì í ṣerú ẹ sọ fún kọ́ máa pọ́ mi lé o pọ́ mi lé bẹ́ẹ̀ mọ̀ èmi gá wú ẹ̀ dànù ni.
1: ẹ ṣe látòdò ọ̀nà kékeré ẹ jẹ́ bá a sọ̀rọ̀.
5: kílódé àwọn èèyàn ìdájọ́ síbi tọ́rọ̀
1: wa àdá fún yín
5: ẹrú lobìnrin ni.
0: ẹ ṣe sísà mi
1: o
5: ẹ wo wèrè ní kẹ́ ti wo wèrè
0: bó ṣe máa a máa jọ pọ̀ tẹ̀lé
1: wèrè kí ni
0: bó ẹ máa rí nìyẹn ọ̀gbẹ́ni
1: ó pọ̀ nlẹ̀ yamayama
0: bébì mi mo kó ẹ̀jẹ̀ ẹ ṣe jàre sórí
1: wọn na ẹyin méjèèjì sáré
0: tó bá lò ti wọ fra èmi gan wà bí tó bá wọ fra èmi gan wà
1: bí ọ̀rẹ́ nìyẹn
0: ẹ kásán
3: ẹ ti wèrè wọn wèrè
0: ó fẹ́ pa mí
1: ilé iná kí lorúkọ yín
0: káàdì
1: bọ̀bí tọ́lọ́pàá
0: ti máa wọ́n mu bẹ́ẹ̀ bá gbọ́ ẹ̀ máa bọ́ gbé
1: kí lẹ pé
3: ẹ má gbà fún wọn ọmọkọ wọn pé obìnrin ẹ bá wọn fi wèrè pọ̀ sí.
0: ẹ jọ mo máa ń dákẹ́ fún gbogbo ìbànú màá yẹn gan fẹ́ pa mí ni o.
3: ẹ bá ti wá dákẹ́ fún wọn rò pé wọn tún lọ pé yín dí ìdí ẹ̀rìn.
1: Ọ̀nà yẹn máa sáré.
0: Ọ̀gbẹ́ni oúnjẹ ló máa tutù sí bẹ́ẹ̀ yẹn. Ọ̀gbẹ́ni mi ò dẹ̀ ní sè mí.
1: Mi ò ní nǹkan kan tí mo fẹ́ fi
0: ṣe. O pe wa gan.
1: Ta ló ti ẹ̀mọ́ tó kójọ sínú ẹ̀
0: tẹ́lẹ̀. Ẹ káàsán. Ẹ máa jẹ náà nìyẹn tó máa ń làágùn gímú.
1: Mo máa jẹ Joyce Johnson. Láti jẹ gbogbo ẹ ṣe.
3: Kọ̀dálà ni kí ni problem.
0: Ẹ ṣe my daddy.
1: Kí ló ń ṣẹlẹ̀? Ẹ jọ ọkùnrin tí
0: o bá
1: jẹ ọkùnrin
0: kó má
3: pè
0: mí
1: lọ́sàn-án yìí.
0: Ẹ ní wọ fra.
1: ṣé kí n gbé lọ sí yaba left.
0: èmi ò mọ kàn máa ranjú mọ pariwo yìí kí ló ṣẹlẹ̀. bó ṣe wà nìyẹn bàbá mi bó ṣe ń lọ sìn nìyẹn ó gbé wá báyìí máa gbé fún ẹni.
1: wọ́n fẹ́ lé
0: ẹ lé
1: hello.
0: mo ṣe débi pé tó bá bá mi ṣe
1: nonsense
0: ṣe ní
3: ojú ẹ.
1: ẹ ṣe. sóbìnrin gidi ni máa gbọ́rọ̀ ni máa ta ni.
0: ṣọkùnrin gidi ló ń wọ fra.
1: kí má ti sọ̀rọ̀ kí ìyàwó mi ọta wọn ara wọn.
0: bẹ́ẹ̀ mo ṣe máa ń ta tẹ́lẹ̀ nígbà tó fẹ́ pa mí kọ́.
1: alábẹ́lá ń leléyìí ọlọ́mọjà aṣọ omi gbẹ̀mí ẹni ti sì.
0: ṣé ẹ̀yin lè gbàdúrà pé kí ọmọ yín obìnrin kó kòkòrò àlàní.
1: ṣe gbọ́ obìnrin rẹ ni ò ní gbọ́ ọ̀rọ̀ sọ́kọ lẹ́nu.
0: ṣe gbọ́ torí ìfẹ́ ara yín ẹ tún fẹ́ ti ọmọ ẹ fẹ́ ti ọmọ sínú iná tó gbóná.
1: sóbìnrin gidi ni máa ta ọkọ ẹ lẹ́nu.
3: kí ló ń fẹ́
1: ki lo ko ti yin lati bo
6: o se man gbe ti oba e na
0: emi o mo
6: o ya kan je soke mi o so fe po benrin ni
0: emi o mo
6: ko ke le ni kankan fe mo
0: emi o mo gbo de si mi ele ma ri ni bo lo ti fe ri
6: wo
0: to ju enja
1: kan fe bo so street ke bo se admire mi o bi lele
0: o mo ni gbe jini jini o mo pe ti mu ti mu ke gbe da sinu ni won mo gbo wa oge amo to admire yen o mo gbe nkan ma sa won
6: ko le ka gbe lo taro
0: e jo daddy mi se iyawo lo je ninu ile oko eni abi eru tan fowo ra ah ko wa le wo
1: osu ala e se gan
0: ko le wo
1: e gbo yin to le yin emi niyan
0: ko le wo ki
1: ala ni
0: lo ko are re
1: e ka san I'm still in power
0: e ke ma para yin
1: won ki o
0: e ka bo jare
7: are ni
0: abekeni
1: abekeni Beke kan bayi ran dun kan bayi ni.
0: Ami mami. Ami mami.
1: Emi o le so ye yin ti o yo lenu e pelu Zimbabwe.
0: Ogbeni.
1: O le se yo me.
0: Ogbeni. Ora buruku
1: lo ba la so si. So birin tori e pe le gbagbe ATM sibi POS.
0: Awon eyan mi awon nebo wa ladugbo. Odo won mo ti lo gba.
7: Omirele
0: gbe
7: to
0: be
7: so mi lo.
0: Oh,
7: to. E so mi lo.
1: Asigbe na ni mo fa si lo.
7: Asile pa ko re de da bola ni te yawo e jeje. Yawo e te suru fun olori.
1: Se yawo le yi, se yan pele na ni yawo.
7: Yawo ni ke se gbogbo pa lo mo ba mi loju awon ore re.
0: Ani loju awon mo gan.
7: Eh.
0: A ma ni e ma do bi iya yin o.
7: Lowo obirin, awa bi tan, iya de ji ni o ti o ma lo.
0: Emi o mo. Emi o mo ko ti e ma lo. Emi ole kuro nbi o ogbeni ninu bi bayi
1: wa kuro nbi
0: emi ko
1: abi awon obi e wa sa
0: ogbeni mo gbeni wa ogbeni amoki sidi mo gbeni wa sibi to ba fe rin lo lo anywhere e se mami wo
1: okay
0: to ba fe kuro nbi kuro nbi
1: igba te ba roju e te da momo e wa wo
0: ogbeni ijoba ma be fa
1: e ma wa wo
0: ijoba ma be
1: fa
0: awon mo mi go tun ni dari je
1: iwo
0: fowo kan mi pere
1: E ka san.
8: Emi o de se pe lati ro wa.
1: E se.
8: Boda la ni.
1: Be se pe mi enu bi mi si.
8: E ta ni suru fun yawo yin o. E ma pa.
1: Ki ma do bale fun.
8: Ayun la son kan ogiri o.
1: Oh. O ti yin mi.
8: O ma ni ba yen lati la oko gbo yin la lu be la.
0: Ohun e de tutu ni be.
1: Okorin to le gbarun ti mo n gba yi. Ko bo sita ko wa so.
0: E ba mo pe mo ma ra na mu ni ma.
1: Ki o ma doju ti yan kiri be yen.
8: Eba na ofin ofin ojo eyin na awin na
0: o. Todo oro yen ni yen.
1: Ti wo ta lo ko ti o so pe kemi ma na obin. Mo won joko si tan fi ko. Ibo won koju si ngba yen. Iwo orun ni abi gusu. E ka san. E ka san jare. E ma mu iwa aru obirin eleyi. Ke le pe le oko.
0: Olorun ni je ke koru ala ni ilaye yin o.
1: To gbo. To gbo. O gbo.
7: Ah, eyin e we ba le titi to ba sun ko kiri se ko ni pa Judas
0: si. Se mo fe wa lo loro yen.
1: Egbe re ni o pa Judas si.
7: Iro, iro, o je mu mu ni. Abe ka wo, emi gan wa leyin yin bi ere ni. Eyin yin mo wa. Ala mi o
1: e. En ti o to ni na ti de na
0: de. O ti e fe, o ti e fe pa mi.
7: O ti po ju ki lo de. E ma soro so bi ri bi pe
0: e. Ani aso ma so fa won mo pe e ma go bi iya yin o.
7: A lo ti po ju. O po. Ah ki lo de.
0: Ma go bi iya yin.
1: Ma kimi mo laye. Mo du lara de sola.
0: O mo fe o like o to.
1: O mo so ru oro beyen.
0: Ibi tan ma tin so to yen.
1: Ara awon ore buku to ni.
0: Wa ni ju pelu
1: won.
0: O.
1: E ka
8: se to.
1: Oruko yin jare lati bo.
8: Bi ta won ta so yen lati agbe ni.
1: Iwo le gba kokun ko birin ma ta elenu bayi.
8: Ah, ma bọ̀dá là ní ẹyin lẹ fà á.
1: Ẹ̀gbọ́n.
8: Wọ́n ní tó rù kí n tò. Kí ló tẹ̀ ń tì tò kì í
1: bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sí láyé mọ́.
0: Wọ́n sì mọ́ ọ̀gbọ́n nìkan ló ṣẹ́kù.
8: Ẹyin lẹ fún ọkọ̀ ògiri.
1: Ògiri tẹ̀tẹ̀ sọ yẹn rùn mí nù gan.
0: Wà á lẹ rí mọ́ gírí yẹn padà ni.
1: Ó ń ṣẹrú olùrànlọ́wọ́ wa wọ́n pè.
0: Gbà tó ti rún ẹnu yẹn.
1: Tá a bá dẹ̀ tó wá ń tọ́ sí sọ́nà sí òye okó gbọ́.
0: Wà á dẹ̀ lẹ rí mọ́ gírí padà.
1: Ó jàre.
9: Ọmọ ọba Musa, ọjọ́.
1: Ẹ káàbọ̀ sórí ètò yìí.
9: Ẹ̀rí wàhálà ní ẹkọ òkú. Ẹ gbọ́. Ẹkọ òkú díẹ̀.
1: Sọ̀rọ̀ nìyẹn.
9: Ẹyin ẹ máa gbọ́. Wọ́n ní bí ikún kan bá ń kìlì, ìkọ́ máa kẹ́rọ̀. Ikún tẹ wá ń kẹ́rọ̀ tẹ́ ń kẹ́rọ̀ fún. Tó sà wá yarí. Tó ká gidi orí bí màmá funfun. Ẹ mọ̀ pé ti ń kẹ́rọ̀. Òun náà padà di ìdàkudà mọ́ ìdí ń kìlì lọ́wọ́ tẹ́lẹ̀.
1: Lórí
9: ẹni ẹ máa gbọ́ ẹni tí ò gbọ́n ẹni tó gbọ́n ní òkú ẹni tí ò gbọ́n. Ẹ máa ṣe sùúrù. Téèyàn bá ti á sì mú bìnrin jù. Èyí ó kọ níkọ̀ọ́kọ́kọ́ àyìn obìnrin lẹ́sẹ̀. Èyí ó kọ níkọ̀ọ́kọ́kọ́ ni. Tó bá wá ya ìyàkúyà mọ́ èèyàn lọ́wọ́ tán. Báwo ni ẹ ṣe fẹ́ ṣe? Tẹ bá wá ń jókòó tán máa yanjú ìjà lójoojúmọ́. Wọ́n lọmọbìnrin yìí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Èyí náà ni tẹ bá rí ilé complain. Bó wá ti gbé mọ̀ wọ́n nílé máa ta ọgbà bọ́ǹpà.
0: Ṣé ń bá wa gbélé wa? Báwo lẹ ṣe mọ̀?
1: Ṣé ń gbọ́kùnrin bí
0: sí ojú ọmọ ẹgbẹ́? Torí tí kìnìyàn bá ti
1: ṣe wọ́n báyìí.
0: Wọ́n á máa pariwo ni.
1: Irú ọmọ ọba tán máa ń lé láàfin títí láìrí.
0: Wọ́n máa ń ké gidi ni o.
1: Ìbí òun ló sì fẹ́ gbọ́ pàṣẹ lọ́wọ́ tèmi.
0: A nílò láti ranjú.
1: Èmi ni àgbàlagbà
0: nírun.
1: Ọmọọba Musa máa lọ. Wàá máa lọ.
0: Wọ́n dẹ́ mọ̀.

0: Hello, Emi.
1: Come on,
2: Baba seru, baba se wa so le gbaru re, kan seru e sa bu o re.
1: Won le gbaru e to lawon gan, won awon aburo won le mo.
3: Nkan laburo to go ba isa, gbogbo lo smart.
1: O ti da.
2: O ranju bi e wa alagbado.
1: O
2: ko ti gbon ti won. Baba e wa ti o ko ku ile ko.
1: Eh, la ri ru e ri. O kuro lete. Ogbe ni emi gan ti dira.
2: Kini? Ti omodirin ki gbo je ise ru ni.
1: A be ri mi ni.
2: Tí wá ń kọ́ là ní ìfún lójú ọmọ lójú ọ̀rẹ́.
1: Lójú ọ̀rẹ́ nínú àwọn mọ̀lẹ́bí ẹ̀.
2: Lójú ọ̀rẹ́ lójú àwọn ọmọ.
1: Ọ̀gbẹ́ni a máa gbọ́ra wa lọ́sìn ni o.
2: Kíní kan ńlá, kíní túmọ̀.
1: A máa kaskọ́ọ̀sì ni o.
2: Mi
1: ò mọ mo ti fẹ́ lálàáfíà gan. Mo fẹ́ lálàáfíà gan. Ìgbà míì náà tẹ bá ṣe wà láto bá.
3: Ẹ máa bá wọ ẹ kó wọlé kẹ kẹ
1: ìdíra. Ẹ mọ̀ kéèyàn ṣe wà láà.
3: Kéèyàn
1: wá sí kéèyàn ṣe wà láà kó sùn jàlá jàlá gan. Ó sì máa gbẹ ẹlẹ́gbẹ́ kan nípẹ́. Ọ̀gbẹ́ni sún dáadáa. Gbogbo ẹ̀ ló ní
3: lọ́la. Kẹ káàdà kọ̀ mọ̀ kẹ mọ̀ bọ̀ wá gbogbo kẹ wá gbé njà.
2: Ìgbà
3: wọn
2: Ti
3: ma tun gbe ipe kan loni e pon tan bi mi ko
1: woni. Aburo obirin meta lo tele.
3: Ori Facebook mo lo ya labo sile
1: pe. Aburo obirin meta lo tele nle won e ba mi so fun pe mi o se ara won aburu e.
2: Mo
1: Oni o, o lo ma ranju le won. Oni controller, oni commander be.
3: Ile to fe gbere.
1: Mi mo tin gbe be. Ogbeni mata ka si mi emi ni mo ni bi.
3: Amo o ja lo ja omo e.
1: Ogbeni.
3: Emi.
1: Láì ṣe ogun ayé.
2: Kò dá rárá àti rárá.
3: Ok.
2: Kò lọ fún irú ara rẹ̀ kò lọ tó pa.
3: Tí n bá ti tó pa ẹran mi lọ́wọ́ kẹ kó lọ. Ṣé gbọ́?
2: Ẹgbẹ́ ọmọ rẹ ti ní ọkọ kúrò lé. Kúrò lé.
1: Ibo àwọn tó yẹ pé tọ́ba rẹ̀ báyìí wọ́n máa tú ẹ̀ta gan tún ni.
2: Kúrò lé káwọn ìyàwó ata kù.
1: Ẹ ṣe màá mi. Yàmàlà. Wọ́n ní òkú òlé gan káwọn ìyàwó ata kù gan.
4: Lagilu FM 96.7.
5: Mo ti bẹ̀rẹ̀ fún o lè ṣe aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Ari Mondei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Me ati Remy lori Lagilu 96.7 FM won tun bo na ara yo hey akotun eto show on ya gbo jo Tuesday ati Wednesday lagu meta of sagu meri role wakati keto ai gbodo ma gbo pelu Remy Babajide MC General ati Remy additional big man presenter eleyi loye ladun entertainment to super caucus leto show on ya e ma gbegbo e eto baba Tonisa, pẹ̀lú àwọn àràbàdà boys ọlọ́run tí ò ní ronú. Remy àti Remy, a new entertainment program with excellent vibes. Ẹ̀rí kéèké lórí ètò, kò ṣe má gbọ́ ìtòní. Ṣọwọ́nyá, ẹ̀yin náà máa darapọ̀ ní gbogbo aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday àti Wednesday lórí ìkànnì yìí.

0: Osana. Osana. Osana. Ìránṣẹ́ mi kí ló wí? Ṣó gba ìran yẹn gbọ́?
1: O kun lẹ̀ fún
0: o le. Ṣó ko jẹ? Ṣó ko jẹ?
1: Ọgbọ́rọ̀ yẹn.
0: Ẹ pari apa.
1: Ó dẹ̀ sọ pé dáàdì mo dúpẹ́. O ní program wo ló wà wájú mi lọ́wọ́lọ́wọ́? Wọ́n wá sọ fún pé 21 days fasting and prayer lọ bẹ̀rẹ̀ lánàá. So kọ́ wáyè kọ̀ọ̀kan join wa. Kọ̀ọ̀kan wa dúpẹ́.
2: Ṣé ni church wa?
1: Church òru mẹ́ta ọ̀sán mẹ́ta.
2: Ṣé ni church wa bi church tọdọ titi ẹ?
1: Èmi ò da church tiẹ̀ mọ́, but kọ́ wá sí orí òkè àgbàlá àtura.
2: Àgbàlá àtura
1: ìwọ. Kọ́ wá yí fún Ọlọ́run.
2: Àgbàlá àtura ìwọ ń bẹ̀.
1: Kọ́ wá yí fún Ọlọ́run ìpè Bàbá Abraham Akẹ́pẹ̀lú. Kọ́ wá yí fún Ọlọ́run Pásítọ̀ Ogunba Bàbá Wòlé Tọ́ra Ànúgbà. Wáré mò sọ́tọ̀ yà kọ́kàn fara yílẹ̀ fún Ọlọ́run ìpè Bàbá Jídé.
2: Lọ́nàbálà!
1: Lọ́nàbálà! Ọ̀nàbà! Gbàsókè! Ọ̀nàlà!
2: Lọ́nàbálà!
1: Níyanú sẹlẹ̀! Lọ́ba kẹ, lọ́ba mú, lọ́ba jó, lọ́ba yọ! Tọ́pẹ́
2: Alábi tọ́pẹ́ ni.
1: Rárá, Sunday school.

0: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggie Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggie Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: jíjá akẹ́kẹ́ gẹ̀gẹ́. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Sinomart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Sinomart Superstore, cheaper, quality and satisfaction.
7: Lagiliwa FM 96.7.

0: ẹ bá bájí lé o.
1: Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
0: ni pé
1: èèyàn nú èèyàn ẹni nú ẹni
0: àbí
1: èèyàn ni ká máa bá tò.
0: A dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ni ṣojú wa. Ọ̀pẹ́ Ọlídé wà lé ni. Ọlídé wà ọjọ́ ìbí
1: Ànàbí.
0: Àmì o, àmì o. Rẹ́mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà láàláwọn ìkàn aṣíwájú yẹn èèyàn bí ni wọ́n.
1: Wọ́n da.
0: Ìjọjẹ́ mọ̀ pé nǹkan tó ń sọ fún mi lábẹ́lẹ̀ lẹ́kọ̀ yẹn.
1: Ọlọ́run.
0: Wọ́n á ní PA ẹ lọ bá ẹ jẹ́ kí wà yẹn wá bá mi.
1: Ẹ jẹ́ kọ́ yọjú sí mi.
0: Wọ́n lè lọ bá pé ọ̀gá ò sí ń lé.
1: Wọ́n á ní kò sọ́gà ara ni.
0: Eléyìí tán máa wá sílẹ̀ láti lọ rí ọ̀gá. Wọ́n lè nú mú òbọ̀ bẹ̀ wá.
1: Àánú ó ti ní ìtumọ̀ tó bá ti pàrokò fún ẹbí pé mami kì í ṣe pé mo sì lé o but èèyàn bíi méjì.
0: Tí wọ́n bá ní ẹ lọ fún rẹ̀mí àti rẹ̀mí ẹ lọ fún ọ ní ₦1,000,000.
1: Ẹ lọ fún alówó.
0: Àwọn ọgbọ́n ìsìn ẹ sì dáadáa. Tó ń bá wá sọ́dọ̀ èèyàn. Wọ́n lè má fi ju ₦200,000
1: lẹ́ lọ. Owó ti fara pa. Ó ti fara pa. Nǹkan ti ṣe. Kọ́lọ́n dákun mọ́jà wáyé asán.
0: Àwọn ọmọ kígbe àwọn adarí àwọn èèkàn àwọn olóṣèlú.
1: A pa ọmọye ìpè tí wọ́n máa ń fún gómìnà Falaga àbílẹ̀ sẹ́nítọ̀ rẹ̀ House of Assembly Minister. Etí ó sì ní lọ ọ̀dọ̀ wọn tó jẹ́ pé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́.
0: Òní sori burúkú.
1: Àwọn number one ni ẹ̀ ń tẹ́rí ṣe pé nígbà ayé former governor sẹ́nítọ̀ Ìsìáka Babawa Jimabi. Wọ́n wá sí gbàgede.
0: Kọ́lọ́ máa fọ̀run
1: kẹ́yàn. Wọ́n sì máa ma jẹ́ kó ye àwọn tí wọ́n tún mọ́ wọn ń gbà náà pé báyìí sọ ma pé gbígbé la rí ibi ọ̀sọ̀lẹ̀ sí dòní àfẹ́ mọ̀.

0: ń gbádùn ẹ.
1: Ẹ dára tá ara pòwe báyìí. Tí gbogbo wa ti sara wa jọ tá ti wo pé number 1 number 2 number 3 sọ mọ̀ pé rírí tóun rínú àpòwe ó ti mọ̀ pé léyìí kì í sowó ẹ ṣáájú ẹ fi omi ká nínú òtí ni.
0: Oṣùké.
1: Nígbà tí èdọ́dọ̀ wa ó ti bọ́ sí ẹ̀fọwọ́gbà báyìí wọ́n ti ka yorí yín wọ́n ti ka gbogbo tó jẹ mọ́ ọwọ́ lókùn tí ń gbà wá sí ọ̀dọ̀ wa a ní láti dúpẹ́.
0: Wọ́n ní
1: adúpẹ́
0: wòlíì yẹn ẹ wò kọ̀rọ̀rùn láti rí o.
1: Ẹ
0: fẹ́ rọ̀gà.
1: Bọ̀lẹ́ ti rí a.
0: Ẹ lè rọ̀gà wo lórin bẹ́yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn iná dẹ̀ máa jẹ́ pé wọ́n wà wọ́n simple láti rí.
1: Tá a gan fẹ́ rí yàn. Ọmọ yẹn yẹn tí ọmọ kò ń gbé yẹn tó fẹ́ rí tọ́jú pé àmúgbálẹ́gbẹ̀ẹ́ PA. Kò ní jẹ́ kẹ́ ẹ tiẹ̀ fojú kẹni ẹ fẹ́ rí.
0: Ẹ̀yin ara lé ṣé n tá n sọ yìí ṣé àbá ń pa láìnu ni ṣé ó ti ṣẹlẹ̀ rí àbí akàn ń sọ ti wá àbí àríìrí sọ ni kí lè rotí lórí ìṣẹ̀lẹ̀ yìí gan-an. À ń sọ̀rọ̀ nípa amúgbálẹ́gbẹ̀ẹ́ aṣojú àwọn PA àwọn mánéjà ẹ̀rí mánéjà olórin mi.
1: Kò ní jẹ́ kẹ́ẹ̀rí
0: olórin. Kò ní jẹ́ kẹ́ẹ̀rí olórin. Ani kílẹ̀fẹ́ bámi sọ̀rọ̀ náà.
1: Ebi ntọ́sẹ̀ ntọ́sẹ̀ Adesina. Mo láǹfààní àti bára mi ilé ìwòsàn kan tó tóbi. Wọ́n wá gbé ẹni tó jẹ́ ìyá dókítà gangan wá láti abúlé wọn. Wọ́n wá send message látọ̀ pé a ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀dọ́ ọmọ rẹ̀ ni ọ́ máa lọ. Sọ ma wí pé ẹni tó súnmọ́ dókítà kò tètè jẹ́ òye dókítà wí pé wọ́n ti gbé mami dé o. Doctor sì ń sọ pé ẹjọ tán bá ti gbé mami dé.
0: Ẹjẹ ń tètè mọ o. Ẹjẹ ń rí wọn o.
1: Department bí mo wà tí ń ṣe mami ni mo máa mọ̀ mọ́ o. Mo sì máa ń sọ pé kán má jẹ ọ̀pẹ mo tó pè mí. Ẹni ó súnmọ́ doctor jẹ́ kí doctor mọ̀ pọ́kọ ti gbé yẹ́ẹ̀dì tọ́lọ́jọ́ fi dé kanú ọkọ̀.
0: Kábíyèsí ní Dùmarè.
1: Ṣùgbọ́n inú mi dùn itú tí doctor yẹn pa lọ́dún yẹn ó ní kí wọ́n lọ sọ sí ọgbà ẹ̀wọ̀n kò ní station kò ní statement kò ní àkọọ́lẹ̀ ó lóun fẹ́ mọ̀ kó náà mọ bí ṣe
0: rí náà. Ṣéyàn náà tún wá ṣèdájọ́ lọ́wọ́ rẹ̀ ṣé ò ní sẹ́wọ̀n padà báyẹn.
1: Ta wa ni ṣé doctor
0: kan fipamọ
1: ìlàkọjá tó bá
0: ní bóyá kan fipamọ kínú ẹ fi rọ
1: bóun bá ti wá ń japoró bí àwọn ṣe lọ kó náà mà japoró làkọjá.
0: Ẹ̀yin ara lé ẹ bá wa àjọ láǹfààní àti bójú wo a ṣe ní 2-in-1 torí a ní àlejò kan nínú
1: kan pẹ̀lú wa
0: August visitor ni bóyá dídánimú o ṣé eye service ibú ni àbí
1: ó
0: normal àbí nǹkan yẹn normal
1: àbí tara ẹni
0: àbí wọ́n jà fún ara wọn àwọn à ń sọ̀rọ̀ nípa àwọn PA aṣojú amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn ìmáàmù ńláńlá àwọn wòlíì ńláńlá olórin ńláńlá
1: pastor
0: àwọn olóṣèlú
1: gbogbo bí wọ́n ṣe máa ṣe kúbẹ́kúbẹ́ o
0: ṣó normal ṣé wọ́n ṣe pé wọ́n ń fẹ́ ba mọ̀mọ́ báyé àwọn ọ̀gá wọn yẹn jẹ́ ń gbà mí torí wọ́n máa péǹtì ọ̀gá yẹn ní nǹkan tí ó jẹ́ náà wọ́n á léèyàn burúkú kìí fẹ́ ríyàn ó dẹ̀ fẹ́ rí wọn náà àwọn yẹn náà jẹ́ kí wọ́n láǹfààní àti rí wọn.
1: Nígbà tí jọ ń kún lẹ́rìí pé rò pọ̀ tí PA àti gbogbo amúgbálẹ́gbẹ̀ẹ́ nǹkan kan tí wọ́n bá dáná tí wọ́n bá jò
0: mọ̀ mọ̀ rẹ̀ mi
1: èrò ọ̀fà fa
0: ẹ bá gbóhùn orin kan sókè mẹ́rin lápá abẹ yẹn ẹjẹ àtijọ́dọ̀ yọ́yá ẹ gbóhùn orin sókè
1: ẹjẹ wọn mọ̀
0: kọ́yà.
2: Mo rí àánú gbà o.
0: Gbé Nàìjíríà ló ń gbọ́ yín o.
2: Èmi rí àánú gbà o.
0: Ee.
2: Ẹ ṣe olóore. Tẹ̀sánú mi o.
0: Kábíyèsí rẹ̀ rẹ̀.
2: Mo rí àánú.

ìròyìn yín kàgbà ńlá yín ló ń dé sítì gbọ́yìn láti kàní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè iléta kalẹ̀ sílé funfun bọ́láwọ́ fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn ṣeun àríbìkọ́lá ló kọ́ mẹ́ ní báyìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún ẹni tó jẹ́ adarí ilégbèmọ̀ aṣòfin àgbà ńlẹ̀ yìí àti ẹni tó jẹ́ aya rẹ̀ ni wọ́n ti rọ àwọn mùsùlùmí jákèjádò ilẹ̀ yìí láti máa polongo àlàáfíà ìṣọ̀kan lákòókò tí wọ́n ń ṣe àyájọ́ ọjọ́ bíi jànábì iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà ni wọ́n ti jẹ́jẹ́ láti gbógun ti ìwà ọ̀daràn ẹ̀ka iléeṣẹ́ tí ó ń rí sí alájùmọ̀ṣe papọ̀ ni wọ́n ní ọwọ́ wọn ti tẹ àwọn èèyàn tó tó 182 yíká àgbáńlá yìí lórí ohun tó ní í ṣe pẹ̀lú ìní ìsopọ̀ pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn àjọ UEFA ìyún àjọ tí ń bójú ti rí bọ́ọ̀lù ti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ni wọ́n ti fi gbèdéke ọjọ́ sílẹ̀ láti fi orúkọ àwọn ikọ̀ tí ó kópa nínú sáà ìgbábọ́ọ̀lù ọ̀tún síta báyìí ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́ ẹni tí ṣe ààrẹ fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ yìí godswill akpabio àti aya rẹ̀ lẹ̀ nàìjíríà abilékọ olúrẹ̀mí tinubu ló ti rọ àwọn mùsùlùmí jákèjádò ilẹ̀ yìí láti wà ní ìṣọ̀kan kí wọ́n sì máa polongo àlàáfíà lákòókò tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ti ọjọ́ ìbí ànábì yun hidil maulud lónìí òde yìí inú àlàyé ọ̀rọ̀ tí wọ́n fi síta ní kọ̀ọ̀kan ẹni tí ó jẹ́ adarí fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ńlẹ̀ yìí àti abilékọ tinubu ló rọ àwọn mùsùlùmí láti gbé ìgbésí ayé àlàáfíà kí wọ́n sì tẹ̀lé ìlànà ti ànábì muhammad eléyìí tí wọ́n ní wọ́n ń ṣe àyájọ́ ti ọjọ́ bí ẹ̀ ní yíká àgbà ńlá ayé lónìí òde yìí nú àlàyé ọ̀rọ̀ tó ṣe ó ní kí wọ́n ní ọkàn ìfaraẹnijì ìforíjìnì ìrẹ̀lẹ̀ àti ìwà ọ̀tọ̀ ti ọmọnìyàn gẹ́gẹ́ bí eléyìí tí ànábì tí ó fi hàn inú àlàyé ọ̀rọ̀ ti ẹni tí ó jẹ́ aya rẹ̀ lẹ̀ nàìjíríà ó gbàdúrà wípé pọ̀pọ̀ ṣiṣẹ́ ọjọ́ ìbí ti ànábì eléyìí tí ó kò lọ́jọ́ tòní ni yóò jẹ́ kí àtúngbìndé ìrètí ọ̀tún àti ìbùkún lọ́pọ̀ yanturu kọ́ bá ti gbogbo ọmọ ilẹ̀ nàìjíríà akpabio inú àlàyé ọ̀rọ̀ tí ó fi bọ́ta láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ẹ̀ka ètò ìròyìn owó ìpolongo ẹsẹ̀mẹ̀ ẹ̀yíbọ̀ ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ilẹ̀ nàìjíríà ni ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn àti ẹ̀yà tó sì jẹ́ pé a gbọ́dọ̀ bọ̀wọ̀ ní ìfẹ́ fún ọmọlàkejì láì náání èyíkéyìí ẹ̀sìn tàbí ẹ̀yà tó ti jáde wá.

ẹni tí ó jẹ́ akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC Felix Muka ni ló ti ṣàlàyé báyìí wípé ààrẹ Bola Ahmed Tinubu ẹni ó ti ṣe takuntakun lẹ́ka ilẹ̀ Nàìjíríà látìgbà tí wọ́n ti yàn án sípò gẹ́gẹ́ bí ààrẹ ní sáà àkọ́kọ́ lóróyè Muka lọ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ nípa akitiyan ẹ̀ka ìjọba eléyìí tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC ní ń ṣe lọ́wọ́ báyìí àti àwọn àyípadà tó dógbè lẹ́ka ètò ọ̀rọ̀ ajé níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí Muka tó sọ ó ní ààrẹ Bola Ahmed Tinubu ni ó ti ṣe gudugudu méje tí ó sì ṣe tayọ àwọn akẹgbẹ́ rẹ̀ ní sáà àkọ́kọ́ gẹ́gẹ́ bí ààrẹ tí olóṣèlú tí wọ́n dìbò yàn nílẹ̀ Nàìjíríà ó tẹ̀síwájú náà ọ̀rọ̀ rẹ̀ nígbà tó wípé ó ti dí àwọn àlàfo tó wà nínú ìṣèjọba tí ó bá nílẹ̀ àti eléyìí tí ó ń ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ló wípé ààrẹ Tinubu ni yóò jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó tún gòkè àgbà sí bí ètò ìjọba rẹ̀ bó ṣe ń tẹ̀síwájú. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti jẹ́jẹ́ báyìí láti ṣakitiyan kí wọ́n sì rí i dájú wípé ẹ̀ka ìgbésùmọ̀mí ìwà ọ̀daràn àti ìwà míì tó farapẹ́ ni kò ní gbérí mọ́ ilẹ̀ Nàìjíríà níbàámu pẹ̀lú àlàyé tí wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fara gba ọta àbọn lákòókò tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n wà kó pẹ̀lú àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ ti kẹ́bí lọ́hùn-ún ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Ọlátúnjì Ridwan Disu ni ó ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tí wọ́n ń bọ̀wọ̀ ìkẹyìn fún ìrántí àwọn ti òṣùbú lójú ìjà ní olú ìlú iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ̀ Làbújá nínú àlàyé ọ̀rọ̀ tí ó sọ ó ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n fara gbọ́ta tí wọ́n sì fi ara wọn jẹ lọ́jọ́ kẹwàá oṣù kẹjọ nígbà tí wọ́n wà á kó pẹ̀lú àwọn ikọ̀ iṣin òkọ́kù ti báńdíìtì ní agbègbè ti ráfin makuku níjọba ìbílẹ̀ ti sàkábà nípínlẹ̀ ti kẹ́bí lọ́hùn-ún ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ló wá ṣàlàyé pé àwọn tó sùn lójú ìjà náà lọ́jọ́ wípé wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n sì ń dáàbò bo ẹ̀mí àti dúkìá ọmọ ilẹ̀ Nàìjíríà. ẹni tí ó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ ti Delta Sheriff Oborewori ni ló ti kí tikere tikere àwọn ẹlẹ́sìn mùsùlùmí yíká ilẹ̀ Nàìjíríà ní ti pọ̀pọ̀ ṣíṣe ti ọjọ́ ìbí ànábì eléyìí tí ó wáyé lónìí òde yìí inú àlàyé ọ̀rọ̀ tí ó fi síta láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìyún Sir Festus Ahon ibẹ̀ ni gómìnà ti rọ gbogbo àwọn mùsùlùmí pátá láti lo àkókò náà láti fi gbé ìgbésí ayé tó ní í ṣe pẹ̀lú àpẹẹrẹ àti ìfihàn ìwà tí ànábì muhammad eléyìí tí ó fi kọ́ wọn Oborewori ló fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn nǹkan tó lákaakì pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ànábì muhammad tí ó fi kọ́ ọmọnìyàn ni ló sì jẹ́ eléyìí tó ṣe kókó tó sì ń pè fún àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè ọ̀tún ní orílẹ̀-èdè ó ké sí àwọn mùsùlùmí nípínlẹ̀ ti Delta àti jákèjádò ilẹ̀ Nàìjíríà láti ṣe àyájọ́ pọ̀pọ̀ ṣíṣe ọjọ́ bí ànábì ọ̀hún nípa fífi ìfẹ́ hàn sí alábàágbé kí wọ́n sì jẹ́ kí ìṣọ̀kan ilẹ̀ Nàìjíríà kó jẹ́ kó wà wọ́n lógún.

Ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún. Ẹ̀ka ilé-iṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti àgbáyé láàrin oṣù mẹ́jọ ni wọ́n ti ṣiṣẹ́ takuntakun tí wọ́n sì láǹfààní àti kojú ọ̀rọ̀ sí àwọn ikọ̀ tí ó jẹ́ ti ìwà ọ̀daràn tó ní àkóónú ti ẹgbẹ́ òkùnkùn ti Akédúdú yan Black Axe tí wọ́n sì tún ṣe ìdámọ̀ àwọn afurasí tí ó lé ní 143 tí wọ́n sì tún fi ọwọ́ tẹ tí ọwọ́ tún ti àwọn èèyàn bí 68 láwọn orílẹ̀-èdè bíi 22 inú iṣẹ́ alágbára eléyìí tí wọ́n gùn lé náà tí wọ́n sì pe àpèlé ẹ̀ ní ikọ̀ tí ń dìbò lu ìwà ẹ̀dá ti apá kẹrin ni wọ́n bẹ̀rẹ̀ ní oṣù kọkànlá ọdún 2025 títí di oṣù kẹfà ọdún 2026 tó sì jẹ́ wípé àfojúsùn wọn àti ohun tí wọ́n ń gbógun ti gan ni àwọn tí ń lo owó ìlú ní pónpó àti àwọn ìkàn tí ń bẹ ní inú màdàrú bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn èèyàn tí ń bẹ inú ẹgbẹ́ òkùnkùn inú àtẹ̀jáde ọ̀rọ̀ tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n tẹ̀bọ́ta lórí àtẹ̀tẹ̀ ayélujára lónìí òde yìí ńbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ti mú àwọn èèyàn tí wọ́n kúndùn fún ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn ní àwọn orílẹ̀-èdè 22 ní àwọn ìpín ẹ̀yà ti orílẹ̀-èdè àgbáyé mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣàlàyé wípé ń ṣe ni wọ́n ń dúnkokò mọ ẹ̀ka ti ètò ààbò lápá ti ìwọ̀ oòrùn ilẹ̀ ti adúláwọ̀ wọ́n ṣàlàyé àwọn ikọ̀ náà tí wọ́n sì ṣe àkóónú ti ẹgbẹ́ Akédúdú àti àwọn ikọ̀ míì bákan náà níbàámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ eléyìí tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti kárí ayé ọ̀hún tí wọ́n ṣe wọ́n ní àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n ti ṣiṣẹ́ tí ó sì lákàkì nílẹ̀ ti Argentina Romania South Africa àti ilẹ̀ ti Italo. Lábala ti aré ìdárayá àjọ tó ń bójú tó eré bọ́ọ̀lù ti aláfẹsẹ̀gbá ti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ni wọ́n ti kéde ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ eléyìí tí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láǹfààní àti máa fi oko àwọn ikọ̀ tí ó kópa nínú sáà agbábọ́ọ̀lù ti ọdún 2026 ọdún 2027 sórí àtẹ̀ níbàámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ ọ̀hún wọ́n wípé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ni wọ́n gbọ́dọ̀ fi àkọsílẹ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí ó gbà nínú ikọ̀ ọ̀hún kó tó di ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tí a wà ń bẹ̀ yìí àjọ tí ń bójú tó eré bọ́ọ̀lù ọ̀hún yíyan ti UEFA ni wọ́n gba àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún láàyè láti ṣe àkọsílẹ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tí yóò láǹfààní láti kópa nínú abala sáà ìgbábọ́ọ̀lù eléyìí tí wọ́n ní yóò gbìnàyá ti sáà ọdún 2026 sí ọdún 2027 kó tó di wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó lákàkì yọ bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n bá yọwọ́ kílàńkó wọn kúrò láwo lákòókò tí eléyìí tí wọ́n bọ́ sí kọ̀mẹ́sì ọyọ̀ ni wọ́n láǹfààní láti ṣe pàṣípààrọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ikọ̀ wọn tó sì ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún náà ni òun náà yọ wá sópin lọ́jọ́ kẹrin oṣù keje ọdún 2027. Kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ṣùyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ẹni tí ó jẹ́ ààrẹ fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ńlẹ̀ yìí àti ìyàwó ààrẹ nílẹ̀ nàìjíríà abilékọ tinubu ni ó ti rọ àwọn mùsùlùmí láti polongo àlàáfíà ìṣọ̀kan lákòókò tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ọjọ́ ìbí ti ànábì iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà ni wọ́n ti jẹ́jẹ́ láti gbógun ti ìwà ọ̀daràn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti kárí ayé lọ́wọ́ wọn ti tẹ àwọn èèyàn tó tó 68 yíká àgbáńlá ayé lákòókò tí wọ́n gbógun ti ìwà ọ̀daràn àti ẹgbẹ́ òkùnkùn àjọ tó ń bójú tó eré bọ́ọ̀lù ti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọ́n ti fi gbèdéke ọ̀tún bọ́ta lákòókò tí wọ́n ní àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ní ọ̀láǹfààní àti fowópa àwọn agbábọ́ọ̀lù wọn sílẹ̀. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti

0: 96.7. Okay, Gajoki.
1: La Gelu FM, Jagaba Gogoretio,

0: gba ta ni nkan gba bi ewe le yan ri ade osun kayode loruko mi new vision yin na ni oko yawo e dola po nbe nbi pelu mi amoju ero fun satawa e baba oni bere nbe waju mi gbagbagba iyan ola mi lekan lawuwo nu infinity to bla baja yin nbe nbi lori eto fun toni a tun jo gbadun ara wa daadan e ma gba pe pe lori eto toni cashier en ti o ta ko le je cashier o ti se niyan to ba de ti se o se o ya en so nbe kin ko yin ba se ma nta meji ni loni le ma gbenu si ori 25000 naira ni ma ti bere egbo e je nko yin daada o *347*1004*2#. Se tite *347*1004*2# o ye send e ki lo gbe wa o gbe wa pe melo le fe ta pe 500 naira leyo kan o le lori ofe keta lati ticket kini si ogun ibe ina ri nbe eri o ye send e ti mu je ta fe ta o ye send e ila do tun fa yen o wa tun ko be pe select your payment method akoko bank transfer ikeji USSD banking emu one bank transfer se ti mu eta o kan o ye send e eri bi do gbe yin lo o so yin ti ticket yen je pe se ti ri account number to tele yen won leyin le ni fun ogoji seju 40 minutes sms ori phone yin le lo pada check for details lo ba tan iyun phone te fi send the code ni o o ye je nsojo po le eyin te bu mo mo nbo awon ton fun wa ni bere ati lori facebook mo nbo wa ka en so nbe awon ton fun wa nbere ori facebook la gelo fm 96.7 o ti kun ero bani soro te de fi npe wa wole ni 0912307086 75 eyin de bu mo eyin le leto yo oya ta lo wa nbe awon eyan ti wa nbe babo nbe oya hello won lo nu lori facebook lagelu fm 96.7 mori nbe alaga tao Tauvik lati togate ese baba abugafari ope emi won ki wa ku eto iyun ni lati seyin oro omo ebe dimoko olamilekan adeleke won ki wa won ni wedon sami stadium tun adebayo ti mi leyin ti money lati ana fadipe academy queen gold gbogbo eyin te wa lori facebook lagelu 96.7 fm e ni so nbe o ti cash e na mo nbo o oya je ngba pe lati le hello
1: e ka so
0: ma
1: e ku eto
0: yes ma
1: infinity mo kini o kijo meta o
2: a e kuro le ma
1: e asa abi ti doko lata doctor
0: infinity won bere enjejo o
2: e se gadupe o
0: won fi nkan ran se won kan bere ni o mo lo mo ro
2: ta ma pa ko iki iya o yero ke lati awon ina awon na won pe mi pe mo ni o bo se mi won sa ko ni o e se gadupe o ya wa lati ilu awe
0: eni mi o se ni iyan mi o se iyan
2: o se fi wi alaaro la
0: se
1: ibere kerin
2: ma
1: ibere kerin
0: ibere elekerin
2: ibere elekerin lo bayi won ni ke fun wa ni owe merin pere to ni esesin ninu
1: owo mẹ́rin tó ní eṣiṣẹ́
2: bẹ́ẹ̀ ni ma
1: eṣiṣẹ́ ìṣiṣẹ́.
0: Ẹ mọ̀.
1: Ẹṣẹ́ nígbà tí.
2: Ṣé kí fílẹ̀ yọ̀kan?
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní ta bá pẹ́ lórí mi, ìsìnkèsì a máa bá ni níbẹ̀.
1: Ok. Nígbà tí ṣe ń jẹ légbò.
2: Nígbà tí ṣe ń jẹ légbò. Ọ̀yà.
1: Kò sẹ́ni mọ̀.
2: Tí esí bá ń jẹ légbò.
1: Bí ṣe bá ń jẹ légbò.
0: Màmá yìí sọ bó ṣe yẹ kó wà torí àsìkò wa ẹ̀dá kan.
1: Bí ṣe bá ń jẹ légbò. Kò sẹ́ni tó rí nígbà tí légbò bá ń pe ṣiṣẹ́.
0: Ẹ gbọ́ bó ṣe yẹ kó wà.
2: Èkìní ọyẹ fún wa ní óyá ẹ fún wa méjì sí.
1: Ojú kòkòrò ẹṣin ló mú kóòtì ló mú kú sínú ọtí.
2: No. Tí ẹ bá ń gbọ́ wa lórí ọ̀fẹ́ àti tún wa pè padà.
0: Àìgbọ́ Fálà ń wókè. Kò sí ń bẹ́ẹ̀. Ẹ wo mo mọ èyí tẹ̀ ń fún wa lẹ́bùn máa kí n dáadáa. Hello. Ẹ mọ̀ kúrò lẹ́ bàbá. Yes sir.
3: Bàbá yẹn pọ̀ ẹ̀mí láti ìlú Ìbẹ́yìn ni
0: o. Ó bàbá mò ń gbọ́ yín.
3: Ọmọ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá.
3: Bẹ́ẹ̀ni.
2: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá yìí òwe ni mo máa pa òwe kan. Ẹ máa wá fún wa ní òwe kan tí ó súnmọ́ òwe yìí tàbí tá a bá tu ìtumọ̀ rẹ̀ ó máa fẹ́ fi ara jọra. Ṣóyẹ yín sà.
3: Ó yé mi.
2: Wọ́n ní ojú tó bá máa bá ni kalẹ́ kò ní tààrọ̀ ṣe pin.
3: Ojú tó máa bá ni kalẹ́ kò ní tààrọ̀ ṣe pin.
2: Ṣé kí n tún fún yín ní mi?
3: Ẹ fún mi ẹ dín wo.
2: Òkè ẹ jẹ́ ká èyí tí mo wọ́kọ́ fún yín ẹ jẹ́ ká parẹ́ ńgbà náà ẹ jẹ́ kí n tún fún yín ní mi. Ojú tó dilẹ̀ ni irun rẹ ń sọ. Ó yàtọ̀ sí ti ó yàtọ̀ sí ilé tí mo wọ́kọ́ fún yín yìí àti pààyàn rẹ o.
3: Ó ti yé.
2: Ojú tó dilẹ̀ ni irun rẹ ń sọ. Ẹ fún wa ní òwe kan tó súnmọ́ òwe yìí tàbí tá a bá tu ìtumọ̀ rẹ̀ máa fẹ́ jọra pẹ̀lú ilé tí mo fún yín yìí.
3: Ọwọ́ tó bá dilẹ̀ lè sún ń yálò.
2: Ọwọ́ tó bá dilẹ̀ lè sún bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ ká fún yín. Ọyẹ mú béèrè mi.
3: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá.
2: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá. Wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin èkùrọ́ àti èkùrọ́ kẹ́ẹ̀dẹ̀ fún wa ní òwe Yorùbá kọ̀ọ̀kan tàbí gbólóhùn Yorùbá kọ̀ọ̀kan tó ní ìkọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ nínú.
0: Ṣé wà pẹ̀lú wa?
3: Mo wà pẹ̀lú yìí. Ẹ̀rọ bí ajẹ́gbẹ́ fún wa òye
2: mọ́ òye. Ok, ẹ bá bá wa bọ̀ nígbà náà.
0: Zero 0912307086 75. Ẹ ǹsọ́ ní ti káàṣì ẹ̀ o mò ń bọ̀ o. N25,000 ni màá kọ́kọ́ yí. N50,000 máa tẹ̀lé. *347*1004*2#. Hello.
1: Hello, Ẹ̀ka
0: Ẹ̀ka Asoma.
1: Yes, sir.
0: Mo ń gbọ́ yín mà.
1: Wọ́n pèrè láti Awẹ́.
0: Ta ló ń bá wa sọ̀rọ̀?
1: Ìwé rẹ̀ láti Awẹ́.
0: Ẹ̀ka Asoma.
2: Ẹ̀ka Asoma.
1: Yes,
0: sir. Ẹ̀kú ìkọ̀sọ̀. Yes,
2: ma'am. Ẹ̀dẹ̀ ṣe wa mọ̀ ẹ̀kú ìkànsí ni wa mà.
1: Àti ìdàrú máa jẹun.
0: Àmì mà.
2: Ìbéèrè ìkẹrí wà nílẹ̀. Ìbéèrè kejìlá náà dẹ̀ wà nílẹ̀.
1: Ẹ̀jẹ̀ mú mi.
2: Ẹ fẹ́ mú mi.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọyẹ mú mi gbàna.
1: Ẹ fún mi ní ìbéèrè kẹwàá.
2: Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá ti lọ.
1: Ó ti lọ. Ẹ fún mi ní ìkẹfà.
2: Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà lọ báyìí. Wọ́n ní ọ̀kan pàtàkì ni ọdún egungun jẹ́ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ onírúurú egun la ní. A ní egun aláré. A ní egun onídán. A dẹ̀ ní egun oníjó. Ẹ pé níbàdàn alápasọ́pá ń bẹ. Àtìpàkọ́ wà. Ìpọ̀nrúkú wà. oyi wa bi de elege wa ti be lo se n pe ni logo moso egun kan be te egun kan be nbe ti won pe ni dana fojura won ni nibo ni egun yi fi di kale si egun ti won pe ni ajoko magbodo
1: ile ogbo moso ogbo mojugun
2: egba dada ati dana fojura ati ajoko magbodo ilu ogumoso ibe ni won tin jaye oya mu bere mi ma
1: afun mi ni ibere kedogun
2: ibere kedogun won ni kini yato to wa laarin comfortability ati contentment
1: comfortability oni itura pe ki nkan lo pe o tun lo ro o loyan lorun ele
2: o wa pelu yin ma
0: o wa pelu yin
1: ti la pe keji
2: ikeji ni contentment
1: nda
2: contentment
1: ah contentment ni pe fun yan laaye
2: ma
1: kéyàn fún yàn láàyè kéyàn gbà yàn láàyè.
2: Kéyàn gbà yàn láàyè.
1: Kéyàn fún yàn ní àyè láti ṣe nǹkan.
2: Láti ṣe nǹkan. Accommodation nìyẹn. Àbí pé kéyàn gbà yàn láàyè.
1: Kéyàn fàyè gbà yàn.
2: Kéyàn fàyè gbà yàn.
1: Bóyá bí kéyàn fún yàn láṣẹ láti ṣe nǹkan.
2: Kéyàn fún yàn láṣẹ láti ṣe nǹkan. Ṣé kò ń ṣe authoritative lẹ́ ń sọ yẹn? Má?
1: Èbó ti dàrú o.
2: Ọmọ Yorùbá kẹ́lẹ́ èbó ti dàrú. Ẹ má bá wa bọ̀ gbà náà mà. Ká dáhùn lágara pẹ̀lú.
0: Ẹja gbọ́ ìdáhùn rẹ̀.
2: Tí comfortability tó bá jẹ́ ìrọ̀rùn pé ibi tó tuni lára tó rọyàn lọ́rùn contentment ó jẹ́ ìtẹ́lọ́rùn bí ayò ọkàn ìkan wà nínú ìkan wà lóde.
0: O tún yé wa bọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook Lágelú FM 96.7 mo fẹ́ fìbéèrè ta ẹ̀yin tẹ́ bá wà lè dáhùn rẹ̀ ẹnì sọ ń bẹ̀ báyìí a ní ọgbọ̀n ṣẹ́jú ó dín díẹ̀ báyìí. Ìbéèrè yín rèé o lórí Facebook Lágelú 96.7 FM. A B D A F G B. Ẹ lọ lò báyìí bí ìgbà téèyàn bá lo pé A aṣọ B bọ́ọ̀lù D dòdò A ewé ẹ ẹwà fi títí dé orí igbì ẹni bá kọ́kọ́ kọ́ láti bẹ̀ máa mú èèyàn méjì bẹ̀ sí mẹ́ta a sì ẹ bá ti ń kọ́ tẹ́ ẹ bá ti gbà ẹ fàká nọmba yín tẹ̀lé tẹ́yìn mọ̀ pé gbà á ojú ẹsẹ̀ máa ṣe tí màá sì máa pe orúkọ àwọn tá a bá ṣe sí torí láti bí ìdí ọ̀sẹ̀ tó lọ àwọn èèyàn jẹ́ owó ìjẹ́ ẹ̀sán náà ti gba owó gbẹ̀yìn owó yín sì ń bẹ́ ńlẹ̀ mú ìwá michael falọwọ ládẹjọ anthony bodorin anthony b abiola yari yari alága táwó ní gbogbo tollgate gbogbo àbábà yìí ń fún wa lẹ́bùn ẹ̀bùn tán fún wa ládẹ̀ ń fún yín àwọn akọ́là lẹ́bùn. Oya.
4: Hello.
0: Hello, sir.
4: Ìbéèrè kejìlá.
2: Ìbéèrè kejìlá.
0: Ẹ darúkọ yín ẹ sàdúgbò tẹ ti ń pè wá. Dókòwò ṣe pàtàkì nu orúkọ yín àdúgbò bo ẹ kí wa. Ẹ tí ò kí ni kú lè pàdánù ẹ káàbọ̀. Hello.
5: Hello, ẹ káàsán.
0: Ẹ káàsán o. Ẹ kí
5: ètò.
0: Orúkọ yín máa mi. Kí lẹ pé? Oya.
2: Ẹ bá wa gbóhùn sókè mà.
3: Ekwesi.
0: Yes, ma.
2: Ekwesi. Ekwesi. Ekwesi.
3: Ekwesi. Ekwesi. Ekwesi. Ekwesi.
2: Ibere karun. Ibere karun lo bayi. Se mo pe Nigeria Prison Yard la mo si tele. Iyen ogba ewon. Igba isejoba are ana Muhammadu Buhari o ni won so di Nigeria Correctional Center. Won wa ni odun wo osu wo ni won yi si Nigeria Correctional Center ti won gbe ko Nigeria Prison Yard.
3: Ti won
2: yi oko e pada.
3: 2023.
2: O su wo.
0: Emosu.
2: Ko de ni 2023 ko. E ma ba wa bo ma.
0: Hello.
3: Hello, Akweto.
0: Yes, sir.
3: Abaz la ta kora na la jolo mo ba de.
0: O ya baba, an gbo yin o.
3: Ibere kejila.
2: Ibere kejila.
3: Eh,
2: won ti mu, abo won ti fi dance. A ma fun yin. Won ni kini yato. Tu wa laarin ekuro ati ekuro ke de fun wa ni owe yoruba kokan tabi gbolohun yoruba kokan to ni awon oro ninu
3: ekuro ni a ri ni bi eyin ope.
2: Okay.
3: Ekuro ni kokoro ewa
2: iye beans weave.
3: Okay.
2: Abala kini yin
3: owe abi
2: e owe tabi gbolohun yoruba kokan
3: ẹni ẹnu lẹsẹ fi n pàkúrọ ojú ọ̀nà.
2: Yes.
3: Ìkejì ìkúrò ni alábàkú ẹwà.
2: Ìkúrò ni alábàkú ẹwà.
3: Bẹ́ẹ̀ni.
2: Táwọn kan máa tún sọ wípé ẹwà kò kí ṣe ẹwà, ẹwà ni beans.
3: Bẹ́ẹ̀ni ẹwà.
2: Ìkúrò ni alábàkú ẹwà. Ẹgbà.
3: Bẹ́ẹ̀ni.
2: Ọyẹ mú béèrè mi. Ìbéèrè kẹrin náà wà nílẹ̀.
3: Ìkẹrin ẹ ṣé mo gbọ́ sá?
2: Ṣé kí n ká fún yín?
3: Ẹgbẹ́ ẹ̀ka náà.
2: Wọ́n ní kẹ fún wa ní òwe Yorùbá mẹ́rin tàbí gbólóhùn Yorùbá mẹ́rin tó ní eṣinṣin nínú.
3: Ẹṣin kì í mọ ni kó tó fọwọ́ ba ni.
2: Eṣinṣin kì í mọ ni kó tó fọwọ́ ba ni. Ẹ̀kínní.
3: Bàbá pẹ́ lórí igá, èsìkèsì ọmọ bá ní bẹ́ẹ̀.
2: Ó di méjì.
0: Ó di méjì.
3: Ojúkó ẹsẹ̀. Àìlámòdúkúrò ní mẹ́sẹ̀ kú sójú ọtí.
0: Àbí
3: àjẹ mẹ́nu kúrò ní mẹ́sẹ̀ kú sójú ọtí.
2: Ẹ fún wa ní mi méjì lẹ ṣì wá.
3: Kí ló ń bọ́ bá mo tí tí ò palẹ̀ mọ́ èsì sẹ́yìn?
0: Àlọ́ náà.
2: Ẹ jẹ́ àti
0: ẹ̀fọ́.
2: A jẹ ti fún yóò di mẹ́ta, ó fún ẹ̀ ó yẹ mú kàn sí wa.
3: Ìgbà ìṣinṣin kò tó dé lẹ́dọ̀wọ̀.
2: O di mẹ́rin ẹ ti gbà. Ó yẹ mú béèrè kan.
3: Ìbéèrè kẹtàlá.
2: Ìbéèrè kẹtàlá. Wọ́n ní kí ni ewo ni kò sí lára wọn àbí kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn nǹkan wọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ kà fún yìí. Àkókò.
3: Okay.
2: Àwòkọ. Òbúrò.
3: Àkókò.
2: Bẹ́ẹ̀ni.
3: Àwòkó.
2: Òbúrò.
3: Ẹyẹ ni mẹ́tẹ̀ẹ̀ta.
0: Ẹgbà.
2: Ẹgbà.
3: Ẹdẹ
2: dùn mí ṣá.
0: Wọ́n ti lọ. Ẹdẹ tíwáì. Ẹ bàbá tó ń pè yí ṣe mọ̀ pé wọ́n ní pènijà.
2: Mi ti wà bọ̀.
0: Àbáàsì látàkànrán. Wọ́n ní pènijà.
2: Kò ṣe àbáàsì látàkànrán lélẹ̀.
0: Ani.
2: Ṣèyí ni ó máa ń pè láti ṣèyí látàṣọ́lọ̀.
0: Àbáàsì látàkàn ló ń dáhùn ìbéèrè. Ìyàwó wọn ń lẹ̀rọ, wọn ò sì ríran. Wọ́n ti wá jẹ̀bùn lórí ètò ìrí tí wọ́n ní awakọ̀. Wọ́n sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà náà.
2: Ìbéèrè kẹtàlá tẹ́tẹ̀ mú yẹn ó rọ̀
0: kan. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook Lágelú FM 96.7. Àwọn èèyàn ti ń dà ẹ lọ dáhùn ìbéèrè ń bẹ̀. Abidi AFGB elo ni oro a ja bi bata didoje ejo e ye fifila gigele gbigbaguda e mo lo nti mo ti lo mo elo mi a aso bi ballu didodo popo opo mo ti re nikan nbe mo se pe n to ti lo na o ti lo iyan data heed en yo lo ya kanti ewo won ti sowo be fun o gba daada o gba daada o gba eyo kan ni o gba ko lo tun wo fun ra re bata mo mo ke bata lo fe ko odan ni to ko abi kini bat
2: adani
0: bi a
2: ko ko ton ni o fe ko
0: ebo e lo wo an ti fe bo pe ra won ni la lo tun wa nbe ko lo ye wo n to ko nu hello
4: ako mo para da kapo kolo yato ninu won
2: sa
4: mo para da ilo ga kokolo yato akoko
2: akoko ko ri be e ti e
4: ti
2: ri
4: ati
2: ko ri be e je ka so fun yin to pe ba tele wa lo reto yi akoko yen e ti mo pe eye ni akoko ni eye oni woodpecker eye to ma nfi enu gbegi
4: to ma gbegi
2: awoko na eye lohun na to ba nkorin amo oburo yen ati mo wa ri pe iya to wa laarin oburo ati oguro oburo yen ni eso to fe farajo atare bayi
4: okay
2: ama wo yen ma nsi gbe fun ra won oburo o yato si oguro so yen sa
4: oguro ni eye ade
2: oguro ni eye oburo ni eso be ni oburo yen eso lohun ti e o lo da yato akoko yen eye ni awoko eye ni amo oburo nti e eso ni
4: okay se oburo le pe
2: oburo mo pe fun yin oburo ni
4: ah oburo mo se be daruko
2: ni mi gbe to wa lokan yen pe tawo yen saba ma nlo ni yen amo oburo ni mo pe fun yin oburo ni sa e baba wa be se gbe fun
0: oye Mr. Bass
4: sa
0: se mo gba pa bass latan kan ni
4: be na ni
0: eh oko ye lero bi
4: e fi kude lo gara dada wo de
0: ami o ami o mo baba yin mo baba yin mo wa
4: Ayi
0: ze
4: wa gba
0: fun ra mi. Ah 0912307068675 number to wo bi ni yen. Lori Facebook tori pe Afolabi Elizabeth won ko be a aso bi bata didodo ejo eye fifila gi won mo. Wọ́n padà ń fi àkán nọmbà bẹ́ẹ̀ gbà á. Ẹ worú yàn dáhùn ní ìsìn wọn mọ̀ pé lẹ́tà kan kò bá mú ní Yorùbá bí ń bọ́ láti rí bat. Bat wọn kọ. Kogo Esther jẹ́ ń kọ́kọ́ sowó sí wọ́n jẹ́ ń sowó sí wọ́n ó yá Kogo Esther lọ wo bẹ̀ báyìí jẹ́ ń ṣe mo ti rí yàn dáadáa. Hello.
6: Hello. Ẹkọ́ ọ̀lẹ́ o.
0: Ṣé búmọ̀?
6: A gbìyànjú.
0: Orúkọ yín bá mi.
6: Alàbá mi.
0: Alàbá lẹ́yìn náà jẹ́.
6: Alàbá láti oríta.
0: Ó yá.
2: Ẹ mú béèrè sà.
6: Ìbéèrè keje.
2: Ìbéèrè keje. Ìbéèrè keje inú mi máa dùn tẹ́ bá gbà o. Wọ́n ní ọ̀rọ̀ Yorùbá kan wà tó jẹ́ wípé ta bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀tọ̀kùlú ìlú àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n lè dá ṣàmú kíọkíọ àwọn tí olówó ọlọ́rọ̀ ta bá fẹ́ kàn sí wọn àbí ta bá rí ẹni tó fẹ́ mọ farawé wọn a má sọ pé àwọn tó nífọ̀ tó lè kanna gan wọn lè dẹrù nǹkan tó ń dánwò lásà àmọ́ nínú gbólóhùn yìí àṣìṣe rẹpẹ́ kan wà níbẹ̀ àkọ́kọ́ ná wọ́n ní kí ni ìfọ̀n kí dẹ̀ ni ìkanná àti pé ìpèdè yìí ṣé bó ṣe rí nìyẹn.
6: Wọ́n ní fọ̀n wọ́n lè kanna.
2: Bẹ́ẹ̀ni sà.
6: Ẹ pé kí wá ní fọ̀n.
2: Kí ni ìkanna àti pé ìpèdè yìí gangan ṣé bó ṣe rí nìyẹn.
6: Mi ò dàbí pé kò ń ṣe bó ṣe yẹ kó rí nìyẹn.
2: Kí ni fọ̀n kí lè kanna.
6: Bí bó ṣe yé mi sí.
2: Yes, sir.
6: Ifon.
2: Bọ̀ ẹ̀yin náà ẹ máa ń gbọ́rọ̀ yẹn dáadáa.
6: mo ma gbo na da.
7: Yes sir.
6: O le a ifon o ya ninu eran ara eran o ya awon inu isan bo se ye mi si o.
7: Yes sir.
6: O ninu isan eran ara inu ifon. O da pe ikan na de bi ikan na wo bo se ye mi si ni.
0: Asalaye.
7: Eje ka salaye fun yin.
0: Asalaye. Se gbo.
6: Mi na mo attempt question lori kini ni ori Facebook.
0: Ma ti kan awon ti gbe wa dodo an ti gbo ko yin wa.
6: Mo ti attempt be se so ni ni na ni mo si be.
0: Ri ala. Mo ba ni wa la awon ta fe mu. Ewuru en to ko idan ti o si mo pe asise lo nko
6: o da moto e to fi mo to fi yibo gan si
0: e ba
6: mo
0: ero nu
6: o si se mo to fi yibo gan si wa di
7: e fi yibo gan
0: ero nu
6: si
7: ibere keje yi e je ka sara ye
0: e je nse bayi aloja ta fe lo ta ani oja ta fe lo ta en so lori ti cash e bayi o *347*100*4*2#. Kogo Esther, mo ti sowo si o. Mo ti sowo si o. E wa gbo. Abasi lata kanran. E pe mi pada. Won ni ki fun yin ni 5000 naira. Pe gbianju. E yo e ki en to ni ki fun yin o. Mo ti ri message won. Won ni fun yin ni 5000 naira pe e se daada. E se daada. Oya. *347*100*4*2#. E send ye. Abi pe melo le feta. Tem ba ti de ka pe lo wo jade. Cash ye ni ma mu. Oya. Dola po.
8: Lagilu FM 96.7.
9: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo gba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun keyin o ma rin koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki gbata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isan fi se buba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedijedi idakole komo kore o ma le tapai kara o mo gbon riri oju tin wo bye bye aromo legun ati bebe lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 Bo ban se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
10: gbogbo ona ni lifting ti fi fa ni mura lara aro cup kan bo ni kan lasiku kan na
11: ore ni to ba mo to sele lana
12: iwo na kojumo
11: mo gbagbe ni ma binu ore mi ti lo saju gbogbo oro
12: o da na so ka gbo
11: abi
10: pelu lifting tea ilowo re seju bo se wa ninu cup lo o nfa ayan so mora lifting tea o wa fun isokan
13: mamene momina tu la mama orire
14: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je lon lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu kadam basu no Hajj Umrah service won tun se eto umrah olososu umrah December umrah Ramadan 2027 ni san die ile se mukadam basu no Hajj Umrah service ti piyama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukadam basu no haja umrah service rin ajo itosona ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 oloya shopping complex oja bode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukadam basu no haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi

ẹyin ti pápá àpá mi náà tí gbogbo yín lẹ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ kọṣọkọ yọkọtọ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ

akoda aye aseda orun agbalagba ti gbani lowo agba fagba fogba sogba onigbadegba kugba munigba torogba nigbangba lawojo awon agbagba gbanigbani alagbara ti gbani lowo alagbara ti fipa agbagbada lowo alagbada sapata malagbada lorun malagbada subi akata ndio gede agbagba eleta agben to taka gbangba si gbangba walia yika agbanla aye te tin lanfa ni ati gbo wa lakoko ye akeyin kabo sori eto didere odidere eya topepin nekanete lagelu 96.7 fm eleta kale sile funfun bala o felele nilo tibada tonde olawo ololooto eto ye dolapo nla moju ero ti nbe fun sa atawaye ti o se lanfani ati ma gbe soke gbe sile joje ke lanfani ati ma gbo kini o adeshida sunday olusana wan ademokun wa gbenga woli ti nfa ti afa bibele fa gbogbo e papo mora won gbe nro fun mi layo ati be lo to enle o yika agbanla aye den deta ade lakoko yin ran adan won ni o ma se bo o den deta se de lakoko yin ran o be won ni o ma yana atada to be be se nse bo te se yana akoko ta fe fe to ye nfe gbede baye ti ro koko lagbala ko tu wa pese se won ma ri bi kola lo ko mi the special one emi lo tori joko na agbadan lamile gbe ni waju olodumare o ma jipo lo wa pe tatata na njo giri osa na gori ile feju toto e ka bo le kan si eto to ni olagba po eyan ara oran yan enle o oran yan ni lu ibadan ati e gbo pe eyin aluputu kan tun fe wu lowo oro leyi tun wa lawon kan yinba bi nkan e dakun eyan ara oran yan ojo won ti lo ni abani adebe ni ro leyi pada ngba gboyan e sugba won atopinpin nbe kaakiri nu oja oran yan ti won si ngbo eto ye lori kan Facebook ati wa live and direct lagelu fm 96.7 oro na tin jo nilu ibadan papa julo laarin awon oja yika ibadan ye o tu apero fo merin wo tori kini ohun a npe ni ere a npe lawada duki awon eyan si nsonu lo ṣùgbọ́n àwọn kan náà tún wá ń gbẹ́nu ń gbé kúgbé àbí ká sọ pé inú àwàdà láti rò tọ̀rọ̀ ni ṣùgbọ́n bó o ni èèyàn ó ṣe finú fídọ̀ tí ó sì lọ rèé sọná sí nǹkan tí mú ọrọ̀ ajé wá sẹ́nu rẹ̀ ọjà bodè tó jóná ń jọsí táwọn adarí ọjà sì wá sórí ètò tá a pariwo lọ́tùn-ún lọ́sì táwọn èèkàn láwùjọ àtàwọn olóṣèlú tí wọ́n dáwó lọ́tùn-ún lọ́sì iye tó kẹ́ni kọ̀ọ̀kan ibẹ̀ padà gbọ́ lórí ètò yìí 215,000 naira ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé mẹ́ẹ̀ẹ́dógún ńlọ kẹ́ni kọ̀ọ̀kan ọjà ẹlòmíì tó sì jóná ó lé ní 1,000,000 ibẹ̀ ẹran ti bá a ṣe gbé lórí ètò yìí inú yìí wà lẹ́nìkan wà á sọ pé òun ò finú fídọ̀ ẹyin èèyàn ẹ já ti ẹ̀rọ kíní ọ̀hún náà dáadáa ká tó máa sọ̀rọ̀ bọ́ta orí social media kún. ọ̀rọ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire ń jọ sí irúfẹ́ mi náà tún ṣẹlẹ̀ ṣùgbọ́n kìí ṣèjọba ìbílẹ̀ oríire o ẹ̀mọ́ wa láyọ̀ àti sọ fún yín pé tó iléeṣẹ́ ọmọ ológun fijilante àti gbogbo àwọn ikọ̀ elétò ààbò pátá bẹ́ẹ̀ bá rí inú gbó tí wọ́n ti lọ rèé gbà wọ́n lẹ̀ ẹ̀rọ ọlọ́run á sì bàyàn pé èèyàn abèdíyàn yàn wọ́n ń pọkùnrin kan níta ni ọlọ́run nìbàdàn
ile ise olopa ewo o ba nke so mo tin tekini ye gbara gbara ko wa joko eto tin lo lowo ye se leti ha eja wonu kunkun do eto lo gan bayi oran yan lati bere o oran yan lati bere nuro leye ngba ba si mo latoran yan eh gbogbo kini owon fona soju kekeke be se lanfani ati ma wo mi lori kan ni Facebook e da kun e share ko kari ile ko kari oko e je kiti kere ti kere awon eyan ti n gbo wa lajo ki won lanfani ati gbo wa mo ki o daada eh Abiola yale yale lati Hamburg ni Germany lohun kono ba n se toju baba wa Anthony Bodunrin e kun oko kun ifun mi normal ambali asisi America tolapo suma pa bi jabere kini ohun pa pa pa tori arojo muso lokun e solad at Toronto lohun wale shot lati America e seun eh bi odun lati maya eto awon lo be ngba ti awon atopinpin wonu oja oranyan ki lo sele gangan loja oranyan nigba ta debe ina si jo fun bi wakati mejo gbako won ni bi ago mewa lo ti bere e ri gbogbo e ha awon yan pari wa ajeo gugunu so oni so boje oya ja lo soran yan ja gbalaye ti awon eyan se nigba ta debe e ku kale

0: kumia woko ya beni lidi agunesi nina yebele aje rube wansunda jani abangwa tajebe kishi talibu mi pama uti kocha betu ti poka ewa aje mantoso kumfaye tulipe wamunade kishi pepo ya watankaka aliso pepo ya wamunade ni aliso pepaini
1: ya boy abro sama
2: moja
1: eh ko ni si mo loja nbe o pa ro ni wa olo won to na soja na ni ai sese te kode ni olo won to na soja na ni ai sese te kode ni agboja wole
2: won se na soja boja jeno
1: oja jona na ni
2: ile wo ko le so ko fine ti o fa
1: ah mo o mo o won ko wa na ni ah ma ri en kan sese won de di agobi mewa ni ale
3: ale ani
1: ah lale ani
3: eh ma ti no njo se awon to wa ni oja won gbe gbese kokko
1: ah wa wa mo pana pana gbe gbese awon boss na gbe gbese awon ori pana
3: mo lo lo bayi na mo si njo lo
1: o si njo lo bayi
4: kare oruko mi ni Mr. Yobami Sanusi ti mo je alagoran yan jankara ni ale ani nkan bi agun mewa mo wa ni titi ni enikan wa kesi mi pe ina ina junior arinja mo de sade de be mo ri pe na yan be ni bi so good ade lo ri gbe omi pe ka ma lo da mi si be ti agbaro mi yan o ka la bi lo ri pe awon panapana ba da pa panapana ti ani awon olomi ninu moto mo wa gbe okada mo ko ri si secretariat be ti mo ti no mo pade awon panapana pe awon ni ati pe awon na pe awon ti nbo mo wa gbo pa mo wa tele won mo si be se ni pa
2: ejo o jawu nkan loju na ni arin bi bayi se oje eno ni abi oja gbo
4: oja jankara ona yan bi awon alarobo ati iso gold
2: nje a ri pe boya won ri nkan kan mo jade fun bi abi
4: ga wa a ri nkan kan mo jade gbogbo e lojo na tapatapata
2: o se okun fa ina to ju lana e
4: olorun kan loye o olorun kan loye
5: kọmọ ni ìjà ilé abolupe
2: ẹjọ inú ọjà wo la wà
5: yìí inú ọjà ọràn yàn jankara akàn káàrí kọ lóru náà tó ń pè wá ni pé ọjà ń jóná ẹnìkan kò lè sọ pé kókó nǹkan tó ṣẹlẹ̀ ni àti bá a ti débi dárí gbogbo ọjà ló ti jóná tó pátápátá láti sọ gold tó fi dé sọ electronics pátápátá gbogbo àtàwọn aláṣọ ìtàlẹ onílẹkẹ onífọníṣọs àwọn gbogbo ẹ ló jóná gbogbo ẹ lẹyìn sọ ẹran nìkan ni ò jóná ìrìnà tí wàá jìn àwọn ti wà lé àmọ wọn kàn pè wá náà ni ẹnìkan kan ò lè sọ pé kókó tó faná rìn sẹ́nìkan tó lè sọ pé kókó tó faná rìn wọn sá pè wá náà ni pé ọjà ń jóná kókó mi ni jẹ ilé àbólú pé mo jẹ bí baba lọjà gbogbo ọjà yìí.

0: pẹ̀lú audio inú àwọn fọ́nrán tí ò ń play yìí tí ò ń láǹfààní àti lòye.
1: Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá nlé.
0: Àwọn fọ́nrán òun lẹ̀ ń wò yìí bọ́jà ọ̀ràn yàn ṣe padà rírè o.
1: Bẹ́ẹ̀ bá sì ọ̀ràn tí ń gbà tá à ń sọ̀rọ̀. Nípa ọjà ti bodè náà ẹ rí pọ́ fẹ́ jọra wọn wọn rí nǹkan kan múnú ọjà bodè náà. Bá a bá sì wà kókò yìí àti ìsí lákòókò ẹ̀rùn. Bẹ́ẹ̀ la sí lásìkò ọyẹ́ tí a lè sọ pé bọ́yá ọ̀ràn àwọn kinní yìí lọ́wọ́. Èéṣe tọ́já pákó kó jò báyìí gan làwọn ọ̀ṣọ́ máa ń jóná lọ́tùn lọ́sì. Nígbà tí sọ páàtì náà ó jóná nígbà náà àkókò òjò báyìí náà ni kinní ọ̀hún ṣẹlẹ̀. Ẹdẹ́kun àwọn àlàyé kan tún ń bẹ táwọn èèyàn ṣe fún wa tó sì jẹ́ wípé wọ́n nígbà tọkọ panápaná ń bọ̀ wọn láǹfààní àti tètè ṣé ẹjọlọ náà kọ́dà àti adémókùn wàbí wá tájọlọ kí ló pè náà máàbọ̀ ń tiẹ̀. Àkókò òjò ni kinní ọ̀hún sábà máa ń ṣẹlẹ̀ jù ọwọ́ ń kọ mi lómi inú nígbà táwọn èèyàn bá ń pàdánù dúkìá wọn. Àárọ̀ táwa débẹ̀ láàárọ̀ àná iná sì ń jó iná lẹ̀ ń wò tí ń jó yìí o ẹ̀yà ara ọ̀ràn yàn àbá yín kẹ́dùn fáwọn tí wọ́n pàdánù àwọn nǹkan ni wọn. Kò lódùn má rẹ̀ kọjọ́ kó bòrò tura síbi tí bàtà ti gbé ń tà yín lẹ́sẹ̀ inú mi bá dùn bẹ́ẹ̀ bá lè wá sórí ètò ni a sì padà pé bàbá lọ́jà láti jẹ́ kí wọ́n sọ fún wọn pé a wá sórí ètò kẹtì ẹ̀ wá ṣàlàyé gan-an wọn láǹfààní àti gbé kọ́ọ̀lù. Mo ti pè wọ́n lónìí bí nǹkan bí aago bí mẹ́wàá sí méjìlá láàárọ̀. Wọ́n ní bí aago mẹ́wàá tó ń kálùkù ti palẹ̀ mọ́ ọ̀sọ̀ tó nígbà ti re gbá aláwo ti ràwo nínú òun bẹ̀rẹ̀. Ara àwọn atọpinpin tí wọ́n lọ síbẹ̀ gangan fún mi gbé ró bó lọ́hún ṣe rí.
2: Ó lágbára gan ìgbà tá a débẹ̀ lánàá nǹkan bí aago mẹ́sàn-án
0: láàárọ̀ ẹ sì báná tó sì ń jó látago mẹ́wàá alẹ́ ìjẹta.
2: Ó ń jó gidi gan ó sì ń jó tí gbogbo èéfín bolẹ̀ gan níbẹ̀.
0: Sáwọn ará ọjà láǹfààní àti mú nǹkan kan kó ń bẹ̀.
2: Àná yẹn n ò rí nǹkan kan mú.
0: Gbogbo ẹ̀ jóná pátápátá.
2: Pátápátá ló jóná.
0: Kí ni wọ́n ń tà nú ọjà lápá tó jóná?
2: Àwọn ni pé wọ́n ń ta gold. Àwọn tó ń ṣe pààrọ̀ aṣọ gbogbo ẹ̀ àti àwọn electricians àwọn náà wà ń bẹ̀. Àrí generator tó jóná generator sì jóná kò sí kankan bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn irin ẹnìkan ló wà ń bẹ̀.
0: Lókùn ń bẹ̀.
2: Àwọn gas cylinder.
0: Yóò ràn án lọ́wọ́.
2: Àwọn cylinder báyìí ó jóná.
0: Tí ò sí gas inú ẹ̀.
2: Mi rò bí gas wà.
0: Ok.
2: Àwọn cylinder yẹn wọ́n jóná gan. So
0: àwọn pan tẹ bá bọ̀ nù.
2: Bẹ́ẹ̀ni ó lágbára.
0: Ọ̀dà ẹyẹ ọmọ Nàìjíríà a láǹfààní àti dá sí ṣùgbọ́n ká tó dá sí ẹja gbọ́ àlàyé eléyìí náà ká lè mọ ibi tá a sọ̀rọ̀ sí gan àti pé bò láà ṣe dènà tíṣẹ̀lẹ̀ jàǹbá náà yóò fi ní wáyé mọ́ ẹ kú kalẹ̀.
3: Owó la bí agbó ọjà àwa gan la tóbi láti bí ọjà bá la tóbi bẹ́ẹ̀ ni mi wọ́n níbi àbálẹ̀ wa sọ fún wa pé mi gba aago mẹ́wàá lọ́sẹ̀lẹ̀ èmi ò tiẹ̀ gbọ́ nǹkan kan rárá. Ẹ̀dàjì ni wọ́n tó pè mí ṣùgbọ́n wọ́n yẹn ń pe panápaná pé ọkọ̀ méjì ni wọ́n gbé wá àwọn ọ̀rọ̀ náà wọlé.
0: Ó dọ̀wọ́ ẹ̀yìn àgbààgbà bóòlá ṣe bóòlèyàn mẹ́ta ó ṣe dún méjì méjì bóòlá ṣe dènà ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá aná tí ò fi ní pàápàá láàrin àwọn ọjà ńláńlá àwọn tí kinní yìí àfẹ́ẹ̀tì kìí ṣèyàn àádọ́ta o. Ẹ dákun níbo ni a lè gbé àwọn iléeṣẹ́ panápaná ń bo la lè situate wọn sí ta lè locate wọn sí tí ò ní jẹ́ kíkiní bí iná bá tiẹ̀ fẹ́ ṣẹ́ yọ ó ṣeé ṣe gbogbo àgbà ńlá ayé pátá ni náà ti ṣẹ́ yọ. Agbọ́ta amẹ́ríkà láìpẹ́ ya gbé lórí ètò yìí

0: ẹ ṣeun tẹ pẹtẹ dasi lórí ìkànnì facebook àwọn èèyàn ń kọ́mẹ̀ǹtì lọ ó kálukú náà ń sọ èròǹgbà ọkàn rẹ̀ níwọ̀n bó ṣe yóò ń kálukú àti ọ̀nà àbáyọ tá a lè gbà tá a fi dóòlà ara wa nù làásìgbò yìí adékunlé adébáyọ bọ́lájí jams johnson akórèdé melody igi amos ọ̀làdìpúpọ̀ ọ̀làdẹ̀jọ àásìmíyò akeem rahimi ọgbọ́njú agbára lọ ọlàgbàápọ̀ ọ̀dà ẹja akọ́kọ́ lọ rèé polówó ọjà náà ńgbà tá a bá wa tẹ̀ka ìpolówó ọjà dé kí ló ṣẹlẹ̀ nílùú ìbàdàn lóòrọ̀ tòní tó fi mú olóyè sunday igbòho táwọn náà fi láǹfààní àti lọbẹ pé bẹ́ ẹ ṣe ń ṣe yí ọ̀tọ̀nà tó ẹ̀yin náà ó fojú ara yín rí o ẹja gbà láàfíà láàyè ẹ sì jẹ́ kó ń kálukú wa náà kó ṣiṣẹ́ iṣẹ́ tá a sì ń ṣe yìí ẹja ṣe lọ́nà tí ó tọ́ àti lè tó yẹ ní kí òṣìṣẹ́ ìjọba kó má ṣiṣẹ́ rẹ o ṣùgbọ́n ẹja ṣe lọ́nà àtọ́tọ́ àti lè tó yẹ ngbẹ̀yìn náà bá rí fọ́nrán tẹ́ ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ kọ́kọ́ tún béèrè lẹ́ẹ̀mejì pé ṣé kinní yìí sì tọ̀nà báyìí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja polówó ọjà náà bá a bá tẹ ka ìpolówó ọjà yóò lágbá pọ̀rọ̀ lẹ́yìn ẹ kú kalẹ̀.
1: rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè bẹ́tẹ́lì ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójú korojú àkòrí total deliverance from the power of darkness ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn Efesu orí kẹfà ẹsẹ̀ kejìlá àkókò àdúrà lójoojúmọ́ 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. ìṣọ́ òru 11 p.m. to 3 a.m. níbo lórí òkè bẹ́tẹ́lì wà ẹ wọ Adébáyọ̀ ìdí ayọ̀ rẹ̀ ẹ̀sọ̀ ní ìkọjá ìyànàbáre díẹ̀ aláàdọ́rin alóǹgìdí ayọ̀ rẹ̀ ròd ìbàdàn wá gba ìtúsílẹ̀ tirẹ̀ lójú korojú 28th church anniversary september 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge nìbàdàn ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́ wòlíì gideon tanimọ̀ wo èṣùpọ̀pọ̀ jp olùgbàlejò pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742 ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí àdúrà ń gbà lórí òkè bẹ́tẹ́lì.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Mo tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ìjáhùn wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmílẹ́ka ètò ìlera bí. Gbọ́mi Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀dásílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà àjọ NBT fọwọ́sí pẹ̀lú kí ló wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ́sà ti fọmọyọ nínú ìdánwò jáàmbù sòsé ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 marks le pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, kò béwu dé. ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò mi tó jẹ́ diploma bíi community health extension workers, CHIW, health technician, pharmacy technician. Bákan náà o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi junior community health extension workers, JCHIW. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní plot 29 Ọlọ́rungbèjà street, Jègèdè Olúńlọ́yọ̀ Amúlòkó road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣètò ìlera ló jẹ wọ́n lógún.
6: Golden Chance Lotto.
7: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣe tán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pìyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán. Golden Chance Lotto Morning Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira independent gift. O lè tán láìmọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand, kiosk tàbí ṣọ́ọ̀bù wa gbogbo. O lè tá lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grand for you. Òfin àti ìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lóní àìrínà òní báwa lọ́dún òmìnira.
8: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ̀yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ.

0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: Wait!
3: Aww. My love, what happened?
2: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are they? Washing machine car, will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding.
4: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
3: CDK?
4: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
2: So all those things don't already dey house?
4: Abba, since last month.
2: Pastor, continue the wedding.
5: Walk on down, together.
4: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
5: CDK, pay small, live BB.
6: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀ǹgbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, Australia, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
8: Ọlọ́run àfòsítẹ́lì Ayọ̀ Délé Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Mama Wòlí Obìnrin Mẹ́rì Alárápẹ́, Prophet Mayo Wáfẹ̀ Yíjì, Pastor Emi Adéọ̀sán, Evangelist Dr. Bọ́sí Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sí Adéwùmí, pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́. Àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀. Ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀. Ọjọ́ Friday ni press night, àkòrí ni Olúwa Wọlé wá sàn. Ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church, ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi Street End, Molete, Nìbàdàn 081-3501-0191. Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára. Ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
9: Lagilu FM 96.7.
10: Ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́ńlẹ̀ yìí tẹ́ sì ń gbọ́ wa. Akinye káàbọ̀ láti ẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún, òdìdẹ̀ rẹ̀ ń tẹ̀síwájú, atọpẹpẹ ń balẹ̀ bàgẹ̀. Ó yà ìṣẹ̀lẹ̀ kan wáyé lónìí nílùú Ìbàdàn tí ìbá fa họ́ùhọ́ù, ṣùgbọ́n akíkábíyèsí olùbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ̀bẹ́ náà la sì kí olóyè Sunday Igbòho wọ́n kópa tó ṣe takuntakun. Bá a ṣe sọ síwájú, a ní kí iléeṣẹ́ ọlọ́pàá ó má ṣiṣẹ́ o. Ń bàánà ọ̀dà ẹja ṣe ẹ̀yìn náà wá wo fọ́nrán yìí ẹ̀rọ kọ̀ tí wọ́n gbé wá ẹ wọ aṣọ tí wọ́n wọ̀ lákòókò tí oníkálukú ń káyà sókè pé ètò ààbò rí bákan bákan ọ̀yà rilwan bá ń gbé fọ́nrán ọ̀hún sí jẹ́ láǹfààní àti lo ọ́dí òrẹ́ o ẹ̀rì kìíní ọ̀hún báyìí tún láti bẹ̀rẹ̀ báyìí gbé láti bẹ̀rẹ̀ gbé padà láti bẹ̀rẹ̀ báyìí ọ̀yà rilwan bá ń gbé fọ́nrán ọ̀hún sí
9: kìnàpàá ni pé àwọn kò lọ sẹ́ni wí ẹ̀
10: ọkùnrin tí wọ́n ń pè ní tani ọlọ́run ni wọ́n pínì mọ́lẹ̀ yìí o mi ò rí bí ọlọ́pàá ti ń bá yàn án wọ̀dì
9: wọ́n ti
10: wọ́n mẹ́
9: kìnàpàá ni o kìnàpàá ni o wọ́n sọ ọlọ́pàá kìnàpàá ni o láyé
10: ni wọ́n má ṣe àrẹ́sì o ń tà ń sọ kọ́nu o ṣùgbọ́n ṣé lànà yìí sì tọ̀nà báyìí
9: ẹ sọ ọlọ́pàá sẹ́ láyé kìnàpàá ni wọ́n sọ ọlọ́pàá o gbogbo ayé ẹran o
10: ọkọ̀ tí wọ́n gbé wá kò ní nọ́mbà
9: wọn
10: wà fully kitted wọ́n wá mẹ́mọ̀ àti
9: àwọn bandits ni o àwọn bandits ni o àwọn bandits ni o
10: mi ò rírú eléyìí rí o
9: ẹran bọ wọn ti fẹ pala lọlọrun ó lọ́jọ́ ìpàdé ọlọ́run ọlọ́pàá ló pera wọn.
10: ẹ̀rí bọ́ ṣe ń gbéra wọn yílẹ̀ ọlọ́pàá ń gbé
9: àbẹ́ẹ̀
10: wa ọmọ nàìjíríà mo la tún wá já sí báyìí nítorí ọlọ́run àbẹ́ẹ̀rí bọ́ ṣe kira wọn mọ́lẹ̀ ọlọ́pàá kan ni wọ́n jọ ń bára wọn ni wọ́n ń kì mọ́lẹ̀ yìí o.
9: wọ́n ti fẹ́ pàdé ọlọ́run o lélẹ̀ wọ́n kò mọ̀ dání kidnapper gbogbo wọn.
10: àbẹ́ẹ̀rí bọ́ ṣe ń mẹ̀múlẹ̀ lẹ̀ ni.
9: kidnapper ni wọn kò mọ̀ dání.
10: yẹlẹ ma pọmọ lẹyìn
9: ma pọmọ ma so
10: àbẹ́ẹ̀rí
9: ni kidnapper ni wọn ọlọ́pàá ló pera wọn wọn kò mọ̀ dání kidnapper ni wọn wọn ti fẹ́ pa o ọlọ́run fẹ́ pa wọn.
10: ní ẹ bá pàdé lẹ́yìn ta
9: sọlọ́pàá
10: lèyìn ó pè
9: báyìí
10: wọ́n sì nípínlẹ̀ kwara ni wọ́n ti wá
9: sebolo pasi ma selele
10: lẹ́ẹ̀rí bọ́ sí jọ mẹ́mọ̀ mọ́ra wọn ni
9: ama
10: ìtọ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ bọ́ sí orí kínní
9: sebolo pasi ma selele
10: ọlágbà àpọ̀ abẹ́ẹ̀rí bọ́ sí jọ mẹ́mọ̀ ni bọ̀bọ́ tọwọ́ bíláàkì tọwọ́ jìn ọlọ́pàá ló wọ́n ní ọlọ́pàá lòun náà o òun ni wọ́n jọ wá mẹ́mọ̀ àtẹlòmíì ìlú tó lọ bá tó ní ìjòyè ṣé bọ́lọ́pàá ṣe máa ń ṣe àrẹ́sì tún rèé tún lélẹ́yìí ni láti ìpínlẹ̀ kwara wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ ní kọ́lọ́pàá máa ṣiṣẹ́
9: o
10: ṣùgbọ́n ṣé lànà yìí náà ó tọ̀nà báyìí
9: kidnapper ni wọn ti fẹ́ pa o kidnapper ni wọn.
10: láàrin ìlú
9: kidnapper ni wọn. kidnapper ni wọn.
10: ọkọ̀ white tán gbé wá kò ní nọ́mbà tí ń tẹ́ẹ̀dì ni bọ́ọ̀sì.
9: láyé
10: àwọn tí wọ́n wá wọn wà fully kitted nínú aṣọ ọlọ́pàá
9: mo
10: ètò ìṣọ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ kwara.
9: ọlọ́pàá ni pera wọn kidnapper ni wọn wọ́n ti fẹ́ pa gbọ́dọ̀ o. ọlọ́pàá ni pera wọn kidnapper ni wọn bandits ni o.
10: ta ló wá gúnyán fún yín tó ní tọbẹ̀ ọ̀ṣọ́ ní báyìí.
9: ẹran bọ wọn tí wọ́n ti fẹ́ pa lọ́lọ́run ọlọ́pàá ni pera wọn. ọlọ́pàá o bandits ni wọn ti fẹ́ pa o.
11: kékeré ẹ kò mú wa.
9: kidnapper ni wọn wẹ̀ sọ́lọ́pàá wọ́n ti fẹ́ pàtàkì ọlọ́run o lè lè wọ́n kò mọ̀ dání kidnapper gbogbo wọn ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀ mọ̀ bọ̀ nílẹ̀ ta ọlọ́run ẹ̀ mọ̀ bọ̀ kidnapper ni wọn kò mọ̀ dání
10: ẹyin tọ rí kan Facebook tẹ wo fọnran yi a so pe ile ise olopa won le se arrest o nta n we kono nta n so ni wi pe se bi won se se yi ti en to pere ni olopa ati civilian ti won jo wa memo ti won yira omo nu ebe yin na nwo bobo ti o wo black yi to wo shirt black long sleeve yi te nwo yi oto ni ti awon to jo yira omo le ni bi enu gate lo kan o e oto tinu awon yin o tapa bi to wo long sleeve black to wo jean blue yi olopa ni won ni won ni o pe ara eti e na o na jo memo ati en to je civil gege bi alaye ta si gbo won ni arakunrin ti won pe ni tani olohun ye pe o se fọran kan lori aye lu jara pe sam soro kan ti o tona to gege bi alaye ta won ti oro soju e ti won se fun wa ha si ni ki olopa o ma sise lona to ba ofin mi toto atele to ye sugbon ta fe fayo nbe loni pe se lana ti won gba wa se yi sotona fọran mi nbe to je pe ti aye ba gba wa to je pe oloye sunday gbowo nilo ati lo be a se gbon pe kabiyesi olubada ti le ibadan kabiyesi o awon na pe pe e ma daro gbodo gbodiyan sile nbadan o e fomo yi ile ibe ni oloye sunday gbowo ti pe commissioner fun ilese olopa gege bi fọran ohun se jade won wa ni a lati ipinle kwara nle si wa bile nse be se nse yi ko ta so olopa lorun yin e gbe moto olopa dani oko te gbe dani white bus ko ni number tin teddy gbogbo e ilu to lo ba to ni joye se ti e ti ko we sarakunrin yi pe a fe ri o lago wa ma bo ngba ti e se pe ati pe se ti ko we si ti o wa bo ba ri be ja ri evidence we te ko si gege bi oniroyin alanfani ati bere ko wa to di pe egberufe igbese te gbe ye lakoko te si gbe eyan lara wa te n gbo wa alanfani ati si oju opo sile lati je ki omo Nigeria ko da si ka to wa lo sada won ti won ji gbe sugbon to lohun ti ni ki awon na o gba itu sile eleyi ti won se yi e dakun se isele yi se otona bo ti tona to hello
11: eya kankan pe
10: baba e ma kuro le
11: e mi ti se se
10: o ko yan ati bi te ti nsoro
11: ko mi ni Joseph Ogunle lati Akuro
10: oya
11: adupe fun Sunday go nkan ti emi ba kan se ni se ri moto ka gbo wa ye ibi ta ti log o ye ka da lo so moto ye ni
10: iro ko jungle justice le fe so un a le gbaro e laye lori radio se gbo hello hello e ti wole o kini ohun lagba apo e si ti wole alanfani ati ba yin gbe o hello oya e kuro le
12: wa ko sina ni pe sa won olopa e ti gba si lodo awon olopa pe ni oyo ki won to sise to ba gba se ese nla ni ke yen ri si tare America mo olopa mo di mu pe lodo America ni to du awon dada
10: sugbon se won ti kokoko kowe si pe a fe ri o ti o ni down
12: Ah,
10: le gars, ṣe ẹ ma ti lọ o ṣe n gbọ mi ṣe wọn sì lè wá bẹẹ náà tí wọn gbọkọ tí ò ní symbolize pé lè ṣe ọlọpàá ni wọn lamẹríkà bẹẹ náà.
12: Àwọn ọlọ́pàá tó ti ń wọ máàkì lamẹríkà.
10: Ok.
12: Àwọn ọlọ́pàá ń lo mọ́ sí i.
10: Ṣé àgbọ̀yìn dáadáa o. Hello.
12: Tọ́lọ́pàá wá fẹ́ ṣe
10: ẹ.
12: Ṣé bá ti gbà ṣe fẹ́ bọ́tọ́ rí ti ni kò sí láwọn ẹ̀sìn olè gbà ṣe
10: wọn.
12: Ṣé bá ti lọ tọ́lọ́ nípa lídì àkẹ́kọ̀ọ́ àti ẹ̀jú wọn àti
10: ìṣòwò.
12: Torí pé ẹgbẹ́ fẹ́ lọ bá náà, wọ́n ti wá diẹ òkè bó olóṣè ń ṣe bó olóṣè ń rìn tí òbí ní bọ́ máa wọn lọ.
10: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun wọ́n ti clear rẹ̀ báwọn ọmọ di pé hello.
13: Arìbí Kọ́lá.
10: Bàbá.
13: Ọ̀nà ìbàjẹ́ fún ilẹ̀ kan sí Alábá bá fi jì láti ojú olómi Akẹ́dẹ̀mí ni. Èmi ó bẹ̀ ni èmi ó ròyìn ẹ bá wa ṣèwádìí lórí ẹ̀ torí pé àwọn tí mo rí pé mi sábà wọṣọ ni àwọn sáàsì. Tòdìye oríṣiríṣi ọkọ̀ tó bá wù sáàsì làwọn lè gbé lọ ibi tí wọ́n lọ. Ṣé kèdí ẹsẹ̀ pé tí wọ́n bá wá dùn wọ́n wá jọ máa mẹ̀mú àkò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀lẹ́ wo bí wọ́n ṣe jọ ń jà torí kí ni ẹ bá tọ́ ẹ bá wa ṣèwádìí lórí ẹ̀ ká gbọ́ àbọ̀ ọjọ́ mẹ́jọ.
10: Ọ̀dà
13: ọlọ́run ló jọba jẹ
10: alágbàdo. Ẹṣeun iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ fún wa lábọ̀ o ṣán gbàṣẹ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Tọ̀yọ́ torí nu fọ́nrán tí olóyè Sunday Igbòho ti ń pọ̀ gáàgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wọ́n fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé àṣẹ kankan wá láti bè kankan ṣùgbọ́n àní sọ̀rọ̀ lórí wọ́n wí wọ́n pé à ń retí àbọ̀ látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Hello.
14: Hello sir.
10: Ó kọyìn àti ibi tí ẹ ti ń pè ẹ ṣeun.
14: Ẹ̀sìn ìsàlẹ̀ àtàwọn kan láti ìtàgbà kí àwọn.
10: Ohun yìí tutù pọ̀ lónìí.
14: Adúpẹ́ fọlọ.
10: Ọ̀dà ọ̀yà.
14: Ṣé ẹ rí èmi ò tiẹ̀ mọ ìdí tó kàn já sí pé wẹ́ ta lọ lọ́wọ́n àti àwọn ará Kwara àmọ́ tọ́jọ́ dàpọ̀. Tó já sí pé gbogbo ọ̀rọ̀ kékeré báyìí láti Kwara yìí náà ni ẹ lọ gbé ta lọ lọ́wọ́ wá. Tó wọn kàn wọlé ẹni ọdún náà àmọ́ gbọ́yọ̀ ti gbàṣẹ lọ́wọ́ ọlọ́pàá
10: ìpínlẹ̀ Ọ̀yọ́.
14: Àmọ́ gbọ́yọ̀ ti gbàṣẹ o ṣùgbọ́n kinní yìí ó ti pọ̀ jù kí ló le tó bẹ̀ yẹn. Ẹ̀ṣẹ̀ olóṣẹ̀ gbogbo ẹ̀ náà lákún fọ́ lò lórí social media. Bóyá lórí ọ̀rọ̀ pé wọ́n ta síra wọn kan náà náà ni gbogbo anything báyìí ẹ lọ gbé wá. Tó ló wá jogun nípa wọn fìyà jìyàn ọjọ́ ń yíra wọn báyìí. Táwọn ọlọ́pàá gan pọnra wọn lébẹ̀ yẹn. Ṣé wọ́n fun ní ẹ̀rọ ọfun ní notice gòkè o wọ́n ń pè é níbi báyìí o. Ọlọ́run aṣàánú iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bọ́ ẹ sọ o.
10: Ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí. Gbogbo àwọn àjọ ṣiṣẹ́ òun papọ̀ báyìí á ti ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Káwọn náà bọ́ ta bọ́ǹbọ́ kí wọ́n ṣàlàyé fọmọ Nàìjíríà báyìí kà sá o báyìí kàwòdì. Torí àgbọ̀dọ̀ máa bá a lọ báyìí ní pápápá. Ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ tó sì jẹ́ pé àwọn tí ń rìn àjò jẹ́jẹ́ ara wọn tí wọ́n ń lọ lójú ọ̀nà làwọn kinní tún wọ́n tún dá wọn lójú ọ̀nà o. Inú igbó tí wọ́n sì kó wọn lọ. Ẹjẹ́ àti ẹ̀kọ́kọ́ ṣe dánsáàkì fún iléeṣẹ́ ológun Nàìjíríà. Wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nípa bí wọ́n ṣe láǹfààní àti gbà wọ́n lẹ̀. Ọmọ bíi ọmọ ọdún mẹ́rin sí bíi ọmọ ọdún márùn-ún sí mẹ́fà náà ń bẹ láàrin wọn. Ọmọ obìnrin àwọn ọmọ tiẹ̀tiẹ̀ wọ́n ti ẹ̀jọ́ wọn bọ̀ tí nígbà tí wọ́n gbà wọ́n lẹ̀ tán àwọn ọmọ wọn ní thank you. Ó fojúwe náà nǹkan tí ò yẹ kó fojúwe ná. Ọya rílùwà bá ń gbé fọ́nrán yìí ó sì pàápàá ọjọ́ òun rebi àná òun sì ń rebi àtiwọ̀. Ọya o gbé fọ́nrán òun sì já sí láǹfààní ọmọ yìí mọ̀ sẹ́ pọ̀ ọlágbà pọ̀. Ọya rílùwà bá ń gbé fọ́nrán yìí ó sì pàápàá
15: ọjọ́ òun rebi àná
10: ọjọ́ òun rebi
15: àná.
10: Ẹ̀wò tó kún wọn lọ inú omi náà tó lọ
15: ẹ̀wò
10: tó kún wọn lọ.
15: Sorry madam. Is he your daughter? Look at this small girl.
10: Wọ́n ṣe gbanú odò yìí.
16: May we go?
15: No. Okay. If you should know me.
16: Okay,
15: let's go up there.
16: Okay, sir.
15: Sorry, madam.
10: Akele ṣe ológun Nàìjíríà o. Olorun ma fun mi se.
15: Sorry.
17: Thank you. Good evening.
15: Thank God for the life.
10: Ah. Awon vigilante. Awon de nile gbogbo won patapata nla ki o.
15: Those three are seeing her the activity. There are those that.
10: Omi ohun fe o fe mu yan lese.
15: Since yesterday. You can see the woman. Sorry madam. Is it your daughter?
10: Aja to le lekun to bo ni o.
15: Look at this small girl.
16: May we go?
15: No.
16: Okay.
15: These people should know me.
16: Okay,
15: let's go up there. Sorry, madam.
10: One travel, you. I'm a belong by the band travel.
15: Thank God for the life.
10: Ayi ta n gbo wa lori ikanni Facebook te si n wo wa abe ri bi toro gbe ri bi odo gbe kunde baye mo Nigeria ah be ba se pe yo ba je le se omo ologun Nigeria ta won osise eleto abo ta ni o wonu odo yi lo re gba yan nle abe ri nu odo ti won ko won si ni ha to Olorun abi oloke baba da soro Nigeria gbogbo awon to si je ari je ndi madaru to je pe bi nkan se ndaru yi la won se nyo to oba to ni seria lowo wa da seria re na fun won tori won mo bi eyan o se ma ni inu didun ninu lasigbo to mo ni keje re nla koja Oba tin da seria yo si da seria fun kaloku Abi on ta wi won ye Eje n tun fin yo na kin fit la pa de kan A soro nipa DNA yin to ba ta te ba gbo ibere eto yi Eje n kokko yan fun yin die tori yo lagba po ilu Ibadan o mi jigijigi o Be ba bi mo lo hospital bayi Ke se gbogbo hospital e dakun Iya omo gan ko hun gan bere pe se DNA omo yi o le ma jomo ti e gan a soro nipa pe yawo tin o lo re gbo mo ba fosun bayi o iyun ara oto ni ati yawo ati yawo ati baba ni won je victim bayi ke si se nikan ke se meji ha eyan ara leye si wure eyan ara odede yi e si wure eyan ara agbegbe yi e si se dada ojo won tin re bi ana orun sin re bi ati wo ise iwade ti bere ngo ba dijo mejo esun le pade mi lori ikanni keji lojo bo thursday kini owo taruku lala ah omo eda adama hewo odiso afi gunle bi igba ti ebo ba fenu oko te gunle eyin te share lori ikanni facebook mo dupe lowo yin eseun Elanfani ati wa lojo abameta Saturday boye ni complain kankan boye nikan je yin lowo ni o en ja se gba nkan ka bele ta ti e so tan yi na ta ti menu ba tan daada peke wu pa omo yi ori ah oju re se wa ri ba kojo mi daada ke ge filami nkankan olagba po ago mesan lojo Saturday ila ma dayan lohun Esi le pe mi leyin eto 0703626 8688 Boye ina fe darapo meto ye lona kan tabi keje 0703626 8688 0703626 8688 bi ba pe bi n ba lanfani ati gbe ohun na ni WhatsApp number ele fi oro sowo se mi lori whatsapp n si da yin lohun leyo soka na ne e ma wa jogun poju tori ro ti ma n fi oro sowo opo to oroke fun toni o oniyan seun olobe seun eyin te si ba wa fi fe ko ni rush na adupe lowo yin a ma be obe ni besu atele si ati benawo an lo loni a tun pada wa njo mejo e ba de amade baye la ne de ba nle seun ari bi kola na njo giri osa na gori ele feju toto e seun

0: náà la kórí ẹ. Ẹni tó ṣẹ̀dá yí àtọ̀rú tí ẹ ò lè ṣòro ṣe wájú ẹ. Ọmọ mi jáde láṣẹlẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ náà di yanu má bọ̀. Òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà. Orí rẹ ló ti fẹ́ ṣe yanu ní Wednesday ọ̀sẹ̀ yìí o. Látàgo mẹ́sàn-án sí mọ́kànlá. 9 AM to 11 AM. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí ẹ̀dẹ̀ rájọ́ gbóhùn àdúrà sókè kí yanu fara. Lábẹ́ ìfàmì ìròyìn ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Nígbà tí Prophet Dr. P.F. Kalabi máa ma ṣiṣẹ́ ìránṣẹ́. Nínú ìjọgọ́ Fire Church International Quarter 19. Dr. Oladosun Adédàpọ̀ Amfẹ́lẹ́lẹ̀ Bello Street Ìbàdàn.
1: Jésù yìí gan-an a tún ṣe wọn náà.
2: Ògo ni Fọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù mo gbàdúrà fún yín wípé bí alẹ́ òní ti ń lẹ lọ ìrànlọ́wọ́ aláìlè èèyàn máa dìde oorun ayọ̀lẹ́ máa sùn ẹ ní tojú orun dójú ikú ẹ ò dẹ̀ ní lála bẹ̀rẹ̀ sàn. Ògo ni Fọlọ́run lókè ọ̀run. Mọ́mí èmi ọmọ yín wòlíì àti àlùfáà tí gbogbo ènìyàn mọ̀ sí Prophet Dr. P.F. Talabi láti iléeṣẹ́ ìránṣẹ́ God Fine Yard mo kí yín pé ní agbára Ọlọ́run ilẹ̀ tó máa mọ́ lọ́la ilẹ̀ àánú ni. Ògo ni Fọlọ́run lókè ọ̀run. Ohun tá a fi gbára wa níyànjú òun la ó rí nínú ìwé Isaiah orí 15:17 Isaiah chapter 54:15-17. Kí yè sí ní kíkó ara wọn jọ wọn kó ara wọn jọ ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ mi ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ yóò ṣubú nítorí rẹ. Ẹsẹ̀ 17 nínú ìwé Isaiah 54:17 kò sóhun ìjà tí a ṣe sí ọ tí yóò pa ọ lára àti gbogbo ahọ́n tó dìde sí ọ ní ìdájọ́ ni a ó dá lẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ mi ló wọ́n ti wá ní olúwa wé. Ẹ gbọ́ sà kíyè sí ní kíkó àwọn jọ wọn kó ara wọn jọ ta ló kó ara wọn jọ lórí ayé ẹ ta ló kó ara wọn jọ lórí iṣẹ ẹ ta ló kó ara wọn jọ lórí ọmọ ẹ. Ọlọ́run kò fi ara ná tí wọn ká ẹnikẹ́ni tó bá kó ara wọn jọ lòdì sí ìṣeré rẹ ẹni tó kó ara wọn jọ láti ṣe ọ níbi láti gbẹ̀mí lára ẹ. Ọlọ́run sọ pé ní kíkó ara wọn jọ wọn kó ara wọn jọ ní dítìtẹ̀ wọn á dìtẹ̀ oníṣùgbọ́n kì í ṣe nípa tiẹ̀ ìyẹn ni pé ohun tí wọn bá ṣe Ọlọ́run máa yí dànù ìmọ̀ àwọn tó kóra wọn jọ lòdì sí ọmọ rẹ olúwa kó yí ìmọ̀ wọn sọnù ìmọ̀ àwọn tó kóra wọn jọ lórí iṣẹ́ rẹ olúwa kó sọ ìmọ̀ wọn di asán ní kíkó ara wọn jọ wọn ò kó ara wọn jọ ṣùgbọ́n kì í ṣe nípa tiẹ̀ àti pàápàá gbogbo ahọ́n tó bá dìde sí ọ a ó dá lẹ́bi kò sọ ìjà olóró tá a ṣe sí ọ tí ó pa lára irinṣẹ́ àwọn ọ̀tá rẹ lórí ayé ẹ kó sọ agbára nù irinṣẹ́ wọn kó já wọn kulẹ̀ oògùn àti àkálábàdúrà òdì àbẹ́là tíra tí àwọn ọ̀tá rẹ gbẹ́kẹ̀lé pé wọ́n fi bá ọ jagun kò sọ ìjà olóró tá a ṣe sí ọ tí ó pa ọ lára gbogbo ahọ́n tó dìde sí ọ nídàájọ́ la ó dá lẹ́bi kò sọ ìjà tí a ṣe sí mi o tí yóò pa mí lára olúwa ń bẹ lẹ́yìn mi bí akọni ẹlẹ́rù olúwa ń bẹ lẹ́yìn mi yìí ó ràn mí lọ́wọ́ olúwa ń bẹ lẹ́yìn mi bí akọni ẹlẹ́rù kò sọ ìjà tí a ṣe sí mi o tí yóò pa mí lára olúwa ń bẹ lẹ́yìn rẹ bí akọni ẹlẹ́rù

0: kúrò.
1: Jésù kúrò níbẹ̀.
0: Ó sì lọ sí agbègbè Tire àti Sidioni.
1: Ó lọ sí agbègbè kan tí wọ́n ń pè ní Tire àti Sidioni. Yes.
0: Sì wo.
1: Wọ́n ní ẹ kíyèsí.
0: Obìnrin kan ra Kedani ti ẹkùn náà wá.
1: Obìnrin kan jáde láti ẹkùn náà wá.
0: Ó sì kígbe pé.
1: Ó kígbe pé.
0: Olúwa.
1: Olúwa.
0: Ìwọ ọmọ Dáfídì.
1: Ọmọ Dáfídì.
0: Sàánú fún mi.
1: Sàánú èmi náà.
0: Ọmọbìnrin mi ni ẹ̀mí èṣù ń dá lóró gidigidi.
1: Mo ní ọmọ kan tí wọ́n ń dá lóró ní ọ̀la gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń pọ́n lójú pátápátá lájọ gbàdúrà. Ká tó bọ́ sínú ìpàdé àwọn youth convention wa bẹ̀rẹ̀ ní on the 27 ìyẹn ní ọjọ́ Thursday. Gbogbo àwọn youth wa láti 13 to 40 lájọ wà ní Jesus City. Bọ̀ kí n tó sọ yẹn. Nínú ìsípayá mo ti rí gbogbo ẹni tí bá ń bẹ ní abẹ́ ìdálóró. Màá fún yín lápẹẹrẹ obìnrin kan tí wọ́n ń dálóró. Bí irú teléyìí ní alẹ́ yìí. Màá gbé sókè màá ní kájọ lọ sínú church kájọ ohun tí ó ṣẹlẹ̀. Bọ̀ kí n tó sọ yẹn gbogbo ẹyin tẹ́ ń wò mí káàkiri. Ẹ bá ń ṣe à program ní ìgbà mẹ́sàn-án. Ayé gbọdọ̀ san ọ́ ni. Ọdẹkùnlé Epaphras lórí Facebook lórí TikTok lórí YouTube tàbí kẹ́ ẹ lọ sí lágelú ẹ lọ wojú mi live. Ọmọbìnrin mi lè sun oya yes.
0: Ọmọbìnrin mi ni ẹ̀mí òsùn dá lóró gidigidi.
1: Jésù ń dá lóró gidi gan.
0: Ṣùgbọ́n kò dá lóhun ọ̀rọ̀ kan.
1: Jésù ọ̀sọ́ nǹkan kan o Jésù ń wò báyìí ni. Àfi bí ìgbà téèyàn bíi Dundu United nǹkan ń wò báyìí ni.
0: Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá.
1: Wọ́n wá lọ bá Jésù.
0: Wọ́n bẹ̀.
1: Wọ́n bẹ Jésù kí wọ́n ní.
0: Wípé ràn lọ kúrò.
1: Báwa lélẹ̀ ìpò ń bí ń dà wà láàmú nù sáfíìsì.
0: Nítorí tó ń kígbe tọ̀ wá lẹ́yìn.
1: Kígbe tẹ̀lé wá lẹ́yìn.
0: Ṣùgbọ́n ó dà ń wípé.
1: Jésù wá dá wọn lóhùn.
0: A kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù.
1: Bó bìnrin yẹn ṣe ń kígbe tí ń sunkún tí ń fẹ́ dákú. Jésù wá sọ fún onímọ̀wùlẹ̀ parẹ́. Wọn ò rán mi sí ọ. A rán mi sí ọ. Àwọn tí wọ́n rán mi sí mọ̀ dá wọn mọ̀. Kí lobìnrin yẹn wá sọ.
0: Nígbà náà ni ó wá.
1: Obìnrin yẹn wá
0: wá. Ó sì tẹríba fún.
1: Ó jẹ́ ń tu
0: wípé.
1: Pé
0: Olúwa.
1: Olúwa.
0: Ràn mí lọ́wọ́.
1: Ràn mí lọ́wọ́.
0: Ṣùgbọ́n ó dáhùn.
1: Ó sì dáhùn.
0: Ó wípé.
1: Ó wípé.
0: Kò tọ́ kí á mú oúnjẹ àwọn ọmọ. Yes. Kí a fi fún ajá.
1: Kò ní dá ká fóúnjẹ ọmọ. Ká fi fún ajá. Ibi tí wàhálà wà ni. Òfin kéèyàn dá Jésù mọ̀. Òfin kó dọmọ lọ́wọ́ ẹ̀. Ìkan nínú àwọn orin ìwé orin wa sọ pé ẹyin ẹrù ẹṣẹ ẹṣọra yin dọmọ lọwọ kristi ìjésù ìdí tá a fi ní odọmọ ò ní kí wọn mọ bá fóúnjẹ rẹ fajá gbogbo àdúrà tó fẹ gbà láyé ẹyin ọmọ ọlọrun ìjọ jẹ mọ gbogbo tó ń tọrọ oúnjẹ ọmọ lásán ni o lè mọ dààmú kó o fẹ dákú lórí òkè ẹmí ẹ lè mọ fẹ bọ nínú àwẹ tó bá ṣe pọ ọdọmọ kan dọmọ. Níwájú ẹ ìyà tí ń jẹ ni tí ò bá dá Jésù mọ̀ ìyà tí ń jẹ ń ò kéré sá ó ní àní fóúnjẹ ọmọ fún ajá bọ obìnrin yẹn gbọ́n o ẹ wo ohun tó ń sáré sọ.
0: Ó sì wípé.
1: Ó wá wípé.
0: Bẹ́ẹ̀ ni Olúwa.
1: Mo mọ̀ pàjá ni mí.
0: Àwọn ajá máa jẹ nínú ẹ̀rùn tí ó ti orí tábìlì Olúwa bọ́ sílẹ̀.
1: Ọ̀tán the highest in tí wọ́n lè fún ajá sá kò ju ẹ̀rùn lọ. Òun ló fi jẹ́ wípé a lè jọra. Àfọjọ́ tó bá dá Jésù Olúwa mọ̀. Ẹnìkan ní kí lẹ̀ ń kọ́ mi yìí. Mò ń sọ fún ọ pé òfin àkọ́kọ́ ni pé dá Jésù mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Kí wọ́n yé fóúnjẹ ọmọ kí wọ́n yé gbé fájá mọ́. Ẹ ṣe tẹ́wọ́ oúnjẹ tó tọ́ sí mi máa gbé fájá. Oúnjẹ tó tọ́ sọ́mọ máa gbé fájá jẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí. Mo wá mọ̀ lead àwọn èèyàn lọ sínú Kristi lánàá màá tuntun ṣe lónìí so ṣetán láti dọmọ so ṣetán láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà ọjọ́ tó bá dàmọ̀ ìyàtọ̀ bẹ̀rẹ̀ and number one lásán nìyẹn nínú ojú òpó nínú òfin tí mo jáde ọgbà mímọ Jésù because kò sí nǹkan méjì tó fẹ́ forúkọ Jésù yẹn ṣe ju kó fi gba tó fẹ́ lọ John chapter 15 bíbélì sọ nǹkan ní John 15:7 Ìwé John chapter 15 ẹbá ń wo verse 7.
0: Bí ẹ̀yin bá ń gbé inú mi.
1: Ẹni tí bá ń gbé inú mi.
0: Tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín.
1: Òun ló fi jẹ́ pé ẹ rí pé mi ò tí mọ̀ pé àdúrà kankan lálẹ́ yín ń pè àdúrà nù testimony tí mo fẹ́ gbé. Now bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín.
0: Ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́.
1: Ẹ béèrè ń tẹ́ ẹ bá fẹ́.
0: A ó sì ṣe fún yín.
1: A ó ṣe fún yín. Ẹ wá gbọ́ nǹkan o. Bí ẹ̀yin bá ń gbé inú mi, ẹni tó mọ Jésù tó fayé ẹ̀ fún. Tó gbà dunjú tó sì tọ́rọ̀ sí ń gbénú ẹ̀ tó sọ pé kí wọ́n wí bẹ́lòmíì bá débi àdúrà yóò kí àdúrà mọ́lẹ̀ yọ́ lẹ̀bẹ̀.

0: na e ba npada sodo ya yi aye o
1: jade oju ara
0: mi le oju ara yin
1: e mi le sunkun eje ni ka mo kan ri kan se hun nkan ti mo ko se
2: ni won sun eje
0: tota re ba lo sun eje won faye han ni bo oro yen ti poju oro yen ti poju omo merin awon eto ti dagba mama to bi lo mo nko ni bo lo wa
1: won ni le bo wa la won je
0: seyin le mu wa e ma bo e ba fun ni kini
1: omi 77 ati holy communion
0: le gbe
1: pa ma won kan wa ba mi la ron ti so fun mi tele pe nkan ba isele so mo mi na ki lo ri te mo na church te gbe won lo won ni church ta mo nlo la won gbe won lo ta n kan mo gbadura pa le pe ko mo wa si church wa o se da ro je mo mo se wa ba mi nu pe ki mo gba won kini to yo sa awon mo to ku lorun mo titi yo si omo ele e bo lo wa won lo wa titi mo le lo gbe wa sa si gbo mi 77 jade ni ati holy communion mo se lo fun omo yen a fi pa lara fun mi ka won na mo lo mo se lo won dey se program church ba come on lo won ba won workers ni church o je jo saturday mo ni come on lo won ba won workers nbe mo ni kan kan gbe yipo ile anu kan bu yepere kan mo bu bo le ka fi we gosu gba won na wa taku si bibe won wa le njo yen ati ere ti re ti won ari ti ta fi sun awa fi wa si church sunday awa ba won church
0: gba ti o bi di sunday
1: o ti lo
0: ohun re ti fa
1: ohun yen o hu gidi o wa o nga enu te gan gan ti run bi ta won yen
0: gbogbo ẹni tó lọ́wọ́ lórí ọ̀rọ̀ wọ ọmọbìnrin ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹyẹ gbogbo ẹni tó jẹ àwọn ọmọ rẹ tí n bá jẹ́ wòlíì ọlọ́run nítòótọ́ àdàbí tí n bá fi nǹkan mí mọ́ jésù ẹ yọ kọ̀ọ̀kan báyìí lọmọ wọ̀ mọ́ yọ gbogbo ẹni tó hàn lè mọ̀ kí wọ́n yọ sọnù ẹgbẹ́ ọmọ yẹn wa mo bí ọmọ igun pẹpẹ lónìí kìnú ẹ̀yà juda èèyàn lè já ọmọ gbà lọ́wọ́ rẹ ẹnikẹ́ni tó bá lóun tó fẹ́ mú ìwọ náà tàbí tó lóun fẹ́ dá ọ lóró báyìí lolúwa wí kọkàndínú yọ kí ló pe léyìí fcba fcba wàáyé wàáyé wàáyé wàáyé mo rú ọ ní agbára ẹ fún mi ní àná tí wọn yọ kan fcba fcba sí wọ́n pa odidi mẹ́rin gbogbo ẹni tó pa ọ́ lọ́mọ fún òtún jẹ́ èèyàn mọ́ àtàwọn àti gbogbo ọmọ wọn bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n àrùn dànù ibi pẹpẹ mo ti sọ amaya labade shantakahala
3: olùfẹ́ ayé ò ní pa ọ́ lọ́mọ ayé ò ní pa ọ́ lọ́kọ̀ ayé ò ní pa ọ́ láyà inú studio làwa sì wà ń bì mọ̀ mú bẹ́ẹ̀ ń kú o ẹnìkan ní sétan rẹ ti wá tán náà nìyẹn ṣé fíìmù ayé obìnrin ti wá lọ bẹ́ẹ̀ wọ́n pa ọmọ mẹ́rin gbé kinní kan ń bẹ tí bíbélì sọ ó ní ọdún tí esu jẹ ni òun ọlọ́run yóò dá padà ní ìlọ́po méjì sẹ́rí ẹni tá à ń sọ yìí ó wà lórí facebook ó ń bẹ lórí youtube ó lè lọ wò lórí ọdẹkùnlé epafra youtube ọba ń bẹ ó rọ ọmọ tí wọ́n ń pè ní fcba náà ń bẹ ẹ̀mí olúwa ní àṣẹ nǹkan kan ní ọ̀la àwọn ọmọ sì wà nú ọlídé ẹ mú àwọn ọmọ yín dání náà bẹ́ẹ̀ bá ń bọ̀ nínú service ìjọ jẹ́ mọ̀ pé 2 hour 2.5 hour service lásán ni tá a bá ti débẹ̀ ní 8 láti wúrò dé wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀ wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì kẹ́ tó dé gbági ago mejo abo ni si alakoko titi 11:30 yin o lo si 12 o peju niyan elekeji o bere ni 4 ka to wonu convention awon omo ni ojo isele isele gbogbo nta se loni ite ngbo lowo bayi October 26, 2025 igba to di August 23rd iyen ni ijeta obirin yen padade engineer e ba ngbe si e ba npe momo e ba to na mic si lenu ki lo wa so
0: bibeli ni won lo lati bikan de ibikan lati orilede kan de ibomi
3: oni apo tu aye ka wo pa tu aye obirin yen
2: oruko mi ni Olatunbosun Ronke emi ni wa fun testimony ti mo lose omo merin in last year
0: eni suro eni suro eyin te mo tan mo n pada bo Jesu Oluwa wa obirin lo jade ni odun kan seyin o bi omo marun aye pa mi lo nbe eto wa je the last one oni egbe lo yi won fe pa ile ina ni o mo wa mu lo sori pepe eyo kan to ku re ti won tun wona bi won se pa mo wa gbe anointing oil mo ni eleyi oni ku ajagba ku lowo iku owowo awon merin ni won pa tele ra won ewa wo ore
4: how are you
0: FC ba
4: how are you
5: FIFA
0: see your team mukama kabarada aje npase gbogbo to so nu o ya gba nke pada e se bai olorun ipe yi o se ore o FC ba re o e joko na October 2025 August 2026 be si won lenu
2: mo dupa lowo Olorun laye ti o so mi di agan ale mo sele pe gba ti mo loyun ti mo ba nlo mi o le mi o ti loyun ru oyun bayi ri ti mo ba nlo mi o ni le da duro ti mo ba rin mo sa ma se mi ma wa inconvenience ya so gba ti yo wa n to time ati bi mo so fo Olorun mo sa nu mi Olorun odiji sa nu mi second chance so gba ti mommy wa nlo si church awon awon jo seje fun pe omo iko ni le da omo ebi ko ni le se kini kan ki n se ra pada mo so fun pe pastor to so pe ki n se ra pada o gangan ni di ra pada fun ra
0: aya
2: báwo tó ní kí n ṣe ra padà kó ní ìdìra padà fún wọn àìpẹ èlò náà ní kí n ṣe ló rà padà wọn mú wa ní 19,000 mo ní ẹ bá ń fi rè olùbọ ẹ kí n máa jẹ mo ní ká máa fi rè olùbọ kí n máa jẹ mo ṣe máa mú mi máa kí n máa ẹnìbẹ tí n bá lọ kí n lọ tẹlẹtì máa gbọ mi 7-7 sábíyá mo á so mi 7-7 sọ́dọ̀ ọmọ gan mo ti sọ́dọ̀ ọmọ rẹ jì so gba tí wọn fẹ bí mọ òróró 7-7 tó kù òróró yẹn ò pọ̀ mọ mo á fi sínú ẹrọ ọmọ lọ sí ibi tí mo ti fẹ bí mọ mo ti mú ńbẹ bọ díẹ ló kù gba tó wá kú kí n bí mọ mo ti dọ hospital ti pẹ mo ṣáà ń bleedi mi ò wọmọ ò tí ì wà mo ń bleed débi pé ìyá yẹn ṣáà wojú mi pé ṣé ìyẹn pé nǹkan kan fẹ ṣẹlẹ ìyá yẹn náà tún wá jẹ pẹ tó wà náà ìyá mi wá sọ fún mi pé àwọn bọ́ síta ń sìn àwọn rí mi èmi kọ́yìn sá àwọn wá ń dáná mo ní ìyẹn ó ní kò ń ṣe mi máa bí ọmọ ilé mo ṣe lọ mú òróró yẹn mo wá mú kò wá kù nǹkan kan mo wá mú ìka tó láàsì mo wá kìbọ nù ike òróró yẹn mo wá kìbọ ojú ara mo wá gbogbo nǹkan tó ń dáwọ ọmọ ìdúró ọlọ́run òjì bá mi jábọ́ ẹ̀jẹ̀ dídì kan ó dẹ̀ jábọ́ sí ibibẹ̀.
0: yáyáyáyá
2: mo ṣáà bí ọmọ yẹn láyọ̀ tàlà
0: kí ọlọ́run ẹ bí nǹkan yín
2: bẹ́ẹ̀ ni
0: mama yìí ti bí ọmọ márùn tẹ́lẹ̀ wọ́n pa lákọ̀ọ́kọ́ the same àìsàn tó pa lákọ̀ọ́kọ́ lọ pa ẹlẹ́ẹ̀kejì lọ pa ẹlẹ́ẹ̀kẹta kí lẹ ní máa ṣẹlẹ̀ sí wọn.
2: ọrùn wọn máa wú
0: ọrùn wọn á wú ni
2: a máa rùn láàyè.
0: wọ́n tún wá ṣe bẹ́ẹ̀ sí FC báyìí náà ibẹ̀ ni màmá kan mi ọmọ bọ̀yá bẹ́ẹ̀ nu church ló ti sọ pé kí wọ́n máa bọ̀ wọ́n wá gbé wá ohun gan ti ń lọ tẹ́lẹ̀ màmá ìsun bíi wọ́n dúró bíi títí tó di àárọ̀ ọjọ́ kejì. ohun rẹ̀ o ọmọ mi ló gbé wá yìí ọdún tí èsù jẹ
3: o nu won olohun yo ba yin da pada fun yin ni ilopo meji
4: so wa tan bayi e wo jesu mo dagan
3: jesu yi ma dara pupo o dara o lewa jesu yi ma dara pupo o dara ki lo ko mo yin eleyi
2: oluwa tobi loba oluwa de mi lade
4: oluwa pada de yin lade eh epsiba olohun pada de mo mi e lade
3: menu le be bisi
2: meji okunrin meji
4: le festival ko je merin
3: merin won gba loyin e fe pada ni merin
2: o
3: dase
2: ah mi jesu
3: e fun ya 100,000 kere lugo aye o ri bi gbogbo nkan se pa lolo ni on the 23rd ni ojo Sunday ni yawo yen wole kan le sinu church to wa share testimony o mo pada bi mi aye won wine aye e pada engineer e kan je ngba ipe eyo kan to roda be npojo ti lo mo nwoju time bi tabi meji
5: hello hello
3: e ti mo number tele ni
5: bene bene ijoba okoko ni ijoba lori ijo yin o
3: ami ami o
5: eni dewe eyin nu se eyin si oluwa o
3: ami ami eyin no ni dewe
5: oruko mi ni ami jesu
3: nbo le ti npe gan
5: ola ya amedi lati ikoyi
3: ikoyi ti bombe o se ko abi ti
5: legbe legbe losun
3: ni jesus city
5: bene
3: ah o ti dara fun yin baba inu mi dun lati gbo voice yin e wa ba mi nwe ma lola
5: yes sir
3: e wa ba mi nwe ma lola
5: yes sir
3: e je ngba ko eyo kan si hello the caller hello the caller
6: hello
3: eyin okay e kale oh won owu le je npe number la le
6: hello sir.
3: Eka lemo. Yo dara fun yin.
6: Eka ami sir.
3: Eka lembo le tin pe mi ma.
6: O pe ira ti agbeni sir.
3: Agbeni ni lu Ibadan bi. Ola ni emi Oluwa ni emu gbo awon mo yin bo o. Ojo kan teyan ba yo le fun adua. Ola loju
6: ani.
3: Ko poju o. Ki won to waye eyan pada seyin.
6: Baba mi o mi se rare.
3: Eh, lagbara Olorun e ni rare laye. Olohun ni gba ki o to so yin ko fi yin sesin. In Jesus name.
6: Oni pe le je oju.
3: Ipe ni ja oju ki emi mimo ko fowo kan yin lale yi.
6: Amen.
3: E mo ma fi number kan sita. Ma ni ke pe ma wa ni e mo se nkan laaro laaro. E je ngbe kan si. Engineer. E je ngbe kan si. Hello the caller. Kale mi gbo bi te tin pe mi e le daddy de won ti ge ese yin kan oda ibo le ngbe
6: ni ori ta challenge
3: challenge ninu agbaje nbi oda e wo na ba se foju kan ra ki lo ko yin toyin idowu mo ko le bayan e ba nko le toyin idowu a foju kan ra e pada jade a di etese ku pelu agbara olohun o faye oni bayin e mo je ngba ipe kankan mo ojo ti lo lati iworodu ni e ti wo moto to nlo si gbagi titun elefe sokale ni wema e bere church olorun ojiji ni bi garage yen isele nsele ni ju awon eyan gbo nkan kan leti le ni mewa nsele be nikan ba ni ah kilo de ta awon eyan pe bi ti mu church iwo mo tin de ba awon eyan omo tin won la koja keyin obi mo marun ki won si mo jele yoko kan won si je merin nbe ah agbara buku awon agbara to yan so pe awon ofe awon ofe mu omi eje la awon fe mu awon ofe je eran odidi eyan da won fe je ah mama e ko kan ba yen mo gbadua fun awon omo re e ba n pe number pastor tosin e je wo pe number yen soke 081 35 48 48 38 38 53 oni oro mi pada ja so pe aye mi pada tun ladun ibanu je mi igba kan erin lo pada tun ja si iya ye pada wa tun yije ona pada layo gbogbo awon me ni o pada layo gbogbo eyin ti business yin wo mi to mi mu mo lo e pada dide le kan na idunu atayo ko subulu yin e pe number yen e ja won bi 250 in kankan be ti ma mo mo so pe ki won fi fa won 250 mo ti so latojo monday e pe sinu le ni ewo mo gbadua fun le ise lagelu solution ati yesfm e ma po si e ni wale lai lai awon atuko ire bayin

ẹni bá ti sun kẹ tètè jí wọn o ẹ sọ fún alára o pogun.

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public.
0: The Saudi government has fixed
1: 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agent, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026. To book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-67-383-369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
2: Karaoke jí pẹpẹ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó

0: 6. Ìsọjú ọlọ́jọ́ márùn la fi ṣíde. Látọjọ́ Monday, August 31st. Prophet Olúfẹ́mi Òní. Mama Wòlíì obìnrin bẹ̀rẹ̀ alára pé. Prophet Mayo Wáfẹ̀yíjì. Pastor Emi Adéọ̀sán. Evangelist Dr. Bosi Adéwà. Evangelist Kendi Akinwale. Lady Evangelist Bosi Adéwùmí. Pẹ̀lú àwọn ọmọ David Brothers. Ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò. Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́. Àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé. Aago mẹ́jọ láàárọ̀. Àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́. Ọjọ́ Thursday, ọjọ́ kẹta oṣù kẹsàn-án. Láago mẹ́wàá òwúrọ̀. Ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́. Pẹ̀lú ètò ìlera máa wáyé. Níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀. Ọjọ́ Friday ni press night. Àkòrí ni Olúwa wọlé wá sàn. Ọjọ́ Sunday, September 6 gẹ́gẹ́ la ṣe kágbá. Nínú ìjọ Christ Apostolic Church. Ibùdó ìyanu District Headquarter. Tó wà ní Mọlúsì Street End. Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn. 081-3501-0191. Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára. Ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́. Lórúkọ Jésù.
1: Cherish PR Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Cherish PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherish PR Eye Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherish PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Cherish Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 0701-022-55
1: ojúlọ bára kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve. Jàdùlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited. Ẹ̀sìn ìyá káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
4: Oluye jíjẹ́ ọ̀lẹ́ wa tún ṣe bí ọba.
5: So, kò sẹ́ni tí ò ní kú tá ló kó bá bari ò ní dìgbòrò bàbá olóyè Alábí Ògúndépò àlùjẹ̀mú oníjàlámì àwòrán ṣàṣà nínú oníjàlá bàbá ti dágbére fáyé pó dìgbò ń ṣe inú àwọn táwa wo àwòkọ́ṣe wọn ó ní bàbá Alábí Ògúndépò wà gbogbo àwọn ohun tá a gbà á lẹ̀ lẹ́nu wọn láìpẹ́ láì jìnà a gbọ̀ lórí afẹ́fẹ́ tó láì dúró ìnà pẹnu Dixon ìtúná ọmọ Alájà ibo la bá ọ̀rọ̀ ògbórí ẹ̀fàdé o.
6: Oyewusi Mulakeyo Akinsawe Adedeji tó jẹ́ bàbá tèmi àgbà Oyèbọ́dé àti Akinọlá
7: igun
6: méje yẹn náà ni
7: wọ́n wá jẹ́ pé igun kan bá jẹ
6: igun mi ò gbà igun kan bá jẹ igun mi ò gbà ṣùgbọ́n ní ìsìn èmi ni mọ́gàjì ẹlẹ́ẹ̀kọkànlá
7: ẹlẹ́ẹ̀kọkànlá
6: àròlé kọkànlá
7: ẹlẹ́yìn bẹ́ẹ̀ ṣe wà ẹ́ tó ẹ wà pẹ̀lú pé ní àpèrè bàbá yìí o kò ní ohun yín o bàbá yín ti lóko ńbàdàn ohunkan náà ò sì ní parẹ́ ẹ̀yin náà ẹ wà gbóyè délé ẹ bá wọn kájọ ọ̀bàdàn ẹ jẹ́ wọn á béèrè nǹkan kan ẹ má bínú ẹ rí i pé tí ó yí ẹ̀yin náà sí ni lásìkò tí a wà tí kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn his imperial majesty ọba Senator Rashidi Adewolu Ladoja
6: Arusa wa o
7: kabiyesi o ti won koroju si o na ni wipe ka fi ni je magaji ka ma lo ta lo nle ka fi ni je baale ka ma gba lo nile tabi ko je pe magaji tabi baale tabi oloye olubadan gan ni o ton ma sponsor awon ajagun baale kabiyesi koroju si den temi na si ma wipe eye na e ma ti je n pe boye koroju si o ile melo e ti ta ile di magaji o te lo daula pe emi magaji ogori e fan lo ni
6: e pe idalu se lu ki ba temi fe je magaji oba olakunleyin owo labi olakunleyin
7: ka bi si o
6: ona ba fi oriji o
7: tabi o
6: awon ni won fun mi ni ewe abe won ni mo ti je magaji ini ti no wa ninu ewo ti won ka fun wa pe ile tan baba wa ba ti ta tabi ton ba boyan a leto lati gba pada tabi lati lo tun leta inu mi dadun pe ngbati oba baba wa kabiyesi ta na je oba senator Rashid Adewolu Ladoja Arusa wa
7: kabiyesi o
6: mata won na je ana mo lokun kudun n pe ogba awon magaji ti n je ni abe won okun ti awon na n tenu mo fun won ni a je pe o ti di ewo ibadan fun gbogbo magaji ti ba n je lati je pe boya ile tan baba won ba ti ta tabi ti won boyan lasiko ti won lati so pe eyin to fe challenge lati lo gba pada o ti de ewo nile ibadan awa ni o de gbodo jọwọ ewo emi o mi nbe nikankan ta ilẹ kankan o
7: tẹ ba yan talẹ bibi pe enikan so pe egbalẹ baba ohun
6: rara o
7: anti baba yan fun le nko
6: anti baba wa fun le
7: se ma gba bi pe a bi compensation
6: anti baba wa fun le won si ojuse won gege bi pe won gba wa pe awa ni oluwa won
7: olori oko
6: olori oko won won mu sakole wa lododo anti o gbe ko orile ewe se oka kii se meji
7: se isakole si tan wa ni
6: o wa se n gba wọn ba gbe po wa lọdun isakole naa wọn gbe wa
7: ile ikọ pe
6: ẹ mọ pe lọ ami ato jẹ pe owo ni wọn mu wa tabi ẹwọn ẹgbọn mi ti wọn mu wa ba wa ni agboole gẹgẹ bi pe awọn ni a fi si ori
7: ẹ ṣeun imọran wo lẹfun awọn akẹgbẹ yin tori emi ma awọn kan o ọlọrun si ni wọn kódà mọmọ olóyè olùbàdàn kan ti ń ṣe alátìlẹyìn fún àwọn ajagunbalẹ ìmọràn wo lẹ fẹ fún wọn láti fi lè fọwọsowọpọ pẹlú kábíyèsí tá a fi ní máa pa àwọn àjòjì tí bá ń fẹ ṣe nǹkan rí ńbàdàn àti ìbàdàn gan fúnrara rẹ tá a fi ní máa pa wọn lẹkún ẹ fún wọn mọràn
6: ìmọràn tí máa fún
7: wọn ṣe lórí ibalẹ lẹfún mọràn
6: ìmọràn tí máa fún wọn
7: torí tí a gan le ju ti
6: mọgàjì lo fi baalẹ soko
7: bẹẹni
6: ṣùgbọn baalẹ ni wọn ń pè ní ojú tó lé ojú tó
7: kọ wọn èjé magaji ọmọ ní ti ń lọ
6: wọn èjé tí wọn gàjì ó ma bí magaji bá tiẹ jẹ nìkan tó ní discipline pé gẹgẹ bí ìkìlọ tó ti gbọ nílé ọba ṣùgbọn àwọn baalẹ ní àtọjọ pé pẹlú ọkànjọ tó wà lójú wọn wọn máa dàṣẹ pa ní oko
7: bẹẹni
6: ìmọràn tẹmí ọgbà náà ni pé gẹgẹ bí ìdádùn òṣèlú àti mọ pé n tá a fẹ ìbàdàn ni pé ká talẹ kan fi èèyàn méjì tàbí pé ká gbalẹ onílẹ mo ka sọ di tiwa nígbà tá a ti mọ pé n tá a fẹ ìbàdàn ni gbogbo àwọn tí bá ń ṣerú ẹ mo rọ wọn kí wọn lọ fi ìwé agbẹjẹmọ kí wọn fi mọ ọwọ kí wọn dẹ fi ọwọ ọmọ wọn kí wọn fi bọ sọ kí wọn mọ dàn lu ẹwù ní àṣà torí pé olùbàdàn wa tá a ní nísìnyí wọn ti ní ẹni mọgàjì tàbí baálẹ tí irú ẹ bá tún ṣẹlẹ sí àwọn ò gba ẹlẹkẹ táwọn fún torí pé ọba ló nílẹkẹ.
7: Nígbàjì ewé àti kábíyèsí gan tí wọn ò fi lórí àpèlè ojú mi báyìí ẹni a fi gbàlẹkẹ lọrùn mọgàjì méjì lọjà àbá lẹyìn tèmi fi lè sọ wípé itọ́ bá lè mú kábíyèsí ṣe bẹ́ẹ̀ nígbà àwọn ètí ìkórí àpè.
8: rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti ń rú lọ́wọ́. lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́rò olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total Deliverance from the Power of Darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́rò 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adé Báyọ̀ Ìdí Ayùn Rẹ̀. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin Along Ìdí Ayùn Rẹ̀ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary September 13 ní Olú Ìyá Ìjọ wa Lóríta Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gídíónì Tanímọ̀ wò Èṣù Pòpo JP olùgbàlejò. Pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ọ̀rọ̀ alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
9: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
10: It's about to go down.
11: Wait! Aww.
12: My love, what happened?
11: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
12: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
11: So all those things don't already dey house?
12: Abba, since last month.
11: Ah, Pastor, continue the wedding.
13: Walk on that, come together.
12: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
13: CD Care. Pay small, small. Live big, big.
14: Are you seeking quality healthcare education and a rewarding career in health sector? Then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no UTME? No problem. Apply for professional diploma programs in Community Health Extension Workers CHIO, Health Technician, Pharmacy Technician. We also offer professional certificates in Junior Community Health Extension Workers JCHIO. Visit us today at Plot 29 Olorun Gbeja Street, Degede Olunloyo, Amuloko Road, Ibadan. Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.
15: Ẹni tí mo tún yà lórí ọmọ, mo jèrè ọmọ.
16: Gbogbo àgbà mo tún yá ká lọ fàdúrà ìgbàpadà fáwọn ìsọ ayọ̀ wa nínú ìpàdé ẹlẹ́.

ẹ̀mí olórun tún ṣe tán lọ́dún láti gba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máa yọ̀wọ́ àjàyí tolú ìbítóyè okùnrọ̀lá kẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹrẹ olúfẹ́

0: Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Nigeria celebrates independence, make you too join Body Take Celebrate. As you play Golden Globe Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm all and you fit stake multiple times, because the more way you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dilemma. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users, oh, play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will be.
1: Obale bagẹ̀ owole pẹ̀lú steez ìtàkì ògùnkùn bíi àwọn bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
2: Ètò wọn ètí ìdọba ní ìsìn ẹ ń bá ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀ wípé tó ẹ tójú wá.
3: Ìfọ́ ń jẹ lóyún.
2: So adúpẹ́ fún Ọlọ́run ọba ojú òní ti wá a mọ̀ rí yín bá bàbá mọ́gàjì ilé
3: Ajayi
2: Ọlọ́sùndé ògbórí ẹlẹ́fọ̀n sáfìlàfìlà. Ṣé ń tó àfẹ́ fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ kí gbogbo mọ́gàjì ti bá ń gbọ́ mi kí wọ́n máa gbọ́ mi. Baálẹ̀ ti bá ń gbọ́ mi kí wọ́n máa gbọ́ mi. Kábíyèsí ní kí kálukú ọlọ́lé wọn kí wọ́n lọ ṣàtúnṣe ìgbẹ́jọ́ wọn. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
3: Bẹ́ẹ̀ni.
2: Sẹ́yìn ti ṣàtúnṣe ìgbẹ́jọ́.
3: Ẹ rí pé ibi tá a wà yìí ìgbẹ́jọ́ ti Ajayi Ògbúrẹ́fọ̀ inú ibẹ̀ náà lẹ wà yìí. Ká mẹ́ẹ̀ tí ì sọ ọ̀rọ̀ jáde gan ẹ rí pé ó ṣe yẹ kó rí lórí. Ẹ rí pé inú ọ̀rọ̀ tí Kábíyèsí ń sọ ni pé gbogbo ẹni tí yóò bá jẹ mọ́gàjì nísìn wọn gbọ́dọ̀ ní ìgbẹ́jọ́ wọ́n sì tún gbọ́dọ̀ ní yàrá tá a sọ pé tiwọn ni nínú ìgbẹ́jọ́ kó tó di pé Olúbàdàn ń fún wọn ní ewé. Ẹ rí pé ibi tá a wà yìí ìgbẹ́jọ́ ìṣẹ̀ǹbáyé ni
2: àtẹ̀yẹ́báyé
3: òun ni ó sì tún gbòde mu dìbà tó ṣe ń sọ̀rọ̀
2: yìí
3: àpẹẹrẹ pé ọwọ́ òkú òní inú ìgbẹ́jọ́ Ajayi Ògbúrí ẹlẹ́fọ̀n sáfìlàfìlà.
2: So táwọn kan ó máa retí pé kí n béèrè lọ́yẹ́ torí mo mọ̀ pé àwọn kan ó máa béèrè. A bá ń sọ ọ̀rọ̀ nípa Ajayi Ọlọ́sùndé Ògbúrí ẹlẹ́fọ̀n sáfìlàfìlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín gan-an ṣe fẹnu ara yín sọ ẹni tí ìjì gbé lọ tọ́lọ́ gbágbára wa ni ó sì fi agbára rẹ̀ dábìrà ń bàdàn. Gbogbo irú àwọn nǹkan tẹ́ni ń lò èmi mọ̀ wípé kì í ṣe tá a lè lọ kó sójú odò ìsàlẹ̀ ọ̀dọ́ yín yìí níbo ni ilé agbára bàbá yín wà.
3: Ilé agbára wà lágbolé.
2: Ó sì wà abẹ́ ti
3: ó sì wà dì sí
2: abẹ́ ti
3: ìrọ̀ àwọn tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀rọ ọlọ́gbọ́ báyìí.
2: Ṣebí kò sógun mọ́.
3: N kò sógun mọ́ ṣùgbọ́n àwọn èèyàn wá láti ìlú Òyìnbó láti oríṣiríṣi ìlú láti wá wo àwọn agbára yẹn.
2: Kẹ́ wọ́n ń wo kẹ́ lágbára ti ń bẹ̀ ń bẹ̀ tẹ́ wọ́n.
3: Agbára pọ̀ eyín rí wà ń bẹ̀ ọ̀pọ̀n fọ́ wà ń bẹ̀ ìjà tí bàbá wa fi jagun bí mo ṣe ga tó ìdà yẹn ga tó mi. Ó wà ń bẹ̀ bàbá wa ní ìran bàbá wa ní aṣọ kan wọ́n ń pè ní aṣọ gọ̀gọ̀wú tí bàbá Tógun bá díjú
2: tán. Gọ̀gọ̀wú.
3: Tí bàbá Tógun bá díjú tán tí bàbá wa bá taṣọ yẹn gbẹ̀yàn mílíọ̀nù bá wà lẹ́yìn aṣọ yẹn tó bá ń yìnbọn kó wọ́n mọ iye máa ń sìn gàn kò ní jáde sókè kejì. Ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan pé.
2: Ṣé ẹ sì ti ẹ̀yin náà ti tẹ́sì ẹ̀ wò.
3: Ó sì ra sí aṣọ
2: tó tẹ́ ká àgbàgbà ti kúrò lálẹ́.
3: Ó sì wà dáhùn tù lọ́dọọdún ó ní tá à ń ṣe é sí.
2: Bí kíni.
3: Ẹja sì ní ọlẹ́.
4: Adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ pẹ́ ọ̀sà. Ìtàn Ajayi Ògbórí ẹ̀fọ̀n sáfìlàfìlà. Òun náà láti gbọ́ látẹnu mọ́gàjì hùn ó lójú ẹni tí ọdún gbangba sùn lọ́yẹ́ tí ọ̀bọ̀ ta ti o ma so itan bi magaji se so yi eyin na edide e wa so tan le yin so ibi ta ri mo lale ire arojo musulukun e pe mi sori 080 3821 5909 sha ko ne fo ko fori sogi aja kan o si ne jin ko jin mo lo ngbo lese ogurugba logun akawo lo ko mi ara ye ma jin wa na ni ra ni ra oda o ra o la sun oko kan la ja ni dimu ajibiri o da ro

0: oni ki la ki bani tanran la le foro lo eni oni kalu ka to si enle nbe mo kin ni ti le toko adaye ba le to yi o eni ti o si si onigbowo re awon na ni oloye ewe nje igi adubi agbefagori te ti won je otu oluawo le ibadan awon na to ni magaji ile oluoje awon ni si onigbowo eto yi be ba wa nbo lati ri won adugbo oke ofa baba asale nbadan ibe ni won wa lati oje ibi eleni ni e ti lo gun okada tabi maruwa bo si je moto ti lo si oke ofa baba asale e so kale ni bi church kan ti nbe nbe e ti ri akomo na wa legbe church un loke re kere ewe nje igi adubi agbefagori ite namba ile le pe won si 080-33-260-141 080-33-260-141 esi le lo 080-53-45-9223 bẹ́yìn náà bá ní nkankan tàbí èkejì tẹ́ fẹ́ bí wọ́n irú ayé wo là á gbé ọ̀nà wo là á tọ̀ iṣẹ́ wo là á ṣe tá a fi ń mókè èèyàn a máa béèrè èèyàn tó bá sọ pé ọ̀sáyé onítọ̀hún ti kú wọn ò tí ì gbé sí ni mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà o ẹ̀yin òbí wa pàápàá tẹ́ ẹ ní ọmọbìnrin àtàwọn ọmọkùnrin tí wọ́n ti tójú bọ́ ẹ sì mọ̀ pé bọ́ mi kéé bá tọ́kọ́ ní àfúnlọ́kọ́ bọ́ mi kéé bá tàdá àfúnládá láyé ìjọhún fúnra wọn ní àwọn lásìkò yìí ẹ wá máa kìlọ̀ fáwọn ọmọ yín àgàgà tó bá jóbin àìranjú mówó ẹni ọ bá níbi tó níran ńlá fẹ́ o kọ́mọ bá wàá di pé yóò jájó yàn lójú ìdí rèé tí mo fẹ́ sọ̀rọ̀ ọmọbìnrin kan tí wọ́n ń pè ní blessing àwọn òbí blessing wọ́n ràn lé ẹ̀kọ́ ọ kàwé ó sì débi fáfitì sí lẹ́yìn tó jáde yunifásitì ọmọbìnrin yìí ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ tá a wí yìí ọ̀rẹ́kùnrin rẹ̀ àìmọye ìgbà rẹ̀ ni mo wà á lọ tó jẹ́ pé wọ́n fẹ́ràn ara wọn dé góńgó àmọ́ gbòdíjọ́ kan ọmọbìnrin tá a pè ní blessing ó tún wá boyfriend ẹ̀ lọ bí ìṣe rẹ̀ ńgbà tó débẹ̀ wọ́n ti ra wọn lálejò ẹ̀yin náà mọ̀ bọ́kùnrin àtobìnrin bá wà nínú ilé gbogbo ntọ́ yẹn wọ́n ṣe gẹ́gẹ́ bí olólùfẹ́ síra wọn wọ́n ṣe blessing padà lé o lẹ́yìn tí blessing padà lé nǹkan kan ṣẹlẹ̀ ayé tótó ayé àkàmọ̀rà kí ló ṣẹlẹ̀ sí blessing gbogbo ẹ̀ lẹ́ẹ̀ láǹfààní àti gbọ́ lónìí ni kò ní dọ̀la ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ padà wọ́n sọ fún wa pé blessing délé nǹkan kan ṣẹlẹ̀ àti jókòó dì níra àti nàró dì níra àti bẹ̀rẹ̀ ò ṣeéṣe kódà lọ́ba di pé bí ó ṣe ga gbígbé ni irú èwo rèé abiyamọ o mo sì di pé ẹ kò mọ rèé wọ́n lọ ilé ìwòsàn tó lóko ṣùgbọ́n gbogbo ògbìyànjú wọn pàbó lọ́jà sí o irú kí leléyìí ńgbọ̀ pẹ́ lẹ́nìkan sọ fún wa pé pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń kọ tẹ̀ ń rà bó tẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹ̀ ń rí owó rà torí pé ọmọ èèyàn ńlá kan ni nílùú àbújá wọ́n gbé kó ń bẹ̀ wọ́n ní kí wọ́n gbé lọ ilé ìjọsìn wọ́n tó bẹ̀rẹ̀ àbẹ́mèrè ni àbí ẹlẹ́gbẹ́ kan ni àbí kinní kan ni kí wọ́n ṣe gbá kí wọ́n ṣàwo ibi tí wọ́n tó gbé lọ kò ní kókó ibẹ̀ lẹ́nìkan tó wá jàgbàlagbà ńbẹ̀ tó jẹ́ bí olórí eléyìí ò lọ́wọ́ wo sàkún ọ̀rọ̀ wípé ayé tá a mọ̀ wáyé ayé ẹyin gẹdẹ mọ̀ ni oríṣiríṣi ọ̀nà ni a ti ń tọrọ ọmọ ẹlòmíì àtọrọ ọmọ lọ́wọ́ òòṣà ẹlòmíì a ní nkankan tó jẹ́ tìdílé tí pé bí ọba ti yanjú ẹ̀ àdúrà rè ò lè tètè gbà sàkún tó ń wò ẹ̀ bá fẹsẹ̀ létọ́ o ibẹ̀ ni a ti ronú kan bàbá olóyè ewé ń jẹ́ àdùbí agbéfagori ìtẹ́ wípé ìlú ìbàdàn lọ wà ó sì tó jẹ́ mọ́gàjí ilé olóòjé èèyàn ńlá tó lóko tí wọ́n bẹ̀rù ó kọni ẹ ṣe jẹ́ káwọn kọ́kọ́ ti ẹ̀ pé ná báwọn ọba ti ẹ̀ gbé lọ ṣé ìbùkúkú ti ṣayé dẹ̀rọ̀ wọn ké sí olóyè ewé ń jẹ́ àdùbí agbéfagori ìtẹ́ báyìí kàṣá báyìí kàwòdì nígbò ni àwọn fẹ́ gbé wá ó ní bóun ni ti ń ṣe báyìí ní ṣe báyìí ní ṣe ìgbà tí ó ṣàlàyé tán bàbá ní ẹ jẹ́ káwọn ó béèrè lọ́wọ́ ọfa kí ló kọ rẹ̀ kí ló kọ yẹ́ ẹ̀ wọ́n béèrè wọ́n sì sọ tí wọn ó ṣe gbogbo ètùtù tí wọn ó ṣe pátá wọ́n sọ iye tí ọ̀nà wọn ibẹ̀ ni a ti bèrè yìí pé gbàwo ni káwọn wá bàbá ní kò pọn dandan kó òun ó fojú kàn án o torí pé kò síbi tí afẹ́fẹ́ yìí fẹ́ dé si afefe oni fe komo kangi okola koda ko je ilu ebo lowa ba tegun adua ati gbogbo ntan ba se to ba ti re ba pri lo longoji ntin se yo fi lorun lele won sa deun yo owo awon eleyun won fowo ranse si an ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti alawon o se bi an tin se e ti won o gbe lo diesu atadua repete ti won se be ni ya gbogbo re sori aworan foran video won si send e send to gbe se fun won eleyin un wo leyin to wo adua to se re eje ajogbo
1: e si gan ni sir be ni mo ri gbogbo awon nkan e e se olorun a ma fun ise o ron ni pada leyin yo e se gan ni mo dupe o emi na le send e sa won ti won ise e se gan ni mo dupe o olorun a ma fun ise o o da sir
0: leyin ti a jo soro tan ti baba yi sadua e won je adubi baba ni ki won mo kan bale wi pe ala tomo nba lamojumo yo ri orisirisi nigbati afefe tutu ba kan eleyun na ri video bo se send e si omo ni bi to wa re gbogbo adua ta se won ni ko mo omo sami bo mo tin gbo lo na nsami kele o to mo omo ilala won lo so pe on ri iya kan to gbe epo pupa wa pe ko won mu epo pupa won si gbe fanu tin ni odo tin fe siun a je wi pe adua ti gba o kele le omo si omo ti o le dide a bere si dide omo ti o le jeun a bere si jeun omo ti o le de e se gbonse a bere si lo jejeje oni bo mo e se ki phone mo le re o to pe won wi pe gbogbo n to hun o le se tele o ti se o oro re lenu baba ti o be ewe nje adubi nse e tun gbo n ti o so lele keji
1: ah e se gan ni mo dupe o dupe o inu mi dun gan tori omo obirin ti o se kini na o ni o nlala loju o lójú aláhùn òun rí tí wọ́n gbé kókó pa wá fóun pé wọ́n á tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á gbé kókó pa àwọn fóun lépo kópa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á rò pé èmi ò jẹ́ mọ túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ níwọ̀n bá òye tèmi wọ́n á rò pé ó dàbí pé wọ́n fún lẹ́rọ̀ nìyẹn àní wọ́n dẹ́ fa fi ìtura tì í ó ní bó ṣe jí báyìí ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé yá irú òun jẹun lọ́wọ́ ń sìn ni ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ ọlọ́run tó ti fún yín ṣe á padà máa fún yín ṣe Ọlọ́run ni dójú tì orúkọ Jésù Ọlọ́run ni dójú tì o ẹ ṣe gan ni o.
0: Ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ewé ńjẹ́ tínú bàbá náà sì ń dùn wípé Ọlọ́run ṣeun bàbá wa ní kò síbi tádùá yìí ti gbà ṣùgbọ́n béèyàn bá tí ì débi tí fáìlì ẹ̀ wà ó ṣeéṣe kádùá ọmọ gbà kété téèyàn bá ti kan bi tí fáìlì rẹ̀ wà bí ìgbà téèyàn ń fẹ́ràn jẹ̀kọ ni kì í ṣe mímọ̀ ṣe tàwọn náà ìgbà tọ́lọ́run ti pé ọ̀dọ̀ tàwọn ni yóò ti rí ìṣẹ́gun àti ìwòsàn lọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run gbàdúrà ọmọbìnrin yìí láti paṣẹ bàbá olóyè ewé ń jẹ́ ìgè àdùbí agbéfágorí ìtẹ́ tí wọ́n jẹ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn bí wọn náà bá wá fẹ́ dọ́dọ̀ wọn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà tàbí mọ́tò òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ àbí ètí ń lòdì ajé àbóríta pinrin ẹ̀yin ẹ sàṣọ̀kalẹ̀ ní bàbá àṣàlẹ̀ ẹ ti rí sáínbọ́ọ̀dù wọn gbàgàdàgbàgàdà ń bẹ̀ olóyè ewé ń jẹ́ ìgè àdùbí agbéfágorí ìtẹ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn jẹ́nẹ́ra ẹ kàn wọ́n la tàbí kẹ́ kúkú pè wọ́n sí 08032 601 41 0032 601 41 at 08053 459223 0053 459223
2: Baba pẹ̀lú àpọ̀ni àkókò wọlé gẹ̀ olúwawo ọ̀tún olúwawo olùbàdàn ọmọ ìlú àkàràn ọkùn o ibi ewé pé ń jẹ dẹ́gbò fìdí tì sí náà ni adékòróyè ìgè àdùbí ń kẹyọ anuma bí ẹyẹ ọkùn o. Ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ́ o. Ọ̀tún olúwawo ilẹ̀ Ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣúlọ nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ̀yìn rí ọjà dẹ́gbà rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òréré ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wọn máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúwawo ilẹ̀ Ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ńbàdàn láti òjí ẹlẹ́rí ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí bẹ̀ tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúwawo ilẹ̀ Ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
3: Lágilu F

0: mọ̀ bàbá onísan mẹ́sàn pẹ̀lú àṣẹ ọlọ́run tí ń bẹ nínú ewé àti egbò pẹ̀lú ìmọ̀ tá a kọ́ lára àwọn baba ńlá wa tá a fi ń ṣe ìwòsàn tí Elédùmarè sì ń gbà fún wa tó bá dé ọ̀dọ̀ wa àbọ̀ ṣèwádìí lórí n tó ṣokùnfà nǹkan tí ń ṣe ọ yìí tó bá jẹ́ o ti lọ ṣàyẹ̀wò tí wọ́n ní kátàràsì ní ṣe ọ ni àbí glaucoma ní ṣe ọ àbí tẹ́rígíọ̀mù ní ṣe ọ tó o ti wá lóògùn náà tí ò lọ àbí wọ́n tiẹ̀ ti lọ ṣe operation ojú ìrí tí ò tí kú ń bẹ̀ náà ṣùgbọ́n ojú rẹ̀ sì là kalẹ̀ omi ń bẹ́ ńbẹ̀ kò tí kú o gbìyànjú dé ọ̀dọ̀ wa táwọn kan bá dé nbì kan àwọn kan ń tún nbì kan ni wá bá èmi alára pé ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn pẹ̀lú gbàgbọ́ rẹ nínú ewé àtegbò àti ọlọ́run tó dáyé àtọ̀run ó sì rí ọ̀nà àbáyọ telephone number mi 08138855308 mo wà ní ìlú ìbàdàn ní agbègbè òkè àdó ní ìyànà lodge ní òkè àdó ní ìlú ìbàdàn tàbí kọ́ máa pe telephone number mi lórí ìṣòro èyíkéyìí tó o bá ti ní.
1: ìlera lọ́rọ̀.
2: kára ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ́dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn ara títa ṣáǹgun kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlègbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ṣàrà ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó máa lè tapá kára ó máa gbọ̀n rìrì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 08138855308 08138855308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Ladilu FM 96.7.
4: Ewé jẹ́ ògún wa. Ká fi wí àtegbò ṣètọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ni jà lágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fira o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí iṣan ni wáyàrá. Bàbá kájú ẹ̀. Peter ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn. Mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọ irú ìtọ́jú táwọn máa fún yín. A kì í rẹ́ fún ọ̀tá lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìróorunsùn, ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ séré-séré. Iṣu apá àti iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Àgàgà àwọn ọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀. Má doní yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Iṣan ni wáyàrá. Iṣu èyí ló gbẹ́jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó dá ogúnlẹ̀. Obìnrin táìsàn ìbálòpọ̀ ti dá nǹkan sí lágọ̀ ara. Kí nǹkan àlejò ó má ṣe dédé. Àbí ká máa wojú Ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè. Iṣan ni wáyàrá. Bàbá kájú ẹ̀.
5: O lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800.
4: Bàbá olóyè, iṣan ni wáyàrá ló pé a ò ní fà iṣan lùgbà.
6: Mo kí gbogbo ibi tí afẹ́fẹ́ kàn ní bá ń fẹ́ dé.
7: Orúkọ iléeṣẹ́ wa náà ni bàbá olóyè ìsẹniwáyà ara tí gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. Ọ́fíìsì wa ò yí padà, a wà níbi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìsẹniwáyà ara máa gbà wá nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà wọ́n láàmú nínú àgọ́ ara rẹ? Yálà ìsan ló ń dè wọ́n ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn. Bóyá wọ́n tẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àfikọ́ fọwọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágọ̀ọ́ ara. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti rìn bùsọ̀ké ní sí bùsọ̀kejì ó ti dìnira fún wọn. Bóyá wọ́n tẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà. Bí bá tó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápa lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló tiẹ̀ wọlé sí wọn lára tí wò mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
8: Ọfà àrùkánà ẹdẹ wà tán máa gbéni káàkiri.
7: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní Lomẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyáàyá mi ní Lomẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyáàyá mi dáhùn sọ̀rọ̀ ó ti lé ní 140 years. Fúnra ẹ̀ ní kò wú bára abẹ́rẹ́. Àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyáàyá mi. Ìwọ wa ti ìpogójì ọdún, o ti ìpọnmọ ogún ọdún, o ti ń lógo. Bóyá ìwọ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹyin ojú rẹ̀ tó pé ó ti ń ṣe àkóbá fún ọ. Lẹ́pẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira, àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn. Bóyá bí kùrukùru ni wọ́n rí, àbí bí wọ́n máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
8: Nígbà míì kòkòrò ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́, a máa fa ìtọ́jú ojú tó pé ojú èèyàn ò ní rìn dáadáa, àbí kí nǹkan ti alé sí ni lójú, tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú, tàbí kí ojú tiẹ̀ ó léwó. Wọ́n lè pè ní cataract lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní tẹ̀rígíọ̀ lọ́la. Báyìí wọ̀ tiẹ̀ ti rí yẹn kan

0: nǹkan ọ̀jọ̀gbọ́n ti torin iṣẹ́ fún ìgbádùn tiyín. Ṣáwọn olórin àsìkò yìí ni ibẹ̀ ń bí. Olórin Gen Z. Ó jẹ́ Fuji, ibẹ̀ ń bí. Bójá Pàlà, ibẹ̀ ń bí. Bójá Wúrèbé, ibẹ̀ ń bí. Tó fi wá mọ orin ìjẹmù kí àgbà gangan fúnra ẹ̀. Eléyìí tí mò ń tẹ̀ sí létí àkópọ̀ orin jùjú gbogbo ẹ̀ mọ́ra wọn ó wọnú ara wọn ripatú àwọn ń pè. Mo lẹ̀ kọ́kọ́ ń jẹ lápá àbí látọwọ́ Most Precious. Lọ́kọ̀ gbogbo àwọn tájọ ṣẹ́ tí ó fi dùn tí gbogbo á kọ́ sí. Jodi Adegberu Amo TP MC TP tó ta lẹ́nu bọ̀ dáapọ̀dà.
1: Ladies and gentlemen,
0: Blue Atosin Edward.
1: Ladies and gentlemen, boys and gentle girls, Ibole.
0: Olùṣọ́ àárín wa nù ni Ifẹ̀mí Sọ́nà ní fọwọ́ ìfọwọ́rawájú orí. Gílẹ̀mí sọ. Ọlálẹ́kan bá ń délé. Elizabeth Jẹ́ẹ́jẹ́. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní Lóyìn Ládùn. Kọ́láwọlé Adéníyí Kọ́ládẹ́sì International ló kọ̀ mí o. Ẹ ṣe ń gbọ́ akẹ́tẹ́kẹ́tẹ́, ẹ má gbàgbé àti máa kí wa lójú òpó Facebook kẹ́ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ sí wa. Pásíkò bá tó. A máa ka rẹ́gísítà yẹn lọ máa máàkì rẹ́gísítà ń bẹ̀. Ẹ wá Lágelú FM 96.7 lójú òpó Facebook.

0: lo wo yin lara bi ba se ra njo lese lese njo wo dere won pe lapa bi lori eto loyin ladun
1: we go dance and shake body o
0: a se ra ngbe body ta ngbe body wonu ara won Eja lo taja no ta ba ti pada de eto yen te waju lorin loloko ojokan ilu loloko ojokan mo ko wa fun yin pelu Kolawole Adeni Koladezi International loyin lado le to eleme ku kale
2: o ba le ba ke o wole pelu steez Gentleman on the body system ogun tarigi akanse bitters e to ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya aja 50 bitters be ti gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ka sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited Esinelida kakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni +3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote
3: ilera loro kala o ji pe ninu ekurere alaafia nikan le da file se aseyori nipa afojusun e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isan fi se buba lara eda mu alara pe online onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo korin o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online onisan mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308
4: Boban Shiobi Ojojo
3: Alara Pi Online
4: Mo Nisan Mesan
3: Ni
4: Okan Si
5: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Màmá Wòlí Obìnrin Mẹ́rì Alárápẹ́ Prophet Mayowa Fèyíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ ni pàdé àdúrà yóò máa wáyé o aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lẹ́tẹ́ nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ẹ ní 2026.
6: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: CDK sọ díẹ̀ díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé rọrùn.
13: Javis Pierre
4: Ikea Foundation lo nlogun tatata wi pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma ra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo Charity Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo ma eto ayewo oju to nlo lowo lowo ni Charity Ikea Foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo kaadi ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale Charity Ikea Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete fona loju popo la fe ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
9: 0701015255
4: ojulo bara oni dindo mo wa lagbari
11: Dr. Scrap Recycle ati tamoto di rorun ba fun gbogbo eyin te fe tamoto ni cash and carry no delay Dr. Scrap o ra lowo yin eyikeyi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyi to ti delay doti ladugo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agbana fun yin tohun ti oko ti nkan kan o se te fe ta ke fi paro oko ke to fi upgrade bo se car truck Boss, trailer, ipo yowu ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 0908301333. 0908301333. 0908301333. Andu

0: ètò yìí pé sí ẹtí mọ̀ pá balagbó adébẹ̀ gangan la mọ̀ fi ṣíde ètò yìí tó sì kó nǹkan tó pọ̀ sínú ẹ mọ́ gbàgbé o para nǹkan tó kó sínú a lọ yí koto fún káàṣì ẹ ṣùgbọ́n ká tó lọ yí koto ẹ gbìyànjú àti kọ́kọ́ lọ ta káàṣì ẹ náà. pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lẹ́ fi ṣeré gédé.
1: òun lọ bá sí òní bẹ̀rẹ̀ èmi wọ́n máa ní òpin.
0: 500 naira nùún ni *347*1004*2#*347*1004*2#*347*1004*2# tàbí lójú òpó website www.cashier.ng lójú òpó website www.cashier.ng lẹ́ẹ̀fì rẹ̀ sí lójú òpó website pẹ̀lú 500 naira bẹ́ẹ̀ bá ti tẹ kóòdù yìí bẹ́ẹ̀ tẹ̀ sórí fóònù yín ẹ wà á dá ẹ̀ tó bá ti yí bìrìbìrìbìrì tó yí ló gbé wá pé orí lágelu òun lẹ ti fẹ́ ta ẹ mú one tẹ bá ti mú one a wá gbé wá bank transfer ussd tẹ bá ti mú bank transfer a send message kan sí yín pé a generate account number kan fún yín account number tó generate fún yín gangan òun lẹ lọ fi ta account number yìí gangan òun lẹ lọ fi ta 40 minutes náà ni ó lò ẹ̀yin nìkan náà lẹ láǹfààní àti lò ẹ lè ràn mọ́ lọ sí pos tàbí kẹ́ ẹni kẹ́yìn kọ́ bá yín ṣowó sí ẹ̀yin nìkan lẹ láǹfààní àti ta bẹ́ẹ̀yìn bá yín ṣowó sí ẹ̀yin náà lẹ táhun torí pé orí fóònù yín lẹ ti ta kóòdù ẹ̀yin nọ́mbà yín sì wọ́n generate account number ń sí orúkọ báǹkì tẹ́ẹ̀sì sí ó ti wà ń bẹ̀. ìgbọ́n tó bá ti ju 40 minutes lọ ó túmọ̀ sí pé tuntun ta wọ́n ṣẹ̀ tún generate account number míì wọ́n ṣẹ̀ generate ẹ̀ fún yín. kóòdù tẹ́wàá fi tààrẹ̀ yìí *347*1004*2#.

pẹ̀lú ayé tá a wà yìí. Èèyàn méjì gbẹ́kẹ̀lé nǹkan ẹyọ kan ṣo. Bí èèyàn bá gbẹ́kẹ̀lé nǹkan kan tó yẹ pé ẹni ẹlòmíì tún wá gbẹ́kẹ̀lé nǹkan tó yẹ pé ẹ̀yin lẹ gbẹ́kẹ̀lé òun tó sì jẹ́ ẹ̀yin lẹ ní.

0: ṣùgbọ́n bárakùnrin yìí bá kó owó tó bá kó dání bó bá wà lágbo kan ibi àwọn olúwa tó sin ẹdùn ọ̀dùn wà ibi àwọn ọláńlé kan bá ń délé wà tẹlizbẹ́ẹ̀tì jẹ́jẹ́ wà tán bá jọ wà lágbo orí rẹ̀ pẹ́ tá sí pé wọ́n bá ti mú bíi ìgò bíi mélòó kan báyìí yọmọ wẹ́wo ló ń tiẹ̀ ni ó sì lówó project tó fẹ́ ṣe lọ́wọ́ mílíọ̀nù kan náírà báwo pé owó yìí tó bá ń bò ń jáde ní òrèkóòrè òǹrè ohun èyí fi fàájì ṣeré ó wá mú owó ó tọ́jú ẹ̀ sọ́wọ́ girlfriend ẹ̀ dákun o mọ̀ jẹ́ kí nǹkan kan ṣòwò ìjọ ọlọ́run mo fi bì ọ́ o ìyákọ́ mi o ó jẹ́ nǹkan kan ṣòwò yìí o ìyẹn ni àṣọ trust mi nǹkan kan ò lè ṣe nà ó abẹ́ tọ́jú ẹ̀ dáadáa kò fẹ́ kò jìnnà arákùnrin yìí travel orin ìrìn àjò.
1: Olúwa ló yàn mí ẹ máa wulẹ̀ tọpinpin ara tó fi mi dání.
0: Láwọn ọgbà tó rìnrìn àjò yìí.
1: Owó tí mo bá bá.
0: Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí girlfriend díẹ̀ tó jẹ́ pé ó nílò owó láwọn àsìkò yìí.
1: Nínú jẹ́ mi ò ṣe náwó láti rẹ́ni kankan nínú o. Ẹni tó dunnú sí tán.
0: Ó fẹ́ ra àwọn ọjà kan tó wò ó pé tó ń bá sáré ra àwọn ọjà yìí tó ń bá yá nínú owó yìí tó ń so tó ń gbà tó ń bá fi tajà ń tán òun ó rèrè òun ó ti rí owó dá padà èló gangan ló fẹ́ yá.
1: Ìwọ kò ní kò jáwọ́ nìkan ara ní tí ó ní
0: o. Ó fẹ́ yá 500,000. Ọ̀rẹ́ rẹ̀ kan ló pè é lọ́jọ́ kan pé ọjà mọ̀ wà ńlẹ̀ tó yẹ kára ká fi ṣe gbà. Òun ti ra tòun tí wọ́n náà ó bá rà fowó dowó mọ́lẹ̀ àwọn èèyàn ó tètè ṣe gbà wọ́n tètè ṣàwò. Òun ò lówó kankan lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀wọ̀ ò sì wá. Wá kó o lè ra ọjà yìí. Bá lòun ó gbìyànjú. Ó wá fẹ́ pé boyfriend ẹ̀ pé nǹkan báyìí ní ṣẹlẹ̀ o. Mo fẹ́ yá owó mo fẹ́ yá iye báyìí nú owó tó wà lọ́wọ́ mi ò bó ṣe jẹ́ rè é pe nọ́mbà ọkọ̀ lọ. Ó wò pé nǹkan ẹni ẹ di méjì kí wọ́n bí èèyàn. Mo ṣe mú 500,000 ní owó ọ̀nà tó fi yanjú nǹkan tó fẹ́ yanjú. Tó wá rò kọ́ ló bá. Ọjà òun ò mú fún ọjà kan wà ńlẹ̀ ni. Kò pẹ́ o boyfriend ẹ̀ dé láti ibi tó lọ. N táwọn nílò owó fún àwọn nílò ẹ̀ báyìí ká sọ wọn sáré yẹn. My baby fi ayé mi. Ẹ̀dọ́ labalábá rẹ wà mí farabalẹ̀ ṣó ti ẹ mọ̀ pé táwọn obìnrin bá ti ṣàwọn nǹkan kankan wọ́n mọ̀ kí ọ lójú kí ọ mú ni. Mo ti ń fura pé kíkẹ́ lójú yìí ti ń pọ̀ jù kí ló ń ṣẹlẹ̀ gangan. Kí ló fẹ́. Wá ní ẹni tó ṣẹlẹ̀ ní pé owó tó fún mi yẹn mo sáré yá 500 níbẹ̀ mo fẹ́. Ó sì àkọ́là yóò ṣe ojú ọkọ ti pọ́n lọ́ọ̀ yá kí ni. Mo pè ẹ́ ọkọ ní má bá mi sọ bẹ́ẹ̀ mọ̀ ìwà tó wù yẹn tí wọ́n bá sọ ìwà tí ò bójú mu a lè pè ní ìwà ó lè. Bí ṣe wá ń pè mí ló lè ní. Ṣá a lè pè ìyàwó yẹn ló lè ṣá. Torí Yorùbá máa ń pa òwe kan pé àti owó olówó àtowó èèyàn kọ́lọ́ ń ṣàmọ́ ti fi kankan wọ́n èèyàn. Tó tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti fọwọ́ kan owó yẹn ńgbà tó ti ṣàlàyé fún ọ pé n tí mo fẹ́ fowó mi ṣe rèé. Tó bá yẹ pé yín wà nírú ipò arábìnrin yìí kí lẹ ṣe. Bẹ́ẹ̀ bá jẹ́ boyfriend ẹ̀ tẹ́ bá tiẹ̀ ò jẹ́ pé irú ọ̀rọ̀ owó yóò dájàálẹ̀ láàrin tẹ́ bá padà fẹ́ ra ṣé ẹ̀ tún lè fowó dán wò mọ́ lọ́jọ́ míì. Táàfin láǹfààní àti gbéraàwà débẹ̀ rèé. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Túndé Adégbènrò. Túndé bò ní gbogbo nǹkan kò ṣe látàárọ̀.
2: Ẹ ṣiṣẹ́ ni o, àdúpẹ́ o, ìdìbòrò yá pín wa lérè o.
0: Àní ẹ̀ pọ̀.
2: Ẹyin tí a yẹ kalẹ̀ o, a tún kí yín láṣálẹ̀ yìí, a tún ti dé nìyẹn fákọ̀tún ẹ̀. Ṣé wàá pa báwo lọ́jọ́ yín ṣe rí? O ṣeun Koladex, tó bá jẹ́ pé mi mà ní oṣù yẹn. Tí mo kàn fi owó test girlfriend mi, mo fi kó pamọ́ sí lọ́wọ́. Ó wá mú ìwà tó ń yẹn. Kò sí wàhálà. Wọ́n ní pé akérègbèlú máa ń júwèé ibi téèyàn máa fokùn sí lọ́rùn ẹ̀. Ó ti ń sọrú èèyàn tó jẹ́ ọdún òná ká mọ̀ parọ́ tan ara wa jẹ sórí owó téèyàn bá mọ̀ pé èèyàn ò ní lè jẹ́ kóbìnrin ná kí èèyàn mọ̀ wulẹ̀ kó sí lọ́wọ́. oro mi o yo dada
0: okay
2: owo to ba ti mo wi pe o le yonda based on experience mi o ro bi ti o fe run owo mi o ri koda ko so fun pe if you are my sweetheart, you are my honey, you are my kini kan gbogbo ko le aye to je ko tori e lo fi n du ti o owo na ku
0: owo kun
2: fun obi won ni fi se so now iyen wa sele o wa fun lowo o wa si bo si se o lohun try lati pe mi ko mo a sugbon ka mo paro 500 ni po ni ejo oke meji ni eni pa ajo ni ni eni pa ajo si wahala re ni
0: o wo pe eni eyan ba sun ti le eyan jarun palu
2: pa to ja yen o ti fun mi nipa lagbon ah aruwa yen o ma dun yen gan o ma dun yen gan so to ba sele be o fi ko mi lekan ni je sa oke ko se ru eri so o fi ko mi lekan o ti je ki mo bi mi no se ma treaty e ni mo se fun 1 million to ba de jo mi ni je o je 1 million mo de mi o ba fi 200 di pamo so you know mo ti fi lo tojo awon ikusi ni wa to ba wu na ni action brings about reaction you know you go we ni wa to ba wu ni o so bi awon yo se react o ma la ja sora re o ni o so bi awon yo se react si eyan si so yo ba so ngba ti mo si ti ri ba pe ah o da pe iya wa yi eyan nla ni won awon bu meji ni dogba won ti e ba n so pe ka se ni 80-20 abi 70-30 bi eni pa jo pin ni mo si wa laye la se ko mo ti ku oluwa e ba wa ku nko
0: ife ni
2: abi so emi no wa je ko ye pe ife yen o lo janti rere emi na ni awon style ti mi na to le fi ife yen ti mo tun le gba gbe awon ife ti mi na ko pa mo ti mi ko wole a re ni pe mi ni le ma fokan ba ni trust e pelu owo mo
0: okay
2: iye omo luabi ni pe ka kowo si yin lo a mo po bi ni yin o a mo bolon se da yin o sugbon iye omo luabi ni pe ka kowo si yin lo
0: ka si pe
2: be ti ba won kan te mo fi proud pe eyin na da awon bi awon iyawo anabi awon eyan ojisi olohun ta ba kowo si won lowo gba na o ma kowo si won lowo awon kan ba kowo si won ba si ko si won lo bi eni won si sugbon awon sin won si fowo tesi aboko mi so as si pe bo si ri bo si fe ri to ti ri o so ko si nkan kan ko ni yin o ni ka tuka o tori oro owo ile owo igbodo je kiyan ngbo ba tuka nitori pe girlfriend re o na 500 no 1 million ngbo ba pada gbe mi pe 800 ni yo fayo
0: okay
2: abi ko so pe gbugbe o le ti gba
0: ki lo fe
2: si a ni le tuka
0: lagbon todo ti yo je agbo oluwa to sin bo ni gbogbo nkan ko se lataran
3: kale akuse
0: ise re o
3: lati oro temi ni
0: okay
3: nga de mo ni pe owo to ba ni owo to ba le fun yin ma o le yan yin so owo to nkan to wa n pe o le fun yan ma
0: okay
3: te pe to ntan ba na to ni le gbagbe o le yan da e
0: fun
3: ma o le yan yin so to wa pe o sele si iru isu temi la n ko fun iwo nkan nko dandu o wa na nibe
0: okay
3: lọ́nà tèmi ni àwọn ọkùn wa méjì ni ó máa ní
0: ó túmọ̀ sí pé ìwọ náà ló náà nìyẹn
3: bó tẹ́ kówó yẹn mo ní ìlọ́nà fún yẹn ṣe 3x4 wọn ó máa fún mi ní ìjẹ́nìí reasons tó fi mú owó yìí
0: ok
3: ó máa fún mi ìjẹ́nìí reasons bó tí ó bá ní ìjẹ́nìí reasons kan pé nǹkan báyìí ni ó máa gbìyànjú gan bó tẹ́ tí máa fi wá react sí tó máa fi dàbí pé mo ba mind dey enje mo ba mu dey o le ma mo be so ta fe ko be gboro yin e ma ba so losun no go so ni kin o o ti ma ma so ju ko ma e ko jin pepe mo fe be so ta mi o ko ni ti ma shi ni nko to shi ni wa e ma fun ni pe ta pe fe wu agbe bi okunrin iru nko ba ni kan be mi se ti ba ni kan be but nítorí ìfẹ́ tó wà láàrin
0: má ṣe bẹ́ẹ̀ mọ́ tó
3: bá ní ànádá bí ó ní alternative pé okay màá dánwò yẹn padà fún un fine tó bá pè à ohun ọgbọ́n ìṣòro máa rí o ti fẹ́ sílẹ̀ rẹ̀ dì wà á gbọ́ ohun ẹ̀rọ inú mi tó lọ́jọ́ mi mi ní bá fi owó ìṣeré mu
0: o ò ní bá fowó ṣe
3: mu àmì bá fi owó ìṣeré mu ó tún wá hàn pé mi ò ní jẹ́ kó ná tí mi lè yọ̀ǹda ẹ̀ mi ní bá fi ṣeré mu.
0: kódà bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ já mọ̀ kí ẹ̀yìn kààbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gajù kí n lè ìbàdàn ajé kí n gbórin là lápá àbí.

0: Eka bo te ba se ndarapo omo wa Eka bo sori eto ta pe ni loyin ladun Ikoni la gelu na 96.7 FM oke gajoke le Ibadan na le wa yi Se ti la nfani ati mo gba latun gba wa Eku ise latun ro te ba se ndarapo Olorun a de yan ju gbogbo alade
1: e wa wo se oluwa e wo ba se nko
0: e je lo sodo Olamile Kabandele leka bo ni gbogbo nkan akuse latoro
2: e ka ile kalendex
0: bo ni
2: yes e ka ile gbogbo ara ile e ka ile eyin ya mi eyin baba mi nile te ti sise lo lataro to wa je pe e n fi eto wa te fi n gba ladun ara be se n gbadun ara yin na ni e tun mo keko ile na da tun mu alele ina eko na ni iru to ba je odo temi o
0: ayo
2: to ba je odo temi o ah mi ro boya oro wo le tu le pa po mo le tori pe mo ti fokan ton
0: o ni baja
2: mi ni baja
0: iwo na se iwo na ro oro to sin pe okan leyin mejeji pe bo se nawo iwo na lo na
2: be ni ama mo ti fokan ton
0: sori oro ti to ni suru ara ti to sin so mi gba to sin to wo susu lo pe kunu ba kiyan ah eyan si o lo pe kunu ba ge
2: mo
0: eyan ti lona ah
2: mi ni baja ama mi tu fe ri koda business owo gan o le ma fe pa po mo bibi pe owo mi kan yo amo tori mo mo pe
0: afi awon owo to ba je
2: afon owo to ba je ojuse todo temi ama owo de iru owo teyan fi sori ri yan gboro kan ku le iru yen lo yo ba teyan de ni
0: o da be se ngbo e ma gbagbe ati lo ma wo a loju opo Facebook lagelo FM 96.7 loju opo Facebook e ma gbagbe pe e tun le lo ma re cash e aje mo ran yin leti o tori pe 25,000 meji ni nbe nle lale yi e lo ma re si pelu 500 naira 500 naira pelu code e *347 *1004 *2# *347 *1004 *2# lati le okere amo yin ti mo poju opo code cash e mo pe o tin se mi ki kin poju opo te ba fe ta latoju opo website www.cashier.ng www.cashier.ng o to ba mu bure mo re mo ba mu sokoto owo epo lo ma ama re cash e si beyen pelu edegbeta naya te ba ti te code yen sori phone yin mo so le kan pe yo gbe yin wa pe okay ti lagelu le fe ta te ba ti mu wa yo gbe USSD yo gbe transfer to bank se bank le ti fe ta ni be ba ti mu yun bayi lowo kan bayi ti o wole bayi lowo kan lowo kan ti e ba ti wole bayi ya generate account number kan fun yin ko yin o ni ju 40 minutes lo account number e gangan le sanwo si be bayi le sanwo be bayi yo message yin pe etita nu ele fe yan account number yen ko ba yin sowo si iye te ba fe ta ele ta sori e eje mu ipe bi meji elina o soro nbi elina o soro eja gbo lati odo elina to bi n ba ti mu pe bi melo kan a gbo lati odo elina hello
3: Hello, Ekweto.
0: Yes, ka bo sori eto sir.
3: Ekale.
0: Yes, sir.
3: Oruko mi ni Adeniji Omo Ode latati pe.
0: Ka bo sir.
3: So eri nipa eto ten so yen.
0: Mm.
3: Owo teyan ba ti ni fun obirin, teyan mo wule ko si lowo. Tori pe teyan ba kowo si lowo, o ko fun o, ko fun o, ko si nkan ti o fe se. Tori pe o mo pe owo to ba ti ko fun won, eyan ti sara ni. To ba won po fe didi ko wo fun won ke se pe gbogbo eni wa ko le o le ko die o je pe yoku to wa lowo re
0: bo e shalaye fun obirin yen pe owo e fe lo fun kankan ni
3: ah un to se le ni pe ko si n te fe fi se to ba so pe o n ti lo ko si nkan teyan fe se pelu e teyan o pa ni ko si nkan teyan o se n gba te ti le ko fun yen inu re o ju pe ah baba e ko wo si lowo ni ba n tojo e o ti ma ti gba wa ni olorun nikan lo le je keyin ori gba kéyàn ò bá rí gbà kò sí nǹkan téèyàn fẹ́ ṣe ni pé obìnrin ni ò sọ bẹ́ẹ̀ o èèyàn lè kówó fún wọn.
0: Kódà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Lójú òpó Facebook mo rí Ọlọ́run wà pẹ̀lú mi Matthew JP wọ́n pe àwọn kí wa congratulation. Kódà ẹ ṣeun ẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ Rashidat Adémìtọ́ wọ́n ní ẹ̀ka àlẹ́ olóyin ládùn lẹ́tọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ lágẹ̀lú FM kò ní bàjẹ́ ẹ kú ètò. Lójú òpó Facebook mo rí ọ̀gbẹ́ Yemi Ọdẹyẹmi ọmọ kúrò wọ́n ní ẹ̀ka àlẹ́ ẹ kú ètò ẹ kú iṣẹ́ lóyin ládùn lẹ́tọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ mo rí ọpẹ́ náà Noa lójú òpó Facebook àwọn náà wò wá ketekete wọ́n ní ẹ kú ètò. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ mo rí àrọ́mọdọ́mọ ìyá onírú wọ́n pé wẹ́ dọ̀nù àwa náà kí n lápá àbí o ẹjẹ́ mú ìpè yìí ẹjẹ́ mú ìpè yìí. Hello.
4: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
4: Ẹ máa kó àkókò yìí ẹ kàn máa ṣe o.
0: Àmì sà.
4: Ó kọ́ mi ní sáà ìdàtà ọkàn. Ẹ kàbọ̀. Àti ìgbàgbà kan lọ́yàn bàbá ẹ ṣe.
0: Ẹ sà.
4: Ẹ àkọ́kọ́ náà tó bá jẹ́ pé bọ́yì èmi ni ọdún náà mo ti ẹ̀jẹ̀ rí ìyàwó mi ni wọ́n kó sí lọ́wọ́ ó dẹ̀ kí nǹkan kan ṣùgbọ́n tó bá wá wáyé bẹ́ẹ̀ ó máa dùn mí torí gbàgbọ́ ni mo ní sí tí mo ṣe pé because mo pè mí fúnra mi mo lè ná owó ìlọ́wọ́ ara mi ó wá kó fóun pé rí ẹni tí mo ní gbàgbọ́ nínú ẹ̀ kó wá já sí pé owó yẹn kó wá ní ìhun tí kò fẹ́yàn kan kò dá bẹ́ẹ̀ ó wá fi ní pé nínú
0: àìfihàn pé èèyàn
4: ni kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ó bá tẹ ẹ̀yà yán lówó ṣé bí èèyàn kan ló kówó lé lọ́wọ́ so mo tẹ jẹ́rìí ẹ̀ nà kò lè ṣe bẹ́ẹ̀ ẹ kú ètò.
0: ẹ ṣeun o mo fẹ́ kí àwọn obìnrin náà kan gbìyànjú láti pè wọlé kí àwọn obìnrin pè wọlé ká gbọ́ látọ̀dọ̀ wọn pé bí wọ́n bá kówó fẹ̀yìn sẹ́yìn náà lè wúrú wà bá ń tòótọ́. Hello.
5: Hello ẹ̀ka
0: alẹ́. Ẹ̀ka alẹ́ mà ìyá o Adásọ́lá.
5: O ní dáàmú àbí àrí ọgbà.
0: Yes.
5: Ẹ mọ̀ mi láti.
0: Yes ma'am.
5: Àtúndé mo kú ní mo ti gbogbo ọkàn yín bẹ̀ o ti tẹ̀ ń kọ́ o.
0: Ó ń bẹ Túndé náà òun náà ń dá yín lóhùn.
6: Ẹ ṣe o.
5: Ṣé ẹ rí bọ̀ sẹ́ni tí wọ́n fẹ́rú kà tí ò ní bọ ọmọ ṣẹ́
0: o.
5: Bí ọkùnrin bá bínú ó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n bí wọ́n bá kówó sí ìyàn lọ èmi o ẹ bá kó sí lọ kí n tó na wọn sọ fún yín o tí n bá wá rí ọkọ èmi ò ní ná o àìbọjà lè rà yóò pawó ọjà rẹ padà yóò sì gbà padà fún nígbà tí ìṣe pé jẹ òótọ́ tó nà kùnà tí ò lè kówó ọwọ́ ńkọ
0: ṣùgbọ́n kálẹ̀ rí mi pé ẹ na
5: ẹ bá ní kó lè rí ẹni bí orí ẹni tí ọ̀dà ẹbọ náà mọ pé bóun bá kó lóun wọn náà ni ìyàwó sì rajà ni èmi lè fi rajà o
0: kódà
5: mo sì dá padà fún.
0: Ẹ̀yin lè fi rajà ṣùgbọ́n ẹ dá padà.
5: Dáadáa lè fi ra góòlù.
0: Kódà
5: ṣùgbọ́n mo lè rajà.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ mú ìpè yìí. Hello.
7: Hello.
0: Ẹ kalẹ́ o. Orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè yín mà.
7: Ẹ̀kọ́ ètò Blessing ń sọ̀rọ̀ láti Adigbe.
0: Láti Adigba yìí.
7: Adigbe
0: lọ́nà Badeku.
7: Mami lọ fẹ́ sí.
0: Yes ma.
7: Sọ́rí ọlọ́run máa bá dáadáa wá jẹ́. Sọ́rí tí ọkùnrin bá kówó fún wa pé ká kú sọ́wọ́ kò sí nǹkan tó bá dìbẹ̀ pé ká kú sí ọwọ́. So tabadẹ níbẹ̀ a máa sọ fún wọn. Irú ọkọ mi ní ìsìn, wọ́n máa dájọ́ ńgbà mi, wọ́n máa dájọ́ yẹn, wọ́n máa da tán. Wọ́n kó wọ́n máa gba owó àjọ, ó lè jẹ́ pé mi máa gba àjọ yẹn. Wọn kì í sílé, màá kó pamọ́. Tí bá kó pamọ́ dè wọ́n, tí bá kó fún wọn, wọ́n lè má gbà lọ́wọ́ mi pé káwọn ti ẹ̀ka. Wọ́n ní kí n máa mú lọ. Gbọ́ tí má fi lè mú bẹ̀ pé mo kó fún wọn. Pé wọ́n wá rí pé mo ti yọ ń bẹ̀, wọ́n á wò pé mo ti gbọ́n jù lójú ara mi. Ṣòdìyẹ́ so wọ́n máa wò pé mo ti gbọ́n lójú ara yìí.
0: Ẹsẹ̀ bí ìsọ̀díkì láàrin.
7: So bó ṣe jẹ́ nìyẹn. So kò yẹ ká gbọ́n ju ra wa lọ.
0: Ẹ ṣeun gọ́mà.
7: Yóò dára fún wa.
0: Àmì ẹ ṣeun ẹ ṣeun kó tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ó yẹ ká máa kí yín káàbọ̀ lápá àbí o. Pé ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn. Ìkànnì lágẹ̀lú 96.7 FM òun náà lẹ já sí ẹlẹ́mẹ̀rún ẹ kó kalẹ̀. Ó dà. Ojú òpó ó ṣe bá kan lápá ẹ já mú ìpè. Hello.
8: Hello ẹ kalẹ̀ o.
0: Yes sir.
6: ẹgbẹ́tò.
0: Yes,
6: orúkọ mi ni Oluwatosin Adekunle Ọgbàyéke Adébàlẹ̀ láti Ìṣàjẹ́ Lábẹ́òkúta.
0: Ẹ káàbọ̀ sórí ètò sá.
6: Ṣé rí obìnrin tí ọkọ kúrò sí lọ́wọ́ tó ná? Òun fi ọjọ́ alẹ́ ṣeré ni. Torí pé àìmọye owó tọkọ máa kó sí lọ́wọ́ tó jẹ́ owó òsìkú sí ìsọmọ ni. Tó jẹ́ owó bísínẹ́sì tọkọ máa fi tọ bẹ́ẹ̀ ṣe ń sọ bó ṣe rí nìyẹn. Tó jẹ́ pé ọkọ máa fi dàn wò. Àmọ́ ṣá gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé owó téèyàn bá lè gbàgbé kó má kó sọ obìnrin lọ́wọ́. Tí ó bá jẹ́ obìnrin téèyàn nífẹ̀ẹ́ téèyàn dẹ̀ ní trust. Èèyàn lè kówó sí lọ́wọ́ náà gẹ́gẹ́ bí ìyá tó pè lẹ́ẹ̀kan yẹn ṣe sọ ó lè fi ṣe business kì í ṣe kó fi raṣọ òkú ìyá kan làwọn fi yí padà. Torí pé ọ̀pọ̀ owó tóbìnrin tọkùnrin kó sóbìnrin lọ́wọ́ náà àwọn náà ló ní. Èèyàn tọ́jú ẹ̀ sí wọn lọ́wọ́ nìyàn dẹ̀ fi dán wọn wò ni. Àmọ́ ṣá nínú ẹ̀ lèèyàn ti máa mọ obìnrin gidi àtobìnrin tí ò ń ṣe gidi. Nǹkan tèmi rí nínú ẹ̀ nìyẹn.
0: Ẹ ṣeun láti Abẹ́òkúta. Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ bá dá sí i. Lójú òpó Facebook ẹ jẹ́ mú kan àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan ẹ jẹ́ mú ìpè. Hello. Ẹ kalẹ̀ o, ó kọ́ níbi lẹ́tí ń pè. Láti Ọmí Oya. Ó kọ́ yín láti Ọmí o. Ó yà mò ń gbọ́ yín.
8: Ó dá sí ọ̀kú síbi lọ́wọ́. Mo gbogbo ìgbà kọ́ níbi mímọ̀ pa lọ́sọ̀tẹ̀rẹ́ yìí sọ àbúkọ orí ọkọ̀ mi náà fi fún ọkàn ẹni yàtọ̀ kan wọ́n bọ́wọ́ á na. Ó gbọ́dọ̀ fi máa náà fi ra ọjà tó bá ti lè ṣètò lè dá para ẹni yàtọ̀ tó bá máa tẹ̀wọ̀ kò ní fẹ́ fà ẹ̀mọ́. Ọ̀gbọ̀n tó bá ṣe mi tó bá ti lè náà lẹ́yìn mi bẹ́ẹ̀ yẹn máa bínú èrè kórè ẹ̀fọn jẹ́ mi.
0: Ẹ ṣeun Eli bóò ni gbogbo nǹkan kó ṣe látàárọ̀. Jẹ́ kí n gbọ́ látọ̀dọ̀ rẹ̀ máa ń gbẹnu sí microphone yẹn dada. Tó bá jẹ́ ìwé ni ṣé ìwọ lè ṣe nǹkan bẹ́ẹ̀.
9: Tó bá jẹ́ èmi ni obìnrin tó wá fi adúrú yẹn lẹ̀ pé ìgbà tó sí ni pé owó yẹn ṣe kókó pé ó ṣe pàtàkì òun lè fọwọ́ kàn yín.
0: O nílò owó láti fi jẹ́ kí business yẹn náà lọ.
9: Ẹ ti wá sí pé business ti ẹni tó fi hàn mí wájú pé bí a business
0: yẹn. Nítorí tí ń ṣe tẹ́lẹ̀ tó mọ̀ pé ó mọ̀ dowó kò sì sówó lásìkò yẹn o sì lówó kan lọ́wọ́. Olóhùn ò lè fọwọ́ kàn tó ń wọ. Ó ti da, ó sì wà lára.

0: bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ọmọ wa ojú òpó tẹ́ pè sí rẹ̀ 0912370875 0912370875 láti ilẹ̀ òkèrè +234814249106 +234814249106 ojú òpó tẹ́ pè sínú. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ́ o.
1: Ẹ kalẹ́ sọ àwọn tó ti
0: pa. Ó kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè yìí.
1: Orúkọ máa jẹ́ ọlẹ́ Adé Fẹ́yà.
0: Adéradé
1: láti Ọlọ́run Ṣogomọ̀lété.
0: Láti Ọlọ́run Ṣogomọ̀lété ń bí. Óyà ẹ ti gbowó ẹ ti ná.
1: Èmi ò lè ná rú ẹ̀.
0: Ẹ lè ná rú ẹ̀.
1: Lẹ́mi gbèsè.
0: Ẹ lẹ́mi àti.
1: Àti ikú pé ní ọjà tàbí pé ìjọ mi èmi kówó sílẹ̀ lọ́wọ́ nìyẹn. A jẹ pé kò sí
0: ètò. Ẹ̀yin dẹ̀ fẹ́ kọ́ máa kówó sí yín lọ́wọ́ dáadáa àbí.
1: Tí bá kówó sí mi lọ́wọ́, I will keep it, that is my life. Tí èèyàn bá tọ́jú owó sí lọ́wọ́ tọ́jú ẹ̀. Nígbà tí bá dẹ̀ béèrè, tí bá béèrè ọ̀rọ̀ pé kí owó tó kún fún ọkọ wa. Ibi ìbọn máa fa wá nínú ilé. Mi ò lè náwó owó ẹ̀ o.
0: Ó dà, ẹ ṣeun, ẹ ṣeun.
1: Nígbà tí mi ò ní àmọ́ mi, mo máa fi rọ́ fún ẹ.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ẹ
1: ṣeun.
0: Ẹ̀yin lọ́kàn tí yín ni o, ẹ lọ́kàn ni o. Bẹ́yìn ṣe jẹ́ ni àwọn èèyàn kan wà tó yẹ pé wọn ò lọ́kàn rú ẹ̀. Àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń bọ̀m̀bù àwọn loan app ni. Wọ́n máa gbà lọ́wọ́ ilé, wọ́n gbà lọ́wọ́ ilé. Ọjọ́ mi nìyí o. Hello.
2: Hello, ẹ kalẹ́ o.
0: Ẹ kalẹ́ sà.
2: Adé Aláyọ̀ ló sọ̀rọ̀ láti Fẹ́lẹ̀lẹ̀.
0: Láti Fẹ́lẹ̀lẹ̀ kàbọ̀ sórí ètò sà.
2: Ẹ wà sà.
0: Yes sà.
2: Ìyàwó mi ò lè náwó mi ò kò náwó mi ò. Even tí bá fẹ́ lọ ra ọjà gan, tí bá fẹ́ lọ ra ọjà ní ibi tí mo ti ń ta ọjà, níbi tí mo ti máa ra ọjà, tí bá travel. Àkáàtì ìyàwó mi ni owó máa ń wà, tí bá dé tí mo ti fẹ́ ra ọjà. Màá jẹ́ ìpè ìyàwó mi pé mo ti ra ọjà kò dẹ̀ ní kò san owó kò dẹ̀ ní ibùdó tí bá gba kọ́ńtàkì jẹ́ pé torí kì í mọ̀ ń kà tí bá gba sẹ́gun láti lọ́wọ́ màá nìkan ṣàkóso sí òkùnkùn rẹ̀ sí báyìí kì í sọ tá a bá bẹ̀ yọ kí ni wa òkè àfẹ́yọ̀ owó sukú àwọn ọmọ àfẹ́yọ̀ oúnjẹ sí abẹ́sí báyìí abẹ́sí báyìí ìyàwó mi ò fọwọ́ kan owó mi láéláé ẹ̀sìn àbẹ́.
0: Ó dà ẹ ṣeun.
2: Ẹ kú òkú ẹ máa kú lọ.
0: Ẹ ṣeun. Wọ́n ní ìyàwó táwọn ìṣirò èèyàn bẹ́yẹn. Ọlọ́run fún wọn níyàwó tí wọ́n fẹ́ ni. Àwọn ìyàwó kan wà tó yẹ pé wọn ìrówó sójú ẹjọ́ parí ẹ̀ ni o. Kò sí nǹkan tó kàn pẹ̀lú, kò sí nǹkan tó kàn àwọn ìyàwó kan pẹ̀lú gba kọ́ńtráàtì kan. Ẹjọ́ pàṣẹ bó ṣe ẹ̀ sìnà 500 àlẹ́ ẹjọ́ náà tán ní sẹ́yìn.

0: Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ kalẹ̀ o.
0: Orúkọ ibi lẹ ti ń pè sà.
1: Orúkọ mi ni Kazeem Abaji.
0: Láti bò sà. Láti Muslim. Ẹ káàbọ̀ sórí ètò. Ó yà mò ń gbọ́ yìí.
1: Kò sóbìnrin tí è náwó.
0: Kò sóbìnrin tí è náwó.
1: Ìyàwó tèmi èrò owó tó.
0: Ìyàwó tí yẹ ṣe kí ni?
1: Èrò owó sójú. Kẹ́rù owó pọ̀.
0: Ṣé ó dá yín lójú pé táyé náà bá fún 1 million bá àwọn náà lè ṣerú nǹkan tẹ́ni ń ṣe.
1: Yóò ti nánú ẹ̀ ní ìwọ̀ yóò kù sí jì ó pa. Yóò ti nánú ẹ̀. Ó kàn lè sọ pé mo ti nánú ẹ̀
0: o. Ṣé táwọn bá kó pamọ́ sí yín lọ́wọ́ ṣáyé náà lè ṣerú ẹ̀?
1: Yín ò lè nánú ẹ̀ wò sórí gbogbo ayé ní ọgbọ̀.
0: Ó dà ẹ ṣe o, wọ́n ní gbogbo ayé ni ó gbọ́. Nílé láǹfààní àti mú ìpè kankan mọ́. Ó dàbí eré ni kì í ṣeré, ó dàbí àwàdà ni kì í ṣàwàdà. Ó gbá àwọn nǹkan tá à ń ṣe tá a fi ń gbéra débẹ̀ lábala yìí. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ.

0: Hello. Hello. Eni kan ti wa nbe.
1: E ku eto.
0: Iya mi.
1: Eni ke won fi pari akakoko.
0: Be ni akakoko.
1: Se ni sisi abi ni gbolohun. Nwo mo.
0: Oni gbolohun ni owe ni mo pa.
1: Oye dagba nte eyan oba mo.
0: Be ni be ni.
1: O ti wonu awa Yoruba bayi.
0: Ah. Eti
1: gbera lo ngbe wa
0: be mo pe ta ba kokko bere nkan kan pelu igbese kan yo kokko mo wa lowo oro lowo ero na
1: bo
0: ba
1: ti
0: wa
1: njo
0: to se ndagba si na ni o mo gas
1: a
0: mi olohun e se o ya
1: asun waju
0: ni o
1: ta mo tele
0: a to mo be ni
1: bo se di
0: ni ko la nko o
1: ya to mo fe lo mi laye bo ya re to mo
0: la ye ya mi e se gan ni mo kan ma gbadun vibe ya ni gugu gba tan ba tin pe ani ori ero bani soro te ma pe mi si ibere ti mo bere ni pe aka ikoko kini yo ba mo fi pari e 0912370 8675 kini yo ba ma fi pari aka ikoko eni kan to fe gba ti de eni to fe gba ti pe mi hello e kale o
2: yes sir
0: ki loruko yin bele tin pe wa
2: oruko mi lari lati soka
0: da lari lati soka
2: bẹ́ẹ̀ni sá
0: kínà fi ń parí
2: àkókò ṣọ́ṣọ́lì lórí ọ̀rọ̀ tẹ sọ́ọ́sọ́ tí pé tán bá fi sàárè sórí tẹ bá gbẹ́rẹ́ sàárè gbígbà pé kínú wọ́n tún ní yorùbá tó tún jìnlẹ̀ lára wọ́n tún fọ́yẹ́ ni ẹni pé kó tètè gbégbèsẹ̀ láti bẹ̀rẹ̀ ilé kíkọ́ lórí rẹ̀ kó tó di pẹ́ lómi máa ṣe kínní ó máa gbà mọ́ lọ́wọ́.
0: bẹ́ẹ̀ni so ara àwọn ọ̀rọ̀ tá a sọ pé ó wà lórí ẹ̀ náà nìyẹn
2: ìgbà tẹ fẹ nípa ẹ̀rá yìí láti fẹ gbé kọ kankan mọ ntí mo mọ
0: ojú mo tún fẹ nọmba tí o wọlé ìyá ẹ
2: bàbá àti
0: fẹ ti pa ó yẹ bá ń parí àkàkòkò náà.
2: Àkàkòkò
0: yo
2: ìyẹn lọ
0: fàfàdì ẹ
2: ẹ
0: ṣe ọgá mi ẹ ṣe gan ni ẹ wo ẹ ṣe gan ni mò ń gbádùn yín gan ni
2: ẹ ṣe gan ni
0: kọládẹ́sì náà kí yín ó dá yín lò dáadáa àkàkòkò 0912370 8675 láti ilẹ̀ òkèèrè plus 234-8142-49-1006. Hello.
3: Hello.
0: Yes, ma. Ẹ káàbọ̀ padà.
3: Yes. Ẹsìn náà sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́.
0: Yes. Ẹ káàbọ̀.
3: Ẹjọ́ ìbéèrè yẹn ó dẹ̀ kú fẹ́ lọ pàápàá fún ọ.
0: Bọ̀ ṣe gbọ́ òwe yẹn rí ṣá ṣe mọ̀ kó yẹn exist ṣe gbọ́ rí.
3: Agbọ́ ìbéèrè tẹ bèrè.
0: Àṣìṣe ti gbọ́ rí tẹ́lẹ̀ àkàkòkò.
3: Mi ti gbọ́ rí.
0: Gbọ́ rí rárá alẹ́ náà lẹ́gbọ́ kò sí wàhálà ẹ ṣe. Ajẹ́wípé màá tún sọ ní ojú eegun nìyẹn. Tá a bá ń sọ wípé àkàkòkò ẹnìkan tó ti ń pè ẹ wo ẹ jẹ́ ń sọ torí àsìkò wa. Tá a bá sọ wípé àkàkòkò ìdí yorùbá máa ń fi ń parí ẹ̀ náà ni pé lóto ẹ̀kọ́ àná sán ṣe gẹ́ẹ̀tì àkàkòkò àwọn ìyá wa ìyá dásọ́lá wọn máa tún jẹ́ àkàkòkò àwọn àkàkòkò ayin ni àwọn àkà tó jẹ́ pé wọ́n máa ń ṣe nígbà kan tó máa ń fi ewé tẹ inú apẹ̀rẹ̀ jẹ́ pé gbogbo tí wọ́n fi pèròjà rẹ̀ wọ́n ti dà lù láti lẹ̀ ó máa ń pẹ́ gan kó tó jiná ó lè lọ́jọ́ méjì mẹ́ta tẹ́ bá ti kóná mọ́ sí ní ṣe jiná síná fi máa ń sọ pé àkàkòkò ló tẹ́kọ̀ọ́ àná sán ẹ̀yọ kò ní àníri jù bá ń lọ ní abala ṣe gbọ́ yorùbá tẹ bá tún gbádùn ẹ̀jẹ̀ á tún pàdé tó bá tún di ọjọ́ mẹ́jọ fún àkọ́tún ẹ̀ orúkọ mi ò tún yí padà òtúndé adégbèrú àmọ́ otp ní ní mctp tó ta lẹ́nu a tún máa pàdé tó bá tún di ọjọ́ mẹ́jọ ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

0: láfikún ọ̀rọ̀ eléyìí tí Túndé sọ gbẹ̀yìn lórí àkàkòkò.
1: Ó tó pájú owó làárọ̀ ó bá sí bọ́.
0: Àkàkòkò jẹ́ irúfẹ́ oúnjẹ kan. Eléyìí tó yẹ pé oúnjẹ Yorùbá ni àkà ni. Àkàrà eléyìí tá ń jẹ ni. Bí wọ́n bá ti bó ẹ̀wà tán fi gbogbo èròjà tán ti lọ, wọ́n fi gbogbo èròjà sí, wọ́n rẹ àwọn nǹkan tó bá yẹ kẹ́rẹ́ sí àlùbọ́sà gbogbo ẹ̀, wọ́n fi òróró tán bá fẹ́ fi ṣe, wọ́n ti fi gbogbo ẹ̀ sí. Wọ́n á tẹ ewé inú apẹ, wọ́n á da ẹ̀wà, wọ́n á dà síbẹ̀. Bí wọ́n bá ti gbé kaná, bó bá ti jiná, kìí ṣe pé iye ọjọ́ kankan ni, a máa lo ọjọ́ méjì, a máa lo ọjọ́ mẹ́ta láì bàjẹ́. Àwọn ìyá wa tó jẹ́ ìyá àjọ òun ti mọ̀rú àwọn oúnjẹ báyìí tó yẹ pé tẹ bá sì tún jẹ báyìí, kódà àwọn míì gan-an wọ́n máa ń gbé inú ayanran tí wọ́n ò tún yan tẹ́tù láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa.
1: ó ní bákan mọ̀ kó.
0: ǹjẹ́ bó ṣe lóun ó jẹ lágbọ̀n.
1: ọdún
0: tẹ̀ wájú lápá bí
1: o. ó ní bákan mọ̀ kó.
0: bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa.

0: lórí ọwọ́ yẹn ká tó gbára wa ní ìmọ̀ràn ẹ̀jẹ̀ wẹ́n tó wà náà gbà yìí káyí kò tó fún káàṣì ẹ̀ lóní pàápàá ta ní bẹ́ẹ̀ gangan ní ìsàn ta ní bẹ́ẹ̀ ta ní bẹ́ẹ̀ ta ní bẹ́ẹ̀ káṣe gbogbo ẹ̀ pàápàá sójú òpó yẹn tọ́ sójú òpó yẹn tọ́ sójú òpó yẹn tọ́ ó ti ń dùn ó ti ń dùn ó ti ń dùn ó ti ń dùn ó ti ń dùn káwọ̀ bóyá máa gbé Iba. Hello.
1: Hello.
0: Ẹ ká lẹ́sà.
1: Hello.
0: Orúkọ yín sà àdúgbò bo la ti ń ba yín sọ̀rọ̀ yìí.
1: Mi pa tàbí kàràdé láti Fatusi.
0: Láti Fatusi. Ṣé ẹ mọ ibi tá a ti ń pè yín ni?
1: Lagelu.
0: Lagelu. Ṣé ẹ ti ń retí ìpè wa tẹ́lẹ̀ ni?
1: Mo gbọ́ prógámù yín lọ́wọ́.
0: Ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa. Ìgbà wo lẹ ta káàṣì ẹ̀?
1: Alẹ́ náà.
0: Bí aago mélòó?
1: Bóyá bí
0: ok ṣe ti máa ń ta tẹ́lẹ̀ ni?
1: Mo máa ta bẹ̀tà àárọ̀ mo máa ta tẹ́lẹ̀.
0: Ṣe ti á jẹrí?
1: Ṣe ti jẹrí o, ó ti lé lọ́dún.
0: Ẹ ti jẹ 25,000 ní alẹ́ yìí.
1: Ọlọ́run ṣe o.
0: 25,000 customer care ó pè yín lọ́la láti bèrè fáwọn candidate yín.
1: Ó
0: dára sà.
1: Ẹ
0: ṣe
2: o. Ẹ ṣe o.
0: Ọlọ́run ọba mi òkè eléyìí tó lọ̀rọ̀ wá kọ́ wa mọ̀ ọ́ sọ wá kọ́ wa mọ̀ ọ́ ṣe.
2: Bíjì báwùjà sọ ló ti mọ bó ṣe jẹ́.
0: Èyí tí ó ní wí fún ọ lálẹ́ yìí ni pé o nígbàgbọ́ nú ara rẹ kò sí bó ṣe lè wù kó kéré kó tóbi mọ́ ní ìgbàgbọ́ nú ara rẹ dáadáa o.
2: Gbàdúrà fún gbogbo wa fún wa.
0: Bẹ́ẹ̀ dá ò bá ní ìgbàgbọ́ nú ara rẹ a kàn máa bá oníṣẹ́ ṣe iṣẹ́ ni. Àdúrà mi ni wípé àní bá oníṣẹ́ ṣiṣẹ́ o.
2: Gbàdúrà fún.
0: Lẹ́dàá ò bá ní ìgbàgbọ́ nínú ara rẹ̀.
2: Fún wa lọ gbọ́ ìmọ̀ àtòyé.
0: Ní tó mọ̀ á wá dàbí ẹni pé kò mọ̀.
2: Gbàdúrà fún.
0: Bí ẹ̀dá ò bá ní ìgbàgbọ́ nínú ara rẹ̀.
2: Fọlọ́mọ.
0: Olórí pípé ara rẹ̀ ó sì mọ ṣiṣẹ́ fún lórí kúkú olórí kúkú ó sì mọ dun lóríire. Ní ìgbàgbọ́ nínú ara rẹ̀ o. Àìmọye nǹkan eléyìí tó gbé dání tó jẹ́ pé o lè sọ dòótọ́ ṣùgbọ́n torí ń pé ẹ̀rù pọ̀ jù fún ọ nígbàgbọ́ nú ara rẹ. Ọ̀pọ̀lọpọ̀ sì ń rá lójú kan látàrí wípé wọn ò ní ìgbàgbọ́ nú ara wọn. Ọba ti ní ìgbàgbọ́ nú ara rẹ.
2: Kíkọ́ onítọ̀hún kò ní ṣiṣẹ́ kò.
0: Kò sí nǹkan tí àwọn èèyàn kan ń ṣe ń bí lágbọn bí tó wà láyé ibi tá a wà yìí tó jẹ́ pé ìwọ gan ò lè ṣe. Kì í tó o bá ti ní ìgbàgbọ́ nú ara rẹ tó yìí sì fọ́ fún èèyàn.
2: Kò ní ṣiṣẹ́ kò ní ṣílẹ̀ jẹ́ irinṣẹ́ kò ní báyé nú.
0: Ìgbà kan bẹ tó yẹ pé a ní ìgbàgbọ́ nínú ara wa ṣùgbọ́n bá lọ bóyá lọ ṣe mc ń patí láwọn ọgbà yẹn lọ sóde àríyá ni bàbá mú microphone dání orí tútù orí gbígbẹ tá a sì ń wo ó sì mọ dẹrù bá wa ọwọ́ sì mọ gbọ̀n ṣùgbọ́n torí ń pẹ́ a mọ̀ pé a lè ṣe àwa ní wo àwa gbójú òkè a ní tiẹ̀ wo kíní ọwọ́ mọ gbọ̀n ẹ̀rù ń bẹ lára wa o torí ń pẹ́ èèyàn ní ìgbàgbọ́ nú ara èèyàn ni. Ẹlòmíì kò ní ìgbàgbọ́ nú ara rẹ̀ ó ti wá di ń pé àwọn tí ò yẹ kán tẹ̀ mẹ́rẹ̀ kán kò mẹ́rẹ̀ wọ́n sì ń tẹ̀ mẹ́rẹ̀. Ó ní wí fún ọ pé o nígbàgbọ́ nú ara rẹ o sí gbogbo nǹkan tó o lè mọ́ ṣe. Ìgbàgbọ́ nú ara rẹ ní ìgboyà nú ara rẹ pé lágbájá bó ti ń ṣe yẹn ǹjẹ́ ló mọ̀ pé nínú ayé tá a wà Ọlọ́run fi wáyé ó fi ń yára wa lẹ́nu ni ntí lágbájá ń ṣe tí wọ́n ń fọ́ fún yẹn tó ń lanú lẹ̀ pé lágbájá yìí ṣe báyìí bí wọn náà bá ronú jinlẹ̀ pé tèmi náà bá mọ̀ pé tèmi gbà báyìí lágbájá tó ń fọ́ fún yẹn òun gan náà tún lè fọ́ fún yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti fọ́ fún yẹn ó sì ti dèrò òwòrán. Ó ti dèrò òwòrán ó ti pẹ́ bọ́ stop ìgbà táwọn èèyàn ó bá fi tákìjì pé aláyé ó ti sùn ìgbà yẹn ti lọ àwọn yẹn ti rìn dìndìn mọ́ lọ́wọ́ kó tún tó lè máwọn àwọn tí ò wá tó jẹ́ bí ọmọ ní jìnnàjìnnà sí àwọn yẹn ti bá ń bọ́ stop àwọn yẹn wọ́n àjọmọ̀ sọ ṣe wọ́n jọmọ̀ fà wọ́n jọmọ̀ ṣe gbá.
2: Gbogbo
0: ohun tí o bá ń ṣe ní ìgbàgbọ́ nú ara rẹ o.

ẹlòmíì ti rora rẹ̀ pin pé n tó ń ṣe ìjẹ́ ó lè bọ́ sí iṣá n tó ń ṣe aṣóhun dẹ̀ lè ṣe ṣá bó bá ti rò pé aṣóhun dẹ̀ lè ṣe ṣá yẹn kò ní lè ṣe kò ní lè ju ibi tó wà lọ ó lẹ́gbọ̀n kan tá a mọ̀ ń gbà kan ẹ̀gbọ́n o iṣẹ́ tó yàn láàyò ni kó mọ gbègbè lẹ́yìn olórin iṣẹ́ tó yàn láàyò nìyẹn bó bá rí i báyìí bọ́jọ́ ìgbà tẹ́mi kọ́kọ́ mọ ẹ̀gbọ́n yẹn mo rí pé ó ń kọrin ni wọ́n ṣe ìkórè ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ kan táwọn ṣẹlẹ̀ yóò bá sì ṣèkórè báyìí bọ́n fẹ́ pa àwọn alága yóò ti gba microphone yóò ti kọrin kí wọ́n ó fọ́ ìṣe ẹ̀dùn ó ṣe dáadáa ìgbà tí màá rí mo ti rí i pé ó ti mú iṣẹ́ ìgbìn ní ìbàdà pé bí túnde bó ṣe wà tó bá jẹ́ lórin ò bá pè yọ̀dọ̀ lóhùn bọ́mọ ọdún mẹ́fọ́ sọ jáde lẹ́nu bọ́mọ ọdún mẹ́ta táhàn rẹ̀ bá yí tó bá ṣàlù lórin òun lọ gbègbè fún iṣẹ́ tí ń sinú ó wá pé iṣẹ́ yìí òun fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀ jù tóun fẹ́ kò ní ìgbàgbọ́ nínú tó gbé dání kò ní ìgbàgbọ́ nínú ìran tó gbé dání tí dàárọ̀ yìí iṣẹ́ ìgbè náà ló ṣì ń ṣe wọ́n ní wí fún ọ kó o nígbàgbọ́ nú ara rẹ o ní ìgbàgbọ́ tó jinlẹ̀ nú ara rẹ ó yẹ kẹlòmíì ti dá dúró sórí ẹsẹ̀ ṣùgbọ́n àìní ìgbàgbọ́ pé ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ó ní ọ̀rẹ́ wa kan tá a sọ fún ìgbà kan pé ìwọ náà ti ń dá gba patí o lè mọ kọrin o lè mọ ṣe gbá o lè mọ ṣàwò ó sì ń tẹ kíbọ̀ lẹ́yìn olórin ni tó fẹ́ fìyà jẹmí tó fẹ́ fi pa mí mo ní ti bẹ̀rẹ̀ bíi pé kò lè gbójú kó sọjú nù lẹ́ẹ̀kan náà pé òun náà fẹ́ dá dúró sórí ẹsẹ̀ òun nígbàgbọ́ nú ara rẹ o ó wá ṣe pé torí pé a ti ní onígbàgbọ́ nú ara rẹ kó wá wò ó pé àwọn aṣíwájú mi rèé jẹ́ ń bẹ́ sí wọn rárá ó ní bọ́ ti ń ṣe tí èèyàn fi ní ìgbàgbọ́ nú ara ìgbàgbọ́ la ní onínú ara rẹ pé wọn náà wò pé àwọn nǹkan báyìí o lè ṣe tó jẹ́ pé uniqueness tiẹ̀ ó jáde yóò ṣe tayọ. kò ní jù báyìí lọ fún agbọn tọrọ mọ̀ràn fún talẹ́ yìí ìkànnì lágẹ̀lú 96.7 fm náà lẹ́wà àtẹ́tí ń fọkàn bá wa lọ ẹkú tẹ́tí sí wa àtàwà àtìyàn ní ìṣúra wa ẹjẹ́ ká máa lọ sí abala eléyìí tó gbẹ̀yìn lórí ètò yìí abala orin ìjẹmọ̀ kí àgbà ibi tá àti láǹfààní àti gbádùn orin àgbà ọ̀jẹ̀ òǹkọrin ẹ̀yìn bí mí lè rè pé tá a mú wa fún yín tá a jọ gbádùn eléyìí tó yẹ pé a gbádùn ẹ̀ bíi kàṣí nǹkan fatai olówó yọ òun ni mo mú wa fún yín àwọn ọmọ gen z ò lè mẹntín jẹ́ fatai olówó yọ ṣùgbọ́n torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀yin àgbàlagbà orin ìjẹmù kí àgbà tí mo jẹ́ tẹ́lẹ̀ náà ẹ̀ tún láǹfààní àti gbádùn orin fatai olówó yọ ẹlẹ́mẹ̀ọ́n ẹ kú kalẹ̀ ẹ jẹ́ ń lò látàpá àbí bí ìṣẹ́jú bíi mẹ́ta sásìkò yìí àwọn ọjọ́ tuntun ẹ̀ lẹ́mẹ̀ẹ́ kò kalẹ̀ mú bọ̀.

0: Ẹjẹ́ máa kí ọ̀rọ̀ àwà káàbọ̀ sínú ọjọ́ tuntun.
1: Ọmọ ń kú Tóyó, ó wà nígbè Muhammadu, lórí yẹyẹ lásá, èmi ò ní lè jọ balẹ̀, olóyúwájú sanwó.
0: Òní ó san wá o, àárí tí wá ṣe nínú ọjọ́ òní, àní bóníṣẹ́ ṣe o, àní fi gbogbo ara ṣàpò, àní fọwọ́ méjèèjì dọ́kọ̀dọ́. Ní bá sọ pé ẹ̀ní fi gbogbo ara ṣàpò.
2: Bí
0: èèyàn wà níhò ọmọlúàbí kó sì mọ wápò kílà.
2: Láì
0: sí pé nǹkan ti kọlù lọ́pọlọ.
2: Nínú ti ń jalè o.
1: Onílù tó jalè, onílù tó jalè.
0: Láì ṣe ọ̀rẹ́ wa kan. Ilé rẹ̀ wọ́n ní sọ lè yínmú lòun lè yínmú.
1: Ó
0: lè súfè ó lòun lè súfè. Ó lè rẹ́rìn ó lòun lè rẹ́rìn.
2: Wọ́n
0: á ní sọ lè ṣe gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan ṣo. Kó yínmú kó súfè kó rẹ́rìn.
2: Èèyàn
0: wá dúró nà kó mọ yínmú kó mọ súfè kó mọ rẹ́rìn kó mọ lé mú òkè báyìí kó mọ fẹ́ súfè. Táwọn èèyàn ní mo pé. Bí ló ṣe bọ̀dá yìí? Òkú ní kọlù wá. Ayé ò ní pa kádàrá wa dà.
2: Wọ́n ń bọ̀ wá gbádùn ara wa lọ́jọ́ iwájú.
0: Orí Alhaji Fatayo olówó ń yọ̀. Òun náà ni mò ń tẹ̀ sí ní etí.
2: Olúwa ọ̀gá ògo járí tówó ṣe.
0: Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ orin Alhaji Fatayo olówó ń yọ̀ kí ni mò ń wá sí yín lọ́kàn.
2: Láyé ọba òkè dá.
0: Ilé ẹ̀ lè gbàgbé.
1: Ajá.
0: Elizabeth jẹ́ ìjẹ́bọ̀ bá ti ń gbọ́ orin Fatayo olówó yọ̀ kí ni mò ń wá sí ọ lọ́kàn. Àwọn wo lẹjọ́ jó sórí lásìkò tó rìn jáde. Irú ijó wo lẹ̀ jó sí i? Irú aṣọ wo lẹ̀ wọ̀ lásìkò yìí? Orin Alhaji Fatayo olówó yọ̀ wo lẹ fẹ́ kí n lò fún yín láàjẹ yìí? Ìkànnì Lágelu 96.7 náà lẹ́wà yìí, ṣẹ̀lẹ̀ tí ń láǹfààní àti mọ̀ gbádùn wa.
2: Torí bẹ́ẹ̀yàn lówó lọ́wọ́ nínú ẹbí olúwarẹ̀ ò jẹ́ nǹkankan nínú ẹbí wọn.
0: 0912370875 0912370875 0912370675 látilẹ̀ òkèrè. +234 814249106 +234 814249106 Ẹ̀lẹ́mẹ̀ ẹ̀kú kalẹ̀ ẹ̀kú tẹ̀ ti ṣe wá.

0: Hello.
1: Hello, sir.
0: Yes, orúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè. Láti bo.
1: Láti mọ ìdìbò kalẹ̀ àpamọ́ náà.
0: Ẹ ṣeun.
1: Ọ̀rọ̀ ọmọ ìyá mi ìjà ẹ ni mo fẹ́ kọ. Bí àṣà òun náà ni mo ń dáṣà pé eré làbọ̀ máa yọ sí. Inú mi dùn. Àyẹ̀wò ọ̀nà ìlú òògùn tí bá ń ṣeré ni. Eré náà láti gbogbo ẹsẹ̀ ìṣẹ́bí ẹ̀yìn tẹ̀yìn ti sẹ́ńsì ẹ̀yìn tó wà nù ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó kàn jẹ́ kí ni ó dábàá yẹn. Omi tó kí àṣà mọ́ máa darí ọ̀sẹ̀ yẹn láàmú ni. Yorùbá mi yín.
0: Ẹ ṣeun.
1: Èmi kàn ń ṣe bátì lẹ́jẹ̀ rẹ́kọ̀dù yẹn. Ó pọ́ bóyá alùpùpù gbọ́n tó fẹ́ nu àwọn iṣẹ́ ìtìlẹ́yìn. Èyí tó bóyá pé ẹni tó bá kò sí ẹni nítorí tó ẹ̀ka sí ìsọ láti béèrè ẹ̀tọ́ ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ìdílé fún aláǹfààní.
0: Bẹ́ẹ̀ni.
1: Àǹfààní lẹ fún wa láti béèrè. A sì gbọ́dọ̀ béèrè. Àwọn ìgbésẹ̀ tó fẹ́ tó bá béèrè ṣe ni péjì o. Ìyẹn kọ́ ni mo sọ.
0: Ọmọ ìyá mi tó ń gbàgbọ́ ṣùgbọ́n ó mọ Miss Coat yẹn. Àwọn náà sọ ti wọn ni. Ẹ ṣeun. Àwọn náà sọ ti wọn ni. Wọn ò buyin. Wọn ò buyin.
1: Wọ́n gbọ́dọ̀ béèrè náà. Mo ní kí wọ́n rò pé tá a bá ń béèrè ìbéèrè yẹn. Ìgbà tá a lè stọ́ọ̀bù rẹ́kọ̀dù yẹn ló kàn.
0: Ah, the stop record. Àwa táwa ń bí ìgbádùn yín la wà fún kò sí wa. Ẹ ṣeun.
1: Ẹ mọ̀
0: tẹ̀síwájú. Ẹ ṣeun.

0: Hello.
1: Lauren, Panasana.
0: Yes, ma.
1: Adura ni ogba.
0: Amina.
1: E ma mo ase.
0: Ami o.
1: Baba fe a ma gbo radio bi gba gbo njo ni. Radio ti di asoro gbesi. Nde yan nta ba fe la ma bere. Gaga bi nta na so pere la fo ma yo se.
0: Be ni.
1: Nde yan ba gbo won wa. Ta wo gbo yin tan gbo ni lasan. Orun gbe alo. Ati mi be yin. A fe da so elomi ni se. Oda ti lati ago mewa te ti bere.
0: Be ni asiko
1: ti o da se. E wo gbe ndagba juma. Ni se lo to da seto. O le ti ma te te te. Ti ori bi wole
0: awon abala kokan lori eto kokan onikaluku si ni
1: onikaluku onife si
0: ti nreti abala ti e pe abala ti mi fe wole abala ti mi fe wole be ni
1: baba mi e pe fun adura yin ogba o
0: ami o aje mo ile hello
2: hello
0: yes sir
2: e ku eto
0: yes sir
2: abaju yo
0: yes sir
2: amaju yin so
0: yes sir
2: abani so lo yo mo abani si
0: ami
2: oruko ti mi ni elias bio oye mi atakinwade
0: e ka bu soro eto
2: se ri lo to lori orisese ni oro tawon yen so ah abikale mi abikale awon mi yato se ri nti awon eyan tai lati so ni pe iru baba kan ko comment leri bo se lo meka go si to se nkan kan e mo pe nle nkan kokko soro li se ri lo edo layare lẹ́yìn pé èdè tí ń pè jáde lẹ́nu ní yàtọ̀ nínú rẹ́kọ̀dù ìlú kan náà ṣe ń ṣàyìn gbogbo rẹ́kọ̀dù ìlú rẹ́kọ̀dù ìṣẹ́ lè mọ̀gbà tó bọ́ sí orí tẹ́ gbé rẹ́kọ̀dù ní ìsìn ní ìsìn ìlú tó lù mí ti àkọ́kọ́ tó lùfọ̀ lọ́wọ́ náà lólùfọ̀ ló tẹ́ so èdè tí ń pè jáde ní yàtọ̀ làwọn èèyàn fi sọ pé bóyá kẹ́ ẹ̀ kan máa bílé káwọn èèyàn máa kọ́mẹ́ǹtì lérí rẹ̀ ibi tó yẹ kí wọ́n gbé gbà ni
0: ora ẹṣun orin fatai alhaji fatai olowo yọ náà la ń gbádùn lẹyìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀sìn mọ́ gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó facebook bàbá tì mí dúdú yẹmí láti atlanta georgia lórílẹ̀‐èdè amẹ́ríkà lọ wọ́n pé tribute to àyìnlá ọmọ wúrà làwọn ń ṣèbéèrè fún un bá rí yaba yín tẹ̀sí. hello ọjà tuntun hello orúkọ yín bulletin pé
3: hello
0: yes sir orúkọ yín bulletin pé
3: láti ológun ẹrú ni
0: orúkọ yín láti ológun ẹrú
3: ọlálékọ
0: mo ń gbọ́ yín sà.
3: thank you tó bá yá kí èèyàn máa correct yẹn kó kíní kan yẹn níjẹ́ ń kalu fẹ́ gbọ́ ló fẹ́ gbọ́ lórí sọ ẹ̀kíkẹ́ nìkan wa kọ̀ wọ́n ti bóyá bóun ilé kọ̀ máa fi ẹ má dà wọn lóhùn èyí láìfi sáńtìmọ́ lèèyàn.
0: Àti bàbá wa tán ṣèbéèrè fún ṣé ń gbọ́ mi sà àti bàbá wa tán ṣèbéèrè fún orin pé ká mọ̀ lò ó àti bá a ti ṣe tẹ́lẹ̀ tó yẹ pé àwọn èèyàn ń ṣèbéèrè pé eléyìí táwọn fẹ́ lélẹ̀ kankan náà ló padà bọ́ sí nǹkan náà ló bọ́ sí
3: ẹni. Àwọn ẹni kan request kò bá ṣe wọ́n kàn láǹkan náà gbà síbẹ̀ rẹ̀ kí wọ́n lè sọ sí ìdí bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n pámánẹ́ǹtì.
0: Ẹ̀wọ̀n pámánẹ́ǹtì ẹ̀ṣẹ̀un. Ó yà kò sí wàhálà ẹ kù tẹ́tí sí o a ti gbọ́ bí gbogbo nǹkan ti ṣe ń lọ báyẹn. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbádùn orin alhaji fatai olówó yọ bẹ́ẹ̀ bá wa pè wọlé báyìí ẹ ṣèbéèrè fún orin alhaji fatai olówó yọ ẹ já kò lágbọn eléyìí tí a ń sọ nípa ẹ látàsìkò ẹ ṣeun ẹ kù tẹ́tí sí wa o. Ẹlẹ́kùn wà ń bẹ̀ nítorí tiwa tẹ́ àwa fi wà ń bí ta fi ń gbálátùngbà ara wa ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kò kalẹ̀.